orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Wọ́n ń gbọ́ mi ní Nàìjíríà, wọ́n ń gbọ́ mi ní àti Ivory Coast, United States of America, United Kingdom àti orílẹ̀-èdè Denmark. A ti ta gbangba ta gbangba. Nítorí pé ìta gbangba náà lábẹ́wẹ̀ olú.

Ẹyin tèmi, wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí náà lékú jáwọ́ o. Adébíra ọ̀bàgbà tí ó jilẹ̀ akápò pẹ́ títí títí. Ifá ló ní a mọ̀ jẹwọ́ mú o. Nítorí gbogbo àwọn tán jẹwọ́ mú níjọ́ kìnrin àná, ikú wọ̀ mú náà ni wọ́n kú o. Ifá ló ní a mọ̀ jẹwọ́ mú. Ká mọ̀ sí wẹ́rẹ́wẹ́rẹ́ ní wẹ́rẹ́ ní wẹ́rẹ́ dè wẹ́rẹ́ ní wẹ́rẹ́wẹ́rẹ́ ní mẹ̀lọ́ mẹ̀lọ́. Ní tí ọwọ́ wa ò tó, ká mọ̀ fi gọ̀gọ̀ fá. Nítorí ní tí ò tó, a tó, a wá tún padà, a tún sẹ́kù. Wẹ́rẹ́wẹ́rẹ́ lè kú jáwọ́. Adéàbùn ìrà ọ̀bàgbà tí ó jilẹ̀ akápò pẹ́ títí tí. Ifá ló ní ká mọ̀ jẹwọ́ mú o. Nítorí gbogbo ẹni tó bá jẹwọ́ mú, ikú wọ́ mú, irú wọn máa ń kú. Nítorí ọwọ́ òtóhun, ẹ mọ̀ jẹ́ àlọ́ máa fi gọ̀gọ̀ fá o. Nítorí pé àwọn bàbá mọ́nimọ́ni, àwọn bàbá mọ̀ èèyàn mọ̀ èèyàn, àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tọ́lọ̀ ń fún ní ọgbọ́n ọmọ àjẹ̀lẹ̀ pọ̀. Wọ́n ní n ti ń bẹ̀ lẹ́yìn ọ̀fà, ọ̀hìn, ó ju òje lọ. N ti ń bẹ̀ lẹ́yìn ẹ̀fà, ó ju èje lọ. A ní n ti ń bẹ̀ lẹ́yìn ọ̀fà, ó ju òje lọ. Adéyinka, Ọlásùnkànmí lorúkọ mi o, pàpín bàálẹ̀ fìlà. Ilásà àròpọ̀ ti sọ lórí ọbẹ̀ nínú àwọn tangara. Wọ́n bá wùn mí, mo lè dún mẹ́wí mẹ́wí mẹ́wí mẹ́wí rí. Tó bá tún wùn mí, mo tún lè dún mẹ́wí rí mẹ́wí rí mẹ́wí rí mẹ́wí rí. Wùn mí, àní tó bá tún wá wùn mí, èmi lè dún gbàgbà gbàgbà gbàgbà fúfú kówó ẹ̀yà ayé. Àbí ìmọ̀ àdókòkò ni.

let me give you an example. Lára àwọn policy tán ṣe policy gidi ni o ṣùgbọ́n mode of implementation wọ́n ṣe implement rẹ̀ ìlòkù díẹ̀ káàtó ó náà ni èyí tí wọ́n ṣe pé ká mọ̀ kó rẹ́ẹ̀sì wọlé mọ́ o láti ilẹ̀ òkèrè ká máa jẹ rẹ́ẹ̀sì tiwa ní Nàìjíríà nìkan tí a mọ̀ pé yóò wúlò fún àwọn àgbẹ̀ ó mọ̀ lówó lọ́wọ́ látàrí rẹ̀ ṣùgbọ́n báwo ni wọ́n ṣe implement rẹ̀ ṣé wọ́n implement rẹ̀ dáadáa kí ló fà á tí rẹ́ẹ̀sì gbówó lórí tó wá fi di pé ó tún wá fẹ́ le ju ìgbà táwọn import rẹ̀ lọ ọ̀rọ̀ mi ò yẹ yín. Wọ́n á ṣe feasibility study sí wọn dáadáa. Àwọn òyìnbó mọ̀ nílà aka ipọ̀ o. Àwọn òyìnbó fún wọn nílà aka ipọ̀. Àwọn website kan bẹ nílùú Èbó táwa náà ti participate bó ti jẹ́ pé kò sí àǹfààní fún wa dáadáa torí pé a jẹ́ ọmọ Nàìjíríà. Táwa bá fẹ́ participate níbi àwọn website a gbọ́dọ̀ lo VPN. Wọ́n máa ń pe àwọn kiní ẹ̀ ní survey. Website tó ń dì pẹ̀lú bí survey. Nǹkan tó máa ń ṣe ni pé tá a bá fẹ́ báyà product kan never introduce tàbí product kan náà ti ń ṣe tẹ́lẹ̀ wọ́n wá ṣe àwọn company wọ́n ná owó bèbèrè rẹ lórí kíní yìí o àwọn mi ń ṣe research ni o wọ́n tún fẹ́ fi mọ ibi tán kù sí ni o wọ́n tún fẹ́ fi mọ èyí tán ṣe tó dáa ni o àwọn website gan wà tó jẹ́ pé iṣẹ́ tí wọ́n nu àwọn company yìí báyà ìjọba náà wọ́n wá gbé báyà policy kan tó fẹ́ ṣe wọ́n wá ti sí irú àwọn survey site yìí. Wọ́n fowó sí fún wọn àwọn website yìí náà wọ́n wá fi owó lé lórí wọ́n gbé fáwọn èèyàn àwọn tó bá ní access sí àwọn website yìí wọ́n máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn wá máa fún wọn ní ìdáhùn mo sọ tí àwọn ọtí ibi tí wọ́n yẹ pé àwọn èèyàn wa bẹ́ẹ̀ wá náà ṣe ń ṣe táyé pé n ta lówó lọ́ dáadáa ni irú radio station yìí mo lè gbé lọ sí àwọn website kan pé ta ló ti gbọ́ nípa ajíṣebí ọ̀yọ́ rédíò rí o abálé àwọn ti gbọ́ nípa rẹ̀ ṣe ti gbọ́ àwọn program wọn rí o òun ti gbọ́ èwo ni wọ́n ń ṣe tó dá o ti èwo ni wọ́n ń ṣe tí ò dá àwọn a máa ná ìyálàyé owó lórí pé wọ́n fẹ́ improve bóyá wọ́n ń ṣe product kan tí wọ́n bá

0: mo ti soro policy ijoba to wa lode ni Nigeria ti mo bi mu apere kan pe bon se so pe kan ma rice wole mo lati le okere pe ka ma je rice ti Nigeria nikan walai o je policy ti o ye to le improve economy ngba ti won salaye millions of dollars tan be import rice ni ododun billions of dollars tan be import rice nikan ni foreign reserve to ye pe ka ma lo fun kan mi to wulo fun kan mi to ye pe rice ni kala ni to si je pe rice yi ta ba gbin ni Nigeria ni bi ta ba gbin ni Nigeria nbi nkan to le ku ni ke se rocket science nkan ti o hu ti o se daada ni ke se rocket science sugbon bi ti won ti get ile run di oju pe won ka gbe wa gym le kan na ke la nkan te ti put in place lati je ki rice o po ya lopo ya nturu awon agbe no je owo te ma tin allocate pe awon bi awon agbe lowo mo embezu re ni
1: ajibola adawa ajibola
0: ṣùgbọ́n tó bá ṣe pé nígbà tí wọ́n fẹ́ ṣerú policy yìí wọ́n ti kọ́kọ́ jẹ́ kí àwọn àgbẹ̀ kó ní gbogbo tó fẹ́ ní yányán láti make industry yìí tó ti wà attractive sí gbogbo àwọn tán jẹ́ company company tán lówó lọ́wọ́lọ́ tán lè dálé iṣẹ́ gbogbo rice possession kílókọ̀ rẹ̀ sílẹ̀ níbí tí wọ́n ti farabalẹ̀ tán jẹ́ kí tán sì jẹ́ kó máa wà bó ṣe ń wà tí àwọn eléyìí náà àwọn tó jẹ́ tiwa tiwa ìtọ́ wá ń improve torí nígbà tí wọ́n ṣe gbogbo kíni àwọn ẹlòmíì complain rice mi tí wọ́n rà bí kan bókú tá ń bi mi bí kí mi kankan ṣe kọ́rọ̀ pẹ̀tẹ̀ kọ́dọ̀ ègbò sí orí torí iná táwọn òyìnbó bá fẹ́ ṣe irú kíni kan tó implement irú àwọn kan báyìí wọ́n lè ti kọ́kọ́ rán àwọn èèyàn lọ sí ìlú èbó àwọn company Thailand nkankan tó yẹ pé rice lọ́rọ̀ ajé tí wọ́n ń bẹ̀ ẹ lọ study wọn ẹ wà ń bẹ̀ nbi ọdún márùn-ún ẹ lọ study wọn báwo náà ṣe ń ṣe rice wọn tó fi ń jẹ́ rice àtẹ́wọ́gbà tó fi dá tí fi ń dùn títí èbí lose taste gbogbo tí wọ́n ọ̀gọ́ ní ká lọ ṣe ni tí wọ́n kó àwọn èèyàn bẹ̀ táwọn lọ study wọn tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ àwọn irú irinṣẹ́ tán ń lò báwo náà ṣe ń ṣe ni wọ́n ti ọkọ̀ lọ kọ́ kì í ṣe pé akẹ́kọ̀ọ́ fi rí dé pé owó tá a fi ń import rice pọ̀ àwa block importation of rice aya e ma gbin awa ese n ronu pe eja ma gbin rice ati oko block importation na ka to ma gbin rice eleyin lo wa da awon gogo rice le ati ba to ti won ko ti wale atun wa je n le kan si ma se ban re to awon wo tan imi to won ma tin sabo siri awon tan ba nu kini foreign rice ni won je o won o je ti wa nti wa o ibi tan ti ya labo senu ta ba se pe iru ni ise gba se ba re lo le ban nu re wọ́n wá stockpile Nigerian local rice Nigerian rice wọ́n stockpile ẹ̀sì aṣọ rọ́ọ̀kì wọ́n wá ń so fídíò rẹ̀ bí wọ́n ṣe ń bù tí wọ́n fi ń dá náà rẹ̀ tí wọ́n fi ń gbé tí wọ́n fi ń ṣe fún àwọn tí wọ́n wà lókè lọ́hùn ẹ̀yin tẹ́ mọ mú àwọn policy kan wá tí wọ́n máa against àwọn èèyàn ẹ̀yin gangan sì rè é ní tí ẹ̀yin against gangan ẹ̀yin gangan náà ń ṣe ní abẹ́ òrùlé yín àwọn ọ̀rọ̀ mi ò yẹ yín ni mo fi máa ń pariwo tí mo fi máa ń sọ̀rọ̀ pé alábòsí ni

0: nígbà gbogbo.
1: Rájí Àlàmúnà lẹ̀ ń gbọ́ o. Bàbá Rahimi Àwẹ̀dá lọ́yọ̀ aláàfin wa ń bí. Orin tilétilé ni tilétilé.
0: Bàbá ráyé ìta bá ń ṣe ooo.
1: Measurement and evaluation. Tẹ́ bá tiẹ̀ tún wá ti ṣe gbogbo kíni, ẹ tún wá wẹ̀ ẹ̀yìn wò. Pẹ̀gbẹ́ pẹ̀lú òwe tí mo pa lẹ́ẹ̀kan. Ní ti measurement and evaluation mi náà ni pé bọ́mọ kékeré bá ṣubú ìwòwájú bá gbà bá ṣubú àwọ̀ ẹ̀yìn wò ni pé ibo mi mo ti ṣe àṣìṣe o kí n mọ́tún ba lè ṣerú àṣìṣe bẹ́ẹ̀ mọ́ o. Irin ẹsẹ̀ wo ni mo gbé, ojú ibo ni mo gbẹ́sẹ̀ lé, tí mo fi fẹsẹ̀ kọ, tí mo fi ṣubú, ni wọ́n wàá wò wò, wọ́n wàá wò wò tí irú rẹ̀ ò tún fi ní ṣẹlẹ̀ mọ́. Ṣùgbọ́n wa àṣubú lébú ni. Ní tó gbé wa ṣubú lánàá, òun náà ni ó tó gbé wa ṣubú lénìí. Ní táwọn òyìnbó fi ń jù wá lọ́nu o.

Mo ń sọ̀rọ̀ innovation lẹ́ẹ̀kan. Innovation. Bí ò bá sí innovation, bí ò bá sí ìrònú àwọn kan, báwo lẹ́yìn tẹ́ wà níbi tẹ́ wà ní Ivory Coast, ní Nàìjíríà, níbí náà tí mi mọ ibi tẹ́ ti ń gbọ́ mi ní Nàìjíríà, ní United States of America, láti orílẹ̀-èdè Canada, láti United Kingdom àti Denmark, Ivory Coast, Libya, South Africa, Ghana, káàkiri gbogbo àgbáńlá ayé tẹ́ bí tẹ́ ti ń gbọ́ mi. Tí ò bá sí ìrònú àwọn kan, innovative ideas àwọn kan nílé láǹfààní àti gbọ́ mi ò torí irú àwa yóò lówó lọ́tà bí lè ra táìmù lórí normal radio táyì máa ṣètò lórí rédíò ara mi ò yẹ yín. Ṣùgbọ́n innovative ideas àwọn kan ló mú mi máa wà báyìí nínú yàrá mi mọ́ wà láì lórí káùchì lórí àga kan ni mo jókòó tí mo fẹ́ yìn lé tí mo fi ń bá yín sọ̀rọ̀ tí mo fi ń rojọ́ yìí. Lórí ayé android fóònù mi náà ni mo fi ń yin òkè tí mo fi ń yin ilẹ̀ tẹ́ fi ń gbóhùn mi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí lórí fóònù mi. Fóònù tí mo fi ń WhatsApp tí mo fi ń ṣe gbogbo ẹ̀ náà ni o kò yé yín. Àìlápàládà mo ayé ti rọrùn o ayé ti rọrùn. Àwọn èbó, àwọn tẹ́ ń ronú, àwọn tí ń kàṣì, wọ́n ti jẹ́ kí ayé ó rọrùn. Ṣùgbọ́n ní àyín, ìrònú ló jìnà sáwa. Tábà tún wá rí àwọn tẹ́ ń gàgà ń ronú yìí. Àwa nífẹ́ àgùntàn wò, wa nífẹ́ paṣọ ìsín dà. Àgùntàn wò nífẹ́ paṣọ ìsín dà. Àwọn òní wò pé báwo náà làwa sí náà sì lè jẹ irú àǹfààní innovation, innovative technology, programming, coding, softwares, ti táwọn òyìnbó ń lò táwọn fi ń better life for ara wọn. Báwo náà làwa náà ṣe lè lò níbí àbí lè better life for wa. Tá bá ti wá rí company tó ń thrive díẹ̀díẹ̀ kí wọ́n bá fi corruption lé wọn kúrò nílẹ̀ yìí, wọ́n sì fi policy jákujáku lé wọn tí wọ́n fi kó gbálé. Wọ́n bá fi corruption à ń béèrè owó à ń demand owó lọ́wọ́ wọn yín wọn lọ́rùn wọ́n sì fi policy lé wọn tí wọ́n fi kó gbálé.

0: Máyí kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọyọ́ online radio.
1: Ají ṣe bí ọyọ́ láàrí, ọyọ́ ò ní ṣe bí bábẹ́ nìkọ̀ọ̀kan.
2: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá bọ̀, àwọn òyìnbó wọ́n máa ń sanwó rìsáàchì, wọ́n sanwó fún rìsáàchì. Ní tá bá ń ṣe product gan, wọ́n tún máa ń tún ní research unit. Research nìkan làwọn máa ṣe, tí wọ́n gba sálárì fún mi. Wọ́n ṣe iṣẹ́ ìwádìí nìkan làwọn bẹ̀rẹ̀ sílẹ̀ lórí. Ọ̀tọ̀ làwọn tí wọ́n máa dí pẹ̀lú technology. Wọ́n tún máa ní social media presence. Àwọn kan ni wọ́n máa handle ìyẹn náà. Tó tún fi máa gbọ́ complain àwọn èèyàn.

0: Aya ma pe nigba
1: Raja Lamure o loyo wa laafin bi te baba Rahimi Aweda na kon baba Rahimi Aweda to yan ta na nko ru orin ti baba yi na ti ko awon omo won na ti nko ah awon baba ti mo da pa yi awon ti won ti di araajon araajon iba se pa ikulaye ni baba Muhammadu baba Muhammad akoda atun ba Jesu Christi Oluwa wa pelu gbogbo awon wole awon malaya awon ojise Olorun ti won ti lo ato e pa ikulaye ni gbogbo won la baba o ki eledu akodele ba won tan ti lo nfi asiko yi belon fun gbogbo awon oku ti ana tan ti bo si aloki ama ladadu alada sara balon kolo ma mu ba won bismillah kan kulu ala okan come on lo ba won Olorun ka wa na ka ma ti lo ba won ni isin ka pe ka dagba ka dogbo ka so won awaye wa si adeyin ka o lasu kan bile mi nje o mo tun gbogbo eyan lati leyin wa oku oku ni mo ro te ba tun fe ran a lowo si ero banisoro ti mo fi ta le kan na lele ko 0706887 4274 0706887 4274 ele lo si kan na aye lukara wa ni www.ajisebioyoradio.com a wa lori gbogbo awon most popular radio directories bi Radio Garden Sino Radio Live Online Radio ede tun le gbo wa lori website wa na oyin e tun le gbo wa lori Sino Radio na gbogbo awon platform te ti le gbo wa ni ede ba wa lo si website wa tun mo so le kan ni ajisebioyoradio.com ero bani soro yi o wa loke tente gmail wa o wa loke tente e ba tun scroll lo sale gaga gaga e ri logo WhatsApp be ba di click re yo open WhatsApp lori phone yin e ba tun ba wa chat lo Facebook Messenger na wa nbe te ba click re le ba nba wa chat lo lori Facebook gbogbo awon idea gbogbo awon eleyi innovative ideas na ni o je ko rorun fun wa ayin ka wa na ka wa ma ronu ba se le fi innovation innovative tun Nigeria se ogbon atinuda ka luku wa ka bi tun Nigeria se adeyin ko lasu kan mi pe nbo bi awerin aja lo oyo ti gbo lasan ni tori be mi o pa ran ko mo ra ba me yan ni oro je no orun bo tun so tan eno mi se wuya wuya wuya agbe se tan fe ma lo lu daro aloko emi adeyin ka se tan o fe ma lo lu kosun leke leke mi se tan o tun fe ma lo lu kefun mi akan bi to a ma be nitori obe ni be so atele se asi be na o gbogbo en to ba ni a ma bo ni kan la ni de ba nle o nitori pa ku de kojo kan ri orun ọwọ adé fún baba jẹrọ mọ jẹlé o jẹ kí n láyé ìgbínse ẹrọwọ láyé ìgbínse o ilé olúwa ẹrí ìgbóná inú ilé tẹ ti ń gbọ mi ọdẹ tẹ ti ń gbọ mi ilé tẹ ti ń gbọ mi ibiṣẹ tẹ ti ń gbọ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ yín ò ní gbóná ìgbésẹ ayé yín ò ní gbóná kò ní dojúrò nítorí pé tutù tutù báyìí làárọ̀ dẹ tutù tutù náà làárọ̀ bàbá mo fà ilé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọyìn sọ ọlọ́run ọba àbúrẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wù orin lọ́kọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà míì tá a máa tún pàdé mi ń fi ilẹ̀ sínú ìbànújẹ́ mi ní báyìí nínú ìbànújẹ́ o ẹ̀ẹ́fì mí náà sínú ìbànújẹ́ ẹ̀ tún ní bèmí náà nínú ìbànújẹ́ ká tún ríra láyọ̀ ká pàdé níre ká má dolódì lẹ́yìn ara wa ìpàdé wa ó di wọ̀ yọ̀jọ́rọ̀.

0: bá ní ya aládé bí ẹni bá lè yó mọ́ láyẹlẹ́ ní rí.
1: Ibi ìpanikọ́rọ̀ mi ọwọ́ ọ̀gá mi kọ́ yẹ́mu ẹni ebí ń pa kì í gbọ́ wàásù.
0: Báyé ń bá ń yẹ ni àjùdà bí ẹni bá ní kú mọ́ láyẹlẹ́ bẹ́ẹ̀ lágùn láyé àárọ̀ lọ́rẹ̀ ṣe ní ọ̀rẹ́ àṣẹṣẹ yẹn bí ẹni bá lè jà láyẹlẹ́ ní
1: rí. Bẹ́ẹ̀ni
0: wọ́n mọ̀ wá ara wọn ta lẹ́ta. Ẹ̀yẹ́ wo ìyàwó àṣẹṣẹ gbé bẹ́ẹ̀ni bí ìyàwó àṣẹṣẹ gbé bá gbẹ́ ní ọkọ rẹ yóò sì máa ná mọ ìyálé lọ́rẹ́.
1: A ní ń bọ̀ bí
0: òjò. Iná lè bíbí ní sẹ́yẹ má gbẹ̀rí ènìyàn jẹ́mọ́ láyé gbígbẹ́ lọ́kàn ẹni kankan. Àgádágbègbè kò fi mú ara wọn èèwọ̀ ní akéńdé fi kò hàn jọ lọ. Gbogbo ìgbà tẹ́ ń bá ń dájọ́ ọkọ láyà kẹ́ẹ̀kì máa rọra ṣe. Torí bọ́kọ láyà bá bẹ̀rẹ̀ jà àbí ẹni pé ò lè tó mọ́ láéláé ní
1: orí.
0: Bí àgbára ní ìparí rẹ̀ fún wọn fẹ́ wọn àtúmọ̀ fúnra wọn lóyún wọn àtúmọ̀ bímọ fúnra wọn. Lójú ọba àtẹlẹ́gàn ìyọ́ta ìyọ́lóṣe ìjọ ọta lágbọ̀nà tòyàn àdínlérí gidi tí sọ pé jà yìí ò ní tó láéláé. Ojú àtijọ́ ni máa ní ọdẹ ẹ̀rẹ́rẹ́ oníjàmbá ènìyàn àti iṣẹ́ ti síjà ní
1: ìjọba.
0: Ìwọ̀n ni wá gbé ni wá jà wá jà ni wá tọ́ àgbẹ́mọ́jà kan òsì. Ajá má tán ní ìfẹsẹ̀ òṣòṣò náà ni ọ̀dà òyìn ọ̀dà kó má èèyàn mú mọ́ láéláé lọ́kọ ẹ̀mí èdè iná ni. Títí ọtí àláyé ti dáyé. Ilé yí pẹ̀lú àwọn ń dín bára wọn jà àwọn ọ̀kọ́ra wọn bí wọn bá bínú síra wọn tó wọn àtúnjọ mọ́ bára wọn gbé lé wọn àtúnjọ mọ́ bẹ. Kẹ́mi kankan ò sì ní yẹra kú òfẹ́ ní kankan ní kálukú ó sì tún mọ́ bẹ láyé rẹ̀. Sẹ̀mí kí n bí ọlọ́dún ọ̀rẹ́ àǹforó yarú ìjọrọ̀ ọtún. Ọ̀rẹ́ mi dà mí ń gbọ́dọ̀ ọ̀rẹ́ mi lọ dalẹ̀ ọ̀rẹ́ fi ń di pípọ̀ nílẹ̀ rẹ bẹ̀tẹ̀. Olúdáwà fi yàrá ìní òjé kóró ọtún lẹ̀.
1: Bọ́bá yẹ gbogbo ènìyàn.
0: Àwa babalà ń sọ̀rẹ́ àwọ ọmọ sọ̀rẹ́ ọwọ́ lẹ̀ ẹ́ dà ní. Ẹmọ jẹ́ bára wa sọ̀rẹ́ ọ̀dàlẹ̀ mọ́ ẹjẹ́ àjọ mọ́ bára wa sọ̀rẹ́ òdodo. Ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ kéré dalẹ̀ ọ̀rẹ́ tí ọba dalẹ̀ òní dalẹ̀ sọ̀rẹ́ rẹ̀ òfò rẹ̀ rẹ̀ rẹ̀ ní ìṣẹ́ alábòsí ẹ̀dákẹ́ ẹ̀jẹ́ kí gbogbo wa ó ṣe lè lẹ̀ ẹ́ dà.
1: Bọ́bá yẹ ìwọ ọ̀dàlẹ̀ ènìyàn.
0: Bẹ́ẹ̀ náà ni bọ̀ bá bọ́ máa ráyé nínú ilé bọ̀ bá ṣe wọ́n lóore bòrè pàdé wọn lọ́nà bọ́ sàlọ̀ sàlọ̀. Sàlù báríkà ẹ̀sẹ̀ mo dúpẹ́ ọjọ́ òsí lọ́rọ̀ àwọn àfibì sólóore pé ń gbẹ́jú ni wọ́n fi yí orí àná
1: dà. Ìwà àwọn mí nù.
0: Oore fún wọn lójú àlọ́ ràn wọ́n mọ́ abínú ẹni ọ̀gbá àlọ́. Àlọ́ àṣejù ní báwo ló ń ṣe mi wá ọjọ́ oore gbẹ́ àṣeré gbàgbé bó oore bá bọ̀ yóò dìbì ni àlọ́ àṣejù ń bá bójú àyà oore níwọ̀n ọmọ gbàdà
1: mi ṣe. Àṣìlẹ̀ kó o fọ́ yẹn mọ́.
0: Ọ̀jọ̀gbọ́n aláwiyé ọ̀jọ̀gbọ́n aláwiyé bàbá àgbèjì.
1: Ajẹ́rìí
0: tọ́tọ̀. Ó fẹ́ ni bẹ́ẹ̀ náà ni ọ̀jọ̀gbọ́n aláwiyé

0: ìjẹta tó kúnra lúmọ lóbi ká jágbó músòwò ọwá lẹni bá kákẹgbà àgàn ní èèyàn ká méjì ẹgbà méjì ẹni ká mẹta ẹgbà mẹta ní ẹni ká mẹrin ẹgbà mẹrin ní èèyàn ká márùn ẹgbẹgbà àrùn owó lọga ẹni ká mẹfà fún ẹgbà mẹfà ní ẹni ká méje ẹgbà méje ẹni ká mẹjọ ẹgbà mẹjọ èèyàn ká mẹsẹ ẹgbẹgbà àtàn owó lọjẹ ènìyàn tó kẹwàá rẹ lórúkẹ owó ìlórí ti jówó ọmọ ẹlẹ obì ìlórí ti jówó lóbi ìkùdùrọ wà ní léwọn bí wọn ṣe ń dàdé dùnbẹ lóbi bá ní ìrọlẹ gidi ẹmọ èso ń bi dọba rẹ mọlẹ bá
1: ọmọ lórí lé wá ká gorí onílẹ obì ọwọ nílé ọmọ àbòkù lẹrí ìjẹta lọmọdọ apanadà ìjẹta pẹlẹ ọmọ ẹni àti ilẹ ní ọwá bí bá ń gbórílẹ bàbá mi lọmọdé má sé wọn òkè kéèké aṣọ wọn lọ́la tó gbájú ẹlẹgbẹdọ tiẹ mi lásán òde ìjẹta èyí yóò wù sẹ bá nílẹ jà ní ẹra mímí wà lẹnu ló bá jólóye ẹnìkè jólóye dùnrán ìjẹta kàní àjólóye dùnyà mi ọwọ nílé ọmọ òkú yẹ ìjẹta mọdù apanadà tẹmí bá ń gbórílẹ bẹ
0: ní sẹ́sọ̀ sí pọ̀npọ̀lọ́ ta àwọn ètò sí ìjẹta ìní fọwọ́ lùpín ẹ̀gbẹ́gbẹ́gbẹ́ bẹ́ẹ̀nà ẹ̀lò lówó láwọn ní fọwọ́ làrólà ń kórí ọwá dákun dábọ̀ jẹ́ ńlá kí fọwọ́ làró ìta ìjẹta dákun dábọ̀ jẹ́ ńlá kí fọwọ́ làró òṣòrí ọmọ ẹlẹ obìnrin ọmọ wá wà mí ta àlejì mọ̀rẹ́ ta lóòrè àlọ́nà mí ta àlejì mọ̀rẹ́jì gbẹ̀gìdà ní mítà méjì morù kan wọlé ọ̀gán náà morù gbogbo wọn bá kí mi lókòlókò okun lórí òkè lọ́la ìjẹta ojoojúmọ́ lọ́mọ yín ọwá kíra wọn lókòlókò yé gàmí àìrípo owó mọ̀lẹ́ gidi ẹ̀mọ́.
1: ó ní bá a dún gbórílẹ̀ ẹ̀bẹ̀ lọ́bọdì máa lé wọn ìjẹta abẹ ní amọ olóbì yẹpọ̀ nàdà ìjẹta ọmọ wa ní ilé

wa anta la fuwa wa anta ra'imun.

0: ìyàwó tó gbélé kilo gbélé ẹlẹ́mìí lè pè lọ́mọ yá o.
1: Ẹlẹ́mìí a ní wàhálà ló ń fẹ́ lé.
0: Ìyàwó tó gbélé kilo gbélé ẹlẹ́mìí lè pè lọ́ta.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọmọ ní bí sáwọn kún àwọn ìyàwó yín. Harrison Nakira ló ṣe.
1: Harrison.
0: Harrison Lako.
1: Akramakumullah.
0: Ọgbà oko kan. Bàbá ti ní ìyàwó kan. O ti ní ọgbà oko kan.
1: Ọgbà oko ńláńlá kan
0: bẹ̀rẹ̀ ní ọlọ́run
1: gbé ti ọ̀hún.
0: Ẹlẹ́yọ̀kan ni eméjì ni emẹ́ta ni emẹ́rin ni. Fa àtú Arisa kan àníṣìtàn. Àníṣìtàn àti ọkọ̀ finite time. Àti ọkọ̀ finite time. Ìgbà tó bá ti wù ẹ́ tó bá ròyìn lọ́wọ́.
1: Tó bá ti rọ̀ ọ́ lọ́rùn.
0: Láti lọ lè tún oko rẹ̀ sí lọ tún sí.
1: Máa wọ inú oko ẹ̀.
2: Fa àtú Arisakun ane si itan.
0: Ọlọ nígbà tó bá wù yín ẹ máa ro.
1: Àtàn la ń taaro.
0: Ẹ máa ro.
1: Ro wà ló ní.
2: Fa àtú Arisakun ane si itan.
0: Àbá àgọ́gà.
1: Ẹni sí àgbákò.
0: Bábá wọ ìdájí fẹ́rẹ̀.
1: Ro.
0: Ọ̀dájí loko ọlọ́run.
1: Wà ló ní nkẹ́ àdílokò náà ní tẹ́lẹ̀.
3: Obìnrin tí wọ́n kíkẹ́ láǹfààní rè.
4: Kíláà kí n kú rí ẹ gan.
3: Àfa àpọ̀kùnrin mi bá ṣe ẹbí sọ obìnrin yóò sì gbọ́ ti rí arẹ. Yẹ ma se para n wa pata yakuba.
4: Dúọ́nà para yi kí ló ń sẹ́wọ̀n.
3: N wa pata yakuba.
4: Ṣé ìwọ lọ́ra. Ẹjọ́ ti wé ìwọlú ilé rẹ ní Muhammadu tẹlifíṣàn tó ń lò. Ẹgbọ́dún ti mi mẹ́rẹ̀ lẹ́yìn síbẹ̀ ọ wà yín pa.
3: Ṣé n tọ́ ọba nìbi kí mo ní.
4: Ìwọ kò ní o tèmi tèmi tiẹ́ tiẹ́.
3: Láyìlá ìlàlá. Àfà yìí.
5: Akíramakumọ̀lọ́.
4: Tẹlifíṣàn rẹ̀ òṣù èèyàn déédéé ìdẹ́gun èèyàn ni ojú rẹ̀ wá ń tìmí lọ́jọ́ ìrìn yìí.
3: Ẹ máa yóò bá dé Mahama.
5: Sallallahu alayhi wa sallam.
3: Obìnrin tí máa fọ̀rọ̀ gbọ́kọ̀ ìlérí kọ̀ pamọ́.
4: Ọ̀pamọ́.
3: Òkèlè kan ọ̀nà ògèrè pọ́lọ̀ ní kọ́wọ́ rẹ̀ ojúṣe owó jọkọ̀ rẹ̀ lọ. Ọmọ ká ìbáríkà ọkọ̀ ìlò lò.
4: Ọkọ̀ wa bẹ̀rẹ̀ epo oúnjẹ rẹ̀ àwọn gbé tí ó ná wá jòkó.
3: Ọkẹ́ o.
4: Olè sí olóúnjẹ òfò.
3: Ìbá ti pa máa fa.
4: Tani a máa sànú.
3: Tani a máa fún oúnjẹ torí ọlọ́run.
4: Ẹ̀wọ̀ ẹ̀wọ̀ kọ̀ mi ti
3: yàn án. Ọmọ ilẹ̀ sì sàrà fọ́fọ́ jù.
4: Rọra Bukele, wọn lẹ́ni ó lè jẹun Èkó bẹ́ẹ̀ rí ti ń kó bẹ́ẹ̀.
3: Ẹ̀rù bàbá làti
4: tẹ́wọ́. Ẹ̀rí nǹkan.
3: Ẹ̀rù bàbá làti.
4: Àwọn ní Bálájì yìí náà ti ṣe nu Téèkú.
3: Láyìlá.
4: Sọ̀rọ̀ra.
3: Ìyàwó lọlé ọkọ bàbá ń sunkún.
1: Bàbá ń sunkún kọ́dà bómi Ọ̀yọ́ ń fìfì láàrín.
3: Wọ́n ń pè Amúdá ọmọ lọlé ọkọ náà.
1: Amúdá mọ̀ ń lọ náà ni.
3: Wọ́n sì bàbá Rámọ́.
1: Ebi Rámọ́ ń bẹ lé.
3: Sọ̀wọ́n ni kẹlẹ́ bí náà. Wọ́n pọ̀ tí mo bí Amúdá yìí.
1: Wọ́n mọ̀ pé Rámọ́ ń bẹ.
3: Amúdá yìí.
1: Ọmọ nu.
3: Níbi tí ọmọ náà dáde.
1: Ibi ọ dáde.
3: Ó sì wá jẹ́ pé ni bàbá ń ṣàdúrà fún. Lóbìnrin.
1: Lóbìn.
3: Ẹni ìyá ń ṣàdúrà fún kọ́dà wọn fẹ́ kọ́ lórí ọkọ̀ wọn gba kílásì.
1: Wọ́n gba kámú ni
3: kọ́dà. Ọmọ tó wá dá lẹ́sìn tó níwà tó ní tèríba. Èyí ṣe tọ́sà gbáko ọkọ̀ tí ọ̀dà. Onírísì.
1: Onírísì ò ní bó ti jẹ́. Má sì Ọlọ́run gbọ́.
3: Àfà.
1: Ẹ ní ṣe àgbákò lóòsì ní ṣe yín.
3: Kí ló dé? Ọmọ ìyálé ti bímọ tó ti dàgbà.
1: Ó ti dàgbà.
3: Wọ́n lọ kí wọ́n lọ léèwé. Àfà yìí.
1: Bàbá.
3: Ọmọ ìyálé wa pẹ́ lè kéwú. Ọpẹ́ lè wí.
1: Ọpẹ́
3: kọmọ nǹkan kan.
1: Bó ti lọ lọ́bọ̀.
3: Ìyàwó wa délé ilé wa bímọ tiẹ̀. Ó tún wá dàgbà bọ́mọ ìyálé lè kéwú. Òun délé kéwú lọ́ba mọ́ kéwú.
1: Ṣíkè ná.
3: Ó délé ìwé ló tún máa wí.
1: Ọlọ́run bá jogún ẹ̀ fún.
3: Ọmọ ìyàwó wa ń ṣèwọlé máa àwọn mẹ́tẹ̀ẹ̀ta mẹ́rin. Ọmọ ti ìyálé kan ti sè. Àfà.
1: Bàbá.
3: Ẹ sọ fún ìyálé táwọn ọmọ rẹ̀ ń rìn. Ẹ ló nírísì.
1: Ó nírísì o ní ntọ́ lọ́hùn fi ṣe.
3: Bàbá mà tún máa pọ́ nírísì ní wàá bala sáré ara wa mọ̀.
1: Àní sáré ara wa kú.
0: Kádàrá ò ní jíyà sábàbí ló jíyà. Kádàrá ò ní rí kẹ́ sábàbí lọ́wọ́ kẹ́.
1: Allahu akbar.
0: Kí ló dórí bẹ́ẹ̀.
1: Na.
0: Lágbájá àti kàkọ́lẹ̀ pé ọlọ́mọ kà.
1: Eba.
0: Ayé ẹ̀kọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Abálájà sá ni wọ́n fún fẹ̀rẹ̀. Ẹgbẹ́ wọn kàyé ẹlẹ́fà láyé torí. Wọ́n sá lọ. Èmi Ọlọ́run ti parí. Abálájà sá ni ẹran. Yóò hàn yóò lọ. Àwọn kan sábàbí sọ wọlọ sáàsì wọlọ gbà ládàá rẹ.
1: Ọ
0: gbẹ̀sẹ̀.
1: Ọlọ́run.
0: Sábàbí nù.
1: Bẹ́ẹ̀ni.
0: Ayé ẹ̀kọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Lágbájá ọ̀tà kasi pé yóò kú ọ̀tà kasi àwọn ọlọ́run pa.
1: A pa tẹ́lẹ̀.
0: Àmọ́ wọ lọ sọ́kú wà láìpẹ́ ọba lójọ́ méje láì pè mí lọ́mọ rẹ̀. Ọwọ́ lójọ́ méje òun ti kú. Àbá yìí ọ̀tà kasi tẹ́lẹ̀ kó tó lójọ́ méje yóò kú. Ìwọ́ tún wá tà kasi.
1: Ìwọ́ tún
0: wá tà kapé. Ìwọ́ kọ́ pálọ̀ ta, àmọ́ sábàbí pọ̀ kọ̀ rẹ́ ti hàn mẹ́ òjìyà rẹ̀.

0: ìlú ń kun.
1: Ìlú nìkan kọ́ fọ́yẹ́mu gbogbo àgbáyé ni kọ́lọ́run ó kó ayọ̀ ń bẹ̀ ni.
0: Àmì ọ̀rọ̀ burúkú sòde páro.
1: Ọjọ́ gbogbo kí fi rí bí ọjọ́ ọdún.
0: Ọlọ́run ọmọ bá nǹkan wa jẹ́.
1: Ẹni ọkàn lọ́mọ.
0: Ọlọ́run ló pọ̀rọ̀ aláàárù bẹ́ẹ̀. Ọgbọ́n inú rẹ̀ ọ̀sẹ̀ ìjọgbọ́n inú ẹni tọ́ràn lẹ́rù lọ.
1: Iṣẹ́ Ọlọ́run ju iṣẹ́ àáfàá lọ, ọ̀gá
0: mi. Àyà mi jẹ́ ẹrú bà mí, ǹjọ́ tó gun owó orí fi ṣẹlẹ̀ lójú mi. Ọjọ́ tó burú ọ̀wọ́pọ̀ bí ọjọ́ rẹ̀. Ọjọ́ kan burú àpè, ǹjọ́ méje máa fọyín mọ́. Ọjọ́ burú àfẹ́ṣù ọmọ àmà pé. Ọ̀rọ̀ kan ò sì ní tóbi kọjá àdúrà lọ. Àwa bẹ̀ ọ́ olódùmarè ọba tó dá gbogbo wa. Tètè wá kọ́ wa bá ní tún Nàìjíríà wa ṣe òjò òwúrọ̀ ńlẹ̀ ń gbóná. Ẹ rí pélé ayé yìí ń tiriri àbí ò tiriri. À ń bálé ayé bọ̀ ni àmọ́ bí ayé ń lọ. Èmi ọmọ bí kiní ọ̀hún dín rí mọ́ gbogbo lẹ̀ ń lọ
1: dàn. Ọlọ́run náà ló yé.
0: Òun ti wọ́n láyé. Tọdún náà ní ìṣirí náà yí ọ̀kan ni èbó eléwé kan òun ò tún gbéwé déédéé mọ́. Àwọn aṣòwò ṣòwò ń gbéwó lórí ìtàn òun kòkò. Ẹni mọ̀ pé owó ọdún ni wọ́n fẹ́ ni ti ń yáwó kiri. Wọlé wọlé ò sì jẹ́ àrílé pé awá gbọ́dẹ̀ ò jẹ́ àdé jù fẹ́ràn. Wọ́n bá dà bẹ̀ ẹ̀júmọ́ ẹ dáwó onípò àṣìtàn kánì mọ́lé. Ọ̀pọ̀ èèyàn lọ fẹ́ ṣe eléṣe ní orílẹ̀-èdè èyí owó pí láì ní òjì ó lè ṣe. Ẹ tún ní ká gba ìwé orí ká gba ìwé òde ká ṣanwó ná ká ṣanwó ọdẹ. Tá a bá ṣanwó ọdẹ tán ká ṣanwó àfa mi. Ká gba ìwé ìyàwó tá a ní lọ́dọ̀ ọ̀nà kan. Òbí láńjẹ kọ́sọ́ngbó ó dí afọ́mọ bọ̀ sì ti ń lọ ọjà tí ó mówó èlé lọ́wọ́ bí ìbájú bí ìdìmọ̀ bí títari bí káṣọ rẹ ni mọ́rẹ̀ ni òun ni wọ́n lọ́rọ̀ olúwa rẹ̀. Owó ọ̀pọ̀ wa dogun ká mọ̀ kára òde papọ̀ mára lé ó di ta nkára lé papọ̀ mára òde bírọ̀bìrọ̀bì ọ̀rọ̀ yìí. Bí ní nǹkan tálákà ní nǹkan ìjọba ọ̀pọ̀ èèyàn ló bínú torí ọ̀rọ̀ tó fi lé bàbá rẹ̀ sílẹ̀ fóbìnrin tó ní kí wọ́n máa ṣe báálé lọ. Ọ̀rẹ́ òṣunṣun ń ṣe láì lẹ́yìn wọn àparun pé dúró ń bá ọ. Obìnrin bẹ̀rẹ̀ ń gbámọ létí àgbálé ọmọ ẹ̀pọ̀n tó ń dìbò lura wọn. Ìgbájú mo ró gbé kò mọ̀ ọ̀jọ̀gbọ̀ lẹ́yìn ọrùn. Ní lọ́dá fún farùgbẹ̀ tó borí tí ò ní gbàdí ìlè gànà mẹ́ta fò faraba. Etí gbígbá bí a ńlá yín àyà jíjì bí ìbọn òkú. Ọ̀sá lógbè tójú ti mú àjà lura wọn pàtìpàtì. Ọ̀pá òdùn gbẹ̀dú kò mọ òdùn bàrà. Àlùtún lù ń tọ́mọ ẹ̀gúsí. Arélábá tó ń ṣe ní gbangba oko. Ìgbájú ìgbámú ni kẹríkẹrì ìbábò ni. Ńbẹ lòyìnbó sọ́jà gbédúró tí ń gbéṣẹ́ ti ìbọn ti ìbọn. Ọ̀gá ọlọ́pàá sọ tajú tajú lẹ̀ tán gbogbo wa la ríran gbogbo ojú ní ta ni. Gbogbo wa la ń já lulẹ̀ bí òbí bẹ̀. Gbogbo wa pátápátá epo karosin ni là ń fi ń bọ́jú. Ọjọ́ burú ọ̀run ni lárí mọ́. Olórí ọlọ́pàá ń bójú fẹ́rẹ̀mù ń jáde. Gbogbo aráàlú ń sáré gúngun àjò gbọ̀njo. Ẹ̀yin ẹ wá wẹ̀ sí akọ́dà òun akọ̀wé. Bí ẹni tí ń fi dí ṣọlẹ̀ bí àpò yeré. Ọ̀gá kan bíi tó lórí wọ́n bá fò gàn náà olóńgẹ̀ ẹ̀ ní ò lè bá bẹ lọ.

0: Akin ola o ni were oko la ni un omo ya mo o a bi oye baba dejo ni kejo ma won be ninu won to omo yin kan la iya re njo yin kan la baba re nje la ni ran mo jade ba won ka ja te mbelekun ajadile ma rere loju ala baba subu ola ke ba won re gba se poko won lo ako won lo majorun la baba David
1: baba dada
0: akin ola owo re tete oko le ogbe yawo obi mo to langa ni o si to loju ti kun iwo ni baba esita de ka okin aya dele ki omo badan di buredi njosi
1: on buredi ti
0: omo ya lari aye re dun joyin lo edumare o ni jogun odori okan ba je mo gbogbo wa lo
1: amen
0: akin ola lo mo loye meta kan pe mo loye meji iya baba kan pe lo loye laye gun o ya kan pe lo loye nsale afun akin ola oni were alapa ni baba re omo ogun de ya le rawo sun alekun nu gbawo bu oya o le papa wodo ore to le ma du bi o ya nu ogan sun baba la ni ran enu eni kan o gboro egan ni gboro ogbo mo so igba to di josh de to wa gbe ya re sin oyin kan la to ke ogun omo le ajo ni sale afun mo boju ta won atata eniyan bi dikin bi paito bi lawyer bi adajo bi egbe bi ore bi gbajumo bi ijoyi atawon eleyin ju ege oreke lewa omirin jankan ta fi se pe omirin awon omo so pe alade edu se ki yanjo ohun ade wu mi eledi ko ara adu osun afegbe bi ade mo ajumo bi okan taanu eledi ko ni ka pa ajumo baba ni o to ka feran are ni eti ko abo loran ko bi san fi san akin ola lo ni ndupe lo gbogbo yin ole ku agbo wa oju e ku dide e ku nawo oju e mo ku ase ye an sile an komo an gbe yawo la bi se pada laarin ara wa
1: amen
0: emi na pa dupe ojo to gbe ya re si mo gbowo le yin mo gba se oto to eyan lokun o gba ibo si ala aru owo ni mo kedi me dele wa te fi mu le po ti e mo na ro ka agbada le fi nde ran akin ola gba mo lu kan ra bada o tu ere le mo mo ọkọ ọlá ni ìhun ọpẹ ńlá ò ní gbogbo wa ọmọ jẹ ọjọ tá a wí yìí lajọ dídí màálù tẹyìn tẹyìn
1: àti màálùú àmọ ẹlẹyìn ọgá mi ẹyìn
0: ọmọ bébí lẹyìn bá gbé jojú màálùú ẹyìn ẹran lọlọ ààrẹ
1: jẹ òótọ ni
0: èmi ọgbà gbé ọbẹ ẹran tá a fi jẹun lálẹ ẹjọ kìnìún àyàn wá ń dé àlàfi onílù ọdẹ mi ní ṣàlàyé fún mi wípé epo ni wọn fi ṣe bẹ náà èmi kọkọ ṣe bá dìní wọn ṣe bẹ náà ni àṣìyàn agbára náà njọ náà ni àgbègbè àtẹmí òbò kìnìún kan tí gbogbo rẹ ràn mọ̀mọ̀mọ̀ ìgbọ́n lè pọ́ mú ndé ojú ọjọ́ mẹ́rìndínlógún epo ọ̀tán létè mi èkú dé jẹun létè ń òde léwu ọpẹ́lọpẹ́ oníṣọ̀nà tí ń bẹ ládùúgbò wa ló tún lẹ́nu ṣe àwọn ọmọọṣẹ́ mọ̀rí aláìjẹbẹ̀rí gbogbo wọn ń kún mi létè
1: lámọ̀ràn
0: ọbẹ̀ náà dùn.

0: pẹ̀lẹ́ àbúrò.
1: Ẹ káàbọ̀ bọ̀dá yẹ́lò.
0: Oo.
1: Ṣé dáadáa lẹ dé?
0: A dúpẹ́.
1: A sì retí yín, ẹ dájà yàálẹ̀ fún wa.
0: Ẹ sì wá gbọ̀n nǹkan ìyún ní wa kàn. Ẹ mọ̀ pé kúnyìn náà ní kú lọ yín ni.
1: Fọ́yán mú sì gbé nǹkan rẹ̀ dénú ikú wa kúkú lọ bó wa ni.
0: Mo wá lè purọ́ kí n má rẹ́rìn orí bí mo ti á kù ni. Àbọ̀ mọ̀ pé nítorí náà ló jẹ́ kí n rù báhùn.
1: Kí lọ ṣẹlẹ̀ tẹ fi rú nítorí wọ ọ̀gá mi?
0: Ó dìjẹ́ bàtí mọ́tò wa ti kú òǹbàdàn.
1: Mọ́tò bàjẹ́ ni.
0: Ọ̀bàjẹ́ wọlẹ̀ lójú ọ̀nà ni.
1: Gádà já ni.
0: Gádà ọjọ́ ọ̀nà ni ọ̀dà.
1: Ojú ọdún 1968 mọ̀ bá nǹkan jẹ́ pọ̀ o.
0: Mọ́tò tó pàdé ń bẹ jẹgbẹ̀rún mọ́tò lọ.
1: Ẹ wá ń sọ bẹ́ẹ̀ ń ṣọ̀ṣù ń bẹ̀ gbáà.
0: A wà ti ṣe ń pàtàkì pọ̀ kódà yẹn alága pẹ̀lú.
1: Omi dé ọ̀gá mi, ẹ ṣe bẹ́ẹ̀ ti ṣe òjò ń bọ̀.
0: Bóbìnrin bá pé bó ṣe bó ti ṣe obìnrin gbànú.
1: Obìnrin gbànú.
0: Bẹ́ẹ̀ni.
1: Ojú ọdún tó kọjá ọ̀dà bì kan sí gbogbo àgbáyé ní gbé rọ.
0: Gbogbo àgbáyé ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọmọ sì yẹ ká fi kọrin o.
1: Ẹ kọ́ fún akágbọ̀ ọ̀gá mi.
0: Òkè nílá ẹkú àlejò afẹ́fẹ́. Gbogbo ará àgbáyé ẹkú àlejò alágbálúgbó mi. Ará orílẹ̀-èdè èyí ayé ikú ọ̀pọ̀ òjò. Òjò tó rọrọ rọ tí ọmọ dúró mọ. Omi dé lálẹ́ adé lọ́sìn adé láàrin òru. Gbọ́dọ̀ wà fẹ̀ ẹ̀júmọ́ omi àtúnbọ̀lẹ̀ èdè kàṣì. Ọ̀pọ̀ òjò yìí kò síbi tí ó dé tán. Bí ń dí ń dara alé làmú ara ọ̀pọ̀ ọ̀gbádùn ṣẹ́ wọn. Bí sun ti ń já mi lóko lẹ̀ gẹ́ńrà. Ọ̀pọ̀ obì àti kòkó lóṣòrí ògbóná tí gbogbo rẹ̀ ń fi ń ra bẹ̀tẹ̀bẹ̀tẹ̀. Àgbẹ̀tọ́ bá ní ọ̀gẹ̀dẹ̀ nú ń gbòòrò àti ṣin kọ́ máa tún díẹ̀ ẹ̀ṣẹ̀ ẹni tọ́gbọ́n kó wura ebi ń bẹ ìyàn ń bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ òjò ìlọ́bojú ọ̀nà àbàdàn tẹ́ edé kò jẹ gbogbo orí títì lóbú pẹ̀pẹ̀pẹ̀. Níṣe ló ń dá rélùwé padà lọ́nà ojú irin. Ọṣọ gbogbo mọ́tò di panàdà. Mọ́tò kan bá gbéra láti ìbàdàn tí ń bá lọ lú ìlọrin. Tí àwọn bá gbàna ìdìbò wá sì jẹ́ pé yọ gbàna òṣogbo ni. Àgbàrá dibojú ọ̀nà tààrà jẹ́ odidi mọ́tò lọ́wọ́lẹ̀ sórí ọ̀dà.
1: Ọ̀pẹ
0: ẹja ẹlá àbábíníyàn ogun ogun mọ́lá. Ará Èkó là àbábíníyàn ogun ọ̀pọ̀ òjò. Ǹjẹ́ ẹ gbọ́dọ̀ àgbàrá òjò tó ya ṣọ́ọ̀bù tó kọjá àwọn lọ́ṣẹ́ ẹ gbọ́dọ̀ omi tó yalé tó lọ rè gbé ọ̀dọ̀ tù.
1: Àwa náà gbọ́.
0: Àyàṣe omi ọ̀ṣà lásán lọ́ọ̀yà lúmẹ̀tà wá tí mo rí dẹ́fà tí ń dọ́gbọ́n wa mọ́tò lórí títì láàrin omi. Báàmì àrẹ̀mú ayé lọ́jà ń bẹ́ mẹ́ ǹjọ́ náà tí gbogbo onílé orí òkè fi ń ṣájáde ẹni tí ń bẹ lélẹ̀ òdúró kẹrù rẹ̀. Wọ́n fi yan kí kọ́lé ilé ọ̀hún wo. Wọ́n fòkúta kọ́lé gbogbo ẹ̀ lọ́pọ̀ òjò wò dànù. Pèlè ntaṣe yàn án tí ń malé rẹ̀ ń búlọ́ọ̀kù. Ilé ilé ìpẹ̀ láṣẹ gbogbo ẹni àgbàrá rù lọ. Ilé onírin tí òṣì wo gbogbo rẹ̀ lẹ̀ gbé mi. Tí òṣìṣẹ́ ni tí ọ̀dájọ́ lẹ̀ lẹ́bi. Bọ́yá ìṣẹ́ àmọ́ mọ̀ dá wa lọ́pọ̀ lápọ̀ jù láyé lomi àánú fi ń tójú olódùmarè.
1: Ọlọ́run darí jìn wá.
0: Nǹkan tójú mi rí ẹnu ọ̀gbọ́dọ̀ ṣọ. Gbogbo oníbàdàn tán mọ́ ń darí bọ̀ wálé ọrùn márùn-ún mosùn lójú ọ̀nà
1: ìbàdàn.
0: Ọ̀pọ̀lọpọ̀ òjò ló tún pa mí wọ̀lù. Àgbàrá òjò tún yalé tọ̀ mí olóhùn ọgbà pálọ̀ bàbá mi. Ọpẹ́ lọ pé àwọn obìnrin ilé wa. Ìyáálé ọgbà ìyàwó yìí yọgara wa tí wọ́n fi ń rọ àgbàrá omi òjò ó
1: dànù.
0: Ó jáyé pé mo mọ̀ wẹ̀ ni ọdẹ ọba mọ́mọ́ wẹ̀ ọdẹ abómi lọ. Mọ̀gá

0: bẹ́ẹ̀lẹ̀ ẹ̀bù wọn máa gbòwe ni òjò lè mí ọ̀bẹ́ni kan ṣọ̀tà ẹni tí ejì bá lè jí ń pa orí mádélé wí olúwa rẹ̀ orí nǹkan tó nira ni ẹni lẹ́bìlà dógùn ìgbọ́njú ẹni bàkúrírọ́rí ọ̀gbádùn òun abẹ́wùsùn oníṣẹ́ mi kẹ̀kẹ́ wà apamú mẹ́múra àwé aláìníye nù afọ́núfọ́ra mọ́ bẹ́ẹ̀ni kankan mọ́ abiṣoko tó gbótókùn tókùn ògùn oníjì oníye ń kún dandan bí ẹni fi níṣẹ́ bí ìlúwa rẹ̀ oníjì oníye nànà láéláé òkú gbẹ awáyé má gbéyàwó tọ́kárúgbó alárúgbó tira kẹ̀ǹkẹ́ kẹ̀ǹkẹ́ àtàrí bí agbọ̀n gbèsè tí ń kọrin pẹ́ẹ́nì kan ti tẹ́ ń gbòòrò ìlọrin ẹ má da lóhùn ọjàre irọ́ nípa ìlọrin àwọn àjálọ ọmọ wà torí ọ̀tọ̀ mi ó ti tún gbéyàwó fúnra rẹ̀ òṣìṣẹ́ máa rẹ̀ rìnlẹ̀ ọkọ ọ̀rẹ́ mi ní ká mú ni mọ́bìnrin òpè àrònú kákú ọ̀rọ̀ tó yẹ kí ọmọlúàbí ó ronú kú sí ń lò lè jíjà akáyín olórin tí ògbédè àbọ̀rá lójú ọfọ́ lójú eyín rẹ̀ ká kì í ṣe pé òní pẹ́ láyé ọmọ ni òní tẹ́yìn rẹ̀ ṣe
1: ìwọ
0: jẹbẹlẹ jẹbẹlẹ ètè bí aṣọ táwọn obìnrin fi ń là pọ̀ hàn bí wọn bá ń ṣàkókò lọ́wọ́ wọ̀kìlú mọ̀ ọlọ́tàn onílé ń káriwo járan níṣu ọ̀ṣọ́run wé kan tilẹ̀ẹ́lẹ̀ bí onílé ọba tètè sùn òkú gbé apẹ́lẹ́kùlé ẹ̀ dídí dí bọ́pẹ́ dídí òun a máa ra onílé lọ afọ́jú aláròyè kí n lo fónlé pamọ́ tó ọkọ̀ tó ọ̀rọ̀
1: òun náà kọ ọjọ́ bí ẹ̀
0: ojú òjì tó kú ara òdòlè ó ń tijú ọmọra kówó ẹ̀bọ̀ ọmọ lólè gbogbo èèyàn ló ń bọ́n bàjẹ́ oníbàjẹ́ ọmọra rẹ olórin tí ń fi lé kíkọ́ ṣe bá rí tí ń folè jíjà aṣẹ́jú òǹgbé kánìkan tó lè dàbí rẹ ó dìgbà tí ń bá ń jalè bí rẹ ọmọ pé gbogbo ara àgbáyé ló ti gbọ́gbọ́n ẹ jẹ́ ọṣẹ́ wọn lókè òkunrin níbi ọ̀rọ̀ góòlù tẹ́ ẹ gbé láǹkárá ń jọ́jí tẹ́ ẹ bá wọṣẹ̀ mọ́nú ìlú.
1: iṣẹ́ bàbá rẹ̀ ní tẹ́lẹ̀.
0: olórin tá a bá ti mú mọ́lẹ̀ lẹ́ẹ̀kan tó bá ní kẹlẹ̀ kú àrà ńlẹ́ aṣọ lè náà ní gbogbo ẹ ojú òṣì tì ọ́ ọjáde láti inú ẹ̀wọ̀n tán ó tún rójú kọrin èrégbè kiri.
1: ọ̀dẹ̀ orí ń dà láàmú ni.
0: olórin tó bá gbìyànjú mọ́kà àti òrìṣẹ́ ẹ jẹ́ ká gbàgbó fi iṣẹ́ olè jíjà bọ́ṣẹ́ orin ni ìjẹkújẹ ni òjẹ́ ẹdẹ mọ́kà mọ́ ń jọ́jú dẹ́ fi ṣàpadà lójú ọ̀nà àlùfáà tí ń jajá ogun tí ń jòdò àgbà àyà tí ń jẹ iléṣẹ́ tí ń jẹ mọ́ṣáláṣí ń gbàwẹ̀ lọ́wọ́ ń jẹ ní ìdí òrìṣà oko èmi wá ń bi hàn léèrè pé ká fi rí àlélẹ́yìn ni àbó mọ̀ lè gbàgbọ́ ni àbábọ̀ ìṣà bí rẹ̀rìn àṣàṣà mọ̀ sí bí ẹni ọkọ̀ jálẹ̀.
1: oúnjẹ kújẹ ni ó lè jẹ ti ọmọ.
0: òkú gbẹ́jọ lágànnà bí mumu ọjà ṣínwín tẹnutẹnu ó sì jọ wèrè tẹ́ṣẹ̀tẹ́ṣẹ̀ bó wí ní ọmọ rìn lágbàdàn lágbàdàn bí aṣọ tẹ́lu àlàkún ètè bí aṣọ mẹ́tẹ́ẹ̀ ojoojúmọ́ ní rìnrìn yá ká bí ọlọ́kọ̀ kò dúró gbarí abí ká da lórí bí ọmọ aṣá oko ìké ìmọ̀ lórí bí ọmọ jímẹ̀rì kóbi tá ń bẹ láyà bí ìbá kalẹ̀ bẹ́ ń bẹ lẹ́nu bí ẹja ìkù ń bẹ ń bàdí bí ìkún rẹ̀ gbà àbí kóbíkóbí wájú bí akọ pẹ́pẹ́ yẹ àgá àràmú bí ẹṣin làgbẹ́jà abẹ̀lẹ̀ yá pàpàrà bí ẹ bọ́lẹ̀ ẹ mà lété
1: oko
0: bàbá rẹ̀ ìdọ̀rọ̀ bí afárá oyin ẹ̀kẹ́ ìyá wọ̀ bí ẹni dífa ojúgun bàbá rẹ̀ ìpèrègede bí ifáfọre ẹ̀ṣẹ̀ gbogbo olóbù pẹ̀pẹ̀pẹ̀ bí ilẹ̀ àmọ̀ kọ̀jọ̀ yá kọ̀jọ̀ bàbá òkú gbé adíjà alẹ́ ọmọ àbí wájú kọ́ńkọ́ bí ènìyàn àmọ̀là.

0: Èmi olóògùn ṣùgbọ́n dẹ̀ mọ̀ láàlùkà ni tí mo fi ń ṣiṣẹ́ orin alápàdà mi lu kí n gbọ́wọ́ ọjọ́.
1: Àlápà àlámi lu kí n gbọ́wọ́ ọjọ́.
0: Alápàdà mi lu kí n gbọ́wọ́ ọjọ́.
1: Àlápà àlámi lu kí n gbọ́wọ́ ọjọ́.
0: Àlejò tọwọ̀ lu gbàrà tó lóhùn káwọn gbalẹ̀ ya ọmọ ilé wa sọ fún. Pé lérí àwọn táwọn ní òbí ilé.
1: Lèrí àwọn táwọn ní òbí ilé.
0: Lèrí àwọn táwọn ní òbí ilé.
1: Lèrí àwọn táwọn ní òbí ilé.
0: Àti pé àwọn ọ̀tẹ́jọ́ bàbá mọ́rí bí wọ́n. Owó ọbẹ̀ lóṣòro èmi aṣọ pé rọ́lẹ̀ pa. Ngbà tí ó yẹ mí ẹ̀yìn ọkọ yẹn. Ṣùgbọ́n ngbà tó ti yege tó mọ ilé ibẹ̀ sọ. Ngbà tó ti yege tó kábẹ́ lẹ sọ̀rọ̀. Ó yẹ kí n wí ké gbọ́. Nbi tí wẹ́wà lóò fi ṣe àdéhìké tó. Ìhun àgbàlá.

ẹnì kan bí mi ó lẹni tí ò bá wá lọmọ láyé tí ò bímọ láyé bó wá ni irú wọn náà wọn sì lè máa gbáyé lọ kárin ké se bí ìdodo ẹfọn àǹfààní wà ààyè wà fún ẹni tí ò bímọ náà láti máa gbáyé lọ.

0: ẹ mọ bínú sí mi ẹyin tèmi o
1: ọnà ọfún lọnà ọrún ni o
0: ẹ dákun tọrẹ ọlọrun ẹ mọ bínú. kọ́ ìtọ́ máa mi kan ni mo sáré lọ dá lóhùn ó ń bọ̀ ná. ṣé ẹ gbàgbé àkòrí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀. mo ní àwọn ọ̀nà tí ẹ̀ lè gbà fi máa gbé ayé lọ kan ní kése bí ìdodo ẹ̀fọn. ṣé ẹ sì gbàgbé pé mo ti yànnà náà ti èyí tó jẹ́ ti èyí tó rọ̀ mọ́ dílé tí bàbá bá kú tó máa ń bẹ̀ láyé ilẹ̀ mi fi gùn lẹ̀mí fi tọ́jọ́. ikán bẹ̀ nù o mo ní bíi méjì bíi mẹ́ta ló pín sí ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ ọbẹ̀ náà ni kí bàbá pàṣẹ kọ́ mo sì mọ̀ pé ilé ayé tó náà bá tún lọ tó náà tún bímọ òun náà tún fi ibi tó lò ìlú tó lòdé ọmọ rẹ̀ ó tún kọ̀ sí ní ibẹ̀ láti bẹ̀rù. wọ́n á sọ pé àwọn tí wọn ò bímọ ń kọ́ bàbá tí wọn ò bímọ ń kọ́ àwọn tí wọn ọ̀dọ́mọ láyé ń kọ́ sáwọn náà ò lè gbáyé lọkàn rìn kése bí ìdodo ẹ̀fọn. mo ní ayé ń bẹ àǹfààní rẹ wà mò ń bọ òun náà ni mo fẹ gbẹnu lé.

ìgbàdọ̀ lẹ̀kọ́ sùn náà ọ̀fẹ́ gẹ̀gẹ̀ iwájú la ó máa.

ẹlẹ́kejì ibẹ̀ náà ni n tá a bá ṣe fún àwọn èèyàn tá a ṣe fún àwọn èèyàn. Àwọn náà ni wọ́n máa wá sọ látẹnu dẹnu ló kọ ọ̀tún ní fi parẹ́ láíláí fà bàbà yóò wọ́n sọ wọ́n máa sọ̀rọ̀ wa lẹ́nu bí ipa wà ńbẹ̀ wọ́n ní lámọ̀yín. Tí ó bá jẹ́ pé ẹnìkan tí mo ń bá èèyàn gan ẹ̀gbìn dànù ni a mọ̀ gbọ́ tá a bá jẹ́ pé lámọ̀yín bẹ ni mo jẹ́rìí rẹ̀ kúrò ẹ̀gbìn tó tabà mí yìí ò bá ti lè tabà mí láíláí. Tó bá ṣe pété àmọ̀dù ń bẹ ni irú tó ṣe mí yóò mọ̀ ní ṣe mí. Nígbà ayé lámọ̀yín àti tàmẹ̀dù báyìí báyìí báyìí ni wọ́n máa ń ṣe fún wa. Ṣé ẹ gbàgbé òwe kan tí mo máa ń gbà pé bó ṣe wù ká pẹ́ láyé tó ogún mẹ́ta péré nìpín wa o? Nígbà àbájẹ nígbà àbámu pẹ̀lú àwọn oore onílàádá tá a bá ṣe fáwọn èèyàn lórí bá àkọlé irinwó bá àárín ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ aṣọ bá ara mílíọ̀nù ọkọ̀ ẹni Hausa ń kí ń sàn ló ń kù ní olo gbogbo ẹ̀ bá a bá lọ tán o. Kódà tí dórí aṣọ tán máa ṣin wá tọ́ bá ilé jí aṣọ tó bá wọ́n jù wọ́n sì wá wú òkú olúwa rẹ̀ lóru wọ́n bọ́ àbíbí ẹ̀ bá aṣọ pàtí. Ṣùgbọ́n oore oníládàá tá a bá ṣe ń gangan ó náà làṣẹ sílẹ̀ tí ó jẹ́ àbọ̀ wá bá iná ni ó tún jẹ́ kí wọ́n lè mọ ìrántí wa lọ́jọ́ gbogbo. Àìmọye àwọn èèyàn tí wọ́n ti kú táwọn èèyàn ti gbàgbé wọn tí wọn rántí wọn mọ́ láíláí fàbàdà. Nígbà jẹ́ pé wọ́n tàn wọn ní ìtàn ni wọn ò ṣe pẹ́ tán. Mo fi máa ń sọ pé àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn irú wọn ni wọn ò pẹ́ tán.

ẹyin tèmi àwọn tí wọn ń tàn láì ní ìtàn irú wọn ni wọn ìpẹ tán ṣùgbọn àwọn tí wọn ń tàn tí wọn ní ìtàn tí ìtàn rere wà tí wọn fi yùn lọlẹ báńbá bá wọn náà tún ṣe máa ń pòwé wọn ò ní ọba tó jẹ tìlú kan gógógógó ìtàn ọmọ ní ìgbàgbé irúfẹ wọn èyí tó jẹ tìlú dùn mùkẹmùkẹ tó dùn yùngbà yùngbà tára di àwọn èèyàn mùkẹmùkẹ hàn-ín àwọn èèyàn ò ní gbàgbé irúfẹ wọn kí ni ò jẹ kí wọn gbàgbé muritala muhammadu nígbà ayé rẹ tó fi jẹ ààrẹ abàṣẹ wà láyé ológun àwọ bá àwọ sí láyé ńgbà náà àbá ṣùgbọn ìtàn rẹ wà nílẹ tá a tún bá a tún rí àwòrán rẹ nínú múrí kan ọmọ gbọ muritala muhammadu tí àwọn olórin gan tán fi kọrin kì í ó dé nú gbó mo bèrè kí ló ṣe gbó wọn ló lu gbó ló fa ayé sílẹ o láyélá ìlàlá o muritala muhammadu a ò rí mọ mo dé nú ọdàn mo bèrè kí ló sọdàn tọdàn mi títì wọn ní muritala muhammadu a ò rí mọ bá a ti ẹ gbọnjú bá kínní nígbà á bá orin yìí nílẹ mi tún sí ní gbàgbé mi àti ẹ náà nù o mo ṣe ní ká máa ṣe dáadáa gẹ́gẹ́ bí ó kọ mi adéyìnká ọlásùnkànmí kásá máa ṣe dáadáa ajó kọ bí ẹni kìlọ̀ wà èmi ṣe ń fowó kọ tèmi kìlọ̀ wà.

0: artist Michael Awosola Angelo láti ìlú Abuja. Ara àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, irú wọn ni wọ́n pẹ́ tán, ṣùgbọ́n àwọn tí wọ́n máa live forever. Ayin làwọn tí wọ́n fi ìtàn lọ́lẹ̀, tí wọ́n fi ìyàn lọ́lẹ̀, tí wọ́n ṣe dáadáa fáwọn èèyàn kan, tí wọ́n ṣe dáadáa fáwọn èèyàn kan, fáwọn ẹnì kan, láwọn àsìkò kan, láwọn kan, òun kan, àwọn kan. Bó ti jẹ́ pé kọ̀rọ̀ ni a ti ṣe lóhun kan àwọn kan. Ṣùgbọ́n nínú ọkàn irúfẹ́ ẹni tí wọ́n ṣoore náà fún, wọ́n mọ̀ gbébẹ̀ lọ́kàn rìn kése. Wọ́n ti ra plot of land, wọ́n ti ra estate, wọ́n rà á sínú ọkàn irúfẹ́ ẹni bẹ́ẹ̀, wọ́n sì mọ̀ wà ńbẹ̀ lọ́kàn rìn kése. Bọ́rọ̀ bá tún ṣe bí ọ̀rọ̀, tọ́rọ̀ bá kan ọ̀rọ̀, a mọ̀ gbọ́, mọ̀ jẹ́rìí lámọ̀yín. Tó bá ṣe pé lámọ̀rín bá ń bẹ ni, irú ẹ̀gbìn yóò ní gùn mí o. Tó bá ṣe pé tàmọ̀dù àti làkàṣègbè ń bẹ ni, irú ìyà tó jẹ mí yóò mọ̀ ní jẹ mí. Mọ̀ jẹ́rìí wọn, wọ́n tún rántí rẹ̀ lọ́nu, àwọn ọkọ rẹ̀ ọ̀parinu. Àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, àní irú wọn ni wọ́n pẹ́ tán. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń tàn tí wọ́n ní ìtàn, wọ́n a máa gbáyé lọ kánrin kése bí ìdodo ẹ̀fọn. À ń bí bàbá wa Sunny Success Odúọlá láti UK lọ́hùn ún bẹ̀hùn, ọmọ Ògúndàre, ọmọ wọn nílùú Ìbàdàn. Àwọn tí a nù ó, irú wọn, wọ́n ti tàn, wọ́n ti ní ìtàn, wọn ò lè tán láéláé. Ẹ̀yìn títí láéláé la mọ̀ ọ̀ràn ti wọn, títí láéláé la mọ̀ ọ̀ràn ti wọn. Bẹ́ẹ̀ bá tún gbókọ̀ wọn níbòmíì, ẹ mọ̀ yóò máa ríǹgì bẹ́ẹ̀lì létí yín pé mo ti gbókọ̀ yìí rí. Ẹni kan ní Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio mo ti gbókọ̀ àwọn ẹni yìí rí. Wọ́n tàn, wọ́n ní ìtàn, wọn ò lè tán láéláé o, wọ́n máa tàn ní títí láéláé.
1: We are the kind to live for.
0: Bàbá Fatail Bandele Olúṣọlá l'Amẹ́ríkà. Miriam Sinkins Adéṣẹwà Adépọ̀jù l'Amẹ́ríkà. Bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù l'Amẹ́ríkà. Kí ni wọn náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí wọn ò fi ní gbàgbé tiẹ̀
1: náà?
0: Ṣé dàrúdàpọ̀ ni wọ́n fi máa rántí rẹ ni? Abáwọn orí onílàdá tó o bá ṣe, àwọn èèyàn tó o fà lọ́wọ́ lókè, àwọn ọmọ tí wọ́n ṣubú tó gbé dìde. Ìyẹ́sẹ̀ ìyẹ́sàdédé wà láéláé o. Ṣé ẹ gbàgbé alákọ̀ọ́kọ́? Ó náà ni bíná bá kú ife eru bojú ni o. Ọmọ ẹni a sì máa tún gbáyé lọ lẹ́yìn ẹni. Àìmọye àwọn ọmọ ẹlòmíì tí wọ́n ti bókọ bàbá wọn jẹ́ lẹ́yìn ikú bàbá wọn. A ní ká ṣe dáadáa, ká ṣe dáadáa, ká máa ṣe dáadáa. Owó Abiola làwọn ẹlòmíì ń lé. Wọ́n fẹ́ lówó bí Dangote làwọn ẹlòmíì ń lé ni òjò wọn gbádùn. Àwọn míì fẹ́ dàbí Elon Musk l'Amẹ́ríkà ni o. Ní òjò wọn gbádùn ni wọ́n kó wàhálà ayé ìléyà débi pé a ń fi ojoojúmọ́ kó ọ̀rọ̀ jọ. Bíbélì sì bọ̀, ó ní àwọn aṣèrè wọ̀nyí, àwọn àdèdèrín bù yìí, wọ́n ń kó ọ̀rọ̀ jọ, wọn kò sì mọ ẹni tí ó na. Mo ń ka nípa ìtàn lọ́ọ̀yà kan Lẹ́kọ̀ọ́ tó pọ́púlà tó gbajúgbajà dáadáa káàkiri Nàìjíríà. Nígbà tó kú tán, lẹ́yìn ikú rẹ̀, gbogbo àwọn ọmọ yìí púpọ̀ nínú wọn lọ́ọ̀yà làwọn náà. Bàbá di àǹjà sógun. Bẹ́ẹ̀ bá máa dúró wàhálà tí wọ́n ń fà lẹ́yìn ikú bàbá wọn. Nígbà tí property pọ̀, business pọ̀, ọmọ pọ̀, ìyàwó pọ̀. Bí ìyàwó ti ẹ̀ pọ̀ yàn rántí dáadáa, bóyá ìyàwó kan náà ni. Ṣùgbọ́n gbogbo àwọn ọmọ yìí náà kọyìn síra wọn, náà ń bára wọn jà. Ilé ẹjọ́ lè ní lọ́la ni o. Wọ́n ń wọ orúkọ bàbá wọn lẹ̀ túrútú.

nbẹ. Má bá dé àyín, olórin lọ́tún lọ́sì, wọ́n mọ̀ kọrin kíni. Abiola Kasimo wo, Kai Abiola. Odebose Nde Basorun Abiola. Ọ̀rẹ́ Aláàfin Cash Abiola. Tapapatapapapapa. Ó gbóná bí ẹlẹ́gbọ̀n sọ̀kànà sọ̀kànà ó gbóná ẹlẹ́gbọ̀n ẹ̀ ló gbóná. Tapapatapipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipipip
àwa sì kéré dáadáa púpọ̀ láwọn àsìkò tá à ń wí. Ṣùgbọ́n àwa náà bórin yìí, mo sì bá Abiola, mo bá Abiola dáadáa. Mo bá a nígbà tí wọ́n fi mú tán sọ sínú túbú, wọ́n bá Abiola o. Wọ́n ní ẹsẹ̀ gìrìrì níbi àńjọ̀fẹ́, nílé àńjọ̀fẹ́. Ẹsẹ̀ gìrìrì nílé àńjọ̀fẹ́. Ṣé ẹ mọ ẹ̀gbá mọ̀lúsà bí? Agbòǹgbò àkàlà. Kí ni ò jẹ́ kí orúkọ Lisa bí ó parun? Nígbà tó gba tó jàjà òmìnira fún àwọn ọmọ ìlú rẹ̀ ni. Láyé ìgbà tí Ọ̀yọ́ Empire fi wà tó fi ń rìn dáadáa látọ̀yọ́ wa ààyín. Ní wọ́n ti máa ń fi ajẹ́lẹ̀ ránṣẹ́ sí wọn ní ẹ̀gbá lọ́hún gbogbo abẹ́kúta téèdé jẹ̀bú. Lọ́ngbà tó wò ó pé àwọn ajẹ́lẹ̀ yìí ayé fanlétẹ̀ ntutọ́ ni wọ́n máa ń jẹ ní ayé ìgbà náà. Ìyàtọ̀ àwọn ipò wọ́n gbẹ́sẹ̀ léyàwó ń yàwó gbẹ́sẹ̀ lóko lóko. Gbogbo iṣẹ́ tí kábíyèsí ọ̀ràn wọn ni wọ́n máa ń jẹ́ lọ́hún ayé fanlétẹ̀ ntutọ́. Tí ẹ̀rú sì wà dáadáa ńgbà wọ́n bẹ̀rù Ọ̀yọ́, wọ́n bẹ̀rù Aláàfin. Kó tó dé wípé Lisa bí tó ń dàbí Sunday Igbòho, òun dàbí Sunday Igbòho of present day. Ó jàjàǹgbà àjàgbára, ó lé àwọn ajẹ́lẹ̀, ó lé wọn kàbàkàbà, wọ́n sáré kàbàkàbà, ó lé wọn, wọ́n sáré ẹsẹ̀ wọn ò tólẹ̀. Wọ́n ṣàjàjà àjàǹgbára òmìnira fún àwọn èèyàn rẹ̀. Nílò kọ Lisa bí òfin parun ò, kìí ṣe pé Lisa bí ni wọ́n ń pe ẹ̀gbá. Wọn kí ń ki ẹ̀gbá mọ́ Lisa bí tẹ́lẹ̀. Ìgbà tó jàjàǹjàgbára wọ́n bá ní àwọn ọmọ Oòdùà ọmọ Sunday Igbòho. Kò yé yín Yorùbá Nation ọmọ Sunday Igbòho. Nítòsí nígbàgbé Sunday Igbòho náà torí pò ti fi yàn lọ́lẹ̀. Ó rẹ́gísítà orúkọ rẹ̀ nínú ọkàn àwọn èèyàn. Atẹnudẹ́nu àwọn ọmọ àrọ́mọdọ́mọ wọ́n sì mọ bá ìtàn náà ńlẹ̀. Lóòkọ Sunday náà bá ní parun. Ọmọ gbọ́ Sunday nígbòho. Ọmọ gbòho ọ̀sà. Sunday Igbòho, Igbòho ọ̀sà. Bàbá Dami. Ọkọ Ayọ̀mídé. Àbí bàbá Ayọ̀mídé ni ọkọ Dami. Mo fẹ́ gbé síra wọn yìí mọ bó ṣe jẹ́ mọ́. Ṣùgbọ́n ẹ sá ti mọ bó ṣe ń lọ. Ẹ ti mọ nǹkan tí mò ń sọ. Ó ti rẹ́gísà ọkọ rẹ̀. Ó ti fi iyùn lọ́lẹ̀. Ọkọ rẹ̀ ń bẹ nínú ọkàn kálukú wa. Àbí ta ni ó sọ pé wọn ọmọ Sunday ọmọ wọn ní Gòho. Sunday Igbòho sà. Akíkanjú. Akọni takuntakun níwájú ogun. Wọ́n fẹ́ pọ̀n Lisa Ejo pínpínpín. Sunday náà ní jẹ́bẹ̀. Igbòho sà. Gẹ́gẹ́ bí àwọn bàbá wa tí mo dákọ lọ lẹ́ẹ̀kan, Ṣàmínú ọmọ Adépọ̀jù Fatai Bandele Olúṣọlá. Bẹ́ẹ̀ làwọn bàbá Fatai Lamidi. Bàbá Bàṣírò Adéníran Adéníyì Àṣírò Ahmadu Adéníyì Madam Fúnmi Kẹ́mi Mr. Yusuf Artist Michael Awúsọ́lá Angelo láti ìlú Àbújá. Afọlábí Nurudeen Alaro lórílẹ̀-èdè Libya. Bàbá Bàṣírò ọmọ Adéníran. Gbogbo àwọn bàbá yìí. Sunny Success Odúọlá. Ọmọ Ògúndàre nílùú London lọ́hún. Gbogbo àwọn wọ̀nyí wọ́n ti fi yùn lọ́lẹ̀ ní ọkàn tèmi náà lókàn ọ̀yà tèmi náà. Mo sì mọ̀ pé tẹ̀yìn gan bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lọ́wọ́ tẹ́ bá tún gbọ́ orúkọ ọrú wọn. Ẹ ní àwọn àdúgbò kan níbòmíì. Ẹ máa mọ̀ pé ẹ ti gbọ́ orúkọ yìí rí nìkan. Orúkọ yìí rí ngì bẹ́ẹ̀ ni. Ni mo ṣe máa ń sọ pé
bo se wo ka pe laye ogun meta pere ni pin wa o onje ta ba je sinu gbogbo nkan ta ba mu omi ta ba mu sinu gbogbo ta je ka ma ba ku ni o ka fi wa laye nbi sugbon eti oni je aku laye laye o na ni ore oni lada ta ba se fun mo la keji oni yo je asesile ti o tun je abo wa ba leyin wo la o na ni o je ki aro de wa ninu sare

borí orúkọ òun ó jẹ ka ẹbí sí mi kò yé mi àfìgbà tí ẹgbọn kan tó wá padà ń sọrọ nípa bàbá òun àṣẹ federal college of education special tó wà lọ́yọ̀ọ́ wọn ní bàbá yìí nígbà ayé rẹ tó lọ sójú ọyọ nílé ìgbìmọ asòfin nígbà ńlọjà pítápítá lọjà takuntakun tí wọn fi gbé sped wá sọyọ aláàfin wọn fi gbé sped wá sọyọ aláàfin àwọn nǹkan wọnyí ni ò jẹ kó kọ bàbá yìí ọ parun ṣé mi ò gbọnjú mo gbọnjú mọ bọ mi ò mo bá torí bàbá wọn ó kú kò ti jù bọyá bí ọdún méjì sí mẹta lọ ṣùgbọn ìmọ ní gbogbo ìgbà tó fi wà láyé gan àṣẹ bá bàbá ti dàgbà bàbá ti dàgbà ṣùgbọn orúkọ ìrẹsẹ máa ń rí nínú ọyọ káàkiri tí ò yé tẹlẹ níjọ ńlẹ nìkan wá ń ṣàlàyé pé bó ṣe jẹ rí wọn tún fi àwọn ibìkan náà sọrí ọba lámìdí adéyẹmí kẹta náà bíi pé wọn fi ibìkan náà sọrí bíṣọọbù ayọ ládìgbòlù bí wọn ṣe sẹnu àwọn èèyàn kan bàbá yìí kọ́ ló jà fitafita pé ẹ̀kọ́ complex kẹ sọ lórúkọ mi o àwọn kan ni wọn rò pé gbogbo akitiyan tí bàbá yìí ti máa ń ṣe ẹ já fi kíní ẹ já fi ọ̀nà orúkọ rẹ sọ̀rọ̀ mi ti yé yín ẹ já fi ọ̀nà orúkọ rẹ bàbá kọ́ ló jà fitafita pé ẹ fi orúkọ mi sí irú abiola náà tí wọn ti sọ ọjọ́ tó kú di tó sọ june 12 sọ di democracy day ní ìsìn sábíọlá lọjà fún pé ẹsọ june 12 di democracy day ní àwọn kan ní ajá bitabita kí buhari náà tó sọ pé ẹjẹ fi ọnà rẹ àwọn tí wọn jà fún democracy nù o táwa ń jàǹfààní rẹ tá ń lò báṣubàṣu tá ń lò yánmọyánmọ ní ìsìn àwọn kan ni wọn fi ẹmí ara wọn lélẹ ẹyin ò gbọ nínú ìwé alákàwé ilẹ nàìjíríà tí ọgá mi gbẹngà adébóyè tó kọ ni tó ń sọ nínú àwo rẹ tó ní ẹni ó bá rí kó ká ìwé alákàwé ilẹ nàìjíríà orí kìíní ẹsẹ kìíní tó ní ẹni ó bá rí ọkà táwọn náà fi gbóhùn sókè ẹni tó kà tó ní yóò sì ṣe nígbà tí àwọn kan bá fi ẹmí wọn lélẹ ìgbà tuntun yóò sì dé ṣùgbọn ọpọ òṣèlú ni wọn ò di ọjẹlú máa yé lọwọ o àwọn ni wọn fi ẹmí lélẹ ti dé gbẹngà adébóyè tó ń rìvásì àwọn bíi àwólọ́wọ̀ tó kọ tí wọn náà lè parun àbí mko mọ́sùrì kásìmọ̀wò abiola àwọn nù o àwọn ní wọn fi ẹ̀mí wọn lélẹ̀ àìmọye àwọn akọni tán kú sójú ìjà àìmọye àwọn tá àwọn ti dáa kọ ṣe é rántí ìtàn àwọn ọkùnrin mẹ́ta kan láyé ìgbà tí wọ́n fi gba ìjọba lọ́wọ́ abiola tí wọ́n jó ṣe tí wọ́n hijack plane lórúkọ torí abiola pé kí wọ́n lè bá gbéjọba alẹ̀ fabiola tí wọ́n hijack plane ẹ̀yin ọ̀gbọ́rí ẹ̀mọ́bìnú sẹ́yìn ògbókọ wọn rí àwọn ọkùnrin mẹ́ta ọ̀dọ́mọkùnrin mẹ́ta ni o mọ̀ ń bọ̀ ẹ̀jẹ̀ ń wọ́ ọkọ wọn lọ kí n wá dákọ wọn fún yín torí àwọn náà wọ́n ti fi yàn lọ́lẹ̀ kí tàn ó lè mọ́ gbàgbé wọn bẹ́ẹ̀ bá tún gbọ́ lẹ́nu mi bọ́yá yìí náà lè sọ fáwọn ẹlòmíì.

kini oro wa dale lori o na ni awon ona ta le to awon kan ta le se ti oruko ti wa na ti o fi ma wa lai lai ta fi wa laye kan ni kese bi dodo efan baba ti mo da ko ti pe won ko kini loruko re nilu oyo olu afolabi ni o olu afolabi ni kin to gba pe olu afolabi ni o ni won so pe o si okun ba bi sped federal college of education oyo to bi de lu oyo ọlọ soju ọyọ ni nílùú Abuja ló fi jà takuntakun pé kí wọ́n gbé kiní ìwásọ̀ yọ lásìkò tó soju wa ní Abuja ni wọ́n sọ pé sped ló dọ̀yọ pẹ̀lú àwọn nǹkan míì bam bam bam bam tó ṣe kódà wọ́n tó máa ń organize bí ní lọ́dọọdún ní wọ́n máa ń organize round table ni ó kọ bàbá yìí wọ́n ní olú àfọlábí round table talks gbogbo àwọn tí wọn sojú ìjọba tí wọn sojú wa nílé níjọba ni wọn máa ń wá síbi àpéjọ táwọn yìí táwọn náà wà sọtẹnu wọn ó kọ bàbá yìí ti kú lọdún tó lọ tí ìtàn ṣe last ní december ọdún tó lọ ó ti kú kó tó dìgbà olú àfọlábí round table talk náà ni wọn ń pè olú àfọlábí round table talk orúkọ bàbá yìí náà ní parun kí làwa náà tá à ń ṣe lọwọ kí láàtó máa ṣe ẹ jẹ ká lọ kálọ̀ mú dáadáa lọ́kùnkúndùn ká máa ṣe gbogbo nta bá ṣe fún èèyàn òun náà ni wọ́n máa wà lẹ́yìn wọ́ ọ̀la ni wọ́n máa sọ lẹ́yìn wa ni wọ́n máa ròyìn tí wọ́n fi máa ròyìn wa lẹ́yìn wọ́ ọ̀la o ká gbáyé ká ṣe dáadáa lèmi fi máa sọ pé ká pàjù bá lẹ̀ dé sú àlọ́lọ́ ká lè jó kọ tó dáa tó dùn lẹ̀ tọ́mọ nítorí àrọ́bá ni gbogbo wa ládìtàn o nta bá wá ṣe lónìí náà ni ó sì dìtàn lẹ́yìn wọ́ ọ̀la mo ṣe ni ká máa ṣe dáadáa ká gbáyé ká ṣe dáadáa Adeyinka Olasukanmi kásàmà ṣe dáadáa náà lórúkọ mi. Mo lérò pé ti gbádùn mi láàárọ̀ ìbóyìnbó ṣe gbádùn tí yóò bá gbádùn ẹ̀kọ́ gbóná láàárọ̀ kùtùkùtù. Àárọ̀ kùtùkùtù ọba Amakin.

mo kí ẹ̀yin tiwa láti Ivory Coast, ẹ̀yin tí wà ní Nàìjíríà, ẹ̀yin ti létílé. Mo kí yín ní UK mbẹ̀ náà, ẹ̀yin ti wà nílẹ̀ òkèèrè. Mo kí yín ní US, ẹ̀yin ti wà ní United States of America, ẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Àwa la ní attribute tá a fi lè máa gbé ilé ayé lọ́kàn ní kése. Gbogbo tá a wá lè ṣe tá a fi lè máa gbá ayé lọ́kàn ní kése náà lọ́lọ́run ti fún wa. Àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, irú wọn ni wọ́n yìí pẹ́ tán o. Tá a bá ti ń tàn ni ẹja máa ní ìtàn dáadáa, ká máa ní ìtàn dáadáa. Mo lọ sínú Ajayi Crowther University nílùú Ọ̀yọ́ níjọ́ òní. Mo lọ sínú ẹ̀. Gbogbo àwọn nǹkan tá a lè ṣe rèé o, tá a fi máa gbílé ayé lọ́kàn yìí kése. Nígbà tí mo dénú rẹ̀ Ajayi Crowther University lọ́yọ̀ọ́ ìhìn wọbẹ̀ rí, níjọ́ tí mo kọ́kọ́ wọbẹ̀ náà nu, mo wá ń kan àwọn buildings lóríṣiríṣi tó jẹ́ pé orúkọ àwọn èèyàn kọ̀ọ̀kan, àwọn míì gan tí mi ń dámọ̀, tí mi ń gbọ́ rí, orúkọ tí mi ń gbọ́ rí, mi ń mọ̀ rí. Ta ló gbọ́njú mọ Ajayi Crowther nínú gbogbo wa? Kí n ti àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ta ló gbọ́njú mọ Ajayi Crowther? Ṣé bí nǹkan tó ṣe lọ jẹ́ ká mọ̀ ọ́n títàn ò fi gbàgbé rẹ̀? Wọ́n ní Ajayi Crowther, Bishop Ajayi Crowther, òun lọ́kọ Bíbélì, lọ́kọ̀ọ̀kọ̀ Bíbélì sí Yorùbá, lọ́kọ̀ sí Yorùbá, gbogbo Yorùbá tá ń kọ lénìí. Ta ló kọ́kọ́? Ta ló dá lẹ̀? Ajayi Crowther ni o, òun àtàwọn kan. Ṣùgbọ́n Ajayi Crowther ni ló jẹ́ ògbóǹtarìgì nínú àwọn tí wọ́n ṣe akitiyan bí alífábẹ́ẹ̀tì Yorùbá fi wà. Báwa náà tá ń kọ Yorùbá, afẹ́kàwé àkàgbádùn Yorùbá, àwọn kan ní wọ́n ṣe akitiyan rẹ̀ o, ni ò jẹ́ kí tóun lè gbàgbé Bíṣọ̀pù Ajayi Crowther. Ní ipa takuntakun tó kó nínú bí Christianity tó ṣe dé Nàìjíríà, tó ṣe work ní Nàìjíríà. Kódà mo tún gbọ́, mo tún kà á níbìkan pé alífábẹ́ẹ̀tì tí àwọn Ibo ń lò pé òun gangan náà ó jẹ́ ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ ṣiṣẹ́ lórí rẹ̀. Alífábẹ́ẹ̀tì ọ̀rọ̀ àwọn Ibo tí wọ́n fi ń kọ ọ̀rọ̀ àwọn Ibo náà lẹ̀, wọ́n ló ṣiṣẹ́ ó kópa ńbẹ̀. Ara wọn tí ò jẹ́ kí tóun gbàgbé wọn nu, wọ́n fi tún kọ́ ilé ẹ̀kọ́ lórúkọ rẹ̀, ilé ẹ̀kọ́ ifásitì ní orúkọ rẹ̀.

tọ́láàrí ó tún fi dé padà ọlọ́run bá ran àwọn náà lọ́wọ́ ọlọ́run bá ń gbé orí rẹ̀ sókè bá ń gbé ọwọ́ rẹ̀ sókè tinútinú ni mo fi ń ṣe àdúrà yìí kí ọlọ́run kí ó gba àdúrà náà kó tún bá ń gbé orí rẹ̀ sókè lọ́kùnrin yìí ló bá ń ròyìn èmi ò gba sílẹ̀ márùn lọ́wọ́ bàbá yìí rí o ṣùgbọ́n mọ́ṣáláṣí tó kọ́ à ń jàǹfààní rẹ̀ ládùúgbò ọkùnrin yìí lọ́wọ́ ń sọ̀rọ̀ ó nígbà tí bàbá yìí tí wọ́n fi ń kó ìdú lọ sí kólà tọ̀yọ́ nígbà tó wó fi ń bẹ lọ́wọ́ bàbá yìí oyin táwọn jẹ́ ọmọ ṣẹ́ bàbá yìí táwọn náà bá tẹ̀lé ìdú jọ kéékèèké táwọn kó jọ táwọn náà tó gbé sọ́kọ̀ báwọn fẹ́ lọ tàlẹ́kọ̀ọ́ táwọn náà fi rí sẹ́yìn díẹ̀ ẹ mọ báwọn ọmọ ṣẹ́ náà ṣe máa ń ṣe o táwọn náà fi máa ń wá tọ́rọ́ kọ́bọ̀ tí wọ́n fi máa ń rówó ràbàtà ràpátá ràkọ́mú ra síngílẹ̀tì ra gbogbo ẹ̀ táwọn náà fi máa ń ṣalárin dé. ó ní bàbá yìí tó bá rí yóò ṣe bí èpò wọn ò rí ni kì í gbà lọ́wọ́ àwọn yóò ní ẹ̀fì wọn lẹ̀ bàbá yìí wá ń sọ̀rọ̀ ó ń sọ ní ṣùgbọ́n tó bá yẹ pé ìyàwó bàbá ni ìyàwó bàbá ó gbà lọ́wọ́ àwọn ṣùgbọ́n bàbá ń tiẹ̀ bàbá ò ní gbà bàbá ò ṣe bí èpò wọn ò rí ni yóò ní wọn fi wọn lẹ̀ ni àwọn náà ta ẹ̀dù yìí. ẹyin bàbá yìí ni ó ti ń sọ̀rọ̀ yìí o kò sọ lójú rẹ̀ tá a pè bóyá sí àárí mi ní í ṣe. bàbá yìí ti po kọ́lọ̀n kó tún bá ń dá gbogbo àkólọ rẹ̀ padà kó ṣe àforíjì àwọn àìṣedéédé rẹ̀ kó wá dá ọlá rẹ̀ àtọ́lá rẹ̀ padà wá kó gbé orí tèmi náà sókè ọlọ́run torí ibi a bá ti ń tọ́jú aláìsàn náà láti tọ́jú ara ẹni. ṣé ìwọ náà ó rẹ nìkan máa jẹ́rìí lẹ́yìn rẹ báyìí tó ń ṣe dáadáa tó lẹ́ni tí ò bá ṣe dáadáa àwọn èèyàn ò ní fi dáadáa ròyìn rẹ o lèmi fi ń jẹ́ ká sàmà ṣe dáadáa o ni mo tún ṣe máa ń pa òwe kí ká pàjùbà lẹ̀dí sọ àlọ́lọ́ kájọ́ kọ tó dáa tó dùn ún lẹ̀ dọ́mọ nítorí ẹ̀nìkọ́ nítorí ọ̀la ni o torí àrọ́bá gbogbo wa ládì tán o irúfẹ́ ẹ̀tàn tá a bá dì lẹ́yìn wọ́ọ̀la náà ni o iṣẹ́ tá à ń ṣe lónìí ni ó jẹ́ ni ó fa ṣe okùnfà irúfẹ́ ẹ̀tàn tá a dì lẹ́yìn wọ́ọ̀la. àná àná ni bàbá yìí ṣe gbogbo àwọn nǹkan tá à ń ṣe yìí tá à ń sọ yìí òní mímí àwọn èèyàn ń ròyìn rẹ̀ yìí o ó tún kọ́ mọ́ṣáláṣí wàhálà ilé rẹ̀ kì í tún ti kọ́ parí o kò tí ì rówó ṣe àwọn sílì inú ilé yìí àwọn ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n fún un lówó tó fi rajá lóore tó fi ṣe sílì inú ilé yìí nínú òtútù kó tún ti rówó ṣe àwọn wíńdò ilé yìí nígbà tí nǹkan kò jọra wọn fún dáadáa mọ́ tipátipá gan-an náà fi ń rówó jẹun ẹ jẹ́ kí n tó wá mú kan wá tí mo fẹ́ sọ bàbá yìí kì í tún wá fọ̀rọ̀ rẹ̀ pamọ́ kọ́lọ̀ dáríjì mi tó bá ṣe pẹ́sẹ̀ ní ìṣeregun o torí ọlọ́run a wá wà nínú mọ́ṣáláṣí ní jòónì láàárọ̀ jòónì bọ́yọ̀sẹ̀ tó lọ ni lọ́rọ́ wá ṣe bí ọ̀rọ̀. bàbá yìí sọ pé aṣọ ńlá kọ́ lè yàn ńlá ọ̀rọ̀ kan láṣọ tá a fi sọ débẹ̀ ni àbáyé ọ wá ń sọ nǹkan tá a fi jọ ṣe papọ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ó fi ń ṣe àkàwé ọ̀rọ̀ ibi kéèyàn má máa fi ojú kinní kan wẹ nìkan o bẹ́ẹ̀nìkan ni ò lè ràn yàn lọ́wọ́ kéèyàn má máa fojú rẹ̀ wẹ nìkan. ọ wá ń sọ̀rọ̀ nítorí ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ pẹ̀lú ẹnìkan pẹ̀lú ọlọ́run ó ń sọ fún àwọn èèyàn ó tún fi ń ṣe bí ìwà àti báwọn èèyàn nínú mọ́ṣáláṣí láàárọ̀ ìjọ yìí. bàbá kan ló bá wa èmi àti ẹ̀ à ń rojọ́ lọ́wọ́ níbi mọ́ṣáláṣí tá a bá ti parí kí irun tán àbá ṣe kí ní tán á máa rojọ́ ni nídìí mọ́ṣáláṣí èmi àti ẹ̀ wá ń rojọ́ lọ ọ̀rọ̀ wá wá pọ̀ bàbá tá à ń wì sí lómìnira ibi tá a ti ń rojọ́ ni ọkùnrin tá à ń wì lóde kọ́lọ̀ dáríjì mi tó bá ṣe pẹ́sẹ̀ ni o kọ́kàn fẹ́ fi ṣàlàyé ọ̀rọ̀ ni o bàbá ìgbó ṣe sọ gẹ́lẹ́ ni o mo fi ọlọ́run bá ṣe rí tó ń gaga ṣe sọ fáwọn èèyàn nínú mọ́ṣáláṣí bó ṣe ṣẹlẹ̀ tó ṣe sọ èmi náà wà ní àárẹ̀ tí bó ṣe ṣẹlẹ̀ lọ́jọ́ à ń rojọ́ láàárọ̀ ọjọ́ níwájú mọ́ṣáláṣí nídìí kànga ni bàbá tá à ń wì ọkùnrin àgbàlagbà náà ni ló dé lọ́ bá ń sọ ọwọ́ báyìí sí bàbá pé ẹjọ́ mo fẹ́ rí yín ni o ó sọ ọwọ́ báyìí sí bàbá pé ẹjọ́ mo fẹ́ rí yín ni lọ́ bá pe bàbá sẹ́gbẹ́ èmi ò kúkú mọ tí ó sọ fún bàbá ṣùgbọ́n bí bàbá ti ń dá lóhùn pé wà láì tà láì mo fi ọlọ́ọ̀bá fura kó sísílẹ̀ márùn lọ́wọ́ mi ni mo ti gbọ́.

0: ṣùgbọ́n mo gbọ́ pé bí n pé n tó sọ ni pé kò sí nǹkan kan tóun jẹ láàárọ̀ àwọn àtàwọn ọmọ pé lòun fi bọ́ta pé àìdákẹ́kú àìwòsùnsùn àìwòsùnsùnsùn dáràn béèyàn bá sì dákẹ́ tara rẹ̀ ó bà dákẹ́ lòun bá fi jáde bó ṣe wá rí bàbá tí ó rí pé bàbá lómi láwó pé ọkùnrin yìí kan wà lọ́dọ̀ rẹ̀ kọ́nà dárí jìnnì tó àyẹ̀pẹ́ sẹ̀ ni. Yìn bí sèrè gun ò torí ọlọ́run. Bó ṣe wá fẹ́ yẹ̀yìn pé ńgbà bàbá ti sọ pé sílẹ̀ márùn-ún kò sí lọ́wọ́ àwọn náà o. Ọkàn rí báyìí ni o kò sówó lọ́wọ́ àwọn náà o. Ọba pè é. Kò sí sówó gidi kalẹ̀ mí náà fún o. Mo fún lápò kan pé kó máa mú àpò kan lọ. Inú rẹ̀ dùn tó bá lọ. Bàbá yìí náà tóun wà lẹ́gbẹ̀ẹ́ mi. Kọ́lọ̀ dáríjì mi tó bá ṣe pẹ́sẹ̀. Mo fóun náà ní 500. Ọlọ́run ní kọ́ bá owó lọ́wọ́ mi náà láàárọ̀.
1: Ìṣẹ́jú ìtún lọ.
0: Ni bàbá yìí wá fi ń sọ̀rọ̀ nínú mọ́ṣáláṣí pé nígbà tó rí mi ó sì bí mi ga ní lówó lọ́wọ́ ni. A ṣe ọ dàbí ẹ̀rín ni kìí ṣe bí ẹ̀rín ẹ̀dá kun torí ọlọ́run. Ẹ má kó ọ̀rọ̀ tí mò ń sọ dànù. Bàbá yìí wá sọ̀rọ̀ wípé aṣọ ńlá kọ́ lèèyàn ńlá o. Ó fi èmi lẹ̀ ó ní ó fi ẹni yìí lẹ̀ ọwọ́ wá bá ẹ̀mí. Tó wò pé ẹni tí ó lówó lọ tí ó ràn lọ́wọ́ ni kò mọ̀ pé ẹni tí ó tiẹ̀ tí ó ṣàánú ni ó ní bó ṣe fún ẹni yìí lówó tán ló tún fèmí náà lówó. Bó jẹ́ lẹ́yìn mi náà bí ó ṣe máa sọ́nu ìwọ́n á fi ṣèrè gun o torí àwa náà ń tọrọ ni wọ́n ń fún àwa náà ni o ṣùgbọ́n látàrí àtìlẹyìn tí lọ́jẹ́ káwa náà lè ṣe irú eléyìí o. Èmi náà ń ṣe eléyìí ní orúkọ ẹ̀yìn alátìlẹyìn wa ni o. Gbogbo ẹ̀yin tẹ́ máa ràn wá lọ gbogbo ẹ̀yin tẹ́ máa ń gbéṣẹ́ fún wa iṣẹ́ bẹ́ẹ̀dẹ̀ jingu gbogbo ẹ̀yin tẹ́ máa ń bùn alówó owó dátà tí mo ṣe máa ń dákọ̀ ẹ̀yin bàbá Fàtá Ìlàmídì lọ́wọ́ Londo State Madam Fúnmi Kẹ́mi nílùú Ìbàdàn Artist Michael Awosola Angelo láti ìlú Àbújá Afolabi Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya bàbá Bàṣírò ọmọ Adéníran láti ìlú Èkó Adéníyì Ahmadu Asiru Asiru Ahmadu Adéníyì láti ìlú Pàpó Mr. Yusuf tí wọ́n ṣiṣẹ́ lọ́pàbọ̀dé hospital lọ́yọ̀ọ́ wa níbí ọmọ Ìbàdàn nílé Obíyọ̀lé bàbá Bàṣírò Adéníran ọmọ ọba láti gbòlùmú ìdínì Adékúnlé bàbá mi tí mo tún mọ̀ ń ké sí tí mo bá ti fa jọ̀gọ̀ Evangelist Moses Akande Akintunde bàbá mi Saminu ọmọ Adépọ̀jù lamẹ́ríkà ọmọ wọn lẹ́rùwà ojoko agbẹdúdú orí òkèlé bàbá mi Fàtá Ìbándélé Olúṣọlá lamẹ́ríkà Miriam Sinkins Adéṣẹwà Adépọ̀jù lamẹ́ríkà bàbá dada yìí Sunny Success Odúọlá ọmọ Ògúndàre ní United Kingdom lọ́hún gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa tẹ́ máa ràn wá lọ́wọ́ ọlọ́run ọba yóò máa ràn ẹ̀yìn náà lọ́wọ́ àbùdí ni tómi òkun àbùdí ni tómi ọ̀sà gbogbo owó tẹ̀ ń fún àwa bá a ṣe ń ná tàbí ń ra dátà tàbí ń ná tá a tún fi ná sílé iṣẹ́ wa díẹ̀ díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bó ṣe ń ṣẹ́kù bó ṣe ń gbọ̀n sọ́wọ́ làwa náà là ń gbọ̀n sílẹ̀ o àwa náà máa ràn àwọn èèyàn lọ́wọ́ níbi ìkápá tiwa náà ṣe mọ́ ọlọ́run bá ń gbọ́ ọlá tí làwa fi ń yan o ni wọ́n fi ń dá wa náà mọ̀ ládùúgbò pé èèyàn dáadáa làwa náà báwa ṣe mọ̀ yín léèyàn dáadáa.

ọmọ kékèké tí ràn wá lọ́wọ́ ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ̀yin àgbààgbà tẹ́ ràn wá lọ́wọ́ ọlọ́run kọ́ máa ràn yín náà lọ́wọ́ o owó ò ní tán lọ́wọ́ yín o àbùdí ń tómi òkun àbùdí ń tómi ọ̀sà yìí náà ò ní tán wọ yín o ọwọ́ yín ò ní kan sàlẹ̀ àpò láíláí fa àbàdà fóònù mi ti ku 6% ó ti ku 6% mẹ́fà péré bá a ṣe ń gbádùn ara wa tó ní pẹ́ máa ṣe gàyà díẹ̀ kò sí náà o bá a bá rí èèyàn fún wa lówó tá a gbéra jẹnẹrétọ̀ á dúpẹ́ á mọ̀ lóore o bá a rí èèyàn fún wa lówó dátà kò sí ìkan tó kéré àwọn èèyàn máa bùn wá lẹ́yìn ẹgbẹ̀rún kan péré àwọn èèyàn máa bùn wá 500 ọlọ́run bá ń gbọ́ àwọn èèyàn máa ra dátà fún wa mo tún fi àsìkò yìí kí dátà tí mo fi wá sọ̀ ńlá yìí ex Abdulmalik wireless communication concept ọmọ mi dáadáa wàláì òun ló fún mi ò lánàá lánàá ó ní adéyinka ọlásùnkàn mi ọba mi chaati sẹ́ẹ̀ni yẹtẹ́sìn mo ní yẹtẹ́sìn ó ní sẹ́ẹ̀ndì rẹ̀ sóhun mo bá sẹ́ẹ̀ndì nọ́mbà sí wàláì bó ṣe fún mi ní dátà nù dátà tí mo fi wá sà láàárọ̀ tí mo fi wá sọ̀ ńláì láàárọ̀ ex Abdulmalik wireless communication concept òun ló fún mi ò inter data tẹ bá fẹ ra data ẹyẹ ń lọ wo bánà rẹ kí n pè fún yín dáadáa ó ló fún mi ní data tí mo fi wá sọ online ex Abdulmalik wireless communication concept mọ̀ ń bọ̀ mo fẹ́ sáré wo bánà rẹ kí n fi pè fún yín lẹ́yìn náà bá fẹ́ ra data kẹ́ ẹ lè mọ̀ bá ń patronize rẹ̀ bí ex bàbá yìí náà wọ́n ṣe máa ń fún wa ní data nù o Asiru Ahmadu Adeniyi tí wọ́n ní ètò ìdímọ̀tò purpose venture tẹ́ẹ̀ tí mo ń gbọ́ kó lóo wọn tẹ́lẹ̀ báwọn náà bá ṣe máa ń fún wa ní bá ṣe máa ń fún wa ń dátà nù mọ̀ ń bọ̀ ẹ̀jẹ̀ kí n sáré wá bánà ex Abdulmalik wireless communication concept lọ ẹ dákun torí ọlọ́run ẹ máa bá ń patronize rẹ̀ ọmọ mi dáadáa ni.

gbogbo ẹ̀yà látìlẹyìn wa, gbogbo ẹ̀yìn tẹ̀ máa ń gbọ́ wa, o sì ò ní tayín o, ẹ ní mòsì, o sì ò ní mọ̀yín, ẹ ní tòsì, o sì ò ní tayín, o sì ò dá o, o sì ò dá o, o sì ò dá o, ẹ ní mòsì, o sì ò ní mọ̀yín o, ẹ ní tòsì, o sì ò ní tayín o. Lọ́la wàlà haúlá wàlà kùwátá ilá bìlá àdé ìrìn àṣìn gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa gbogbo ẹ̀yìn tẹ́ ẹ máa ń gbọ́ wa lójoojúmọ́. Mo ń bọ̀, mo sì ń wá bánà ẹ̀sìn màlẹ́kì, mo ń wà á lọ́nà, mo ń bọ̀. Ó ló fún mi ní dátà tí mo fi wá sọ̀ online láàárọ̀ yìí.

Mo ti ri pana hex maliki. Wala on lo fun mi ni data ti mo fi wa so online. Airtel data on lo fun mi o. Only get your data subscription today at affordable price. S. Abdulmaliki, wireless communication concept. Be to se nwo bobo yi, omo le ewe ni o, in lo sis le ewe ni o. Oh, ma lu jibiti o. Come and say yau yau, come and say yau yau. Come and say yau, come and lu jibiti. Bo ba fe lu jibiti to la won awon te won se ti po. Bo fe ko te jibiti yo ko. Omo le ewe, gbogbo awon omo le ewe na di bi yau ni sin. Na ngba ko bogini bogini lo. Sugbo won o fe lu jibiti jaye to fi se ise yi. E da kun to do Olorun. E ma ba patronize re. Mo be ni nitori Olorun. Lo ko Olorun mo fi be yin o. Data ro si won iru MTN ni 1 gig 350 naira ni nta kodà o tun less ju iye ta won MTN ni ma nta data won gangan fun ara won lo pe ba lodu 350 naira ko le ra data 1 gig yo ko te tun le lo sukan to n ba ta data fun yo lo sukan gbako 2 gig re 600 naira pere ni o lori MTN 3 gig 900 naira 5 gig 1400 10 gig 2600 glow re 1.5 gig 600 naira 2.5 gig 1000 naira 4.1 gig 1500 7.7 gig 2600 10 gig 3000 yo lori 9 mobile 200 megabyte 600 naira 1.5 gig 1000 naira 2.1 gig 1200 naira 4.5 gig 2000 naira 11 gig 3800 naira ni o Airtel 2 gig 600 naira ni 1.5 gig 1100 naira 2 gig 1003 ni 3 gig 1700 naira 10 gig 3200 naira ke tun wa se eleyi ni kan ni se be ba fe se subscription go tv e da pe mo binu e mo binu be ba fe se go tv subscription be tun wa se go yi tin je like bi tin je start time subscription DSTV subscription o tun le ba yin se o lowo ti o gagara lo ile isu lo ile imo be ba tun wa fe saanu re be fe ran lowo to romo yi o tun rowo sise yi daada o fe se POS o fe bere POS eh na ba ni owo te be fe fi ran lowo te fe fi ran lowo omo kekere ni ile iwe lo wa eleyi lo nse ti fi ran ara re lowo ti fi ran ara re nsu ku e da kun to de Olorun ẹyìn náà ẹ bá ràn lọ́wọ́ o ṣe tún lówó lọ́wọ́ yìí lòun náà tó tún ṣe fún mi lówó data I mean ló tún ṣe ṣe data fún mi tó náà fi ràn tó fi ran iṣẹ́ ìránṣẹ́ àjíṣe bí ọ̀yọ́ lọ́wọ́ ẹ dákun torí Ọlọ́run ẹ bá ràn lọ́wọ́ o orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè pè sí o náà ní 08145420182 again pe lekan si 08145420182 le le pe si te ba fe ba chat lori WhatsApp e le chat lori ero bani soro yen na tabi eleyi ti mo to fe pe yi be fe se data be fe ran lowo be fe se go tv or dstv subscription e da ko tori Olorun awon to ba fe ran lowo ni o e da pa ma lo ko ara je bo mo Olorun tori Olorun to rawon ni jibiti na le ma gbo mi o ma fe yin so jibiti o yin da gbo mi lowo kalama lo ma to send message si pe kini kan ko lowo lowo ala ta ara golo bi nsise yi o tori Olorun te ba fe ran lowo abe fe se data ni e da kun ko le gbe owo yin lo mo n fowo so ya fun eyin le kokko send owo si ko to send data si yin o mo n fi owo so ya to ba gbe owo yin lo e ba mi chat n da pada fun yin ko ni gbe owo yin lo gbogbo yi keyi te ba fe se ko tori ko owo se business yi daada ni o e le fe se data to po o ya ko ko si owo pupo to le fi run package ni le yo sese ma wa owo ya kaakiri ni e da kun ko ni gbe owo yin lo e send owo si mo fi ogun re gbari mo fi owo so ya fun eyin ni e kokko send owo si ẹyin ni akọkọ send owo si tori Olorun mo fi Olorun be yin tabi ke ran lọwọ ke kun lowo ko fun fi ma se business yi daada 081 80 31 57 69 081 80 31 57 69 081 80 31 57 69 081 80 31 57 69 ni tuntun pe tori elomi ti o ti mu gege ati takada ti o fi kọ dani in lo awon number mejeji lori WhatsApp sugbon ile igangan ni mo ri lori banner re to fi logo WhatsApp si 081 80 31 57 69 aye kin pe
bank account rẹ. First bank account ni nlo. Ẹyin to ba fẹ bun lowo, ti o fẹ ba charge to fẹ bun lowo. E kan le fi atẹmọ e kan bun lowo ti yin lo. Account rẹ ni Salahuddin Malik. Olasukanmi First Bank ni nlo. Salahuddin Malik Olasukanmi. O na te ba fẹ bun lowo, abẹ fẹ ra data e ba fẹ se nkan kan, te fẹ ran. Account na ni o gba owo na si. Salahuddin Malik Olasukanmi eri n ba mi joko Olasukanmi boya n ti mo fi like re na nu e je wa pe account number yen 31 20 71 23 09 ko fe lu jibiti ni o je n ti mo fi like re po tori baba fe lu jibiti to na fa fe ma se yau yau o fe ma se yahoo anfani re yo olopo lo debi to fi le se sugbon mo yi o duro tolorun ni tawakalitu ọbọlọ ń dúó ni ẹdàkùn irú àwọn ohun yìí ni ẹja máa ràn lọ́wọ́ ta bá rí ọmọ kan tó bá fẹ́ dìde kápa lọ́wọ́ sókè ẹdàkùn irú àwọn tá a lè máa ràn lọ́wọ́ ni àti irú àwa náà táwa náà ń làkàkà gbogbo wa báyìí tá a jọ ń làkàkà ẹyin àgbàlagbà náà lẹ máa ń sọ pé ẹni ebi bá parí ní máa mọ ìyá ayo torí mo mọ bó ṣe máa ń ṣe èèyàn téèyàn bá rí èèyàn bá là téèyàn bá rólùràn lọ́wọ́ kankan ló jẹ́ kí n máa dákọ rẹ̀ báyìí ẹdàkùn torí ọlọ́run surprise rẹ láàárọ yìí ọlọrun ọba yóò surprise yìí náà bó ṣe pé ẹ fẹ ra data lọdọ rẹ ni ẹ lè ra data fún yàn lọdọ rẹ ẹ dẹ lè bun lówó sàkáǹtì rẹ straight kó rí àláàtì kó tiẹ mọ ibi tí owó náà ti wá pẹnìkan ló sàánú òun láàárọ yìí ẹ dákun iyekíye kò bá jẹ 1000 kò bá jẹ 500 ọmọ iléèwé ni fólì ìbàdàn àbí nǹkan lọ wà títí tó ń ṣe gbìyànjú yìí ẹ dákun torí ọlọrun mo fi ọlọrun bẹ yín ẹ dákun ẹ bá ń surprise rẹ láàárọ yìí ẹ bá ń surprise rẹ ẹyin náà ẹ sì bá ojú rere àtàánú ọlọrun pàdé lọnà kọnà tẹ ẹ lérò account number rẹ jẹ ìpínlẹ kan sí First Bank ni o 31 20 71 23 09 31 20 31 20 gbogbo ẹyin tẹ ràn lọwọ ọlọrun yìí ràn yín náà lọwọ 31 20 71 23 09 31 20 71 23 09 dátà tí mo fi wá sọ online láàárọ yìí wàláì kò ń lọ fún mi bí ò tún ṣe lówó lọwọ bó ṣe jọmọ ilé ìwé tóun ó ní send number sí mo sì send ẹ lọba fún mi èyí tèmi náà fi lè ràn lọwọ ni mo ń ṣe èmi ò lówó tí mo kúkú lè fún lówó tí mo fi lè fún níjẹ́ òní lọ́ba mi chat ó rò bí mo lówó lọ́wọ́ ni ó ní òun fẹ́ máa ṣe pos tí n bá rówó tí mo lè yá òun kì í yá òun òun fẹ́ máa fi ṣe pos ní iléèwé tó ń wà fún àwọn ọmọ iléèwé táwọn jọ wà àwọn ẹsẹ̀ máa ń jáde lọ withdraw owó níbì kan ni ìgbà tó ń bá dálẹ̀ tó ń bá ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n máa ṣe yóò máa reduce stress wọn òun náà tún máa rí tọrọ kọ́bọ̀ láì bí owó ìpínlẹ̀ èmi náà tó wá báyìí wà láì lówó lọ ọba ní kọlọ ọba ọmọ ọba ládìgbò lómi ìdí ni adékunlé ìyìn mọ bí wọn jọ parí rẹ sí ṣùgbọn ọmọ ọba náà lówó lọ lásìkò ọmọ ọba náà lówó lọ lásìkò àwọn tá máa ń ràn á lọ náà ọmọ ọba ládìgbò lómi ìdí ni adékunlé bàbá mi evangelist moses akande akíntúndé ọmọ wọn nílé ogun aláàfin òkè ṣokùn nílùú ọyọ àtibá iṣẹ mọ pé ìhìn wá pé kẹ ẹ bá ń ràn yàn lọwọ báyìí rí ẹ dákun s malik wireless communication concept Salahuddin Malik Olasukanmi ẹ bá ń surprise rẹ láàárọ First Bank ni account ti ń lò 31 20 71 23 09 ń ta data bó bá yẹ pé ẹ fẹ́ ra data náà ni ẹ ra data lọ́dọ̀ rẹ ẹ ra data lọ́wọ́ rẹ ẹ lè ra fún èèyàn ẹ lè ra fún èèyàn ẹ lè ra fún èèyàn. Gbogbo ẹni tó bá ràn lọ́wọ́ ọlọ́run yóò ràn wọ́n náà lọ́wọ́ èmi náà ti ràn lọ́wọ́ kọ́lọ́run ràn èmi náà lọ́wọ́ o ní tí mo ní ni mo fi ràn lọ́wọ́ yìí o kọ́lọ́run ràn èmi náà lọ́wọ́ kó gbá láàánú dìde fèmi náà. mo fẹ́ mi ọlọ́run mọ̀ bá ń fẹ́ àtẹ̀yìn náà gbogbo mo fẹ́ yín náà kọ́lọ́run mọ̀ bá yín fẹ́ gbogbo mo kọ̀ tẹ̀mí yín kọ̀ láburú kọ́lọ́run lè jìnà sẹ́yìn náà. Ṣẹ̀kẹ̀rẹ̀ èròde ìbànújẹ́ ní rogun ìbànújẹ́ o ní sọkún ní jẹ̀kọrọ̀ 3% ní fóònù mi kù wọ́n sì ti jí power bank mi lọ níbi tá a ti lọ chaajì. Kò ní jù báyìí lọ ẹyin tèmi ìhà yìí ní ti máa ṣe gaya ẹ bá ń patronize S Malik wireless communication concept ọlọ́run ọba yóò wà pẹ̀lú gbogbo wa ikọ̀ ìkọ́bálá ikọ̀ ìkẹjọ asẹ́tì ẹ̀dá oúnṣẹ́ ọlọ́run agara ò ní da yín o ẹ ní mòsì ẹ ní mọ̀yà oṣù ò ní ta yín o kò ní ta yín kò ní ta ran yín kò ní ta mí kò ní ta ran mi ìní kọ́wọ́ ọwọ́ mi ò ní kàn sálẹ̀ àpò
in ni wowo ti ise mi ka jo ma gbere re kon gbe se odun yi to tin lo kolo ran wa lowo gbogbo awon ta ran wa lowo gbogbo awon ta tin ran wa lowo awon ta tun gbero pa awon ran wa lowo kolo nko ma ran wa na lowo 07068874274 ni aro bani soro ti abile ba mi chat te le pe mi na si adeyin ka pe nbo bi awo irin aja lu oyo ti gbo lasan temi o ba ran ko mo ra ba mi eyan ni o to oni yan se olobe se oloka se gbogbo eyin te ba fi fe je na e ko ibinu a ma be nitori obe ni nbesu atelese a si be na 2% ni phone mi ku gbogbo eni to ba ni a ma bo ni kala ni de banle nitori baba ku dededede kojo kan ri orun aro wo ade am baba jero mo jele o nje kin laye ipin se aro wo laye ipin se ile oluwa ri gbona ile te tin gbo mi ode te tin gbo mi ibise te tin gbo mi ile yin ona yin ode yin o ni gbona igbese aye yin na ni gbona o nitori ko tututu bayi la aro de tututu na la aro baba mo fa yin le oloba lowo mo fi olorun ba so yin o iso olorun ba abo re to nipa to daju to ju e orin lo ko ma wa lori emi ati duki emi ateyin titi digba mi ta ma pade adeyin ka pe nbo bi awo irin mi nfi le sinu banuje mi ni bayin ninu banuje e fe mi na sinu banuje e ni pe mi na ninu banuje o ka to rira layo ka pade ni re ipade wa o di wo yojoro

0: bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹni kọ̀ọ̀kan.
1: Atótó arére pa àkòrí bàbá ọmọ gan náà, ọmọ Ọ̀yọ́ aláàfin nílé nílòkó ni àtìlẹ́yìn òde ẹtẹ́ tí bẹ̀lẹ̀ jẹ́ wá gbọ́ mi gbàròyé mi. Àwọn ọmọ ẹgbẹ́ OAUF Ọ̀yọ́ àti Unity Forum ni wọ́n rán mi sí yín. Wọ́n ní máa lọgun ẹ̀bùn yìí pé àìlásọ Ọlọ́run pa àkótó àpérò gbogbo ọmọ eríwo ìwò Ọ̀yọ́ lọ̀kanra. Tí ọrin ńlẹ́ ọmọ Arísẹ̀kí Bàlẹ́ kan, ikàn ni mo káhùn kásẹ̀kí olóhùn Adéáwò Ìwòrì Onìkan. Níjọ́ títí ń dárin onìkan ṣoṣo gí ogí o ìwòrì onìkan. À ṣe dárin ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí ìwọ́ ṣe tìyẹ́ tèmi ó ṣe tèmi. Kí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ni kó ń kó jabele yìí ń po ọwọ́ aago òlu Ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́ òrin ìjò ní ṣekú pa wọ́n. OAUF Ọ̀yọ́ àti Bayern Dibrom ní ìmọ̀ wí fún yín pé àìkóyí tó wà yìí fún gbogbo ọmọ Ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi. Wọ́n ní máa sọ fún yín pé ọ̀pọ̀ nìkan ni ọ̀mọ̀ràn tí balẹ̀ yẹ́ jẹ́. Ní ìmọ̀ tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé Ọ̀yọ́ lárugẹ, ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú, fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba. Gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà, wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè, ká máa lọgun rẹ̀ sókè pátápátá. Torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́, kájọ dàpọ̀pọ̀ kó lè ba òkú sùn. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yin lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ̀lẹ́mù gbogbo ẹ̀yin ọ̀tọ̀ pẹ̀lú ìlú, gbogbo ẹ̀yin bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò. Wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ sí ìlú Ọ̀yọ́ ga torí Ọ̀yọ́ jọ ní àṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún ni àwòkọ́ ṣe rere nítorí ayé ṣe bí Ọ̀yọ́ láàárí. Wàá yóò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Ají ṣe bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ní ṣe bí bàbá ẹnì.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebiọyọradio.com. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ ìkànnì wa o, Ajísebí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

kí gbogbo ẹ̀yin listeners wa tẹ̀ ń gbọ́ káàkiri àgbáńlá ayé mò ń rí ọwọ́ yín láti Libya orílẹ̀-èdè United Kingdom United States orílẹ̀-èdè Canada pẹ̀lú àwọn tí a tilétilé náà ní orílẹ̀-èdè Nàìjíríà níbí gbogbo oore inú oṣù yìí ọlọ́run níbí kọ̀ọ̀kan dùn wá ń bẹ̀. Iná lága àbúrò Rahim lọ́lọ́ aláàfo oríjìyàn lọ́lọ́ tó bá tún fo oríjìyàn tán a tún wá ṣe èèyàn lóore. Gbogbo àwọn àìṣedéédéé wa níbi ìrékọjá wa kí Olúwa kó dáríjì wá kó wá tún wá kẹ wa tó bá dáríjì wá tán. Oríwọ̀ náà ló ṣàdéhùn pé tó bá dáríjì yàn tán tó foríjì yàn tán ó tún wá.

0: ẹjẹ́ ká jẹ olójú kòkòrò iṣẹ́ ládá iṣẹ́ ore nínú oṣù tá a wà yìí torí àdìpẹ̀lẹ̀ ẹ̀sán náà ni ọlọ́run máa ń dá padà nínú oṣù tá a wà yìí oṣù USA tó bá USA wa tán yóò tún wá kẹwàá.
1: Atoto arere pa akoyi baba mo gana omo oyo alaafin nile ni loko ni atileyin odi e tedi beleje wa gbo mi gbaroye mi awon megbe o AUF oyo ati ba unity wo ran ran mi si yin won ni ma logun e fun yi pe ai laso olorun pa ka to agbero gbogbo omo eriwo iwo ri olokanran ti orin nle omo arise gibale kan ikan ni mo kaun kase ki olohun adiawo wo ri onikan nigba titi ndarin onikan soso gi ogi o iwo ri onikan a se darin enikan soso taye fi ye ni ati agbaje owo la fi soya ajeje owo kan gberu dori iwo se ti e temi o se temi ni kaluku se nse ti e lototo yi ni ko nko jabele yi npo wa go ndo yo seyin tori e ko won ejo ni se ku pa won o AUF oya ati ba ni ti bro mi ma wi fun yin pe ariko yi to wa yi fun gbogbo omo yo ni leni loko ni ati leyin odi won ni ma so fun yin pe opo nikan ni omo ati ba le ye je ni ma so fun yin pe ka yo fowo so po gbe oyo larebe ka fowo so po ma panu po bere eto wa lowo awon oloselu fowo so po panu po bere eto wa lowo ijoba gbogbo awon to nje wa niya won ni ka ma pariwo e soke ka ma logun re soke patapata tori en to ba dake tara re o ba dake kájọ dàpọ̀pọ̀ kó lè bá àwọn òkùnkùn ó ẹyú ẹ̀fún fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ̀lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀ pùlúùlù gbogbo ẹ̀yìn bàbá bàbá àti màmá màmá ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja bọ̀ wọ́sọ̀ ọkọ̀ tó ìlú ọ̀yọ́ ga torí ọ̀jọ́ ni aṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún ní àwùkọ́ ti rere nítorí ajé ṣe bí ọ̀yọ́
2: láàárín.

pẹ̀lú ẹ̀kọ́ oríṣiríṣi. Ọkàn máa ń dùn mí ni wípé bí oṣù yìí bá lọ tán, púpọ̀ àwọn èèyàn wa wọ́n máa ń gba àgbẹ̀ ẹ̀kọ́ tí Ramadan tó

0: Ilioti imandani ayo dane paro
1: ala adab fokon ilmo ni logo tawa
0: koda awon ilioti won ma mu asiko yi lara pe
1: o mi to n ba mi je o rati adabi
0: sato su yi ba ti tun a lo tan awon yo to na wo ma re gbogbo awon iwa abaje won lori ko gbogbo si na ti won se mo ni gbogbo osu inu osu ta wa
1: yi o rati adabi
0: wọ́n mọ̀ ọ́nà ti ọjọ́ sábàtì wọ́n mọ̀ ń yà á sí mímọ́ wọ́n mọ̀ ọ́nà ti ramadanu náà wọ́n mọ̀ ń yà á sí mímọ́ wọ́n tó bá ti wá di pé àsìkò ọdún oṣù ramadanu lọ àwọn yóò tún máa náwọ́ ajé àwọn tó máa padà síbi èébì wọn.

0: pátá.
1: Gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń fọ àwọn ọmọlàkejì yín tí wọ́n á rí jẹun tí wọ́n rọ́wọ́ họ rí lóúnjẹ lówó lẹ́bùn lóríṣiríṣi. Gbogbo àwọn wàá yín bolẹ̀ kódà sínú asúsù Ramadan nìkan.

0: àwọn ẹ̀kọ́ tá a kọ́ nínú oṣù yìí tá a bá kọ́ nínú oṣù yìí káwọn replicate ẹ nínú gbogbo àwọn oṣù tó kù náà ni o. Abébí ṣe wà nígboro. Tó yẹ pé àwọn ẹlòmíì báwa ṣe jẹun tá a yóò bá mú bámú yìí. Àwọn mi ò tí ì mọ tí wọ́n fi gbà wẹ̀. Omi lọ́sẹ̀ làwọn mi ò fi gbà wẹ̀ nínú ilé wọn lẹ́ni.
1: Padà wá máa nira, máa ṣẹ̀rù bẹ́gbẹ́ lẹ́yìn ìgbà tí mo dò.
0: Ṣùgbọ́n ògbè wẹnu kò tó wẹ̀ ta o. Ẹ mọ̀ bínú pé ọ̀rọ̀ àwẹ ni mò ń sọ. Mo tún mọ́dò fá wa. Ògbè wẹnu kò tó wẹ̀ ta. Bí mo fẹ́ fi fa àyọ náà ni wípé àwọn ẹlòmíì òde lásàgbà ilé kan bí ìbò ni wọ́n. Òde ni wọ́n ti máa ṣe dáadáa, wọ́n máa ṣe yàtọ̀ àyọ̀tọ̀, máa fún àwọn èèyàn lẹ́bùn, ra oúnjẹ fáwọn èèyàn. Ṣùgbọ́n púpọ̀ nínú àwọn fómílìkì wọn nínú ilé ni wọn gbádùn wọn. Ọkọ ìyàwó gbádùn rẹ̀ nínú ilé, àwọn ọmọ gbádùn bàbá wọn. Wọ́n gbádùn ìyá wọn nínú ilé. Ó gbé ìwẹ́ nú kó tó wẹ̀ta. Ẹ kọ́kọ́ túnú ilé yín ṣe dáadáa ná. Gbogbo àwọn fómílì kì í ẹ̀gbọ́n ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò. Àtẹ̀gbọ́n àtàbúrò tí wọ́n rọ́wọ́ họ rí ẹnáwọ́ sí wọn. Ẹ fún wọn ní nǹkan tí wọ́n fi gba ọ̀rẹ́. Ẹ torí ajúra wa lọ wà láì kí ṣe ọ̀rọ̀ ìjàkadì. Ọ̀rọ̀ ẹnu kọ́ tẹnu kọ́ tètè bọ̀ lìkọ́. Bó sì ṣe wà látètè kọ́ sí nìyẹn, ó tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níṣẹ́ yìí. Adéyinka pẹ́ńbọ́ bí awo erin ọlọ́sùnkàn mi. Bí ó ti ṣe máa wà lọ́nu láíláí nígbà gbogbo ayé àìnípẹ̀kun àmì o. Kódà bá a ṣàmì ẹ̀ bí ó ṣe máa wà lọ́nu. A mọ̀ jura wa lọ́nà.
1: Ẹ̀bùn lọ́kàn ọ̀jọ̀kan, ó ti wá fẹ́ ju sọnù. Sóhun nìkan ni ó gba àmàta àwọn tó ń nani.
0: Nínú fómílìkì rẹ̀ ohun, gbogbo àwọn tí wọ́n rọwọ́ họ rí kọ́kọ́ sàánú wọn náà. Kò tó máa ṣe síta kọ́kọ́ ṣe sínú ilé náà. Inú orí ní ògbè wẹ́nú kò tó wẹ̀ ta. Ẹ mọ̀ ìyá òde là ń ṣàgbà ilé kan bí ìbò.
1: Adáyé fún ni ọ̀tá wá ṣe ìtanú. Sàlékún oore rẹ láyé mi kọ̀tá máa lékún ní ọ̀nù.
0: Ẹkú ti mọ̀ pé èmi Adéyinka Ọlásùnkàn mi, èmi ò ní fi tọ́rọ́ díkọ́bọ̀ lójú fún yín. Bó bá ṣe rí ni ṣe sọ, torí pé sàn án láàrin. À ń bá bá wa mọ́nímọ́ní, wọ́n ní àjẹ́ ni mo

inú èmi àti yín náà yóò máa pọ̀ sí ni o. Gbogbo èyí tó ń dùn wá nínú kò nípa ọ̀ wá nínú jẹ́ o. A ní rogun ẹ̀kún o, a ní jẹ̀kuru o. Lórí ọkọ, lórí aya, lórí ọmọ, lórí ẹbí, lórí ara, lórí ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò, lórí bàbá, lórí màmá. A ní jẹ̀kuru, a ní sọ̀kún o. A ní rogun ìkáwọ́ lórí fẹsẹ̀ ìjánlẹ̀. Ìgbọ́nsẹ̀ ti sùn ní ẹ̀yìn tèmi. Ẹ máa sọ fún mi pé oorun wọ ẹ̀ nírọ̀ àkókò ikọ́. Ajá ìlú Ọ̀yọ́ tún ti dé o.

Ọlọ́run bá ń gbọ́. Àwọn tí wọ́n dà mọ̀, tán dédè mọ̀, tán dọ́rọ̀ mọ̀, Ọlọ́run tán lọ fún wọn ní làákà ìfọ̀. Àwọn ni ẹ mọ̀ ń gbọ́ ìkànnì ajé ṣe bí ọ̀yọ́ o. Ọlọ́run bá ń gbọ́. Ó tún ń poró nílùú tèmi nìyí, wá lu àlùdànù.

ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ sọ ni pé kí a mọ àwa tí a wò pé a ti mọ̀ nípa ẹ̀sìn dáadáa ká má máa impose level of our religiosity lé àwọn ẹlòmíì lórí. Àwa wò pé a ti gbọ́n tá a mọ̀ tán àti súnmọ́ lọ́n tán àwa ní mouthpiece ọlọ́run ọ̀rọ̀ mi ò yé yín a ti wò pé a ti gbọ́n tán àti mọ̀ tán. A wa ma impose level of our own religiosity. Our own religious level, a ma impose it lori awon elomi. So, I put awon elomi o ba ti meet up to the standard that our Yoruba wa ti wa.

Ọlọ́run ọba kí ó wọ lánà oṣù ta wà yìí. Gbogbo àwọn olólùfẹ́ wa nílé lóko pẹ̀lú ẹ̀yìn òdì, gbogbo àwọn aláàánú wa tá máa ń sàánú wa, tá máa ń sọ̀pọ̀tì wa yányán. Ọlọ́run ọba yóò wọlọ òrù yìí, yóò wọlá àlùbáríkà oṣù ta wà yìí. Kò ní jẹ́ kí ẹnájà wàràwàrà láyé ń bí o, yóò jẹ́ kí ó yẹ ẹ̀yìn láyé di alẹ́ látàárọ̀ dálẹ́. Ọlọ́run ọba yóò jẹ́ kó yẹ ẹ̀yìn o. Ọrún náà ó sì yẹyin ju ayé lọ nígbà tó bá di ọjọ́ kẹyìn. Ẹ ní báwọn náà jà wàràwàrà lọ́la máa ń sá ọlọ́ làkùwátá ìlàbìlà àlejò làzín.

bọ́yálẹ̀ yìí mọ̀ pé nínú oṣù tọ́jọ́ ọjọ́ bí mi náà la wà yìí ó april ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ní náà ni ọjọ́ bí mi kẹ lọ mọ bá mi fi ẹ̀bùn bẹ́ẹ̀dẹ̀ mi pamọ́ ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin gbogbo ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ni ayẹyẹ ọjọ́ bí mi adéyinka.

Se gba gbogbo awon akore oro wa ta tin ba bo se mo kidun mo se npo ko lori ikani mo npo lori omi me gbogbo awon eko nu osu Ramadan ka ma gbagbe won gbogbo se olore ise lada tan se lasiko awe ka ma gbagbe won leyin awe mo ton so fun wa pe ogbe wenu ko to weta ai ti mo bin toro gafara pe e ma binu o ti mara ni gbogbo ẹni tí mo fẹ́ fàyẹ tí mo fi ní ogbe ìwẹ́nú tó wẹ̀ta ni pé ká má ya òde là ń sàgbà ilé kan àbí ìbò káwọn ará ilẹ̀ wà kán mọ àsìkò Ramadan yìí sí dáadáa ká bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ olóore iṣẹ́ ládá láti inú ilé wá. Kó jẹ́ pé àwọn ará ilé ni wọ́n kọ́kọ́ gbádùn wà dáadáa, atọ́kọ, àtaya, àtàwọn ọmọ àti ẹbí àtàrà, gbogbo àwọn tí wọn rọwọ́ họ rí nínú àwọn fómílìkì wa nǹkan náwọ́ sí ọ. Ká má dà wọn dá lásìkò yìí lórí nǹkan ò yí sí nǹkan ò rọgbọ lásìkò yìí o. Níbi jíjẹ mùmú ká má gbìyànjú bí ìkápá wa ṣe mọ. Gbogbo àwọn iṣẹ́ olóore iṣẹ́ olóore iṣẹ́ olóore iṣẹ́ ládá tí mọ̀ ń mú èèyàn gba àdìpèlé orí adigbèrè àdìpèlé ẹ̀sán náà ni ká máa ràwọ́lé kí ká máa fún àwọn èèyàn ní ìfitárù jẹ́ ká máa fún wọn ní sàárì náà jẹ́ kódà kó jẹ́ pé èso làbídùn lásán lára fún ẹni tó gba àwẹ̀ tó fi sí ọpọlọpọ oore ló ń bẹ níbi eléyìí ká tó wá sọ ẹni tó gbé ìrẹsì kalẹ̀ fún èèyàn láti fi sínú ká tó sọ ẹni tó gbé wà kalẹ̀ ẹni tó gbé sẹ̀mó kalẹ̀ ẹni tó gbé ògì kalẹ̀ ẹni tó fi ṣúgà tí tó fi méèkì tí ládà àwọn bí ó ṣe máa tóbi tóbi tóbi tóbi tóbi lọ́nu ṣùgbọ́n láti inú ilé nìkan ẹ̀jẹ̀ ó ti bẹ̀rẹ̀ ká má ya òde là ń ṣàgbà tí ilé wá kan bí ìbò gbogbo àwọn mọ̀lẹ́bí wa ti ọ̀rọ̀wọ́ họ rí ẹ̀dákun ẹ̀jẹ̀ ànáwọ́ sí ọ ká má dá wọn dá lásìkò yìí o jíjẹ mú mu ọ̀rọ̀ gbọ́ lásìkò yìí ká tó tún wá sọ ìdáná àti ìjẹ ìmú inú àwẹ̀.

Àwọn èèyàn mọ̀ kọ̀ mí tí mẹ́ni atrocity lórúkọ lọ́m tọ́lọ̀ bó o sì rán wọn. Ọ̀rọ̀ rẹ̀ pọ̀ ní ìsinmi ni sá. Only with God, all this is possible. Kọ́lọ̀ ń sàánú, wàhálà wà lórílẹ̀-èdè Nàìjíríà. Kọ́lọ̀ mọ̀ sí dàrí wàhálà.

0: kọlọ mọ da wa laamu káwa náà ká mọ dara wa laamu ká mọ máa tojú bọlé káàkiri ibi dálọ mi bá ti tojú bọlé ni wọn ti gbé jẹbẹtẹlé jagun lọwọ pàápàá jùlọ àwọn obìnrin àwọn mama wa ká mọ máa tojú bọlé o
1: má sọ kó ṣe láyé ojú má torúkọ rẹ
0: torí mo ti kiri káyé ojú mi rí tó ọlọrun ọba ń gbọ
1: wọn sọ pọ kàbúrẹ wa mọ ṣe mọ wàhálà ilé ogún aṣọ kò tọ́ka lò lójú.
0: Ayé ń padà sẹ́yìn nínú oṣù lámúlànà tá a wà yìí ká jẹ́ kíṣẹ́ olóore wa kó pọ̀ dáadáa torí ọlọ́run ti ṣàdéhùn o kì í sì ṣàdéhùn kan mọ́ musẹ́ ó ní àdìpèlé ẹ̀sán tó máa ń ṣe àdápadà rẹ̀ fún gbogbo ẹni tó bá ṣe dáadáa tó ṣe dáadáa nínú oṣù yìí kí tó ṣe oṣù yìí nìkan àdéhùn rẹ̀ náà ni pé gbogbo ẹni tó bá ṣe dáadáa sí àwọn ọmọlàkejì rẹ̀ bí ẹsẹ̀ bíbélì kan tí mo mọ́ ń fi sábà ṣe wá sí ní àyín tí àwọn disciples tí àwọn ọmọ ọ̀dọ́ jésù àwọn ọmọ ẹ̀yìn jésù tán lọ bá jésù kristi olúwa wa tó ń bí léèrè ọ̀rọ̀ lọ́jọ́ níjọ́ kìíní àná wípé ó wá ń jẹ́ oyé wọn wípé ó ní àwọn kan wọ́n dàbí àgùsàn nígbà wọn bá di ọjọ́ kẹyìn wọn máa ní kí wọn máa lọ sínú paradise ní ọwọ́ ọ̀tún bàbá mi ti ń bẹ lọ́rùn irun aláwo elédùà àṣẹ̀dá àdẹ́dà àṣẹ̀dá pé kí wọn máa lọ sí akọ ọ̀tún àwọn èèyàn wọn dàbí àgùtàn ó ní ṣùgbọ́n àwọn kan àwọn míì wọn tún dàbí ewúrẹ́ wọn tún wọn ní káwọn náà kán tò sápà àlàáfíà apá òsì ni kí wọn tò sí wọn bí pé báwo leléyìí ṣe rí bẹ ẹyin tẹ jẹ àgùntàn yìí o ẹyin yẹn dáadáa ẹ mọ lọ ní apá ọtún kẹ mọ gbàbẹ lọ sí paradise nítorí pé nígbà tí ebi ń pa ẹmí ẹyin ẹ fún mi ní oúnjẹ nígbà tó ń gbẹngbẹ mí ẹ fún mi ní omi mu nígbà tí mi ya aláìnílé tí mo ya homeless ẹyin lẹ gbà mí sínú ilé ẹyin ìgbà tí ń níṣẹ lọwọ ẹyin náà lẹwàṣẹ fún mi ìgbà tí mo wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹyin lẹ́bẹ̀ mi wò ẹyin lẹ́ ṣàbẹ̀wò fún mi sí mi nígbà tí mò ń ṣàìsàn ẹyin náà lẹ́tọ́jú mi o ẹyin lẹ́tọ́bẹ̀ mi wò nílé ìwòsàn. Àwọn tẹ́ni làákà ẹ̀ nínú wọn wọ́n ń bi Jésù Kristì pé olúwa wa ìgbà wo tá a wá rí onírú àwọn ipò tó kà á lẹ̀ yìí tá a wá bẹ̀ ọ́ wò tá a fún ọ lómi tá a fún ọ lóúnjẹ tá a bẹ̀ ọ́ wò lọ́gbà ẹ̀wọ̀n tá a tún yẹ̀ ọ́ wò lọ́gbà àwòsàn tá a tọ́jú rẹ tá a rí ọní aláìláṣọ lára tá a dáṣọ bọ̀ ọ́ tá a rí ọní nínú òtútù tá a pè ọ́ wọnú ilé wa ọwọ́ ń jẹ́ oyé wọn wípé nígbà tí ẹ̀yin tí ẹ bá ti ń ṣe àwọn gbogbo nǹkan wọn yìí fún àwọn ọmọlàkejì yín ẹni tẹ́bi ń pa tẹ́ fún lówó tó fi jẹun tẹ́ fún lóúnjẹ ẹni tó gbẹ́ngbẹ́ tẹ́ fún lómi mu ẹni tó gba àwẹ̀ tó di àsìkò sínú tẹ́ ra nǹkan sínú fún ẹni tí ò rí sàárì jẹ tí ò tiẹ̀ rí tí táwẹ̀ bá ń bọ̀ bá ìrònú bá àwọn ẹlòmíì ni pé kí láàfi gba àwẹ̀ yìí ná nígbà àwọn ọ̀rọ̀ wọ́họ́.

nígbà tẹ́yìn tẹ́ fi ọ̀rọ̀ ẹnu yín tẹ́ fi pẹ̀tù sí ẹlòmíì nínú ẹni gbogbo ìgbà tẹ́yìn bá ń ṣe àwọn nǹkan wọ̀nyí sí àwọn ọmọlàkejì yín èmi gangan náà ni ẹ ṣe sí ọ̀rọ̀ mi ò yé yín ọ̀rọ̀ nù bíbélì ni o ọ̀rọ̀ olúwa ọ̀rọ̀ olúwa nínú bíbélì tó ń túmọ̀ sí wípé gbogbo dáadáa tá a bá rò pa ṣe sọmọlàkejì wọn ọdún ọlọ́run olódùmarè náà lásì sí o ọlọ́run ọba yìí sì jẹ ṣe ọba tí mò ń jẹ èèyàn gbé ó tún wá ń sọ fún àwọn ewúrẹ́ tọ́tẹ̀ àbí ewúrẹ́ tó fi wọ́n wé ewúrẹ́ tó ní kán máa lọ sí àpò òsì kán máa gbàbẹ̀ lọ́nù náà ìléru ó nítorí tí ebi ń pa mí tẹ̀yìn ò fún mi ní oúnjẹ ẹni wọ́n ní oúnjẹ ebi ń pa mí wọ̀n sì fún mi wọ́n fi yàn ń lójú ni wọ́n ní omi ò fẹ́ ń gbẹ mí ẹ̀sìn fún mi lómi mú ẹtún yàn mí lójú ni mo ń ṣàìsàn ẹ ti bẹ̀rẹ̀ mí wò kódà ẹ tọ́jú mi bó ba lè kú kó kú kọ́ máa lọ náà ni ó rí lára yín ẹ̀yin náà tí àwọn èèyàn míì tí wọ́n rí àwọn ẹlòmíì bó ṣe jẹ́ pé èèyàn burúkú ti bèèyàn rere jẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n mọ̀ ní cancer patient lẹ́ni yìí o kíní hepatitis kíní kan ló mú ẹni yìí o wọ́n ń re owó jọ láti fi gbé ẹni yìí travel lọ lé òkèèrè àwọn púpọ̀ ẹlòmíì wọ́n sì ní owó yìí lọ́wọ́ ní àníṣó àníṣẹ́kù wọ́n wá máa ń wò wọ́n tó yẹ pé ẹlòmíì gan ẹnìkan péré ó lè tẹ̀kẹ́ bíìlì tí wọ́n fi gbé ẹlòmíì lọ sílé ìwòsàn ní ovasi láti lọ fi tọ́jú àìsàn tí ó ń bá wọn jà yìí gbé wọn ò ní ṣe bẹ́ẹ̀ wọ́n owó máa jó wọn lọ́wọ́ ni yóò máa jó wọn lọ́wọ́ ni tó jẹ́ pé kìí ṣe sẹ́ yín kan lẹ́sẹ̀ tó dowó yìí o alubáríkà ni o ọlọ́run bá ló fún yìí o ọlọ́run kò sí sèé tá a mú wọn kò sí ìta àmú lọ́nbẹ̀ ó nígbà tẹ́ rí àwọn èèyàn wọn yìí sẹ́yìn ò sì ràn wọ́n lọ́wọ́ tẹ́ ẹ̀ fún wọn ní owó láti fi ṣètọ́jú wọn tẹ́ ẹ̀ tọ́jú wọn ẹ rí wọn tó ń ṣàìsàn ẹ̀ tọ́jú wọn o mo wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹ̀bẹ̀ mi wò èmi gan náà yìí fi sí yáàdì lọ wo àwọn bóyá nígbà bá padà já tá a bá padà ní owó dáadáa táwa náà dá foundation lẹ̀ á máa lọ bí ẹ sí àbẹ̀wò sí ọgbà ẹ̀wọ̀n bá a ṣe ń tọ́jú àwọn aláìní láàmú lọ sí ọgbà ẹ̀wọ̀n láàmú lọ fún ọ lásán lálọ́ mọ̀ fún ọ lọ́sẹ̀ fún ọ lóúnjẹ. Mo ń ṣàìsàn ẹyin ò bẹ̀rẹ̀ mí wò ó tútù mú mi mo wà níta mo jẹ́ aláìnílé lórí ẹyin ò sì gbà mí sínú ilé yín láńlọ́ọ̀dù mi wàbí kókó ni kókó ní bó ṣe jẹ́ pé tẹ́nàǹtì mi náà ya wọ́n ya skọ̀rọ̀. A ní òsè ìta àwọn wa kò sí ìta àmú lọ o. Ẹ gbọ́ ẹni yọ sàká àárí ẹ̀sán gbà ó dájú sáká tẹ́ ẹ gbàgbé pé wọ́n fi mí joyè kan nínú àwẹ̀ tó lọ ni mo joyè yìí fún ara mi náà mo fi ra mi joyè èmi ni chief aṣíwájú àgbà jákà gbogbo nàìjíríà yányán tó bá ti sọ àsìkò tẹ ẹ mọ yọ jákà yín sọdọ mi káwa náà kábàáyín yọ fáwọn.

0: ó ti jẹ́ òye wa pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ pé ká mọ̀ ya alákàtà kí tí ẹ̀sìn tí gbé ọlọ́run ọba níjà ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo alẹ́lẹ́sìn kan o ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní elédè kan o ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní aláwọ̀ kan òun tó rí wa tó dá wa báyìí tí ò ṣe wá bẹ́ẹ̀ ọmọ n tó rí ọmọ n ti ń ṣe o ọmọ n ti ń ṣe o táwa kámọ̀lọ́ mọ̀ gbé ọlọ́run ọba níjà torí pé aṣòro gbé níjà náà lọ́lọ́run gbogbo ṣe olóore tá a bá ṣe nínú oṣù yìí iṣẹ́ ládá tá a bá ṣe kí ọlọ́run ọba kó jẹ́ ká bá a níbi tó ti lérè kó mọ̀ fi ládá ẹ̀ náà dùn wá a ti jẹ́ òye wa pé tá a bá rí àwọn aláìní ká mọ̀ bọ́ aláìní o ká mọ̀ fún aláìní.
1: ọ̀rẹ́ nínú owó ẹ àkànmú olóye ṣó.
0: torí gbogbo wa nígbà tá a délé ayé kò sẹ́ni tó ní nínú wa o. Kò sẹ́ni tó ní o káàmú nǹkan kan wá o kò sí sí ìta dì lọ níjọ́ tá a bá tọ́ba dìgbà àtẹ̀yìn tá a bá ń lọ káàmú kankan wá kò sí ìta mú lọ o. sẹ́yìn náà tẹ̀ bá fẹ́ mọ báwo mo ṣe fẹ́ pé náà tẹ̀ bá fẹ́ sponsor àwọn programs wa nínú àwẹ̀ báyìí. Kẹ́ẹ̀kan sí wa lórí WhatsApp bó ṣe wá sí àwọn àfa àkànlẹ̀ bá fẹ́ ká mọ̀ play láwọn àsìkò kan nínú àwẹ̀ yìí ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp 070-6887-4274 bó ṣe àwọn wá sí àwọn popular clerics yẹn ẹ bá fẹ́ ká mọ̀ play láwọn àsìkò kọ̀ọ̀kan nínú àwẹ̀ bó ṣe kùránì ni àwọn ọmọ ṣe ètí àgbà wa ká níwọ̀n bí apá wa bá ṣe ká ṣùgbọ́n sẹ́yìn náà bá fẹ́ ká tún ká bá tún fẹ́ fi kún ó sì jẹ́ pé àfa Abdulrahman yìí náà ni Adéyinka àfa Adéyinka Ọlásùnkàn mi TV mọ̀ọ́mú Ajíṣebí Ọ̀yọ́ online television and radio yányán báyìí pé èmi náà lẹ́bẹ̀ẹ́ kí n máa wá ṣe wá sí ìwàásù inú àwẹ̀ kò yé yín ẹkú ti mọ̀ pẹ́lẹ́tẹ́lẹ́ pẹ́jọ́ ọ̀rọ̀ ńlọrọ̀ àròyé ni iṣẹ́ ẹ̀ bá ka igbé kíkẹ́ ni iṣẹ́ ẹ̀ yẹ lóko.

I've seen. Ní gbogbo àwọn nǹkan tí mò ń ba àwẹ̀ jẹ́, ká kúrò ń bẹ̀, ká sákun gbogbo àwọn nǹkan tí mò ń ba àwẹ̀ jẹ́. Ìsọkúsọ, ìsẹkúse, ìjẹkújẹ, ìmukúmu, ká mọ̀ mu omi, ká mọ̀ jẹun, gbogbo àwọn nǹkan tí ń ba àwẹ̀ jẹ́ rè. Ṣùgbọ́n ìsọkúsọ, ìwòkuwò, ìgbọ́kúgbọ́n, àwọn nǹkan tó ṣe pàtàkì nù, ká sá fún wọn. Kásì sá fún èpè ṣiṣẹ́ nínú àwẹ̀. Ìyá mi fún ara rẹ̀ náà ni ọmọ ru èpè lórí àwọn ọmọ rẹ̀. Tọ́wọ́ wá dọjọ́ iwájú tí ọmọ bá bẹ̀rẹ̀ sí ní dààmú. Yóò máa wá ságàkiri, yóò wá síbi pé ara ilé kan ní sòun, ìyàwó kan ní sòun, ìyáálé kan ní sòun, ìyáálé kan ní sòun. Ẹlòmíì ò ṣera rẹ̀ tán, yóò wá máa kí ọwọ́ àbámọ̀ bẹnu pẹ́nì kan ní sòun. Àwọn nǹkan tá a lè máa ṣe náà ni pé ká máa ka Kùránì. Ẹni tí ò bá lè ka Kùránì kọ́ máa fa tẹ̀sùbà bó ṣe láìláì lọ́nláò lásán ni wàhálà ẹ̀ ọlọ́run ọgbà lọ́wọ́ rẹ o. Bó ṣe astaga fúrò láì lásán ni ọlọ́run ti mọ̀ ọ́, ó ti mọ èrò ọkàn rẹ̀. Ọlọ́run tó mọ̀ wá ká tó mọ̀ ọ́n, kó sọ ká tó máa sìn, ó sì ní ká wá òun ká mọ̀ òun ká tó máa sìn òun. Ó mọ̀ wá dáadáa, ọmọ gbogbo ti ń bẹ nínú kọ́lọ́fín ọkàn wa. Ó ṣe láìláì lọ́la lásán lọ bá mọ̀ wàhálà ẹ̀ ó lọ ò ń ka Kùránì náà ni. Bó ṣe astaga fúrò láì lásán ni ó ń ka Kùránì náà nu. Ẹ wá o. Àwọn míì, ẹni tó bá tó tán tó ti lówó lọ́wọ́, ó lè ṣe o. Tó jẹ́ pé kò ní ṣiṣẹ́ kankan mọ́ ní gbogbo oṣù yìí, tó jẹ́ pé iṣẹ́ ládá iṣẹ́ olóore nìkan ní òfin gbogbo oṣù yìí ṣe. Tó ti lówó lọ́ tó tán, tó jẹ́ pé bí ò bá ṣiṣẹ́ láàrin oṣù méjì, kò àfẹ́ ti gbésí ayé rẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó ní ga tó ní go, má lọ ya ọ̀lẹ́ o. Ebi ń bẹ ń gbòòrò ìyàn ń bẹ o. Kó o lọ ṣiṣẹ́, o lè máa fọkàn fáyà lá o bẹ. Bí ó ráyè rí o bá sì yọ, ọlọ́run ọ̀hún understand. Kọ́ ọ má kọ́ concentrate torí ẹlòmíì bíi ìdí machine lọ́wà. Machine tó lè géèyàn lọ́wọ́, tó lè gbẹ̀mí èèyàn lẹ́yìnbẹ̀ láwọn ẹlòmíì ti ń ṣiṣẹ́. Ìjọba àti ọgbọ́n fọkàn ká láìláì láńlá ni ọba wà kárí dèwé. Ìjọba kọ́ ọbọ̀ machine lẹ́nu. Ọlọ́run ọ̀. Ọlọ́run kò ní ká hanra wa lè mọ̀ lórí pé a fẹ́ ṣèjọsìn fún.

0: Ọlọ́run fẹ́ ìrọ̀rùn fún wa ní òṣè fi ń gbogbo ǹkan ni wá lára.
1: Àjẹ ìkókó mi o.
0: Káwa gangan ká máa ní ara wa láà lọ́kàn kù ní. Ọlọ́run ti fi gbogbo ó ti ṣe gbogbo ǹkan ní rọrùn fún wa. Káwa náà ká máa fi ká máa wá ìnira fúnra wa tó

0: wọ́n gbọ́ mi láti orílẹ̀-èdè Gabon, Nigeria, United Kingdom, United States àti orílẹ̀-èdè Canada, orílẹ̀-èdè márùn-ún tí wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Àwọn tí wọ́n ń gbọ́ mi láti Gabon, àwọn méjì ni láti Nigeria náà ẹnìkan. United Kingdom àwọn márùn-ún, United States ọlọ́run àwọn mẹ́fà ni ó. Canada àwọn méjì náà ń gbọ́ mi ní ààyìn. Ṣé ẹ ti pé my first travel without no visa. Ohun ẹ̀mí ó ti dé ilé ìbò káàkiri. Wọ́n ń gbọ́ mi láti Austria. Ọlọ́ba ń gbọ́ gbọ́ mi láti China, Libya. Wọ́n ti gbọ́ mi ní láti Libya darí láàárọ̀ yìí.
1: Má lè gbàgbé lọ́jọ́ tí a wí bọ̀ ṣe wáyé.
0: My first travel no visa, without no visa. Kí n kára àmì ọkàn di gbogbo àwọn ìlú yìí lọ́kọ̀ọ̀kan lọ́gán kù báhùn. Kára àmì náà bá ti débẹ̀. Àwọn ohun mi ti débẹ̀. Mo ti kọ́kọ́ fọ ohun ránṣẹ́ sílẹ̀ síbẹ̀. Kára àmì náà padà débẹ̀ lókù. Mélòó sì ń gbogbo ara mi? Ń sọ fún Alhaji Ademola. Tẹ́ bá ti ń padà lọ Amẹ́ríkà, kán dì mí mẹ́rin.

0: orí àjẹ ǹjẹ́ tán o kò ní mọ ní èmi pẹ̀lú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nìkan o yóò mọ bá wa kalẹ̀ tọmọtọmọ tẹbitẹbi taratara atarọmọdọmọ ọmọ.
1: Àmì kíkún máa pamọ́ nínú.
0: Ọyẹ̀ ìjà lọ mọ́ṣáláṣí.
1: Alájà jẹ́ ní ibà ìbàṣẹ́ yìí kún.
0: Ẹyin tí time zone wà tó bá rí bákan náà ìjà lọ mọ́ṣáláṣí.

nípa ẹyin olólùfẹ́ wa nílé lóko pẹ̀lú ẹyin odi ọlọ́ọ̀ba yóò máa wà pẹ̀lú wa o yóò máa wà pẹ̀lú wa yóò gba àdúrà wa ṣe àti gbọ́ wà sí tòórọ̀ yìí ẹ tó pàdé wa ní àsìkò kan náà ní ọ̀la.

is public matter. Brought to you live on Ajisebi Oyo Radio TV.

0: Yàtọ̀ sáfojúrí, àfojúrí ikú tá a ṣe kú.
1: Fàmílì ọ̀nà ẹ̀rọ ní ìmọ̀tò ara mọ́.
0: Àwọn ọmọ wa wọ̀nyí, a má jẹ́ àkọ́kọ́.
1: Fàmílì ọ̀nà ẹ̀rọ ní ìmọ̀tò ara mọ́.
0: Ó bá yá máa túbá. Àtúbá tó bá yá. Kí lọ jẹ́ mọ̀ tí jẹ́ túbá. Ẹsẹ̀.
2: Ẹsẹ̀.
0: Bọ́ ọ bá túbá ẹ̀. Annabi wa Muhammad.
2: Annabi wa Muhammad.
0: O ni ata ibu mi na zambi kaman la zamba lawu kaman lowi. O leni ji o ba tu bese.
2: O leni to ba tu bese.
0: O da gege bi pe o lese. Ko wi pe ko lese.
2: Ko wi pe ko lese.
0: Ese.
2: Ese.
0: Iwo ni.
2: Iwo ni.
0: O je iwo ni sin.
2: O je iwo ni sin.
0: O wa arogun lo.
2: Arogun lo.
0: Opo ni sin.
2: Opo ni
0: Láyé láyé, ọ lé dàbí ẹni tí ó jẹ́wọ́ ní pèsè ààyè tí ẹ mọ́.
1: Àlá
0: ọ ti ṣàgbákò.
1: Ló
0: mọ ọ̀rọ̀.
2: Ló
0: mọ ọ̀rọ̀.
1: Fàmí ni ó ń dẹ̀rẹ̀ ní mọ́tò àgbàrá mọ́. Fàmí ni ó ń dẹ̀rẹ̀.
0: Ọlọ́run ṣe kísà fún Ádámà. Kísà.
1: Kísà.
0: Bẹ́ẹ̀. Ẹsẹ̀ tí ẹ níjọ́ sí.
2: Ẹsẹ̀ tí ẹ.
0: Àzìzé ni.
2: Àzìzé ni.
0: Kì í ṣe kó màá mọ̀.
2: Kò màá mọ̀.
0: Ẹ̀ẹ̀kan ṣoṣo náà ni.
2: Ẹ̀ẹ̀kan náà ni.
0: Ọlọ́run ní mo forí jìn ọ́.
2: Mo forí jìn ọ́.
0: Ṣùgbọ́n síbẹ̀. Ó tó tán nù mí, n ó tú àṣírí rẹ̀ fún gbogbo àrọ́mọbọ́mọ tó ọba bí láyé.
1: Àlá.
0: Ìní pàṣí rẹ̀.
1: Kúlẹ̀ pinna ṣáta.
0: Wọ́n ò sì ní bọ́ ọ̀sọ̀ rẹ́.
1: Fàmí ni
0: ọ̀nà. Wọ́n máa pọ̀ kó bá àwọn alákòóbalẹ̀ Ádámà.
1: Alákòóbalẹ̀
0: Ádámà. Fàmí
1: ọ̀nà ẹ̀rọ ní mọ́tò àgbàràmù.
0: Ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ kan rí.
2: Ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ kan rí.
0: Ọwọ́ àtúbà ẹ̀.
2: Ọwọ́ àtúbà rẹ̀.
0: A sì wá ṣe àforíjìn fún ẹ.
2: A ṣàforíjìn fún ẹ.
0: Tó ń jí bẹ́ẹ̀.
2: Ipò
0: jí ẹ kò lè tó tẹni tí ò bá ṣerú rẹ̀ láyé tó fi kú.
1: Àlá. Ọ̀sẹ̀
0: dábàá.

0: ìtú bá nà gbà ó lásìkò. Ìyá àzìná náà ó wá jura wọn lọ. Ẹni tó sórí ibú jù nínú onízìná. Ìlẹ́ni tó bá ti lé láàdọ́rin ọdún títún wà ń ṣe ṣìná kiri. Ó dẹ̀ ní ègbé. Ṣé ìwà pọmọdé ń ṣeun ni?
1: Fọ̀mí ni ọ̀rẹ́ ní mọ́tò wà lè rárá
0: mú. Gbogbo tí ó sì jalọ́rùn ni ó mọ̀rí ṣe
1: kú.
0: Ẹni ó wá tún sófò jù. Ẹni ó sófò tó sórí ibú tó ṣàgbákò nínú onízìná. Iná lẹni tó bá gba ìbálẹ̀ obìnrin tí ò wá fẹ́ sílé mọ́.
1: Níbo
0: ni ó gbé gbà?
1: Fọ̀mí ni ọ̀rẹ́ ní mọ́tò wà lè rárá mú.
0: Ìbálẹ̀ ni lọ́jọ́ tí ẹnikẹ́ni bá gba ìbálẹ̀ pẹ̀lú ìjìnà ló fi gba ìbálẹ̀ obìnrin. Òkìkí ó kàn káyé yóò kàn dé gbogbo sánmà méjèèjì yóò kàn dé ràfùràfù yóò kàn dé ojúbò ìjàlá yóò kàn dé sìdìrájì yóò kàn dé bẹ́tìlì màmúrì yányán pátá lálẹ́ àràṣì ọlọ́run òkìkí ó kàn wípé ta ló tún sórí ibú.

0: ọmọ ọlọ́mọ ọmọ wa sọ ayé rẹ̀ di sí bá ti bó
1: ọ
0: wá jẹ̀rẹ̀ di yán hànà hànà lẹ́kùn ọlọ́run
1: stampu
0: látọ́dọ̀ ọlọ́run
1: lẹ́kùn
0: náà ọjà lọ́nà tí ò wúlò
1: ọ
0: wá fílẹ̀
1: òun
0: wá ń tàràrà
1: káàkiri
0: ọ wá ṣe bá ọmọ abọ́ lọ́wọ́ mi
1: ni.

0: mo le parẹ́ láyé, mo wá àti kò sẹ́ni tí máa parẹ́ láyé mọ́ tí máa wá kíra
1: mi. Kò sí o.
0: Kò sí láyé mọ́. Níbo ló wà? Níbo ni irú Ádá wá wà?
1: Níbo
0: ni irú àwọn Sámúdá wá wà? Àwọn èèyàn náà mo parẹ́ tí mo kíra mi kú iṣẹ́.

0: kíṣe lásán. Níwájú Ọlọ́run ọba kò lẹ́nu mọ́.
1: Bó
0: bá ti di tẹ́wọ́.
1: Bó
0: bá ṣe wípé Ọlọ́run ọba bá jẹ́ abara bí ìdèmí ni kìbá kẹ́yìn
1: sí.
0: Kìbá sọ pé a sì kọ́ irú ẹnu jìrẹ́.
2: Àlá
0: Alamaja sori ibu.
2: Fàmìnà alàlàní ìmọ̀tò alàràmù. Fàmìnà alàlàní ìmọ̀tò alàràmù.
0: Sọ́ra rẹ̀.
1: Sọ́ra rẹ̀ o.
0: Ìyá mẹ́fà.
1: Ìyá mẹ́fà.
0: Àti dáadú òde onídìínà.
1: Àti dáadú òde sínà tó dúró wá.
0: Yóò jẹ mẹ́ta láyé.
1: Yóò jẹ mẹ́ta láyé.
0: Yóò jẹ mẹ́ta lọ́run.
1: Yóò jẹ mẹ́ta lọ́run.
0: Mẹ́ta ẹ̀ta àtayé náà.
1: Mẹ́ta ẹ̀ta àtayé náà.
0: Bó bá jẹ́.
1: Bó bá jẹ́.
0: Kò wá ní jẹ́ kó rí mi ṣe kò ń gẹ iṣẹ́ tí ó ṣe tí è pàdé àánú mi.
2: Àlá ilẹ̀ nìṣá àkùlé kìnà ṣẹta.
0: Eré lẹ pé ni.
2: Fàmílì ọ̀nà rẹ̀ ní mọ́tò wà lára
0: mọ́. Ànábì Dáúdà.
1: Ọlọ́run
0: ló ṣàpákò mi.
2: Fàmílì ọ̀nà rẹ̀ ní mọ́tò wà lára mọ́.
0: Àgbákò wo ló ṣe?
1: Ọlọ́lá
0: ni.
1: Ọlọ́lá ni.
0: Ọba ni.
1: Ọba ni.
0: Ẹni tí ń dájọ́ ni.
1: Ẹni tí ń dájọ́ ni.
0: Ànábì ni.
1: Ànábì ni.
0: Àfáà ni.
1: Àfáà ni.
0: Ó wá jòkóó.
1: Ó jòkóó.
0: Níbi ilé ọlá tó kọ́ lókè lókè.
1: Níbi ilé ọlá tó wà lókè lókè ni.
0: Ìyàwó Áwúràyá ní wá ń wẹ̀ nílé ìwẹ̀.
1: Ní wá ń wẹ̀ nílé ìwẹ̀.
0: Ilé ìwẹ̀ náà.
1: Ilé ìwẹ̀ náà.
0: Ó mu ìyàwó déjì ká.
1: Ó mu ìyàwó náà déjì ká.
0: Ìyàwó ni ní wá ń wẹ̀ nínú ilé.
1: Ní wẹ̀ nínú ilé.
0: Ànábì Dáúdà.
1: Ànábì Dáúdà.
0: Ó wá rí ẹ̀yìn ọrùn rẹ̀ tó fi déjì ká.
1: Ẹ̀yìn ọrùn wá rí déjì ká o.
0: Ó mọ fo.
1: Ó mọ fo.
0: Ó wá ṣe bọ́mọgeni.
1: Ó wá ṣe bọ́mọgeni.
0: Ó wá pe àwọn tí wọ́n súnmọ́ tòsí wípé ta ló mọ arábìnrin báyìí báyìí.
1: Báyìí.
0: Bẹ́ẹ̀ni Áwúràyá ń jọ́nà ìyàwó kan ló ní.
1: Ìyàwó kan ló sì ní.
0: Ànábì Dáúdà mọ́kàndínlọ́gọ́rùn lóbìnrin tiẹ̀.
1: Mọ́kàndínlọ́gọ́rùn lóbìnrin tiẹ̀.
0: Ọlọ́run ní Dáúdà.
1: Dáúdà.
0: Ọ̀tọ̀ọ̀tọ̀ ọwọ́ náà.
1: Ọ̀tọ̀ọ̀tọ̀ ọwọ́.
0: Ànábì mi ọwọ́ á rí ẹ̀yìn ọ̀hún obìnrin olóbìnrin.
1: Ọ̀rí ẹ̀yìn ọ̀hún olóbìnrin
0: o. Àfikún ọ̀tọ̀ọ̀rọ̀ àforíjìn mi.
2: Àlá
0: ẹ̀rẹ́ rẹ̀
2: ní sáà kò lè pinna ṣàtà.
0: Kìí ṣe pé ọlọ́run ó ṣèṣì ní.
1: Ó ṣèṣì ní kò bó dúdú ẹ̀
2: ní. Fàmílì ọ̀nà ní mọ́tò wà rárá mọ́.
0: Ẹsẹsẹsẹ ẹ bá débi tẹ ẹ rẹran jẹ.
1: Ẹ bá débi tẹ ẹ rẹran jẹ mọ.
0: Ẹ tún jẹran.
1: Ẹ tún jẹran.
0: Kò dùn lẹ́nu
1: yín. Kò dùn lẹ́nu yín mọ.
0: Síbẹ̀ ẹ wá mọ̀ pé ṣàgbákò mi.
2: Àlá ilẹ̀
0: nìṣá. Ẹ gbọ́dọ̀ kalẹ̀ kò tà mọ́.
2: Ẹ gbọ́dọ̀ kalẹ̀ ṣàtà.
0: Ẹ tàn. Ìyí tẹ ẹ tàn. Ibi òwú yìí kẹ́ ẹ náwó náà sí.
2: Fàmìnà ọ̀nà lẹ́rẹ̀ ní mọ́tò ẹ̀rọ mọ́. Fàmìnà ọ̀nà lẹ́rẹ̀ ní mọ́tò ẹ̀rọ mọ́.
0: Àwa aṣọ́bìnrin ni wípé mo chance ẹ̀.
1: Mo chance ẹ̀.
0: Àwọn ń tì í síra wa.
1: À ń tì í síra wa.
0: Àwọn ń tì í síra wa.
1: Àwọn gbà bí bọ́ọ̀lù.
0: A bá wọn láyé jẹ́.
1: A bá wọn láyé jẹ́.
0: A bá wọn lò.
1: A bá wọn lò.
0: Láì ní fẹ́ wọn.
1: Láì ní fẹ́ wọn.
0: Bọ́n bá fẹ́ fẹ́ obìnrin. Tọ́n bá ń lọ sọ́dọ̀ rẹ̀.
1: Tọ́n bá ń lọ́dọ̀
0: rẹ̀. Ọ fẹ́ fẹ́. Àfikọ́ ṣàlàyé fọlọ́run wípé mo fẹ́ fẹ́ nílànà tànàbí mi.
1: Mo fẹ́ fẹ́ nílànà tànàbí ni o.
0: Àmọ̀tẹ́lẹ̀.
1: Àmọ̀tẹ́lẹ̀.
0: Àmọ́bọ̀ bá wí.
1: Bọ́ọ̀bá tún wí.
0: Àní sọ pápọ̀.
2: Àní sọ nìṣá àkùlẹ̀kì náà ṣàtà.
0: Nǹkan bẹ láàrin wa.
2: Fàmìnà ọ̀nà lẹ́rẹ̀ ní mọ́tò alàrà mọ́.
0: Ẹyin ìyá.
1: Fàmìnà ọ̀nà.
0: Àwọn ọmọ yẹn ni wọ́n lọ́kọ.
1: Àwọn ọmọ yẹn ni wọ́n lọ́kọ láti
2: kó. Fàmìnà ọ̀nà lẹ́rẹ̀ ní mọ́tò
0: alàrà mọ́. Ẹ má sì sọ wípé olówó ni ọ fẹ́.
1: Ẹ má wípé olówó ni ọ fẹ́.
0: Ẹ má ma so be fawon omo yin mo
1: e ma wi be fawon omo yin mo
0: olowo ni o fe
1: olowo ni o fe
0: lagbaja lo fe fe
1: lagbaja lo fe
0: lagbaja wo ko lowo lowo
1: ko lowo
0: ko lesin leko eni to wo pe ko lowo ni olowo ni
1: olowo ni
0: ba ti ko le ni pe bi o ba fe yawo ko ni lowo lowo
1: ya ba fe yawo ko ni lowo lowo
0: yo fo ma ti e ko do lowo ki wo jo bara mu ala ẹwọ àwọn ọlọ́mọ kan lè bá bá wọn ọlọ́mọ méjì méjì
2: fa mi ní ọmọ ẹ̀rọ mi máa tó wà lọ́rọ̀ mú.
0: ẹyin samari
1: ẹwọ
0: àṣẹbẹ ẹkọfà
1: ni ẹ
0: máa bímọ obìnrin
1: ẹ
0: máa lóbìnrin
1: ẹyin náà lóbìnrin.
0: Ẹwà gbọ̀ jíjí,
1: ẹsẹ̀ bá
0: nígbẹ̀ẹ́sán
1: ni.

Allah

0: àlùfà. Tàsíkò tá a wà yìí.
1: Ẹ
0: mọ̀ sàgbá kò níwájú ọlọ́run.
1: Ẹ mọ̀ tó wà rárá mú.
0: Ẹ jẹ́ káwọn aráàyè orí ń tó yẹ kí wọ́n rí.
2: Ẹ̀jẹ̀
0: wọn gbọ́ ń tó yẹ wọ́n gbọ́.
2: Ẹ̀jẹ̀
0: wọn mọ̀ ń tó yẹ wọ́n mọ̀. Bẹ́ẹ̀ bá bá bẹ́ẹ̀ kú ẹ sàgbákò ọlọ́run.
1: Àlá
0: Ẹwà dẹrẹ lẹ́kùrú, tẹ́ ń pé kùrú, èkùrú
1: àgbọ̀gbọ̀
0: àlọ́run.
1: Fàmílì hùnà nùrù ìsàmẹ́sà jàlá.
0: Ọlọ́run
1: ò.
0: Níbo là ń gbé gbà?
1: Allahu
0: Akbar! Annabi wa Muhammad! Wani ya ma'ashara shababu enyodo! Ittaqu zina! Eberu zina!
2: Eberu zina!
0: Nitori pe agbako mefa! Ilo yizi na po. Ilo tsoma zina. Nikukuru mbe. Annabi wa Muhammad. Oniba mba ti nse zina. Akoko ya. Ta ma fi je. Ouna ni. Ewa re.
2: Ewa
0: ti mbe loju re.
2: Ewa ti mbe loju re.
0: Tan fin da obinrin lorun.
2: Tan fin da obinrin lorun.
0: Tan fin da okunrin lorun.
2: Tan fin da okunrin lorun.
0: Awa ha. Wo ma wa sera won le kan na pe ewo bi lagbaja ti sa.
2: Ewo bo ti sa.
0: Ala.
1: Ala inna nisa khuliqna shatta.
0: Ore ni.
2: Ore ni ama.
0: Àwọn tí wọ́n bá wá súnmọ́ wọn ní ẹ̀wà lọ obìnrin ni.
2: Ẹ̀wà lọ obìnrin.
0: Lọ́rùn.
2: Ẹ̀wà dídí ń dáná. Kẹ́yìn
0: ó ti
2: tẹ́lẹ̀ ó lò.
0: Kò ti dá tẹ́lẹ̀.
2: Kò ti dá tẹ́lẹ̀.
0: Kó máa wà á dá a mọ́.
2: Kó máa wà á dá a mọ́.
0: Kó máa wù ní mọ́.
2: Kó máa wù ní mọ́. Kó máa rùn.
0: Kó máa wù yìí mọ́.
2: Kó máa wù yìí mọ́.
0: Ẹni tí ń tí ń lé. Kò dẹni tí ń sún sẹ́ni. Ọlọ́run ní ìyá kan nìyẹn.
2: Ìyá kan nù ń bẹ́.
0: A fi jo ní zina láyé.
1: Àlá ìrìnà nìsá kùlẹ́kìnà ṣàtà.
0: Ẹ Mùsùlùmí, Ọlọ́run mọ̀ bà wá jẹ́.
1: Fàmí ni ọ̀nà rẹ̀ ni mọ́tòwá rárá mú.
0: Ẹlẹ́ẹ̀kejì.
2: Ẹlẹ́ẹ̀kejì.
0: Dàwà mọ̀lùfákùrù òṣì.
2: Òṣì.
0: Ẹni tó ṣe pá àti tẹ́ ẹlẹ̀ fún.
2: Ẹni tá a ti tẹ́ ọ̀rọ̀ ọlẹ̀ fún
0: bá. Àwa àdẹni tí ó máa ṣe é ṣe kí ò ní yọ.
2: Yọ ma wá ṣe é ṣe kò ní yọ.
0: A ní ẹgbà ń.
2: Ẹgbà ń.
0: Ẹgbà mí.
2: Ẹgbà ń.
0: Ẹyọ mi lọ́fìn.
2: Ẹyọ ń lọ́fìn.
0: Tá mo ṣẹ̀.
2: Tá
0: mo mà tó kó bá mi.
1: Àlá ìrìnà nìsá àkùlé fìnà ṣáà.
0: Alákàlà.
2: Alákàlà.
0: Ńgbẹ́ ìyá Yorùbá balance.
1: Fàmí ni ọ̀nà wà ní mọ́tòwá rárá mú.
0: Ẹlẹ́ẹ̀kẹta.
2: Ẹlẹ́ẹ̀kẹta.
0: Fi sọ́ọ̀rù lọ́múrì. Ẹ̀mí kúkúrú.
2: Ẹ̀mí kúkúrú.
0: Àdàlẹ́jọ́ ẹ̀.
2: Àdàlẹ́jọ́ ẹ̀mí kúkúrú.
0: Mi bá ń rìn yín lọ.
2: Mi bá ń rìn yín lọ.
0: Tó bá sáré díẹ̀.
2: Tó bá sáré díẹ̀.
0: Yóò sì mọ̀ mí hẹlẹ́hẹlẹ́.
2: Bí
0: ẹyẹ sí oko.
2: Bí ẹyẹ sí oko.
0: A máa wá mi tín.
2: A máa mi
0: tín. Bẹ́ẹ̀ ni ọjọ́ orí rẹ̀ ò débẹ̀.
2: Ó ti
0: ṣíra rẹ̀ lónìí.
1: Àlá ìrìnà nìsá kùlẹ́kìnà ṣáàtà.
0: Ó bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ níbẹ̀ gbọ́ ọmọ.
2: Ẹ níbẹ̀ gbọ́.
1: Fàmí ni ọ̀nà
0: wà ní
1: mọ́tòwá rárá mú.
0: Ó lè máa sọ̀rọ̀ kẹ́ máa rẹ́rìn.
2: Ó lè máa sọ̀rọ̀ kẹ́ máa rẹ́rìn.
0: Lọ́tùmọ̀ olùsí ni lágbájá. Olùsí ni lágbájá. Àmọ́ ọ̀rọ̀.
2: Ọ̀rọ̀.
0: Ọ̀rọ̀ yìí ti jọrọ.
2: Ti jọrọ sam.
0: Ó bá fẹ́ sọ ẹ̀ nífẹ̀ẹ́ p
1: الغنيمة والغرام
3: أرد أقوي أما كوني أما بني tin ba tin di omo odun mokanla ni e ma te ma leti e ma je o sagbako aye e ma je o sagbako ore tata e ma ti jo sira re lokejo to ye o dowo yin eyin obi ki awon omo yin ba ye hana mo yin lowo e sagbako ni
1: ala خلقنا شتى
3: فطواني بيوري
1: فمنهم الغنيمة والغرام
3: أوان مكوني وان لوتي وان ديرو وان كورو ewa se beri nkan giri ni e
2: se be ro ma bi
3: won korun sori
2: irun
3: ba tun be nbe
2: won tun luti omokunrin
3: awon omobirin
2: awon omobirin
3: awon wo trouser
2: awon wo trouser
3: won tun loye dodo
1: ala inna nisa khuliqna shatta
3: ewa se be ro ma bi

0: الجوزُ إلَى بِأَيِّ قُتِلَتْ.
1: ọmọbìnrin oyún àkọ́kọ́ tó ní
2: òbí
1: ẹ̀jẹ̀ wa dámọ́
2: ẹsẹ̀
1: bí nǹkan mi ni
2: kò
1: sí ti ń bẹ́ ń bẹ́ kó bá ṣe sì ná tán ó ní ti ń kó mi nǹkan náà ìwà ń fọ nǹkan ọmọbìnrin kú níbẹ̀ bí ti ṣe ń fọ nǹkan ọmọkùnrin ni bẹ́ẹ̀ ni ń lu àpò òbí rẹ̀ jẹ́ẹ́jẹ́
0: wà ìbẹ́ mọ́ ọ́.
1: ó ti máa tán ibi tí ò yẹ kẹ́kẹ́ ó gbà jẹ́ ń gbà bẹ́ẹ̀.
0: ṣe ayé ẹ̀dá omi ọ̀tá
1: ọ̀tá ẹ bá jẹ́ wọ́n kú rẹ̀ ní àwọn ọmọ yín.
0: wà ìbẹ́ mọ́ ọ́ dàtú
1: sókè
0: lọ́ bẹ́ ayé
1: ẹ̀dá omi ọ̀tá ọ̀tá ọ̀tá ọ̀tá ọ̀tá
0: ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا إنه كان فاحشة وساء سبيلا
1: akọkọya
2: akọkọya
1: èyí tí ó jẹ onízìnà lọ́rùn
2: èyí tí ó jẹ onízìnà lágìámẹ
1: bímbá tí ń dìde
2: bímbá tí ń dìde
1: àwa kọ sí níwájú
2: akọ síwájú ẹ
1: wípé lágbájọ ọmọ alágbájá ó jẹ kan nínú ẹni tí èmi ọlọ́run ọba rẹ̀ ń bínú sí
2: ọlọ́run
1: kò gbọdọ̀ súnmọ́ mi
2: kó má súnmọ́ mi bẹ́ẹ̀
1: kò gbọdọ̀ pè mí kò gbọdọ̀ kún mi èní ọjọ́ ìṣòro ni fún ìṣòro rẹ̀ kó máa jẹ́ ti kókókó ń bínú.
0: alẹ́ wà náà tó kọ̀rọ̀ bó zina.
1: alẹ́ mọ níwájú
0: pé fàṣọ tún lọ. ẹnu kàdà fàṣọ tán wà sá
1: ṣẹ̀bíyẹ
0: lọ. ìnáwó kàdà
1: fàṣọ
0: tán. wàsá àṣẹbìlà.
1: ẹlẹ́ẹ̀kejì.
2: ẹlẹ́ẹ̀kejì.
1: bàbá wa débi ìṣirò.
2: bàbá débi ìṣirò.
1: àwa sú olè ṣáàbì ìṣirò tó burú lòun ó ṣe.
2: ìṣirò tó lé kókó kò ní ó
1: ṣe. yóò yànyàn kò ní rí
2: yàn. kò ní rí yàn.
1: nítorí pé ẹni èmi ọlọ́run bá ń bá ń bínú sí máa tàn yẹ́bẹ́yẹ́bẹ́. ẹni ń bá wá tàn yẹ́bẹ́yẹ́bẹ́ bo ni ó gbà lọ lọ́wọ́ mi.
0: wà lára tó kọ̀rọ̀ bó zina.
1: ó ti béèrè rẹ̀.
0: ẹnà ò kára fa iṣẹ́ tán wà sá àṣẹbí ńlá. ẹnà ò kára fa iṣẹ́ tán. wàsá àṣẹbìlà.
1: ẹlẹ́kẹta.
2: ẹlẹ́kẹta.
1: àzábù náàrì. ẹni zina.
2: ẹni zina.
1: ó bá dẹnu ná.
2: ó bá dẹnu ná.
1: ìṣe ni ó dàbí ẹ̀ẹ̀kan tó ti gbẹ. ìṣe
2: ni ó dàbí ẹ̀ẹ̀kan tó ti gbẹ.
1: nígbà tí gbogbo àwọn ẹlẹ́sẹ̀ mi tí a bá dàbí igi bí gbẹ. ẹ máa wo bóun ti máa wá yára jónú ná tó.
2: wọ́n yára jónú náà níbi ń bẹ́ lára.
1: òní ó máa wá jẹ́ mọ́jàlá n ó bájú àfáká a máa bọ́m̀bù ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀mí ń bẹ lára.
0: wà lára tó kọ̀rọ̀ bó zina.
1: àbúrò.
0: ìgbà ó kára fàṣíṣà tán ó wà sá àṣẹbí lọ́wọ́. ìgbà ó kára fàṣíṣà tán ó. àṣẹbìlà.
1: nítorí kò lè bá ìyá wa.
2: kò lè bá ìyá
1: wa. ọlọ́run ní ilá máa ń tábà wá amánà wá àmìlà àmàlà ń sọlẹ̀ àǹfà òlà ìkà yorùbá dìlù lọ́hùn sẹ́yìn àti mímú àṣàlá.
0: ilá máa ń tábà wá amánà wá àmìlà àmàlà ń sọlẹ̀ àǹfà òlà ìkà yorùbá.

0: Abdul Wahid bande nitori wa si nbe lago mewa ka to ma wa lo si gbaja lago mokan la
1: illa mutaba wa amana
0: akeso
1: wa amila amalan salihan
0: olohun
1: wa amila amalan salihan
0: olohun illa man taba gbogbo n tawi ìyà tí ó jẹ onizina nìyẹn
2: ìyà tí ó jẹ zina nù ni
0: afẹni ó bá túbà
2: ó
0: wá tún ní wà ámánà ó wá gba èmi ọlọ́run ọba rẹ̀ gbọ́dọ̀ pin kìí pọ̀fọ̀ kìí sọ̀sọ̀kúsọ kìí pègèdè kìí máa ránró ó wá jẹ́ ni tó gbà fẹ́mi ọlọ́run ọba rẹ̀ yányán lẹ́yìn ipò gbà wá àmìlà ó wá ṣe àmàlà iṣẹ́ kan nínú àwọn ṣẹ́ rẹ̀ ó wá ṣe títí ó fi kò lọ́nà èmi ọlọ́run
2: ọba rẹ̀
0: ó wá ṣe iṣẹ́ kan kò tún wá sọ wípé ní wá ń ṣe báyìí kò tún là á já nítorí kó lè ṣe wàhálà kó tó kò yọnu wa amila amalan sole han
1: illa mutaba wa amana wa amila amalan salihan wa amila amalan salihan
0: o wa se ko kẹsẹ rere kan èyí tá a ti kọ wípé ni ó pé tó ayà náà bẹ ní súrọ́ọ̀tù lóru
2: ayà náà bẹ ń bẹ
1: wà á bẹ̀rẹ̀ bàládé láàrin
0: igi ọ̀pọ̀tọ́ àwa fi àlùbáríkà sí fún ọmọ ádámà gbogbo orúkọ polo mẹrẹ rin èyí tá a sọ kalẹ̀ fún ádámù níjọ sí ẹni ó bá hàn
2: án
0: ẹgbẹ̀rún méjìlá rẹ̀ ni wọ́n
2: hàn
0: igi ọ̀pọ̀tọ́ ni wọ́n tún wá fi ṣe gaari rẹ̀
2: fẹ́ni
0: tó fẹ́ lówó lọ́wọ́
1: wà tí ní wà zàyè
0: tó
2: tẹ̀lé
1: wà tó rẹ̀ sí.
0: Allahu akbar. Wo wá ní zina tí ń bẹ ń bẹ. Àwa adébítà ń lọ.
2: Adébítà ń lọ.
0: Àbábìnrin bá rí ìfẹ́ ìpalọ́lọ́ lọ́hùn ò ní wí nǹkan kan.

0: Allahu akbar.
1: Allahu akbar.
0: Ọlọ́run ọba wa gbé igi tí kálukú náà kalẹ̀ fún un.
2: Ọlọ́run ọba gbé igi tí kálukú náà kalẹ̀ fún un.
0: Igi náà.
2: Igi náà.
0: Níwọ̀n ń bẹ fẹ́ ní kọ̀ọ̀kan wa náà.
2: Ní bẹ fẹ́ ní kọ̀ọ̀kan wa náà.
0: Bí Ọlọ́run ọba ti ń pè wà láàtà kọ̀rọ̀ ọba, a sì ń ṣàjàràtà. Wọ́n ń pè wà láàtà kọ̀rọ̀ ọbú zìnà.
1: Wà láàtà kọ̀rọ̀ ọbú zìnà. Oh, need ẹrù dábí àmì èyí tí ó ẹrù búkú ní ẹrù tí ó dá ni wọ́n ní ìdí fún yín o. Ẹni gbúrò bàmújẹ́, ẹni sàn fún ẹ̀rí jẹ́ kúrò. Ẹyẹ ọmọ mi, kẹ́rin yín iwájú mi, níjẹ́ òní tí eyín ìdọ́bẹ̀ yọ, ẹgbẹ́ tó yọ, ọyẹ eyín. Gbẹ̀yìn ká ló gbé mi lọ sí ọmi sítù tí wọ́n ti bá mi fi ṣúpá góòlù lẹ. Eyín ò mọ bí èrìjì padà tí ò fi jábọ́ lẹ̀sán. Àwọn dókítà wa sọ pé gbẹtúgbẹtú àti àwọn àbọ̀ṣẹ tí mo máa ń lò lọ́bẹ̀ ká mi ní gbogbo eyín náà. Kí tún ṣe pé mo dàgbà lọ bá náà bí ọmọdún. Fisiti sẹ́wọ̀n péré náà ni mi ò ní ìyẹ́jẹ́ àgbàlagbà kan lọ títí. Wọ́n ní gbogbo àwọn ìpè àbọ̀ṣẹ kankan tí mo máa ń bí ìbanu lọ́fẹ́ kámi léyìn iwájú tán. Tíwádé Yinka àjàjẹ́ lásán gan mi. Wọ́n ń lóhùn mi lọ bí wọ́n ti fi sọ́lé téèpù súpá góòlù àti gọ́ọ̀mù náà fi bá mi lẹ̀ papọ̀ mérí ìjì. Ẹ̀rẹ̀ eyín gangan yọ kan tó ṣẹ́kù níwájú. Wọ́n lẹ̀ mọ́lẹ̀ ni òjò ti rí bọ́lẹ̀. Eyín náà ni mo wá ń fi ẹni mo lọ́yọ́ ti yé eyín tí mo fi ń ṣàdúrà fún yín. Ní ọ̀sẹ̀ yìí o, ọ̀sẹ̀ tá a wà ní ọ̀sẹ̀ aláyọ̀ ni ó jẹ́ fún yín o, ọ̀sẹ̀ ayọ̀ ni ó jẹ́ fún yín o. Gbogbo orí kọ́ngbẹ́kọ́ngbẹ́ tẹ̀ tí ń retí ní ó wọlé wá bá yín. Ìtẹ̀mí yín kọ̀ láburú, erédù àtẹ̀dá àtẹ̀dá yọ̀bá lè jìnà àti yín o. Nítorí pé ọmọdé ni àgbà ní lọ́wọ́ pọ̀lọ́ṣẹ́ ńlẹ̀ yìí kọ́ṣẹ̀kọ́ṣẹ́ ni mà ń wí. Torí kọ́ṣẹ̀kọ́ṣẹ́ tì lákọ̀ṣẹ́ ìràwé ìdájọ́ ọlẹ̀.

ọsẹ tura ọsẹ dunnu ni ọsẹ yọ jẹ osu yi na osu tura osu dunnu ọdun yi osu ọdun dunnu ọdun tura ọdun dẹra ni o jẹ fun emi pẹlu ẹyin papa jula awọn ololugbe ni yanyan latoke doke lati bi to ti bẹrẹ debi to de duro debi ti tun lọ pẹlu awọn tan ranṣẹ ranṣẹ mi yi lọwọ tan aji ṣe bi ọyọ lọwọ gẹgẹ bi baba ajadi eyin goro itu baba atan láìsí abézò pẹlẹ baba ajadi eyin goro.

0: ẹnì kan sọ pé kí tú bàbá àta náà gborí wọlé sí tú bàbá àta ṣẹ́ wá láàárọ̀ yìí ìmọ̀ sí bàbá ìmọ̀ sí ìwọlé.
1: بسم الله الرحمن الرحيم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم
0: in ba ni kan gbegbo merin si o lenu ni su kan so le tefu e mo be awe ya tun so pe tun baba ta tun gbe wa la re de o e mo bi ni baba iri yin ni eruku gboyi na e fin gboyi ni o je nri pa wa ni be hun.

0: Yínká, ó kàn mọ́ fẹ́ dá wàhálà lẹ̀ ní sá. Lórí tó fẹ́ máa ju orí aago méjì papọ̀ nínú kótó kan náà. Sí àjàdí eyín kóró kan mò ń wò, bàbá àjàdí eyín kóró kan mò ń wò lọ́ọ̀kán yẹn. Kó táwọn ọmọ mi fẹ́ gbalẹ̀ kan lọ́wọ́ ẹ̀ ń jó ní ìtàwọn kan gan mórí ilẹ̀. Só ń kọ́ mò ń wò yẹn. Ní bá dìkan bó ìgò lórí ẹ̀ ní ìsìn, ṣé kò ní sọ pé lóòótọ́ sọ pé mo tún dá wàhálà lẹ̀ sí ẹ lọ́rùn nínú stúdíò rẹ̀ tá a sọ pé ká wá kí àwọn tó máa ń ràn ẹ́ lọ́wọ́. Ó ṣe lè mú bàbá àjàdí eyín kóró náà wá sínú stúdíò níbi. Mọ́ dá wàhálà lẹ̀ láàárọ̀ Mọ́ndé o. Láàárọ̀ Mọ́ndé, ọ̀yọ́ ò ní gbàgbà fúgbà o. Ọ̀yọ́ ò ní gbàgbà fúgbà o.
1: Bàbá ẹ má bínú, mo fẹ́ bá yín parí ìjà náà ni mo ṣe ní kí bàbá náà.

0: ọ̀sẹ̀ aláyọ̀ ni ọ̀sẹ̀ yóò jẹ́ fún èmi pẹ̀lú ẹ̀yin látàbẹ̀ túmọ́.
1: Báwa ṣe kúrò ní níbi tá a máa ń kọ́kọ́ lọ láti bẹ̀rẹ̀ rẹ̀. Mo sì lérò wípé ẹ ti jẹ ìgbádùn wa bí ìbò ṣe gbádùn tí láàárọ̀ kùtùkùtù nínú òtútù táwọn bàbá wa máa ń gbádùn ẹ̀kọ́ gbóná pẹ̀lú àkàkúdù. Ní wọ́n gbádùn ẹ̀kọ́ gbóná pẹ̀lú àkàkúdù. Mo mọ̀ pé ẹ ti gbádùn wa, àwa náà gbádùn yín o, torí nígbà tẹ́yìn wà ń bẹ̀ lọ́jẹ́ káwa náà lè wà níbi bí ò sí ẹ̀yin sì tí àlùkùrán kò lè sí àwa o.
2: Wọ̀n ní àmàlùwàkí.
1: Torí pé ẹ̀yin ń bẹ níbẹ̀ ń. Torí pé ẹ̀yin máa ń sọ̀pọ̀tì wa láti bẹ̀hún. Níbẹ̀hún ìbẹ̀hún bọ́sọ́lédì Ọ̀yọ́ láti bẹ̀hún. Àwa náà ṣe ń bẹ ní ààyín ìhààyín táwa náà tá a máa ń dá bí ẹdun tá a tún rọ̀ bí òwe. Ọlá Ọlọ́run ọlá ayín làwa fi ń yan o. Ẹyin là ń jẹ o. Ọlá àwa èmi gangan Adéyinka Labẹ̀ ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ kóhun gbogbo náà ni mo ní.
2: Rọ́gùn làzọ́jú làwà lẹ́dùn.
1: Èmi Adéyinka náà Labẹ̀ ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ kóhun gbogbo báyìí náà ni mo ní o.
2: Sọ́mọdú Ọlọ́run Wahidu.
1: Torí pé mo ní Ọlọ́run mo ní yín wọ́n máa tú gbogbo nǹkan náà ni mo ti ní tán yányán ní nǹkan kankan
2: báyìí.
1: Ẹ jẹ́ tún ka sáàmù tí mo kà fún yín láàárọ̀ yìí kí n kà á lẹ́ẹ̀kan sí kí n tó máa dágbére. Kọ́ máa jẹ́ àdúrà fún wa lọ́sẹ̀ yìí lóṣù yìí lọ́dún yìí. Pẹ̀lú àwọn kéwú tá a ti kà náà láti inú Kùránì. Pẹ̀lú àwọn ohun ìfẹ́ náà dá lu. Ẹ̀fọ́ yìí yọwọ́ ẹ̀fọ́ gàgàlà o. Gbogbo ẹ̀ lọ́wọ́ àní àyín. Combination of all the religions lọ́wọ́ lọ́dọ̀ mi. Dángbé náà.

0: bí i kọ́lí.
1: Ayé tó ń gbọ́ ọ̀rọ̀ sáàmù sáàmù kẹta tí mo kà fún yín, tí mo fi ń sùúrù fún yín láàárọ̀ yìí. Ló ní Olúwa, báwo ni àwọn ọ̀tá mi ṣe pọ̀ tó báyìí? Báwo ni àwọn tí ó dìde sí mi ṣe pọ̀ tó? Ọpọ́lọpọ̀ ni ó ń sọ ní ti tèmi pé Ọlọ́run kò ní gbàálà, ṣùgbọ́n irọ́ ni o, Ọlọ́run ó gba ẹ̀mí àtẹ̀yìn la. Ṣùgbọ́n ìwọ ni àṣà mi, ìwọ ni àṣà yìí mi ká. Olúwa, ìwọ fi ògo fún mi, ìwọ sì gbé orí mi sí òkè. Olúwa, ni mo kígbe sókè pé, ni mo kígbe sókè sí, ó sì dá mi lóhùn láti orí òkè mímọ́ rẹ̀ wá. Èmi dùbúlẹ̀, mo sì sùn, mo sì tún padà jí. Nítorí Olúwa ni ó ń gbé mi ró. Báwa náà ṣe sùn látàlẹ́ àná, tá a tún jí sáyé láàárọ̀ yìí. Olúwa ló ń gbé wa àárọ̀ torí gbọ́n bẹ pẹ̀lú wa ni o. Èmi kì yóò bẹ̀rù ẹgbẹẹgbẹ̀rún ènìyàn tí wọ́n ń rọgbà yìí mi ká. Ẹyin náà, ẹ má bẹ̀rù, ẹ má fíẹ̀, ẹ má bẹ̀rù, ẹ má bẹ̀rù, ẹ má bẹ̀rù, rárá o, ẹ má bẹ̀rù. Èmi kì yóò bẹ̀rù ẹgbẹẹgbẹ̀rún ènìyàn tí wọ́n ń rọgbà yìí mi ká. Dìde Olúwa, gbà mí, Ọlọ́run mi, irú gbogbo àwọn ọ̀tá mi ní àgbọ̀n. Ọlọ́run bá wa lù wọ́n lágbá, wa lù wọ́n lágbọ̀n, kágbọ̀n wọn mọ jò, kágbọ̀n wọn mọ jò, kán dajere, kán dajere. Ọlọ́run bá wa lù wọ́n lágbọ̀n, kí o sì ká eyín àwọn èèyàn búburú, kí eyín wọn kán mọ̀ lè bi háàmù wa o, kán mọ̀ lè bi dojú ìjà kọ wa o, kí eyín wọn, eyín ọ̀gàn wọn, kán mọ̀ lè bi dojú ìjà kọ wa. Àwọn eyín burúkú, àwọn akáyín ṣòro, ká mọ̀ lè fi eyín wọn, ká mọ̀ lè kí eyín wọn mọ̀ lè ní apá kankan ní inú ìgbésí ayé wa. Láti ọ̀dọ̀ Olúwa ni ìgbà láti wá o, kí ìbùkún rẹ̀ wà lórí àwọn ènìyàn rẹ̀, kí ìbùkún Ọlọ́run, blessings of God, kó wà lórí èmi pẹ̀lú àwọn olólùfẹ́ mi káàkiri àgbà ńlá yìí. Àwọn alátìlẹ́yìn iléeṣẹ́ wa, àwọn tẹ́ máa ràn wá lọ́wọ́ yányán, yá awalalẹ̀ àwálé, wà yá hẹ́rátòlẹ̀ àìrí, wà yá sálẹ̀kù wá tẹ̀lé màá tí wọ́n yá rí hàmùrọ̀ yìí. Ìlà ajá náà sọ́rọ̀ láì wà lọ́pàá ti wàrà ìtàn náà ṣàyà àti olóhùn náà fi dín ní láyà fún wa àjànù. Pásá bí ibi àmúdọ̀rọ̀ bí káwá sẹ́kì bírí wù náà wù ká náà tàwa àbá.
2: Father, let this be the Lord.
1: Tí mo tún fi ń sàdúrà pẹ̀lú ohun, ohun fẹ̀, ẹsẹ̀ fà kan.
2: Òun tẹ̀síró.
1: Tó ní ayọ́yọ́ bu ayọ̀yọ̀ bu ayọ̀yọ̀ gómàgómà, adíá fún ọ̀run mi là, níjọ́ tí bàbá ń lọ bá wọn mú yọ̀yọ́ra. Èmi pẹ̀lú ẹ̀yin, ẹ̀yin pẹ̀lú èmi, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin tẹ̀ ń fẹ́ràn kàn ní ajíṣe bí ọ̀yọ́, ẹ̀yin tẹ̀ ń fẹ́ràn Ọlọ́run lára mi. Èmi àti yín ti bá wọn mú yọ̀yọ́ra lónìí o, ọ̀rọ̀ ayọ̀ ni kọ́ máa bá wa lónìí. Èmi àti yín ti jọ mú yọ̀yọ́ra lọ́sẹ̀ yìí o, ọ̀rọ̀ ayọ̀ ni kọ́ máa bá wa lọ́sẹ̀ yìí. Èmi àti yín jọ mú yọ̀yọ́ra lóṣù yìí o, ọ̀rọ̀ ayọ̀ ni kọ́ máa bá wa lóṣù yìí. Èmi àti yín ti jọ mú yọ̀yọ́ra lọ́dún yìí o, ọ̀rọ̀ ayọ̀ ni kọ́ máa bá wa lọ́dún yìí. Èmi àti yín ti jọ mú yọ̀yọ́ra kólẹ̀ gbogbo ìgbésí ayé wa, ọ̀rọ̀ ayọ̀ ni kọ́ máa bá wa kólẹ̀ gbogbo ìgbésí ayé wa. Nítorí wípé ọ̀rọ̀ ìbànújẹ́ kì í báyọ̀. Adúlá ni
2: ìsọmọ.
1: Ẹ rí pé ohun tó bá jọ ohun báyìí náà làwọn bàbá wa sọ pé àfi ewé ohun. Epo ẹ̀pà báyìí náà ló sì jọ pósí ẹ̀ lérí.

0: ẹyin tèmi aṣẹ́sílẹ̀ làbọ̀ wá bá ọ̀rọ̀ àsọtì níjẹ́ ọmọ mi gbẹ́nà ó náà ní tún jẹ́ kinní àná o. Gbogbo ẹ̀yin tẹ́lẹ́dùà tó ṣẹ́gi ọ̀la sí lọ́dọ̀ láwùjọ wa náà ni ọ̀rọ̀ mi ní mò ń dojú rẹ̀ kọ láàárọ̀ yìí. Iṣẹ́ olóore ti délẹ̀ wá yìí o. Ọyọ́ àtibá Unity Forum ló ń pè wá síbi iṣẹ́ olóore tó délẹ̀ yìí. Kájọ pawọ́ kan torí bẹ́ẹ̀ bá wo sàkún ti ń bẹ nígboro lọ́wọ́lọ́wọ́ yìí. Ebi ń bẹ nígboro ìyẹn wa o. Elédùmarè ò ní jẹ́ kí ibi àárọ̀ tọ́sán àti alẹ́ kó pa èmi àti ẹ̀yin o. Project tá a fi sọ orí Ramadan ti ọdún yìí. Ní ìkànnì wa ní Ọ̀yọ́ àtibá Unity Forum. Mo ń jẹ́ òye wa wípé kéèsè pé Mùsùlùmí nìkan la ní lọ́kàn nígbà tí a gbèrò iṣẹ́ olóore yìí o. Àti Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì àti àwa ẹlẹ́sìn kan ìbílẹ̀ tó jẹ́ tàbáláyé náà ni a gbà lérò nígbà tí a fẹ́ dá ti nígbà tí a ń gbèrò láti ṣe ìgbìyànjú yìí. Kí Elódùà kó jẹ́ ká bá a níbi tó ti lérè. Kí ẹ báwo sàkún bílù ṣe rí. Owó wọn ebi ń bẹ lóde ìyàn wà ẹni tó kankan ló mà ní o. Ebi àárọ̀ ibi ọ̀sán ibi alẹ́ kò ní pa èmi pẹ̀lú ẹ̀yin tẹ̀ gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Àtẹ̀yìn dẹ̀ tún máa gbọ́ nígbà tá a bá ń san sẹ́ǹdì rẹ̀ tá à ń fi ránṣẹ́ káàkiri. Ẹgbárùkù tiwa nínú ìkànnì Ọ̀yọ́ àtibá Unity Forum. Ẹgbárùkù tiwa ò torí pé igbe ẹkẹ náà wọ́n máa ń fọwọ́sowọ́pọ̀ ọmọ lé ní igbe irun náà máa ń fọwọ́sowọ́pọ̀ ọmọ àgìyàn. Kí Ọlọ́run ọba gbogbo àwọn tá ti ń débẹ̀ àtàwọn tó ń gbèrò láti débẹ̀ àtàwọn tó wù tó kàn tó jẹ́ pé ìkúpà bẹ́ẹ̀ ni ò sí. Kí Ọlọ́run ọba kó wá gbà lẹ́sìn fún wa kó ṣàánú wa kó má jẹ́ kí náà ó tánwó wa o. Ebi àárọ̀ ibi ọ̀sán ò ní pa wá o. Àtàwọn àtàwọn ọmọ wa àtàwọn nǹkan ni wa pátápátá a ní tágóńgò a ní kágóńgò sọdún a ní daṣọ ọkọ̀ bóra. Bí mo ṣe máa ń sọ tẹ́lẹ̀ pẹ́lú àwọn ètò tí mo ti ṣe níkànnì àjíṣe bí ọ̀dọ́ pé kí èèyàn máa ṣe sàárà ká máa ṣiṣẹ́ olóore iṣẹ́ ládàbà yìí máa ń lé aburú jìnnà sí èèyàn ni o. Ọlọ́ba ń gbọ́ ni í máa ń lé aburú jìnnà sí èèyàn ni o. Àwa ń pe gbogbo ẹ̀yin lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà kẹ́ ẹ bá wa dá sí Ramadan Project ọdún yìí kì í ṣe fún Mùsùlùmí nìkan àti Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí àtàwọn ẹlẹ́sìn kan àbáláyé tó bá ṣàtijọ́ ọmọ ìlú Ọ̀yọ́ àbí kò wá láti agbègbè ìlú Ọ̀yọ́ labẹ́ náwọ́ sí pọ̀ account number ìkànnì Ọ̀yọ́ àtibá Unity Forum tẹ́ ẹ máa fowó ránṣẹ́ sí náà ni ẹ jẹ́ ń pè é fún yín.
1: Òhun tẹ́lẹ̀ tó ń bá ṣe a máa jágọ̀ lójú ẹ ni nítorí ìpọ́jọ́ lòdì yẹn mo ti ṣe kò ní nítumọ̀ wọ́n tẹ́ sí.
0: Àkáǹtì náà ọ wà ní ilé ìfowópamọ́ UBA

0: tèmi nígbà tá a délé ayé àmú nǹkan kan wá o. Tá a bá tún lọ níjọ kan ni wọ́n láyà tó ní mú nǹkan kan lọ. Wọ́n mọ di gbogbo nǹkan. Bàbá tá a ti kójọ nílé ayé wọ́n mọ dìílé àlọ́wọ́ báyà á mọ dàálẹ̀ ni o bá lè mú nǹkan kan lọ. Kò sí ń tá a mú wá kò sí ń tá a mú lọ. Àwọn orí onílá dẹ́ta bá ṣe rọ náà ni ó jẹ́ àṣesílẹ̀ tí ó padà wàá jẹ́ àbọ̀ wá bọ̀. Ẹsẹ̀ mọ̀ gbogbo ohun tá a bá ṣe lénìí náà ni ó dìtàn lọ́lọ́. Àrọ́bá gbogbo àlàá dìtàn o. Ẹni tó bọ́ ẹni tẹ́bi ń pa. Ẹni tó fún ẹni tó tó gbẹ̀ngbẹ̀ lómi. Àwọn ṣe olóore yìí náà ni ó padà jẹ́ àṣesílẹ̀ wa. Tá a padà lọ́mọ bá nígbà kẹyìn.
1: Kò sí ń tó dà lójú ẹ̀ bóyí ń tó dà bẹnu àtẹlù.
0: Ọ̀rọ̀ mi ò yé ṣe. Ẹyin tá a bá ṣe lónìí náà ni ó dìtàn lẹ́yìn wọ́ ọ̀la. Ká gbáyé ká ṣe dáadáa ni ká pàjùbà lẹ̀ dé sọ àlọ́lọ́. Kájó kan tó dáa tó dùn lẹ̀ dọmọ nítorí ènìkọ́ o. Nítorí ọ̀la tẹ́nìkan ò tí ì mọ̀ bí ó ṣe rí ni. Adéyìnká Ọlásùnkàn mi ló kọ̀ mi pàpín bàálẹ̀ pìlà. Ayé Lásàrò kò tí so lórí ọbẹ̀ nínú àwòtán gan. Ajá àlọ́ Ọ̀yọ́ ti gbó lásán nítorí bèmi ò bá ránko. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà náà ni mo ń já sí pé abàmì èèyàn náà ni mo rí. Torí pàwọ̀ ìgbérú mọ̀.
1: Èèyàn tó kọ́ tí ó tú ẹsẹ̀ wá.
0: Kọ́ra mi òye. Aya mo ń bọ̀ ẹ jẹ́ ká sáré de. Ọyọ́ àti bàyí ní tí kò rọ̀ mọ́. Mo ń bọ̀.
1: Kùlù náà sí.
2: A ti ṣe bí Ọ̀yọ́ láàárín. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
3: Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ọyọ́ àti Bayo Unity Forum ní kí n kí gbogbo ẹ̀yin múmìnì àti múmìnì òdodo pé a kó àkókò yúẹ̀ṣẹ̀ ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti láàyè wa o. Wọ́n tún ní kí n kí wa wípé ẹ kú ọrùn ẹ̀sìn Ọlọ́run ọba yóò gba ẹ̀sìn fún wa. Ọyọ́ àti Bayo Unity Forum jákèjádò àgbáyé ń fi àkókò yìí kéde fún gbogbo ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti ní àgbàlagbà gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba àmì ṣẹ́gi ọlá fún wípé Ọyọ́ àti Bayo Unity Forum kéde Ramadan Project tí wọ́n fẹ́ ṣe fún àwọn tó kù díẹ̀ káàtó fún àwọn tí wọn ò rí owó họrí fún jíjẹ àti fún mímu. Kí Ramadan ọdún yìí bá lè dùn kí gbogbo bá lè kán sí fún àwọn náà. Ẹ jẹ́ ká mú kékeré wá kí a fi gba ọ̀pọ̀ yanturu padà ní ọ̀dọ̀ Ọlọ́run ọba. Ó ní ẹ pọ̀ ṣẹ̀ṣẹ̀ wá síbi iṣẹ́ olóore ẹ bá lè ní ẹ̀sán láyé yìí àti lọ́jọ́ gbéǹde àlè kíámà. Ẹ jẹ́ ká ara wa lọ́wọ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ Ọyọ́ àti Bà Unity Forum jákèjádò àgbáyé. Ẹgbẹ́ àkáǹtì nọmba wọn 22180905255. Ẹgbẹ́ ọlẹ́ẹ̀kan sí 22180905255 UBA Bank. Orúkọ àkáǹtì yẹn ni Ọyọ́ àti Bà Unity Forum. Ẹ ò ní ṣe lásán o. Aláùmọ̀ àmì.
0: Níṣẹ́ lásán gbogbo wa náà lábàá níbi tó gbé léèrè mọ́ ń bọ̀ náà ẹjẹ́ ń tún débí. Ọyá ẹ ti rí mọ̀ the purpose kan ẹ̀jọ̀ yín náà ẹ gborí wọlé.

ngba ogo wele wele ngba pe ni le moja diwe le ba.

Oh,

Thank you.

Nijaro juna

I'm not going to be able to do it.

0: dio
1: ire ma lo ko ye
0: ata lo se aroni e o sikiru ojo

ba ba.

Yeah.

Ẹ̀bá ní bẹ́ẹ̀ ò bá o, ayé ìṣòkan nìkan ní Nàìjíríà o.

kíkúrù adágún lágbára lẹ́kọ̀ọ́ ń dé. Àwọn àlè ájí tẹ́ntẹ́.

Yeah, yeah, yeah.

Adájí ìlànà.

Come to me,

Adekunle ara tẹ́tẹ́ ni ọkùnrin ogun Sikiru Adekunle ara máa múdù wá lọ́fún mi ẹ ò ní ṣe ti yọ lọ́dún mi o. Ṣùkúta àgbàbọ̀ bí o bá bá lẹ̀ agujo.

Adékúnlé. Ẹni ọ̀pẹ́lẹ́ kò ní dá ẹni ọ̀bùn kò.

Ìjọ́jú àjọ̀gbọ́n jẹ́ olómi ẹgbẹ́.

tó dá lẹ́dẹ̀ẹ́gbẹ́g.

Kí a máa jẹ jẹ ń bá.

dẹ̀ má lò gbéra jọlẹ̀ níwájú irú wa. Bó bá jẹ́ pé gbéra ga ni ìbádùn. Àwọn jújẹ̀ kan ọ̀bùn lọ́wọ́. Ọ̀bùn wọn lòun tún ṣe fújì ní ìgboro. Ó fọwọ́ yọkun òkúta ń bọ̀.

Ọdọ́ ni pẹ̀kí agorawa, ó ń kọ́ tó dáwọn lùkò ní túwa ká mọ́.

Ta se fẹ́ yóò.

Mm-hmm.

lẹ́ẹ̀ni fúnrú ṣe. Àwọ̀ àlẹ́dìyàn rẹ̀. Ìgbà tọmọdé ò mẹ́fọ́ ló ń gbóhùn rò lẹ́gbẹ̀ẹ́ yìí.

0: Ìyẹ́gbọ́n
1: ọ̀rọ̀ sí ìyàwó, ìyàwó tá lẹ́ka níyàgó ti tán. A bá rí pé ọgbọ̀n ọ̀rọ̀ ẹgbẹ́ tẹ́.

ọmọ mi lẹ.

Anybody know if you go to the local police?

ni to ta o la bala bala.

you know.

Coming out with a plan.

चोदिया।

ẹ pè mí lájú ọkọ bí ẹni kìlọ̀ wà èmi náà ni mò ń jẹ́ bẹ́ẹ̀ o àlẹ́yẹ méjì já díẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́yẹ méjì já sà Deyinka mo tún ti dé lọ́jọ́ tòní.

0: báwọn mi tán bá tún rí mi lọ́dọ̀ wọn ń bẹ̀ wọn máa ń pè mí ní Lumatech èmi náà ni mò ń jẹ́ bẹ̀ Lumatech International ọ̀rọ̀ jẹ́nu ohun Adeyinka mo sùn tán ẹnu mi tún ṣe wúyẹ́ ká mọ̀ fọ̀rọ̀ ọlẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àdéhùn.
1: ọ̀nà eruku wọ inú ọbẹ̀ mi.
0: Nítorí ibẹ̀ nínú Bíbélì ń kọ́ wípé ká mọ̀ jẹ́ kí bẹ́ẹ̀ ni wà kọ́ jẹ́ bẹ́ẹ̀ ni ẹyin kí bẹ́ẹ̀ kọ́ wa náà kọ́ mọ̀ jẹ́ bẹ́ẹ̀ kọ́ o.
1: Mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. Mo ń bá gbà.
0: Àní ká sọ̀rọ̀ ká bà bẹ́ẹ̀ náà tún ni ìyá ọmọ ènìyàn Adeyinka. Mo ṣàdéhùn lẹ́ẹ̀kan láàárọ̀ yìí nígbà tẹ́ ń gbọ́ ètò mi kan tí mo ti ṣe ní àti ọdún 2020 lẹ́yìn tí mo fi ń sọ wípé ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló ń pọ́n. Ọmọ yín ò ṣàgbà fọ̀ ń kásọ̀ wọlé ẹrú yóò lè ẹ̀yin lẹ́ẹ̀mú. Tí mo tún ṣàlàyé ọ̀rọ̀ wípé bí ara alẹ́ ní bá ń jẹ kòkòrò mọ́bì tó ń jẹ kòkòrò mẹ́sẹ̀ẹ́ bì tí gbogbo wa tá a rí tá a wí tá a kọ ìhà kọ̀ọ̀kan mi pé sẹ́mi ni mò ń jẹ́ ni ṣé báwọn ni wọ́n ń jẹ́ kí lọ́wọ́ á kàn mí ń bẹ̀ tá a kọ̀ ìhà kọ̀ọ̀kan mi. Nígbà tí hùrù hẹrẹ rẹ̀ bá dé Adeyinka pẹ̀ ń bọ bí àwọ̀ erin ẹkú kó ti mọ̀ tẹ́lẹ̀ ipò òótọ́ làwọ̀ sọ ṣùgbọ́n àwọn àmọ̀ páyé kò tọ́ àmọ́ òtítọ́ lásọ
1: ọ̀dọ́ wà nílẹ̀
0: ẹyin iṣu sísun ìwà ahuná
1: aláwọ̀ ara mọ́.
0: Kò ní hun wá o kò ní hun wá.
1: Ìgbàkúgbà wá.
0: Nítorá lò pẹ́pẹ́pẹ́ nígbà táwa ń lò torí pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ báyìí ló hù ṣe nílé àárọ̀. Adeyinka pẹ̀ ń bọ bí àwọ̀ erin.
1: Níbẹ̀ ọmọ.
0: Adeyinka ọlọ́sọ́kànmí ọmọ ọ̀dọ̀ àgbà.

0: máa kọ́ra wa lẹ́kọ̀ọ́, ká máa dára wa lẹ́kọ̀ọ́. Tá a bá ti ń sọ̀rọ̀, tá à ń papọ̀ mọ́ òkun yọ, náà ni ká máa rí nǹkan kan tàbí ẹ̀kejì dìbò, ẹyin ká máa sọ́ dànù lásán. Ká má rò ó dànù, ká má ràrò òye dànù lásán, ká máa rí nǹkan kan dìbò, ká máa rí nǹkan kan mọ́ lọ alẹ́. Lóòrọ̀ yìí, ṣe mọ̀ pé mo ní ètò tí mo ṣe sẹ́yìn tí mo pè ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ló ń pọ́n. Ọmọ yín ò ṣàgbàfọ̀ nǹka sọ wọlé. Ẹ̀yin lẹ rójú olè tẹ́ ẹ̀ mú o, tí mo sọ pé ń fún yín ní ọ́pdéètì. Ọ́pdéètì míì tó tún wá wà ní wàràǹwérè láàárọ̀ yìí náà ni wípé àwọn ọ̀nà míì tó tún ń gbà lu jìbìtì ní ìsín yìí. Kẹ ẹ má ba wá fọ 15. Kẹ ẹ má ba kú ọwọ́. Ni mo ṣe ní ká fún ara wa létí. Àgbà tó jìn sí kòtò ni ó tún fi kẹlòmíì náà lọ́gbọ́n ni o. Nítorí kẹlòmíì náà má ba jìn síbẹ̀. A ní jìn sí kòtò ọ̀fìn Adéyinka Pẹ̀mbọ bí àwo irin.
1: Mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. Mo ń bá gbàjẹ́.
0: Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀, ẹjẹ́ àfi ètò tònílé Ọlọ́ọ̀bà Olódùmarè lọ́wọ́. Ọlọ́run Olódùmarè ọlọ́wọ́ gbọgbọ́rọ́ bí ọwọ́ aṣọ. Ọba òkè pè kó jẹ́ ọba tó ti wà nípìnlẹ̀. Ọba tó mọ̀ wá tó mọ̀ wá, tó mọ bàbá bàbá bàbá ńlá wa. Ó tún mọ̀ mí, ó mọ̀ mí, ó mọ ti ń jẹ́ látinú àpòdùkẹ́ mọ̀mọ́ mi.

0: Bàbá mi Sàmínú, ọmọ Adépọ̀jù, ṣé ẹ ti sùn? Oorun wẹ̀ kì í ṣerú àkókò yìí o. Ẹ bá ń ké sáwọn èèyàn yín, gbogbo àwọn tó ń gbọ́ mi lọ́wọ́, ẹ tó bá ń ké sẹ́lòmíì pé káwọn náà kan wá gbọ́ tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí. Ká lè rí ẹ̀kọ́ kan tàbí ìkejì kan ń bẹ̀. Ẹ ké sáwọn èèyàn, ẹ ké sáwọn èèyàn, ẹ ké sí wọn lógún lógún, kẹ ẹ tún ké sí wọn lọ́gbọ̀n lọ́gbọ̀n.
1: Ó wá ní.
0: Kẹ ẹ ní kán wá bù mu nínú omi ọgbọ́n àgbọ̀ǹgbẹ. Tí Elédùà tó fi sí àlọ́dọ̀ ní àyè.
1: Ibi ò bá ara rẹ.
0: Nítorí pé bọ́mà kékeré bá ṣubú awọ́wájú, bàgbà lágbà bá ṣubú ẹ̀yìn náà ni wọ́n máa ń wò. Wọ́n fi àsìkò yìí kí Ọlọ́run Olódùmarè, Ọlọ́run tó ti máa ń bá ń sọ, wá bá ń sọ tòní náà. Jẹ́ káwọn èèyàn kan tún rí ẹ̀kọ́ kọ́ nínú ọ̀rọ̀ mi. Kán rí nǹkan dìmú, kán rí nǹkan mú lọlé. Kémi náà kí n tún wá sọ débi èrè torí èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà kí n fi jọ tàwọn ará ṣáájú kí n tún fi máa gbére rẹ kọngbẹ kọngbẹ sí. Mo tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹyìn wa ní àhín. Àwọn èjìká tí ò jẹ́ kó ti rẹ̀ wá, tí ò jẹ́ ó ti sú wa, tàn já ti dokoowó mi lọ látorí Bàbá Fatai Lamidi, ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbé lọ́wọ́ Londo State, Madam Funmi Kẹ́mi tí wọ́n ń gbé nílùú Ìbàdàn, Afọlábí Nurudeen Alaro lórílẹ̀-èdè Libya, Alfa Glo Asiru Amadu Adeniyi nílùú Pàpó Lọ́yọ́ State wá àyín. Pẹ̀lú bàbá mi Bàṣírù ọmọ Adéniran, ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbé nílùú Èkó, Mr. Yusuf tí wọ́n ṣiṣẹ́ ní Ọ̀pábọ̀dé Hospital wa Lọ́yọ́ Aláàfin níbí, ṣùgbọ́n ọmọ Ìbàdàn làwọn náà. Artist Michael Awosola Angelo láti ìlú Abuja. Adégòkè Isiaka Abiodun, bọ́dà mi ọmọọba Ọládìgbòlù Muhideen Adékúnlé láti ìlú Ọ̀yọ́ wá àyín. Bàbá mi àwọn bàbá dáadáa, àwọn bàbá rere, bàbá kẹ̀, àwọn bàbá àlùbáríkà látòrí bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù ní United States of America yìí nílùú California níbẹ̀. Ọmọ Èrúwà ni bàbá o, Èrúwà Òjòkó Agbẹ́dúdú orí òkè lé ọmọ àkọ́kọ́ gàgàrà tí kọ́lé Èrúwà gbé ní dájọ́ wọn. Bàbá tó lọ́mọ Mùsí Olómù Apàran ọmọ Ọlọ́rọ̀ Agogodẹ Àṣegbà lọ́nà tòmù. Ọmọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lóhùn wọn ni ẹ mọ̀mú lọ̀ mi bàbá tanísẹ̀gbẹ́ gbúwúrẹ́ gbúwúrẹ́ bàbá tanísẹ̀gbẹ́ gbẹ̀ràn gbẹ̀ràn àkọ́kọ́ gàlàjà àkọ́kọ́ bọ̀bọ̀rọ̀ àkọ́kọ́ gìgìrì àkọ́kọ́ gàgàrà tó tún sọnù lóhùn wọn ni ẹ mọ̀mú lọ̀ mi bàbá tanísẹ̀gbẹ́ gbẹ̀yẹ̀ gbẹ̀yẹ̀. Bàbá tó lọ́mọ ojú rábẹ́ sá ẹ̀kẹ́ òṣojú. Wọ́n bá lọ́mọ onílù kan ìlú kan, ọmọ onílù kan ìlú kan èyí tí ń dún gbomú gbodò mù lójúde ọba. Bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù. Ọmọọba ọba ọmọọba. Ẹ mọ̀ pé mo bá yín lóye mo pè yín lórúkọ ṣe àmàpòkọ náà làbí pọ̀bà Aládé. Bàbá Adúpẹ́ nínú ìgbésí ayé yín pẹ̀lú ìrànlọ́wọ́ lọ́tòlósì tẹ̀sẹ̀ fún iléeṣẹ́ wa ní àyín. Kò ní tán lọ́wọ́ yín, kò ní tán di yín o. Ẹ kéré òkò délé. Àbùdí ń tómi òkun, àbùdí ń tómi ọ̀sà iná ò ní tán wò yín. Mo tó fò fẹ̀rẹ̀ dọ́dọ̀ bàbá mi pàtàkì pàtàkì tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ̀. Bàbá mi Fatai Bandele Olúṣọlá ọmọ Ọ̀yọ́ ní àyín náà ni wọ́n ṣùgbọ́n ìlú ọba nílùú Èbó United States of America làwọn náà nábi ṣẹlẹ̀ o. Bàbá mi mo kì yín dáadáa. Bàbá ọmọ Ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọdẹ ọmọ àtìbá níbi dọ́dí ń gbólówó kòwó kó níbẹ̀ ọ̀bà o. Kí wọ́n fò fọgbà lẹ̀ á ṣe kó lè bá àdìjà kó lè bá dápọn kọ́mọ Aládé tí ó lè bá rí nǹkan bú láńbẹ̀ kó lè bá rí nǹkan bú láńbẹ̀. Ọmọ Ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọdẹ ọmọ àtìbá. Àwa lóògùn gbàdúrà ọ̀ràn sẹ́ńkùlé ẹlẹ́ńkùlé tẹ́lẹ́ńkùlé ò gbọ́dọ̀ jẹ tí ò gbọ́dọ̀ tú dànù. Bàbá mi Fatai Bandele Olúṣọlá nílùú ọba Àlọ́hun. Mo kì í bẹ̀ ohun àwọn bàbá wa nù ú. Àwọn ni wọn jẹ́ ó ti rẹ̀ wá gbogbo wọn tí mò ń dákọ̀ yìí lọ́kọ̀ọ̀kan ìjèjì gbogbo àwọn tẹ́ máa ń ràn á lọ́wọ́ pátápátá. Káàbàtà jákè jádò. Àwọn ni ń jẹ́ àlè máa wá. Àwọn náà ń jẹ́ àlè máa dá gbogbo àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lórí gbogbo àwọn nǹkan tá a bá rí bó ṣe lórí ọ̀rọ̀ òṣèlú lórí ètò ìlú ààtò ìlú tàbí bó ṣe ń lọ nígboro ayé tá a tún fi ní jìn sọ́fìn. Àwọn ni wọn àjẹ́ ó ti sú wa àwọ̀ bá ti gboko obò mí lọ àbá ti máa ṣe nǹkan mí o. Ọpẹ́lọpẹ́ àwọn bàbá lára jọ̀gọ̀tọ̀ jọ́gọ́tọ̀ làbá gọ̀. Pẹlẹbẹ pẹlẹbẹ làbá pẹlẹbẹ tébi ọba ti máa pẹlẹbẹ wa. Azeez Sarafadeen Ọláìyá. Gbogbo àwọn tó máa ń nà wá sí wa lọ́nà kan ọ̀nà kejì a dupe lọwọ gbogbo yin o ina oni tan wo yin lai lai fa abada atawon mi na te ma ran wa lọwọ lọna mi ehn bi awon best icon furniture
1: abi
0: plenty fashion home
1: vedu for now o
0: Badmus Ajao Dauda AJ Honesty lati lo Eko Abdulrahman Abdulbasit graphic designer awanu latoyo ati Olanikena graphic designer awana lo na adupe o mo tun pasiko yi dupe lowo S Abmalik Wireless Communication ti o ba si ohun ni ini ma Olanike o pẹlu gbogbo awon tan gbon safefe ni le se wa ni ayin aji se bi oyo online radio ni ikan ni wa ni ayin a dupe lowo gbogbo yin o toro kini bayi laje ebo oko emo a ni sirin a ni fojo lojo lo a mo lo daada a mo bo daada a mo bo daada iko ikobala iko ikejo lona aseti bon se olorun aya ke mo foro le solo tori bi mo nlo jina o wallahi bi mo kan ya lopo

0: àti ṣebí ọyọ láàrí ọyọ ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ọya láti ilé agbára ẹ jẹ́ kí ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ sí kọ́wọ́lé kọ́wá fẹnu ara rẹ̀ sọ bó ṣe jẹ́ gangan. Ọya ẹ̀gbọ́n ẹ jókòó mbẹ̀ ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ mi bí ọya bó ló ṣe jẹ́ ọya ẹ ṣàlàyé ọ̀rọ̀ ẹ gbóhùn sókè.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fóònù tẹ́lẹ̀?
1: Òun àti ẹni náà jọ ń sọ̀rọ̀ bó ṣe bẹ̀rẹ̀ ni mo fẹ́ fi sí kí n tó wá gbé ohun ẹ̀gbọ́n sí pé káwọn náà sọ̀rọ̀.
2: Ṣáàdì ṣáàdì àbàtà mi. Ó yẹ dúdú mi.
1: Àbí ṣé kí n kọ́kọ́ jẹ́ kẹ́gbọ́n sọ̀rọ̀ kán ṣàlàyé ná? Ẹnìkan ní kí n jẹ́ kẹ́gbọ́n ṣàlàyé bó ṣe jẹ́ gangan. Ẹ̀gbọ́n ń da ẹ máa bọ̀ ẹ wá ṣàlàyé ẹ ṣàlàyé.
3: Ẹ ká san o. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa o. Àgbọ́lá àlérògùn wa lẹ́ẹ̀dámú o. Mo fẹ́ kẹ́ bá ń ṣe ẹ̀ mẹ́sẹ̀jì ẹ̀jọ̀ tuntun
1: lọ́hùn-ún.
3: Ẹ bá ń ṣe ẹ̀ àlewọ́wọ́ 419 o. Àjẹ̀lérògùn àkóbá o. Nǹkan tá a jẹ àlésàn o. Mẹ́sẹ̀jì lọ́sàn yìí láàmì láàárọ̀ yìí. Ṣẹ́rọ ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí ó pe nọ́mbà mi láàárọ̀ yìí. Bàbá tó pè mí ó ní ibo ni mo wà iṣẹ́ ọ̀kadà lèmi ṣe ó ní ibo mo wà mo sọ pé mo wà ní roundabout ó ní roundabout mo wà òkè gbogbo irú ọkàn mi pé àwọn kọ́sítọ́mà mi òun ló pè mí kí n lọ sí ókè kí òun máa bá mi bi tí mo wà mo ní kó má wọrí pé màá wá balí roundabout mo ní màá wá balí roundabout. Mo fẹ́ lọ bá Lírànàbá ló pè mí pé kí n lọ sí POS nígbà ṣé POS wà lítò síbẹ̀ mo lọ sí POS ó ní gbé fún ẹni tó wà bí POS yẹn. Mo gbé fún fẹ́ nìyẹn ó ti ń bẹ́ nìyẹn sọ̀rọ̀ pé òun ti kówó fún mi pé kẹ́ni yẹn ṣe transfer 85,000 fóun. Mo kọ́ pé nìyẹn ń tẹ system èmi yẹn bá wọnú bá gba fóònù mi lọ́wọ́ pé kí ló ń ṣe lóun tẹ account number ènìyàn òun kọlẹ̀ pé gba fóònù yẹn ká bẹ̀rẹ̀ pé máa wá gbé ẹ wá sọ́dọ̀ POS yẹn ni kó tó lè ní pé bóyá wọ́n máa ṣe transfer owó fún ẹ tí kò tí fún ènìyàn. Mo ti pè mo ti wọ̀n ẹ̀ pè fún gidi gan ó ti yé yín ó lè níwọ̀n ẹ wà very careful later mo ṣẹ̀ wá ń gbọ́ wípé wọ́n ti ṣe fún àwọn ọmọ èèyàn tọ́fi gba owó lọ́wọ́ àwọn ọmọ ènìyàn ẹ̀jọ̀ tuntun ọlọ́run gbèsè tí ẹ jẹ sínú yín ẹ lè bá wọn san o. Àlérí ìdààmú ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa o. Ẹ wò bẹ̀rẹ̀ ọdún ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ bá ń ṣe fídíò yìí.
1: Ṣé ẹ wá ń gbọ́? Ọya ẹ jẹ́ wá gbé ohun oníjìbìtì náà. Ọya láti ilé agbára ẹ tarí ohun oníjìbìtì ń sí bó ṣe bẹ̀rẹ̀ tó ṣe bẹ̀rẹ̀ gangan. Tàbí pé ẹ̀gbọ́n gangan ti ṣàlàyé bọ́rọ̀ ti jẹ́ ẹ jẹ́ kó ní jìbìtì náà kó náà wàá sọ bó ṣe jẹ́ bó ṣe ṣẹlẹ̀ gangan ẹ gbọ́ nísìn torí ẹ̀gbọ́n rìkọ́ọ̀dù ohun wọn lẹ̀ bí ṣe ń kọ́ọ̀lù rẹ̀ bó ṣe kọ́ọ̀lù rẹ̀.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fóònù tẹ́lẹ̀?
3: Kò sí kan tó ṣe.
2: Ibùlẹ̀wà.
3: Mo àtẹ́ di roundabout yẹn mò ń bọ̀ ń gbà yìí.
2: Ṣáàdì ṣáàdì àbàtà mi.
3: Bẹ́ẹ̀ni.
2: Ó yẹ dúdú mi síbẹ̀ bẹ́ẹ̀. Ṣáàdì ìbúlẹ̀ wà ń bẹ̀.
3: Ṣáàdì ìdíkọ̀ lẹ̀ ń bọ̀ ni.
2: Àwa méjì là ń bọ̀ Ṣáàdì ìbúlẹ̀ wà ń bẹ̀.
3: Kẹwàá dé ibi roundabout yẹn ẹ dúró síbi ilé epo NFC yẹn.
2: Ibo gangan lẹ̀yìn wà káwá bá yín ní ìbúlẹ̀ wà.
3: No ẹ̀yin ẹ dúró síbi ilé epo NFC yẹn màá bá yín bẹ̀.
2: Ṣé mo nǹkan tó ṣẹlẹ̀?
3: Bẹ́ẹ̀ni.
2: Ṣé báwọn tó ṣe POS yẹn ṣọ́ wà ní tó ṣe ọ̀dọ̀ yín bẹ̀rẹ̀?
3: POS wà.
2: POS wà ní roundabout yẹn yàbí. Ẹ gbọ́ kéèyàn bá fẹ́ ṣe deposit 85,000 ló máa ń gbà lórí ẹ̀.
3: 85.
2: Deposit ẹ bá mi lọ síbẹ̀ ẹ bá mi confirm ẹjọ́ engineer ẹ gan wà ní.
3: Ok.
2: Ẹ lọ bá mi confirm ẹ má kọ́ ti fóònù lójú ẹ kẹ̀kẹ́ ẹ má kọ́ ti fóònù.
1: Eléyìí ò ń jẹ́ alákọ̀ọ́kọ́ ẹ mọ̀ gbọ́ ẹlẹ́ẹ̀kejì ṣe é mọ̀ pé ó ti ní kọ́mọ̀ kọ́ ti fóònù ara tactics nìyẹn o pé kọ́mọ̀ kọ́ ti fóònù ara àwọn gan ti wọn ń lò nìyẹn ọyá ẹlẹ́ẹ̀kejì ẹ bá ń tarí rẹ sí ẹ tarí rẹ sí.
2: Hello.
4: Mo bá kí n pè.
2: Ẹ má kọ́ ti fóònù, ẹ jẹ́ kí n hold on báyìí.
4: Ok ok.
2: Ẹ sọ pé ta bá fẹ́ send you to 5,000.
4: Pọ́sẹ̀. Tí wọ́n bá fẹ́ ṣe deposit 85,000 ló lé wọn gbà.
2: Tọ́ba fẹ́ bá wa send ẹ.
4: Ó tọ́ba fẹ́ send ẹ. Ó tọ́ba fẹ́ send ẹ sí yàn. Hello. Ó ní 900.
2: Ó yẹ ẹgbẹ́ fóònù fún.
4: Ok. Gbà.
5: Hello.
4: Dáàdì gbàdélé o.
2: Hello.
5: Sá.
2: Báwo. Ṣé network wà?
5: Network wà.
2: Èló olùpè deposit lórí 85,000.
5: 900.
2: Ọ̀nà méjìlá fẹ́ ṣe sí o 50,000 kan 35,000 kan. Èló ni chájì ṣe báyẹn lórí 50,000 ló ni wàá gbà.
5: Mo lè gba 500.
2: Ok 35,000 kan.
5: Ẹ̀yin 400.
2: Ó jẹ́ 900 náà. Ṣé o máa print receipt tàbí?
5: Ẹ̀ẹ́nu.
2: Ok. Báwo yá lọ́gìn báyẹn torí mi mo máa pàká nọmba yẹn fún ẹ 50,000 alákọ̀ọ́kọ́ ó máa kó 50,500 fún ẹ fún alákọ̀ọ́kọ́ yẹn. Ẹlẹ́ẹ̀kejì 35,000 akó 35,000 fọ̀ fún ẹ.
4: Okay.
2: POS machine ló máa lọ àbí mobile.
1: Ṣé ẹ̀ gbọ́ bó ṣe ń bá ọmọ ní POS sọ̀rọ̀ bí èpo ti kó fún ọlọ́kadà yẹn tẹ́lẹ̀.
2: Ó yá gbé fóònù fún.
4: Ó ń dá o.
2: Ẹ gbé fóònù fún.
5: Hello.
2: Hello.
5: Sá.
2: Mo fẹ́ kó bá mi confirm orúkọ àkáǹtì yẹn ni.
5: Ẹyin ẹ sẹ́ndẹ̀ kí n mẹ́kẹ̀.
2: Jẹ́ kí n pè fún ẹ báyẹn. Mo ti sẹ́ndẹ̀ tẹ́lẹ̀ nẹ́tíwọ̀kì yẹn ò dáa.
5: Ok.
2: Mo fi ní kó wá gbé fún ọ̀fun. 1514.
4: Kí lẹ fẹ́ kó ṣe báyìí?
2: Deposit ni ẹ bèrè pé ṣé o máa fún receipt. Ẹ bá ń bèrè pé ṣé o máa fún receipt.
4: Ó máa fún receipt.
2: Ó yẹ gbé fóònù fún.
4: Mo lẹ̀yìn wà báyìí, máa gbé yín wá sọ́dọ̀ ẹni kò lè.
2: Òun náà mo fi sọ pé ẹ lè bá mi gba receipt yẹn máa bọ̀, a máa tó dé síbi ilé epo yẹn. Kẹ́ni bá mi gba receipt yẹn bọ̀ ni. Ẹ bá mi gbé fóònù fún.
4: Tó máa sẹ́ndì owó yẹn ni.
2: Ẹ bá mi gbé fóònù fún, máa sẹ́ndì ẹ̀ ni. Ẹ bá mi gbé owó yẹn.
4: Ara kò lè sẹ́ndì owó, kò lè sẹ́ndì owó yẹn kó bá rìn láti kó ohun.
0: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: Ṣe ẹgbọ́ lágbọ́yé àfà àpótí ìrọrí wọn èyí gbádùn oorun o. Àníbàárà alẹ́ ẹni bá ń jẹ kòkòrò mẹ́sẹ̀bì tó ń jẹ kòkòrò mọ́bì tá a bá rí tí gbogbo wa tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀ọ̀kan mí nígbà tí òrù hẹrẹ rẹ bá dé lọ́gàn jọ òru gbogbo wa láàní lè jọsùn forí lójì ká o òrù hẹrẹ rẹ ti wá dé o wàhálà ti wà ńlẹ̀ ó wà ńlẹ̀ gan níbi ìgbà wàhálà ń bẹ lórílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ wàhálà ti wà. Torí nígbà táwọn ọmọ yìí nígbà náà tán fi bẹ̀rẹ̀ ìwà jìbìtì lílù wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo wa àwọn èèyàn wa ní àmọ́ sọ àwọn ìbóyán lù ní jìbìtì àwọn owó tí wọ́n ti gbà lọ́wọ́ ìran bàbá ńlá bàbá wa ni wọ́n ń bá wa gbà padà. Àánú yín ò ṣe mí. Òrò ẹrẹ rẹ ti dé o. Wọ́n ti gba tọwọ́ àwọn ègbó tán jẹ bàbá ńlá bàbá yín. Tí wọ́n jẹ bàbá ńlá bàbá yín tán, wọ́n ti tún gbà lọ́wọ́ ẹ̀yìn náà padà. Èyí tán bá yín gbà wá láwọ̀ bàbá ńlá bàbá yín tán fún yín ṣí ààrẹ times two rẹ̀ lẹ́ẹ̀bi san padà. Tẹ́lẹ̀bẹ́ gbọ́n ni. Ẹyin lápè édú fọnrán o tí ì bá wọn dúró rojọ́. Ẹyin àfọwọ́fọná tí ì bá wọn dúró rojọ́ ẹ̀yin gangan náà ni o. Gbogbo wa ni o àfọwọ́fọná tí ì bá wọn dúró rojọ́. A ti fọwọ́fọná báyìí o. Òrùhẹ́rẹ́ rẹ̀ ti dé báyìí o wàhálà ti wọ̀lú o.

0: wọ́n kí ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ láti orílẹ̀-èdè Ghana, ẹ̀yin tí a láti United States of America, ẹ̀yin tí wa láti United Kingdom, ẹ̀yin tèmi láti Ireland, mo kì yín bẹ̀ mo kì yín láti Germany, wà láì mo kì yín láti Finland náà, ń gbàgbé yín o, ń gbàgbé yín ní Ghana, ẹ̀yin tèmi ní Nàìjíríà náà, ẹ kú déédéé àsìkò yìí. A ní wàhálà ti wà o, wàhálà ti wọlé o, kọ́lọ̀ má jẹ́ kí wàhálà débé mi àtẹ̀yìn ni o, wàhálà ti wà o, a ti fi ọwọ́ kan nọ́mbà yìí o. Ṣé ẹ mọ rí àwọn fídíò tó sakuléètì ní orí social media ní ọ̀sẹ̀ tó lọ sí ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn? Àwọn ọmọ àwọn ọ̀dọ́mọbìnrin já bẹ́ chill pẹ̀lú big boys. They wanna chill with the big boys. Àwọn àtàwọn náà fẹsẹ̀ sí tán fẹ́ fi tí wọ́n ní wà tí wọn ò ní. Wọ́n fẹ́ fara wọn wà tí wọn ò ní. Ọwọ́ ayíwọ́, ó yíwọ́. Tell me who blend you. Sẹ́yìn náà gbórin.
1: Bẹ́ẹ̀ mọ̀ kí mi bẹ́ẹ̀ náà ga sí mi.
0: Bí nǹkan yọ ojú ẹ lọ ọmọ ẹlòmíì, ọ̀rẹ́ lára wọn, lára wọn girlfriend wọn náà ni. Lójú ẹ̀ fá gbogbo àwọn nǹkan ọmọbìnrin ara wọn lọ. Oríṣiríṣi ìfàkufà tó ń fà sórílẹ̀. Ẹbí ta wá ni, ẹbí gbogbo wá ni o, èmi ẹ̀yin àwọn. Èmi ẹ̀yin àwọn ẹ̀yin èmi. Àwa náà ni gbogbo alájọ lèébù yìí o, torí gbogbo wa náà látijọ́ ń kọ̀ ha kọ̀kàn mí látilẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Níṣe tá a ti ẹ̀tọ́ wá wà yí kọ́lọ̀ ọmọ jẹ kí Nàìjíríà ó dàrú. Nǹkan ó tún dojúrú o bí ẹsẹ̀ tẹ́lọ̀. Yóò dojúrú o kọ́lọ̀ ń yóò lójútùú ni o. Yóò tún dojúrú sí o. Torí pé ebi ń bẹ̀ nígboro. Wàhálà wọ̀ lù o. Kọ́lọ̀ ọmọ jẹ kí wàhálà débé mi àtẹ̀yìn ni o. Ní orogun fún pínpín o. Ìlú lé o, Nàìjíríà ò rẹ́rìn lọ́wọ́.

0: bẹ́ẹ̀nà.
1: Fún kẹ̀yìn alátìlẹ́yìn wa, jákè ìjádọ̀ àgbà ńlá ayé, bàbá Sàmínú, ọmọ Adépọ̀jọ́ Mẹ̀dúwà, bàbá mi Fàtà Ìbándélé, ọmọ Ọ̀yọ́ Aláàfin, United States of America lámẹ́jèèjì wa, Miriam Simpkins Adésẹwà Adépọ̀jù lamẹ́ríkà ìyàwó bàbá Sàmínú Adépọ̀jù. Mo kí gbogbo yín ń bẹ ohun. Bàbá Bàṣírò Adéníran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́. Fàtàì Lámídì, ọwọ́ l'Ondo State. Madam Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn. Olúwa Rotimi Ajayi of Auto Report.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀.
1: Gbogbo àwọn èèyàn mi nínú ìkànnì Ajísẹ̀bí Ọ̀yọ́ táàjọ́ ń gbóhùn sáfẹ́fẹ́ ní ààrin. Gbogbo àwọn èèyàn wa nínú gúrùpù Ọ̀yọ́ àtibá Unity Forum. Ọmọọba Aládìgbò Lòmú Ìdíni Adékúnlé. Bàbá mi Evangelist Moses Àkàndé Akíntúndé.
2: Ọmọdé tó.
1: Àwọn tí a nù o, àwọn tẹ́ máa ń dúró tì wá. Tí n bá tún lọ fa gbòòrò, tí gbòòrò bá ń fa gbó ní gbòòrò. Àwọn náà ni mo máa ń ké sí.
2: Bẹ́ẹ̀ rí mi ní gbòòrò.
1: Gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa tẹ́ ń tì wá lẹ́yìn lọ́nà kan ọ̀nà kejì. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹ ní sìnrìn, gbogbo àwọn nǹkan èso ara yín ò ní sìnrìn o. Gbogbo àwọn mọ̀lẹ́bí yín nílé lóko pẹ̀lẹ́yìn òdì fún ẹ̀ní sìnrìn. Ẹ ní rìnrìn fẹsẹ̀ sí ẹ̀ ní rìnrìn nù. Ẹ ní sọnù tayataya tọmọtọmọ tẹbitẹbi taratara. Tóbi kárí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá jákèjádò orílẹ̀-èdè àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tí mo rántí dá pa tẹ́tí rántí dá pọ̀. Àpàpò ti rọrí, àwọn bàbá wa ni wọ́n ń gbádùn oorun. Wàhálà wọ̀ lù ú, kélé jù àwọn máa sọ wa ni o. Adigunjalè ti pọ̀ lóde o. Tìbọn tìbọn náà fi ń gba ọ̀kadà lọ́wọ́ ọlọ́kadà ní ìsinyìí. Kíni fọ́nrán tí mo plè fún yín lẹ́ẹ̀kan? Ẹni tí ó ń sọ̀rọ̀ ọlọ́kadà ni o, ẹni tí ń se ọ̀kadà. Tẹ́ ẹ bá lù ń jìbìtì 80,000 wàhálà ti wá o. Tá lù ń jìbìtì 80,000 níbo ló ti fẹ́ rí 80,000? Èló ní ń pa lójúmọ́ tẹ̀ tó fẹ́ dá wàhálà sí lọ́rùn? Torí Ọlọ́run, torí Ọlọ́run làwọn ọmọ tán ti dájú báyìí. Tán ti dájú. Ìyá bàbá òbí àwọn míì nínú wọn tán bá ń kó owó wọlé bí mo ṣe pa òwe lẹ́ẹ̀kan níbi ètò àkọ́kọ́ tí mo kọ́kọ́ play tọ́jẹ́ repeated program tí mo play tí mo fi ń sọ fún yín wípé bí ara lẹ̀ ní bá ń jẹ kòkòrò lóbì tá ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀kan mi pé kì í kúkú ṣe mí kì í kúkú ṣe mí kì í kúkú ṣe mí àwọn èbó kúkú ni owó tán jẹ àwọn àwọn bàbá ńlá wa ni. Tí wùrù ẹrẹ rẹ bá dé, wùrù ẹrẹ rẹ tiẹ̀ ti dé, ó ti wọ̀ Dubai, èèmọ̀ ti wọ̀ Dubai. Tí mo tó fi pa òwe mi, tí mo ní pé ọmọ yín ò ṣàgbàfọ̀, ń kásọ̀ wọlé. Ẹyin gangan lẹ ti rójú olè tẹ́ ẹ̀ mú o. Ọmọ yín ò ṣàgbàfọ̀, ń kásọ̀ wọlé, ẹ rójú olè ẹ̀ mú ni o.
2: Mo ń bá àgbà jẹun.
1: Sẹ́yìn mọ̀ àgbà ẹlẹgbẹ́ wa lórí ìkànnì ayélukára wa ní www.ajisebioyoradio.com. Ẹ tún lè gbọ́ wa kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ lórí Android application All Nigerian Radio tọ́jẹ́ ti Lumatec. Ẹ̀yẹ kan lọ sí Google Play Store kẹ́ search fún Lumatec LOOMERTECH Lumatec LOOMERTECH Lumatec. Ẹ̀yẹ kan search ẹ ti rí àwọn All Nigerian Radio bíi Fashion Beach àti mẹ́ta. Ẹ dánlóòdù kan nínú rẹ̀. Kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ lẹ́ẹ̀mọ̀ gbọ́ wa tí a máa já lálálálá.
2: Ẹgbẹ́ mi láàbẹ̀
1: ẹ máa bá wa ké sí àwọn èèyàn wa kánà kán máa wá fetí gbóyàwó ọ̀rọ̀ kán wá kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ wa àwa náà òkú kọ́ sí Elédùmarè ọba náà ní fún wa sí.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀ ọ̀rọ̀ gbogbo wa ní.
1: Ṣé ẹ gbọ́ ohun tí Ibrahimu náà sọ? Ọlọ́rọ̀ tó wà nílẹ̀ ọ̀rọ̀ gbogbo wa ní o. Ọ̀rọ̀ gbogbo wa ní o. Ọ̀rọ̀ gbogbo wa ní. Tẹ́ ẹ bá wá rí àwọn ọ̀dọ́mọkùnrin káàkiri káàkiri tẹ tó ra àwọn ọ̀dọ́mọbìnrin káàkiri káàkiri wọn fẹsẹ̀ ṣe mọ̀ iṣẹ́ jìbìtì lóko tí kálukú wá ń yàn láàyò. Gbogbo àwọn ọmọ tán wà nílé ẹ̀kọ́ àwọn èbó lílù ní jìbìtì lójoojúmọ́ ni ọkọ̀ gbọgìnì gbọgìnì lójoojúmọ́ ni àwọn obìnrin náà wọn fẹsẹ̀ ṣe mọ́. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ nílé ìwé ẹ máa mójútó wọn àgàgà àwọn ọmọbìnrin atọ́mọkùnrin àtọmọbìnrin náà ni ẹ máa mójútó ṣùgbọ́n àwọn ọmọbìnrin ẹ máa mójútó wọn dáadáa ẹ má jẹ́ kí wọ́n máa sọ́fà kankan pẹ́ẹ́pẹ́ pínrínpínrín. e ma je won so fa pa pa to fi dori aso onje ti won je ni e ma je ki nkan kan won won e ma je ki kan kan won won ko ma di pe eleyun ni yo wa lo ma fa ti won fi ma fa fi ti won ni wa ti won ni ti o fi wa di go pe a ni foju sun kan omo o a ni foju sun kan omo o ko ra won ma wa lai won daju koja be won daju koja ala

0: àwọn òbí àwọn ọmọ yìí tá a náà rí tí wọn ní àtà ìsí wọn náà ní fún wọn lọrọ àmọ pé báyìí là á ṣe rìnrìn o báyìí là á ṣe rìnrìn o kò sí bá ṣe fa gbùrù tí gbùrù ní padà máa fa gbó o wọn wò pé ṣé bí èkó ni wọn ń lò ní jìbìtì ṣé bí wọn yìí ṣe nàìjíríà ṣé bí àwọn èkó ni wọn ń lò ní jìbìtì ṣé bí èkó ni wọn ń lò ní jìbìtì ṣùgbọ́n ìgbà tó bá padà yá àwọn ọmọ tó ń gbọmọ lọmọ ṣẹ́ sọ́sọ́wọ́ tó ń sọ́sọ́lẹ̀ tó ń fa gbùrù tó ń sọ́sọ́lẹ̀ ó sọ́lẹ̀ oríṣiríṣi àwọn oògùn táwọn bàbá wọn kan tí wọn ń bẹ̀rù àti ṣe ni wọn ń dà yá kọ wọn ti gbà pé wípé bá lọ àbọ̀mọ̀ ń padà jẹ́ bọ̀ àwọn òbí wọn ọmọ títí ń fi nǹkan oríṣiríṣi sóògùn owó nígbà wo ni òní padà lo ẹni ẹyin náà fi ṣẹ́só tó bá jẹ́ pé ẹyin náà ló kù tí wọ́n ní ẹni ẹyin ló kù kó tún mú wá o pé kó fi kọ̀ntínú kínní kọ́mọ̀ bá jẹ̀yà mọ́ kọ́mọ̀ bá tún jẹ̀yà pé kọ́mọ̀ jí pé ibi tó fẹsẹ̀ tó fẹ ọkọ̀ rìn dé yọ̀ padà fẹsẹ̀ rìn débẹ̀ tí wọ́n ní ẹyin ló kù tí ó mú wá wàhálà kò ní bèsù ìgbà tí ó fi mú yín lọ láti gbọdọ̀ dákẹ́ láti gbọdọ̀ dákẹ́ torí gbogbo àwọn ọmọ yìí ọ̀run mú oru àwọn ọmọ ní àwọn ọmọ yìí ọ̀yá ọ̀run mú oru.
1: Ẹ tí kò wọ ilé ọba
0: ti. Nàìjíríà ti lana o Nàìjíríà ti lana lọ́wọ́lọ́wọ́
1: ju iye
0: kọ́lọ̀ ọmọ sọ wa ni
1: o
0: nísìnyìí o
1: wọn
0: ẹni bá létí kó gbọ́n tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ Adéyinka ọmọ ọ̀dọ̀ àgbà ó ti wí tèmi náà a sì sọ nípa tèmi pé mo

ni pegun won ti joba lo fa alabiola baika come on eyan wo

sẹ́yìn kí ni àwọn nǹkan wo ni ètò yìí ètò ọdún ayẹyẹ ọdún kẹta tá a fẹ́ ṣe àwọn nǹkan wo ló kónú tí mo fi ń kọrin bọnu orin awo ó kó sí ń lẹ́nu awo Saidi Osupa.

0: Alhamdulillah, Alhamdulillah, Alhamdulillah. Ọpẹ́ mọ̀ ni fún Ọlọ́run ọba. Alhamdulillah, ọpẹ́ ni fún Ọlọ́run ọba Adédáṣẹ̀. Alhamdulillah, ọpẹ́ ni fún ọba tó ní ká mọ̀ bẹ́. Alhamdulillah. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba náà tó tún lè ní àmọ́ bẹ́ mọ́ o. Ọba tí ń bẹ kí bẹbẹ wa ó tó mọ́ bẹ. Ìláyè aláwòrán àbí tí ó tún mọ́ wà tí ó tún mọ́ bẹ nígbà tí bẹbẹ wa ọba bẹ̀bẹ̀ stíkà lè mọ́. Ọlọ́run mọ̀ ni. Yàsin Ọlọ́run ni òkè ságbára mi ò ogún gbọ́. Yàsin Jésù Kristì Olúwa ń gbọ́ Ọlọ́run ni. Ìgbọ́kànléwé ìgbọ́kànlégbo Ọlọ́run ni.
1: Ogúnkò nìkan mọ́ o, fọ́mọ alákọ̀jì o, fún gbogbo ọmọ àkọ́jì.
0: Torí kìí sí gbogbo àwọn èèyàn náà ló dùn mọ́ o. Táǹfẹ́á ní kò mọ̀ mọ̀ sẹ́ni tó dùn mọ́ àfọlọ́run. Bí mo tún ṣe ń dá ńlá ńlá wò tí mò ń dá ńlá ńlá wò mi ò fún dá plenty. Yà á sí àwọn àpótò mọ́ yín mú ni. Tẹ́ máa wá wò mí tí máa bá tàbá tó pàdé ń gbòòrò tẹ́ máa tún á rí mi. Tí mo tún wo àwọn aṣọ mi mo ṣe máa ń wọ̀ tẹ́mi ọ̀ka nǹkan kún. Wọ́n á ra ẹ̀rí ṣe ẹ̀rí. Wọ́n ó tún wo èmi gan mọ̀ kan mọ́ yín mú sí mi lẹ́yìn ẹ̀rí. Mo tún wá pariwo ta pé mo fẹ́ dán láwò abẹ́sẹ̀ Èkó wọ́jọ́ láì gbọ́kàn lé nkankan àfọlọ́run. Àwọn kan tuntun yín mú irú rẹ náà ni wọ́n ń sọ iléeṣẹ́ rédíò sí irú rẹ ni wọ́n ń sọ. Kò tún wá sí àwọn kan òkò tó dé Yinka Lọ́yọ̀ọ́ wà láì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó mọ̀ kò tó wà Lọ́yọ̀ọ́ dáa tún wà yìí. Ṣùgbọ́n pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ nínú Ọlọ́run a wá ní ìgbàgbọ́ pé Ọlọ́run ó tún ṣe bí ṣe máa ń ṣe. Yóò tún ṣe bí ìṣe rẹ̀ bí ṣe máa ń ṣe. Torí pé ọgbọ́n òdígí o yàsin ògún gbọ́ wà láìtàláì Jésù Kristì Olúwa wa ń gbọ́. Ibi tá a bá a délé ní yìí ibi tá a bá a délé ní yìí ọgbọ́n wa kọ́ ọgbọ́n òdígí o. Ọgbọ́n òdígí o Ọlọ́run náà ló ń bá wa gbé sí o ní ń gbé sí ní ń bá wa sẹ̀ tí rẹ o yàsin kìí sọgbọ́n kìí ṣe agbára Ọlọ́run.

0: Àwọn èèyàn rí tán, wọ́n rí bánà 30 million ní gbòòrò ayé. Wọ́n rí bánà 30 million ní gbòòrò ayé. Wọ́n á yímú, wọ́n á yímú lẹ́yìn ni à. Kí èsè mi, èmi kọ́ wa Ọlọ́run ni o, ọgbọ́n kọ́ o, mo sì mọ̀ pé Ọlọ́run ó tún ṣe bí ṣe máa ń ṣe, yóò tún ṣe ìyanu. Owó tí bá mi ò kójọ rí, bá mi ò kórú ẹ̀ jọ rí o, lèmi sọ pé mi fẹ́ ṣàkójọ. Mọ́ mi gan, ìwọ̀n ṣòwò kan rú ẹ̀ rí. Ṣé fámílì kí wà kankan ti ẹ̀dírú ẹ̀jọ́ rí gan?
1: Ọmọ òpó pọ̀rọ̀ bí ti kọ́.
0: Lèmi tí ìwà jámọ̀ kankan sọ pé a fẹ́ kójọ látàrí pa nígbàgbọ́ nínú Ọlọ́run pẹ̀lú àwọn aláti ìlẹ́yìn wa. Ipa Ọlọ́run ó tún ṣe bí ṣe máa ń ṣe.
1: Àbí
0: ẹ pé Ọlọ́run ó tún ṣe.

0: sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ bọ̀ lọ́sọ̀gbò òrò kí àsálà wọ́n á ní ogbó àtọ̀ rẹ̀ ò Adéyinka.
1: Mo sábùjá lọ́rọ̀ pẹ́ o, àbọ̀dọ́ lọ́rọ̀.
0: Igá mú pèdè-pèdè délùú
1: Ìbàdàn.
0: Wọ́n ní bó ṣe ń ná tó ń dùn yìí o.
1: Ọkàn ṣálọ́ lọ́hun yẹn.
0: Kò ní kàn mọ́ láéláé fàbàdà.

0: Àwọn ti lọrin wọ́n ń pè mí ní Deyinka orí olówó. Ọ̀hìn orí olówó. Bí à ń jọ rìn o, a ò sì mọ orí olówó. Adéyinka orí olówó. Àwọn ti lọrin nu o. Wọ́n ń pè mí là ń jọ rìn. Adéyinka orí olówó.
1: Kíni kọ́ ò lè ṣe?
0: Kí ni ó ṣe lẹ́yìn tọ́lọ́run bá fẹ́ ṣe? Kò sí nǹkan ọ̀hún tó lè ṣe o, àfi nǹkan tọ́lọ́run bá fẹ́ kó ṣe. Ọlọ́run o, mo ń fi ètò àyájọ́ ayẹyẹ ọdún kẹta ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ lé ọ lọ́wọ́. Dákun jẹ́ kó ṣeé ṣe. Gbogbo àwọn tí ó máa fò lórí òfurufú bọ̀ wábẹ̀. Àwọn tí ó máa wọkọ̀ lórí ilẹ̀ ẹlẹ̀ bọ̀ wábẹ̀. Àwọn tí ó gun ọkọ̀ ojú irin. Àwọn tí ó gun ọkọ̀ ojú omi. Àwọn tó jẹ́ pé wọn ò sì ní lè wá, tó jẹ́ pé owó ni wọ́n fi ránṣẹ́. Àwọn tó jẹ́ pé àdúrà ni wọ́n mọ bí ti wá lẹ́yìn. Ọlọ́run wá pa wá mọ́ kó sọ wá jùgbà náà lọ. Ọ̀hìn ogún ọdún lè ní kókè wá ọmọ ìjẹ gbaingbain.

Nígbà mo sọ pé a fẹ́ ṣètò ní Jóní tí mo ròyìn fáwọn ará London. Wọ́n ní ìdọ́ndọ́n. Wọ́n ló ti ṣeé ṣe. Ìdọ́ndọ́n ó àwọn ti London nù.

0: ọlá amẹ́ríkà wọ́n máa ń jó yé mi pé Deyinka ọmọ ti dìlú mọ̀ ọ́n kà. Èmi náà kọ́ o, ọlọ́run ọba mọ̀mọ́ ni o, ní gbogbo fọlẹ̀ tèmi o, ìyanu báyìí náà ló kọ́.
1: Ìlànà alájà kúlẹ̀.
0: Mélòó ni mi, tá a mọ̀ mí, kò sí àwọn ìyá aláwọ̀n kan ò tún dá mi mọ̀ lọ́yọ̀ọ́. Tó wá ń fi ògo mi àti ìràwọ̀ mi hàn káàkiri àgbà ńlá yìí tẹ́ fi mọ̀ mí láta Amẹ́ríkà. Ṣé mi wá ni? Sọ́gbọ̀n mi wá ni? Alọ́gbọ̀n òdigi o. Ọgbọ̀n mi kọ́ o, kì í sòye mi o. Yàsín ìmọ̀ mi ò gbé ògún gbọ́ wà láàyè tàlà. Ìmọ̀ mi ò débẹ̀ ń ní làákàyè tó tó bá ń. Ọlọ́run lọ́kàn dídì bá ń gbé sí o.
1: Ẹ̀fọ́ funfun tó jáde ní kòkó dúdú á sì sì dúpẹ́ òjàre.
0: A ní àhesọ ọmọ olóhùn, Deyinka ń àhesọ ọmọ olóhùn. Irin àsìkò, èdè àsìkò nìkan ni mo máa pè. Irin àsìkò nìkan ni mo máa rìn ń àhesọ ọmọ olóhùn.
1: Àṣẹrí ifá.
0: Iṣẹ́ mi kọ́ ló débẹ̀, oyè mi kọ́ ló débẹ̀. Yàsín wà láàyè sábàbí ni
1: orogan.
0: Ọlọ́run lọ́kàn dídì fi ìfẹ́ mi sáwọn èèyàn lọ́kàn
1: o. Àkọ̀jú òpó.
0: Mo dúpẹ́ o, mo dúpẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ torí pé ọ̀pẹ́ ní pẹ́ ní sáyé àwòlé àlárá.
1: Kí wọ́n lè yí o, bó ṣe ń dọ́tò ń dúpọ̀ nìkan mọ́ o, fọ́mọ alá.
0: Ọjọ́ gbogbo akílá ayé lèmi fi ń ṣe ìdúpẹ́. Má dúpẹ́ lọ́wọ́ Elédùá ṣẹ̀dá. Má tún ṣe ìdúpẹ́ lọ́wọ́ èèyàn tọ́lọ́run rán. Torí tó bá rán wọn sí wa tí wọn bá jíṣẹ́, kí n là bẹ́ẹ̀ ṣe sí. Wọ́kàn fi ìfẹ́ wa sí wọn lọ́kàn náà ló fi rán wọn sí
1: àná. Mo fẹ́ kí a lọ́hùn àyìnláyẹ̀ kí ni.
0: Yes, salam, Sule Jalali Wali Kira.
1: Oh, yeah, yeah, padasa, yeah, yeah. From grass to grass.
0: Yasin wa lai, wa liyo.

0: to mega la la la la ibere ati opin won mo pa buruburu mo dupe lowo re momo wa grateful o momo wa grateful gan momo wa grateful gan I am so grateful I am so much much much more grateful ala momo dupe eledua ase da momo dupe
1: awa ma be ki olohun to fi glory je story.
0: Ẹṣeun ẹba ń kí Ọlọ́run ẹba ń dúpẹ́ ẹba ń kí Ọlọ́run ẹ kọrin kí Ọlọ́run ń tún dárin mi orin gùn mi alọ́la lápẹ́ ọdún kẹta gérégé ṣùgbọ́n oṣù tí ń bọ̀ láfayẹyẹ rẹ̀ sí. Torí pé ó ti súnmọ́ ó wà láàrin ọ̀sẹ̀ ó tún wá súnmọ́ Andenova àwọn mi ò ní ráyè láṣẹ tí sí oṣù tí ń bọ̀ yá sí ìwo kàlẹ́ndà tá a fi mú déètì àti 5 days to iléyá ni àwọn èèyàn bá ní ó tún lọ mú 5 days to iléyá sáwọn èèyàn ó sì lè wá báyìí àwọn tí ó tún fẹ́ wálé ọdún ṣùgbọ́n mo fi gbogbo ẹ̀ lọ́wọ́ Ọlọ́run a fàálẹ̀ Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run náà ni ó ṣe òun náà ni ti ń ṣe é bọ̀ yóò sì ṣe iṣẹ́ rẹ̀ lásìpẹ́.
1: Òdúdú àṣìṣe dúpẹ́ òjàre tó ráwọn tó bí ẹ olówó aláwọ̀ sáàtì nọ́gbẹ́ tẹ̀lé
0: o. Yá sí àwọn tán bí àwa olówó tálẹ́kà Ọlọ́run làwọn bàmí àti mọ̀mí fómìlì kí wa látòkè dókè.

Ọlọrun ba n saanu ba n ki awon tan saanu wa. A ti wa bi. Ọyin ba n saanu awon tan saanu wa. Ọyin ma ma ran awon tan ran wa lowo lowo. Ah, Ọlọrun awon tan ran wa lowo won ti wa loke won agboro wa le mo lai lai. Awon to tun ma lo fun wa to tun ma lo fun agbega wa. Awon na agboro subu. Won agboro subu. Wala hawla wala quwwata illa billahi al-aziz. Wọ́n ti mú yọ̀yọ́ra o, ayọ́yọ́gọ́ ayọ̀yọ́gọ́ ayọ̀yọ́gọ́ màgọ́mà, adíá fún ọ̀run mi là ń jọ bàbá ń lọ bá wọn mú yọ̀yọ́ra. Wọ́n ti mú yọ̀yọ́ra o, àwọn aláàánú wa, ọ̀rọ̀ ayọ̀ ni kò mọ̀ bá wọn o, nítorí pé ọ̀rọ̀ ìbànújẹ́.

0: jọ ti mo yan.
1: Sọ́jọ́ rírí jẹ́ òkété ńlá bẹ́ sọ ni Adé Yinka. Abọ́jẹ́ òkété mi tó febi sùn ó pọ̀ jújú ayú lọ. Sọ́jọ́ mo lọ ṣe fídíò tó ń sọ mí lòkúta lójú bíríjì odò òkè òròkí. Ngbà àwọn ṣiṣẹ́ ń bẹ̀ lọ́wọ́ tó ń lẹ̀ ń lòkúta. Sì ni mo bẹ́ sọ ni. Àbíjọ tí ó jẹ́ ti ìgbájú olóyè. Dádì mi ń gbájú yìí tó jù mí pò yìí so ni mo fẹ́ wí tí mo fẹ́ rò níjọ́ wọ́n dì mí ń gbájú. Tán lù mí níbi mo ti ń ṣe live video sí ni mo fẹ́ sọ. Àbíjọ́ wọn ti gba bàtà lẹ́sẹ̀ mi lọ́dọ̀ àwọn àmọ̀tẹ́kùn tán fẹ́ tì mí mọ́nu túbú sí ni la fẹ́ sọ. Táwọn ọlọ́wọ́ ọlá fẹ́ fọwọ́ ọ̀la àwọn àgbà wà lójú Adé Yinka sì ńlá fẹ́ sọ ni. A ní bàbá bèèyàn bá ro dúndùn ń fọn èyí ò sì họra di kókó egun. Ṣùgbọ́n Ọlọ́run a bá máa dúpẹ́ tó ṣàbàyọ wá.
0: Torí wípé tó bá jẹ́ títí wà mímọ́ lọ́lọ́run fi ń dá ní sí láyé.
1: Èmi mo dẹ́sẹ̀ jù tó bá ṣe pé tìwà mímọ́ ni pàkúté ó ti má parò mi ti pẹ́ o. Péré mi gan náà mọ̀ pé ń pé o. Kò sí ẹ̀sẹ̀ni tó pé tán torí pé yín máa ń rìn ní àárín ayé kórí ọmọ mi.
0: Ṣé àánú fún ni láyé?
1: Ọlọ́run kàn dìde ṣàánú mi. Inú òjẹ́ ń ti bọ́wọ́. Torí àwọn tó jù mí lọ lèmi máa ń kọlù ní tèmi. Ọwọ́ sọ mí di kùkùté tọ́jẹ́ pẹ̀lú tó bá mi kùkùté ara rẹ̀ lómi. Alhamdulillah yóò mọ màmá dúpẹ́.
0: Ká tó dá ìran tèmi, ká tó dá generation tèmi ló ti ń bẹ́ẹ̀.
1: Yes, salam.
0: Fọgbọ́n dálù ọrùn, gbàràdà lọ́wọ́ ẹnìkan.
1: Wípé
0: kò sóluwà lórí ilẹ̀ ayé.
1: Yes, salam.
0: Sóluwà lórí ilẹ̀ ayé.
1: Sólíjà láàlẹ̀ wà lè kẹ́ra.
0: Ó sóluwà lórí ilẹ̀ ayé òwò. Àfọ Ọlọ́run tí ayé ń pè bọ̀. Ó ṣalágbára nínú ìkòkò rárá.
1: Yes, salam.
0: Nínú ìgbàdí rárá.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó ṣalágbára nínú ìfúnpá rárá. Ó ṣalágbára ní presidency rárá. Nísàlẹ̀ ilẹ̀ lójú òfurufú o. Táwọn gan lápẹ́rí níwájú àpànìyàn wẹ́ máa gbọ́. Àfọ Ọlọ́run tí ayé ń pè bọ̀.
1: Yes, salam. Ọlọ́run ni o. O ní ń ṣe bùbú mi, ní ń ṣe dìdí mi, ní ń ṣe burú mi, ní ń sọ mi níwájú ń sọ mi lẹ́yìn. O ní alfa àti omega mi o.
0: Ìlò gbogbo fọlẹ̀ wa.
1: O ní gbogbo fọlẹ̀ mi o. Bí n bá ti dáwọ́lé ajé ó ṣe é ṣe. N tí n bá fi ré ní ayé wọn a sì bá ń fi ré lálákejì.
0: Ẹ̀yin ló gbogbo fọlẹ̀ ti wa. Ẹ̀mí mi mọ ẹ ṣe.
1: Èyí tí n bá fi lọlẹ̀ ní àyín wọn bá mi ré sí ọ̀gbun ìsàlẹ̀.
0: Ti padà.
1: Èmi kọ́ Ọlọ́run ni o.
0: Tó bá jẹ́ family member gan ló.
1: Nǹkan wa mọ nǹkan tí mò ń ṣe tí mo fi ń wu ilé ju àbẹ́.
0: Tó bá jẹ́ ènìyàn ló dúró ni a ti máa bèrè owó. Onídúró mi ẹ ṣe. Thank you.
1: Alhamdulillah tó ń bá wa ṣe látọdún kẹta bọ̀. A sì mọ̀ pé pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ó tún ṣe bó ṣe máa ń ṣe. Níbi tá a fẹ́ dáwọ́lé yìí tá a fẹ́ gba lances tá a fẹ́ dá rédíò station gangan lẹ̀ lọ́yọ̀ aláàfin. Torí pàwà gangan ni pacesetter wa la kọ́kọ́ dá iléeṣẹ́ rédíò lẹ̀ ní àyín. Bó ti àjẹ́ pé tọ̀nláìn ni ṣùgbọ́n wa la kọ́kọ́ dá lẹ̀ o. A tún fi sókọ àtòkè ìlú Ọ̀yọ́ àwa la kọ́kọ́ dá lẹ̀.
0: Abiyamọ lọ́jọ́ ogún ilé torí wípé mo lọ rẹ.
1: Aṣíwájú wa ò wá ní dèrò ẹ̀yìn. Láṣẹ Ọlọ́run ọba dẹ̀dá ṣẹ̀dá. Ó tún ṣe bó ṣe máa ń ṣe. Mo nígbàgbọ́ pé ó tún ṣe bó ṣe máa ń ṣe. Ó tún ṣe ju bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀ lọ.
0: Ọrẹ òdodo.
1: Mo dá a sí Ọlọ́run Ọlọ́run. Wá gbà kóso. Wá bá wa gbà kóso ọjọ́ náà. Gbogbo àwọn tó lò fún ìdìde wa, tó lò fún ìrànlọ́wọ́ wa, àwọn náà gbọ́dọ̀ mọ rámù nílẹ̀ o. Òkè ńlẹ̀ yẹ fọhùn kán dìde kán gbéra kájà wa àwọn ó gbéra.
0: Sọ́nà ìpàdò.
1: Àwọn tán ti gbéra ò ní wálẹ̀ mọ́ láéláé o. Gbogbo àwọn tán ń gbèrò páwọn ó dá sí àwọn ràn wá lọ́wọ́. Ọlọ́run ò dìde fún ìrànlọ́wọ́ àwọn náà.
0: Ìtùnú mi ló jẹ́ nínú gbogbo wàhálà. awoni kikani omi lowu lori
1: ha haji se bi oyo awa didan idan baba idan ede baba ede
0: oni kola
1: idan baba idan oro baba oro
0: anuje
1: idan baba idan ijinle ninu ijinle.

0: Ọlọ́run tó ti fẹ́ ṣe bó ṣe máa ń ṣe nìyẹn. Bó ṣe máa ń ṣe nìyẹn. Ó máa ń ṣerúdọmọ. Ó máa ń ṣerúdọmọ. Bó ṣe máa ń ṣe nìyẹn. Tún wá ṣe bó ṣe máa ń ṣe o. Ọlọ́run ìgbà ni wá ṣe bó ṣe máa ń ṣe.
1: Lọ́lọ́run fi ń ṣe àánú fún ni láyé. Àwọn professor ni ò bá máa ranú gbà o.
0: Yes, salam, yes, salam.

0: gbogbo àwọn tán ràn wá lọ́wọ́ àwọn tó tún lò fún ràn lọ́wọ́ wa ọlọ́mọ̀n bá wa ràn wá lọ́wọ́ o. ẹyin tèmi àyìn ní tìmọ̀ gé pété fún àkànṣe ètò fún ti ayẹyẹ ọdún kẹta ajíṣebí ọyọ ní ọ̀la 24th of May 2023. adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn aláti ìlẹ́yìn wa látòkè dókè o látòkè dókè débi tó ti bẹ̀rẹ̀ débi tó tún ń lọ.
1: ìbàdàn mi lọ.
0: ẹ̀yin náà ẹ̀ní wálẹ̀ láíláyò ẹ̀ní jàyé wá sẹ́yìn.
1: orí mi tún lọ.
0: ẹni tó ti ràn wá lọ́wọ́ pẹ̀lú tọ́rọ́ àti kọ́bọ̀.

0: You are currently listening to Agisebi Oyo online radio.
1: Ẹyin tèmi, mo ní kí n sáré wá fún bíi fàárà ni ní èní yìí. Tó bá di ọ̀la aláṣẹ Ọlọ́run, ọ̀la gangan tá a pé ọdún kẹta hàn. A tún wá sí bó ṣàdúrà bó ṣe kan, a ṣà ṣe nǹkan kan lọ́la náà. Yàtọ̀ fún àwọn ètò tí a ní ní ọ̀sán ọ̀la láti bi ó wà lè jẹ́ pé báyá lẹ́yìn ìgbà tá a bá parí àwọn ètò méjèèjì ti tọ̀la tán báyà láṣẹ níbi àdúrà níbi kan ni ọlọ́run ṣàkọ bá ṣe ṣe táṣàfi máàkì rẹ̀ lọ́la títí di oṣù tí ń bọ̀ tí a padà wá ṣe celebration gangan gà lórè tá a ti fi wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ̀yin náà tẹ̀ ń gbọ́ wa lọ́wọ́ yà ń pè yín o mo ń invite yín mo ń invite yín lórí afẹ́fẹ́. Tẹ̀wáyí dọ́jọ́ ẹ̀sẹ̀ máa bọ̀ ní Federal School of Surveying lọ́yọ̀ọ́ náà ní 24th of June 2023 tá a wà yìí. Ẹ máa bọ̀ nínú gbọ̀ngàn Federal School of Surveying lọ́yọ̀ọ́ aláàfin látàgo mẹ́wàá àárọ̀ kódà bẹ́ẹ̀ débẹ̀ láago mẹ́jọ ẹ ti bá wa ń bẹ̀. Kájọ máa ṣètò káwọn àlejò fi máa dé a sì wà ń bẹ̀ dé ọwọ́ ọ̀rọ̀ lẹ́ni kọ́lọ̀ ọba wa mú ọjọ́ náà dúró kọ́mọ fi èyí tí a rò ba èyí tá à ń rò jẹ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń ràn wá lọ́wọ́ gbogbo ẹ̀yin onídùúró wa gbogbo ẹ̀yin alátìlẹyìn wa ọlọ́run ọba yóò mọ ran ẹ̀yin náà lọ́wọ́ o adúpẹ́ pé òkun ọpẹ́ olóore àdáǹdá tán ni ọlọ́run mo mọ̀ sí ohun mo dúpẹ́ o torí ní òye ìsìn ìdun ta èmi nìkan rúsúrúsú ni mo wọ́n ń dá sẹlẹbírèètì ìṣubú ọlọ́run mọ̀ sí wa láwa nìkan ó ti fi àwọn èèyàn míì ó ti fi wọ́n ṣe kejì wa ó ti fi wọ́n ṣe kejì wa bó ṣe ṣe fún ànábì Musa kan tó fi Haruna tó fi ṣèkejì rẹ̀ ó ti mú àwọn Haruna tí a náà dìde àwọn èèyàn tó fi ń ṣèkejì wa tó fi ń ṣèkúnlọ́wọ́ wa tó fi ń sọ̀pọ̀tì wa ọlọ́run ò mọ ran àwọn náà lọ́wọ́ ní gbogbo àdáwọ́lé wọn kó máa yọrí sí rere ni o gbogbo ẹni tí ń ràn wá lọ́wọ́ ọlọ́run mọ bá wa ran àwọn náà lọ́wọ́ o. Adéyinka Ọlásùkànmí ilé-ìkọ́ mi ò pàpín ni mi ti ṣe bálẹ̀ fìlà ìlàsà àròkọ ìrè o ti ṣe olórí ọbẹ̀ nínú àwo tán garan ajá àlú Ọ̀yọ́ ti ègbó lásán nítorí bẹ́mi ọ̀rẹ́ ẹranko ọ̀hìn màrábà mi èèyàn ọ̀rọ̀ jẹ́nu ohunrun tí mo tún sùn tán tí gbogbo ẹnu mi ń ṣe wúyẹ́wúyẹ́.
2: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò, lájí ṣe bí ọ̀yọ́ online radio.
1: Tọ́ ẹyin tèmi orin tá a kọ́ ọ náà ni mo fi ṣe ìdágbére ó sì dùn mí ntí ìmúfu ewì tí mo sponsor àkàndá kéwì àkàndá kéwì ẹ bá òun náà pàdé ẹgbọn yìí ẹ bá wọn náà pàdé ẹgbọn yìí ní ọjọ ayẹyẹ mo sponsor ewì wọn pé káwọn náà ká ṣòkèèsì àwọn náà àkàndá kéwì ẹsẹ ń dun ẹgbọn yìí ṣùgbọn tí látàrí bẹẹ náà ọlọrun tún fún ní ẹbùn ọpọlọ ọmọ ewì ké ń lọ ọwọ ewì ń wá ǹjẹ kọkọ gbọ ọ léènì díẹ náà ǹjẹ kọkọ gbọ ọ léènì ń lọ ọwọ ewì ń wá yín sì wá bí n ṣe rún mọ tẹ ẹ fi rí gbọ àkàndá kéwì lọkọ yùn fún ìkànnì yìí mo ànáǹsì pé ẹni tó bá ní tálẹǹtì kan o ẹni tó lè kọrin tó lè kéwì ni òkúsá compose orin fún Ajisebi Oyo ẹgbẹ́ yìí nìkan náà ni ó jáde tó ṣe mo sì rí pé ó ṣe dáadáa mo sì ti lọ gbé wọn lọ sí studio wọn ti lọ rìkọ́ọ̀dù rẹ̀ mo wá ṣe bí mo ṣe gbé ilẹ̀ ni pé wọn ó ṣe kan fún Ajisebi Oyo yín wà sponsor wọn fún another one tó jẹ́ tara wọn. Mo wá ti sponsor wọn fún another one tí wọn jẹ tara wọn ara wọn ti tara wọn náà wọn ṣe fún ikú bàbá yèyé ni o aláàfin àtàndá alówólódù bí ìyere ọmọ àbírò nǹkan níta náà nínú tá a fi ń sọpọ́ọ̀tì àwọn kan ní agbọn ọ̀dọ̀ tí a náà ní ìhà yín mo ń bọ̀ ná ẹ jẹ́ ń kọ́kọ́ fi orin ti èyí táwa gangan ṣe bíkọ̀bù tí a gangan èmi àti fúnmi Ọlásùkànmí amẹ́jọ ìsìn kí n tó wá fi wá ewì ẹ̀gbọ́n yìí lọ mọ́ ń bọ̀ ntí ìdè.
3: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o Ajisebi Oyo láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
4: Ajisebi Oyo online television and radio. We want to take this time out to appreciate.

0: tọ́ orin ewì náà nu látẹnu àkàndá akéwì tó kọ fún ìkànnì ajíṣebí ọyọ́ yín tó padà fi ìta spọ́nsọ̀ tó kọ fún aláàfin àtàndá alówólódù bí ìyere fún ìrántí ọdún kan wọn fún ìrántí wọn yóò ń fi òun náà sí tẹ́jẹ̀ ìgbádùn rẹ̀ kí n tó máa atapòpò kúrò ní ìhà yín ẹyin tí ìkànnì ajíṣebí ọyọ́ náà lẹ́ ń já sí o a sì ń celebrate ọdún kẹta wa àti bẹ̀rẹ̀ celebration náà nu àti bẹ̀rẹ̀ celebration ọdún kẹta wa náà nu à ń celebrate ọdún kẹta wa àdúpẹ́ o àdúpẹ́ pé òkun gbogbo ẹ̀yin tó elédùà ti ń lò fúnra lọ́wọ́ wa elédùà ọba dẹ́dàsẹ̀dá náà ni ọmọ bá wa ran ẹ̀yin náà lọ́wọ́ o mò ń bọ̀ ná tí mo fẹ́ máa wá orin mo fẹ́ wá orin mò ń bọ̀ ná.
1: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebí ọyọ́ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebí ọyọ́ láàárí ọyọ́ ò ní ṣe bí baba ẹnìkọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo ni se bi ba beni kokan.
3: Ajisebi Oyo laari Oyo ni se bi ba beni kokan. Ajisebi Oyo laari Oyo ni se bi ba beni kokan.

0: gbogbo sì ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebiyoyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o Ajísebí Ọ̀yọ́ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan.
1: Ajísebí Ọ̀yọ́ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan.

0: ẹ kú dédé àsìkò yìí o.
1: Ìlọrí nínú mi o.
0: Mo kì í káàkiri àgbáyé ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tó bá rí bó ṣe rí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ yín náà níbẹ̀ hàn. Ìyún lórílẹ̀-èdè Nàìjíríà ń bí aago mẹ́fà rọ̀lẹ́ ọkọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún. Ìyún látòkè òròkí lọ́yọ̀ aláàfin wa ń bí lórílẹ̀-èdè Nàìjíríà tàbí kalẹ̀ sí. Adéyìnká pẹ̀mbọ bí àwo irin ọ̀rọ̀ jẹ́nu òhunrun. Ọlọ́run ọba náà ní ń tọ́jú mi o, ó ní ń tọ́jú ẹ̀yin náà níbẹ̀ hàn. Ọlọ́run ó kú ìtọ́jú wa. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́ọ̀ ni pákútẹ́ ìbá ti má parọ èmi àti ẹ o. Tó rò pé bá a ṣe ń gòkè, tá a jọ ń gòkè, tíwọ̀ ń gòkè, tèmi ń gòkè, tó rò pé gbogbo àwọn èèyàn náà ló dùn máa ń nú ni. Ìra wọn ọmọ ọ̀fẹ́ kò pòdé nu wọ́n gba kámú ni o. Nítorí pé ọlọ́run ọba ò gbà fún wọn, ọlọ́run ọba ó kú ìtọ́jú wa. Níbo lèmi ò bá wà lọ́jọ́ òní bí ò sí ẹ̀yin? Ọlọ́run ọba alágbára a lè wí lè sí a lè ṣe lè wí ọba tó ba lórí ohun gbogbo. Tí ò bá sí Ọlọ́run lákàtà mi ni Ọlọ́run tèmi fi ṣe apáta àdáàbọ̀bọ̀ tèmi wà láì. Hàn-ín hàn-ín pàkúté ìbá ti má parọ̀ òní tipẹ́ Dẹ́yìnká.
1: Ìyá mi sọ́tọ̀ ọbẹ̀ rẹ̀ dùn láwọ̀ mi mò ń dánpẹ́.
0: Olùtọ́jú gbogbo ayé a dúpẹ́ lọ́wọ́ rẹ o. Tí ò bá sí ìwọ wàhálà, bí ò bá sí Ọlọ́run ọba Olódùmarè wàhálà àwọn ọba ti jámọ̀ gangan torí pé àti ẹ̀ jámọ̀ gangan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn èrùpẹ̀ lásán lásán.

ọ̀rẹ́ ọlọ́ọ̀ba lórí ìgbésí ayé gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá. Ó kù tọ́jú wọn o, torí bò ń bù ú fún àwọn bí òkun láwọn náà ṣe ń lé fún wa bí ọ̀sà bí ọ̀sà. Ó kù tọ́jú àwọn olólùfẹ́ wa, àwọn alátìlẹyìn wa, a dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ lórí ìgbésí ayé wọn. Ọlọ́run máa túbọ̀ bá wa bù fún wọn bí òkun, kán lè máa fún wa náà bí ọ̀sà. Fún òtún fún àbí ọ̀sà, ká lè máa fún àbí odò kéékèèké. Ọlọ́run máa bù fún wọn bí òkun, bù fún wọn bí òkun alágbá lúgbò, bù fún wọn bí ọ̀sà, bù fún wọn bí òkun bí ọ̀sà. Ọlọ́run bá dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ó kù tọ́jú wa o, tó máa tọ́jú wa lọ. Dẹ́yìn nǹka yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà, ajá àlú Ọ̀yọ́ ti gbó lásán. Nítorí pé bẹ́ẹ̀ mi ò bá rẹ́ran ko, mo rá kàtà èèyàn, mo rá bá mi èèyàn ni o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ayín náà sọ fọ́lọ́run mẹ́rin pé Ọlọ́run ó kù tọ́jú mi o. Ó kù tọ́jú mi Ọlọ́run. Ọlọ́run ọba, mo mọ̀ dúpẹ́, ó kù tọ́jú mi o. Ṣé lórí ẹbí lórí ara ni ká sọ ni? Ó kù tọ́jú mi. Lórí ọkọ lórí ìyàwó ni? Ó tún ó kù tọ́jú mi. Àbí ṣé lórí ọmọ lórí bàbá lórí màmá ni? Ó kù tọ́jú mi o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ìwọ nìkan ni o. Ìwọ nìkan ni. Ìwọ ni Alpha àti Omega.

ọlọ́ọ̀ba àdúpẹ́ lọ́wọ́ rẹ. Adéyinka yín náà ní o pàpín bàálẹ̀ fìlà ìlàsà àròpọ̀ tí so lórí ọbẹ̀ nínú àwòtán garan bó tó ti dé pamọ́ntí kan bí o ṣe rí. Ayin mi náà lèdè bábá èdè ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ ìmọ̀ bábà ìmọ̀ ìwà bábà ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ẹyin náà rèéṣẹ́ mi náà tún lọ ọmọ ọba aládèjìkanjìkan tògótògó tọ̀gọ́tọ̀gọ́ abọ́gbọ́n nù ni mí tọ̀sán tọ̀sán tòrútòru èmi tún lọkùnrin sì bá olórí aláròyé nílà náà onímọ̀ tí ń wò sùnsùn sùn ọ̀rọ̀ jẹ́nu ohunrun mo tún sùn tẹ́nu mi tún ṣe wúyáwúyáwúyáwúyáwúyá. Aláàbò aláàánú lórí ìgbésí ayé gbogbo wa èmi pẹ̀lú àwọn tí ó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí ayin ọlọ́run ọba ọba ara ó kù tọ́jú mi mò ń bọ̀ ná mo tún ń bọ̀ ná. Adéyinka abọ́gbọ́n nù ni mí tọ̀sán tọ̀sán tòrútòru èmi tún lọkùnrin sì bá olórí aláròyé yín rèé ní láàánú onímọ̀ tí ń wò sùnsùn sùn ẹ̀rí ń báyìí bí ni mo mú bí iṣẹ́ lè máa ńlá o ẹyin tèmi Adéyinka rèé wọn ò bíṣẹ́ mi pa mí dì mí dọ̀gá àgbà mo fẹ́lẹ̀ mẹ́bùn tọ́lọ́ bá mi fún mi lẹ̀dùmàrè ṣe ń ṣàlékún ẹyin náà ẹ wo ẹ wò ó ẹ gbé wo ẹ gbé wo ẹ yẹ wo ẹ yẹ wo ẹ yẹ wá wo sáàrin ara wa ẹ wò wá sáàrín ara wa gbangba gbangba lẹ́rìí pé mo iṣẹ́ iṣẹ́ kí n tó da kọ́ni mo jìyà títí n tó jèèyàn mo mọ̀ kẹ̀dẹ̀ ẹ̀jọ̀ pọ́tọ́rì tọ́ ìyá ń jọ́ sí wọ́n tó jẹ́ ń kẹ́rù mi dáàfin ẹyin náà ẹ wò wá wò sáàrín ara wa ẹ rí pé ọwá ní dáná orí mo gún tó tún fòdìdí ẹni fọ́rí mo tó tún fọ̀ tọ̀ọ̀tọ̀ èèyàn síbẹ̀ aṣọ tí ń pa láró lẹ́rù àti kìbọ́ mi ò sí inú tèmi Adéyinka ọ̀hìn wọ́n mọ̀ ọ́ ṣe tèmi náà kọ́sẹ̀ ni ní wo ta mọ ẹni ká anybody torí mo fi tó mo fi tèmi jọ ó kọ pẹ̀lú kìbọ́ ọ̀yọ́ náà ní sẹ́ẹ̀sì mọ̀tẹ́lẹ̀ kọ́ pé ajíṣe bí ọ̀yọ́ làárí ayin ọ̀yọ́ ní ṣe bí baba ẹnìkan kan Adéyinka ayin rèé o ẹ kú kàlẹ́ ẹ kú rọ̀lẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ ẹ kú àjìn tó bá ṣe pé àjìn náà ló fẹ́ dọ́dọ̀ yín bẹ́ẹ̀ mo kì í o mo kì í tẹ̀sọ́ tẹ̀sọ́ mo kì í tọ́lógún tọ́lógún mo kì í tọmọlúàbí tọmọlúàbí títílẹ̀ òdúà títílẹ̀ òdúà ẹyin tèmi à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà ni o ọlọ́run ọba náà ní ń pa wá ọmọ tí ń dà wá sí wà láì ní on the 24 inú oṣù tá a wà yìí láàpẹ̀ ọdún méjì sángílí tí tá a bẹ̀rẹ̀ kínní níjọ́ tá a bẹ̀rẹ̀ náà rèé bí eré yìí o a bẹ̀rẹ̀ bí eré bí eré bí idán la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn aláǹta kùnpáyín kékeré sólóko bí idán la ṣe tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn.

0: ẹyin bá mi, ẹyin mọ́ mi, ẹyin alátìlẹyìn mi, ẹ kù tọ́jú mi o, ẹyin supporters mi, ẹyin listeners mi lójoojúmọ́. Torí bí ò bá sẹ́yìn tẹ̀ ń gbọ́ mi ń bẹ̀rù, níjọ́ mi tí ń bá tiẹ̀ bẹ́ẹ̀ ṣe program tẹ́lẹ̀ tí ń bá lọ wo backend lórí sábà tí mo rí àwọn èèyàn tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Inú mi á dùn, ara mi á gbá yágiyági bí ara akẹ́kọ̀ọ́ asọmọye tó ki fóònù mọ́lẹ̀, má tó sáré ṣètò bí ìṣẹ́jú méjì mẹ́ta. Lórí pé èyàn wà ń bẹ̀rù, wà láì lè mí ṣe ń lé wá lójoojúmọ́. Ojoojúmọ́ là wá mọ èèyàn sí látàrí iṣẹ́ yìí, látàrí iṣẹ́ yìí. Ojoojúmọ́ là ń pàdé àwọn aláàánú tọ́lọ́run rán sí wa tí wọ́n sì ń jẹ iṣẹ́ náà. Torí pé bọ́lọ̀ ń bá rán wọn, Sunday kápá láti ṣe tí wọ́n ṣe ń kọ́ kìlà bẹ́ẹ̀ ṣe sí. A dúpẹ́ o, àmọ́ lóore o, ojoojúmọ́ làwọn ọmọ dúpẹ́ ọwọ́ yín. Ẹ kú ìtọ́jú wa o,
1: ẹ kú ìtọ́jú mi, ẹ kú ìtọ́jú wa.

wò tọ́jú mi ọ pé olóore àdáǹdá tán ni a máa dáa lójoojúmọ́ a máa tuntun dání ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé tèmi pẹ̀lú àwọn olólùfẹ́ mi pẹ̀lú àwọn alátìlẹyìn mi pẹ̀lú àwọn alátẹ̀tísí mi tí wọ́n máa ń gbọ́ mi lójoojúmọ́ ọlọ́run ọba ń gbọ́. Bá mi láti ìlú ọba tẹ́bà mi sọ̀rọ̀ níjọ́ ni wọ́n ṣàdúrà fún mi wọ́n ní kọ́lọ̀ ọmọ jẹun sì sọ kọ́lọ̀ ọmọ jẹun sì sọ o. Wọ́n tún fún mi lọ́rọ̀ àmọ̀ràn wọ́n ní ká máa ṣe lọ́ba àṣẹ ń bá a lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí.

aláìkò tó sí ni ọlọ́run lọ́kà mi yẹ o ọ̀nà ọba ń gbọ́ mọ́ máa wọ́n tá a jọ lọ sùkú tó jẹ́ pé ọ̀rọ̀ tó dá lẹ́nu wọn ṣákáṣáká ju àwa lọ ọ̀nà ọba ń gbọ́ ọlọ́run ló dì í kà wá yẹ ó rí mi ló ṣàmìyàn ọ̀nà ọba ń gbọ́ mélòó la gbogbo ara mi kí ni mo mọ̀ ń wíná kí n mo mọ̀ ń sọ ọ̀nà ọba ń gbọ́ ọlọ́run ló kà wá yẹ o wàhálà ìkò tọ́ sí mi ọkàn wú ó dìídì ó wu ọlọ́run ló fi gbé ògo fọ́lẹ̀ wa ọlọ́run ló gbógo fọ́lẹ̀ o ọlọ́run ló gbé ògo fọ́lẹ̀ wa o. Máàmì ẹdú oore Mádám Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn máàmì dáadáa nu àwọn alátìlẹyìn wa nu ẹdú oore ẹdú oore ẹdú déédé máàmì. Bàbá mi Fàtà Ìlàmìtì látọwọ Londo State Mádám Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn. Ẹyin Afọlábí Nurudeen Alaro láti orílẹ̀-èdè Libya. Ọmọ ọba láti Gbolùmọ̀ Ìdíni Adékúnlé. Ẹyin bàbá mi dáadáa Evangelist Moses Àkàndé Akíntúndé. Artist Michael Awosola Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa Bàṣírù ọmọ Adéníran. Láti ìlú Èkó ọmọ Ọ̀yọ́ ni wọ́n sì pẹ̀lú Èkó ni wọ́n ń gbé. Etiri Multipurpose Venture Afa Glo Asiru Ahmadu Adeniyi ẹ̀gbọ́n mi dáadáa nu láti ìlú Pàpó adúpẹ́ o àmàlò rẹ. Ọ̀nà ọpẹ́ mi pọ̀ o wàláì ọ̀nà ọpẹ́ mi pọ̀ òun ò lè sán tán. Ọlọ́run lohun ẹnu mi Ọlọ́run lohun ẹnu mi Ọlọ́run lohun ti ń jáde látẹnu mi. Níbo làwọ̀ bá wà tí ò bá sì bọ́lọ̀ ń bá wà á sọ báyà bá ti wà nínú kúgbú nínú kóló tí wọn bá ti tì á mọ́lẹ̀ ọ̀hún yìí ṣùgbọ́n lọ́run náà ní ń kó wa yọ. Kí làwa já mọ́ tí ò bá sí ọlá ọlọ́run lára wa tí ò sí ọlá ẹ̀yin alátìlẹyìn wa lára wa. Bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù bàbá mi Fàtà Ìbándélé Olúṣọlá lamẹ́ríkà. Mílíọ̀n Sinkins Adéṣẹwà Adépọ̀jù lamẹ́ríkà. Bàbá dáadáa sàn ní Success Odùọ́lá ọmọ Ògúndàrí ọmọ wọn nílùú Ìbàdàn láti ìlú United Kingdom lọ́hún London kọ́hún lọ́hún lọ́hún bẹ́ẹ̀ hàn. Ẹ ṣe o ẹ̀yin alátìlẹyìn wa àti bàbá mi tẹ́ ẹsẹ̀ jọ ẹ̀yin àwọn alátìlẹyìn wa lẹ́nu ijọ́ mẹ́ta ìtẹ́ni mọ̀ dákọ̀ àwọn bàbá mi dáadáa tọ́lọ́hún dẹ́mù láti Seattle kọ́hún bí ègbé Seattle ní ìlú ọba lọ́hún ní Amẹ́ríkà lọ́hún. Bàbá dáadáa bàbá tá àwọn ìwọ̀n popular dáadáa pọ̀ ọlọ́run bá ń gbọ́. Àwọn òyìnbó gan wọ́n máa ń ṣàọ̀dá sí wọn wọ́n láwọn gbádùn mí pọ̀ wọ́n láwọn ṣẹ̀ṣẹ̀ discover station wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni ṣùgbọ́n àwọn gbádùn mí dáadáa. Ọlọ́run ọba yóò jẹ́ kémi náà gbádùn yín yóò jẹ́ kémi náà gbádùn ara yìí. Ẹ kú ìtọ́jú mi o. Sunny Success Odùọ́lá ọmọ Ògúndàrí láti London UK lọ́hún. Àwọn èsì wọn máa gbọ́ lè ṣe wà lọ́jọ́ kan. Àwọn tí a ní tòótọ́ ẹyin tí a ní tòótọ́ ẹyin tèmi ní tòótọ́ ẹyin tí a ní tòótọ́ nù òdeyìn nǹkan pẹ́ńbọ́ bí àwọn erin ọ̀rọ̀ jẹ́nu ohunrun mo tó sòtàn ẹnu mi tó ń ṣe wúyẹ́wúyẹ́. Èmi ọmọ oníyà mẹ́ta kan méje kan àtọ̀kan lélógún kan mo gbóngbó níyà ni mi ọmọ ọ̀rọ̀ gbọdọ̀ níyùn èmi náà tún lọ máa tó bọ̀ sòrò olóògbé yajúpọ̀ lẹ́run rínú kedere. Adéyìn nǹkan ọmọ ha lójú ìyá ọmọ hùn lójú ará àdúgbò lójú ará èrò gbára àtòrò gbòòrò hun lójú ẹni wọ́n jọ ń wòra hun èmi tún lọ máa hun lójú gbogbo abínú ẹni àti àwọn òsìkà àlú àwọn òsìkà àlú ọ̀fẹ́rìn mi o torí pé wọn ní gbọ́ adéyìn nǹkan pẹ́ ń bọ bí àwọn erin èmi náà sì ní gbà nínú ni ọjà fẹ́ràn ara wa. Ẹ kú ìtọ́jú mi ọlọ́run ọba o ẹ̀yin ni alpha àti omega mi ẹ̀yin ni ìbẹ̀rẹ̀ àti òpin mi o síwájú mi ẹ̀yin lẹ̀ ń kẹ́yìn mi ẹ̀yin lẹ̀ ń bá mi lọ ẹ̀yin lẹ̀ ń bá mi ṣe ẹ̀yin lẹ̀ ń bá mi sọ láti gbà tá a ti bẹ̀rẹ̀ wà láì nínú oṣù yìí ní ọdí on the 24 ní ó pé ọdún méjì tá a bẹ̀rẹ̀ kínní bí eré bí eré bí eré bí eré la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ. Akàrò ni pé kò sí iléeṣẹ́ rédíò kankan lọ́yọ̀ọ́ kí ló wà ní kápá àti ata lè ṣe in ló mú ọgbọ́n àtinúdé ilé yìí wá fóònù tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ Infinite Hot 4 Hot 4 in ni mo fi bẹ̀rẹ̀ náà lọ́jọ́ náà lọ. Wàhálà ẹnu iṣẹ́ yìí náà ni mọ́ra wọn ni fóònù yìí ló la ná lé lórí kọ́lọ̀ ó ṣeéṣe bí ṣe ń ṣe kó tó gbé ìyanu rẹ̀ dé ká tó gẹ̀ẹ́tì fóònù mi Dẹ́yìnká ọlọ́run ọba náà ní ń tọ́jú mi kí ni mo já mọ́
ìjàmọ̀ kankan. Ọlọ́run ọba ń gbọ́, Ọlọ́run ọba ní tọ́jú mi o, ẹ̀yin olùtọ́jú mi, àdúpẹ́ o.

láì àmọ̀ pé bí tọ́lọ̀ ọba tí mú wa lọ àti ẹ̀ tí ń rí jà sára rẹ̀ báyìí àti ń rí jà sára rẹ̀ báyìí báyìí díẹ̀ díẹ̀ wípé ibi tọ́lọ̀ ń sì mú wa lọ ọ̀nà tó jìn dáadáa ni tó jìn gan tó jẹ́ pé ọ̀lọ́ ibi tọ́lọ̀ ń mú wa lọ àti ń rí píkìọ́ rẹ̀ lẹ̀ díẹ̀ díẹ̀ ibi tọ́lọ̀ ń mú wa lọ àti ń rí ìjàsá rẹ̀ díẹ̀ díẹ̀ sẹ mọ pé kò sí bí náà ṣe jólókòó tí mọ̀jàlá ò ní délé sọ àti ń rí mọ̀jàlá rẹ̀ àti ń rí jàsá ibi tọ́lọ̀ ń mú wa lọ. Àwa ń sọ pé íńtánẹ́ẹ̀tì ni a ń sọ pé báyìí báyìí ni íńtánẹ́ẹ̀tì lásán ni ọlọ́run bóyá láti pàṣẹ wa ni First Indigenous Radio Station lọ́yọ́ ni yóò fi wáyé sílùú Ọ̀yọ́ yàtọ̀ sí ètí skul ni ti ń bẹ ní Ajayi Crowdown tí ó jẹ́ First Major Indigenous Radio Station fún ìlú Ọ̀yọ́ bí ó tiẹ̀ sì jẹ́ private bóyá látara wa bá láti ọ̀dọ̀ wa lọ́lọ́run ó fi dá lẹ̀ ibi tọ́lọ̀ mú wa lọ ọ̀nà tó gùn gan tó jì gan ni ṣùgbọ́n àti ń rí jàsá rẹ̀ àti ń rí jàsá rẹ̀ torí pé a wà lójú ọ̀nà. Wàhálà ẹ̀ kíkà lọ́lọ́ ń kà wáyẹ kò tọ́ sí mi o kíkà lọ́lọ́ ń kà mí yẹ kò tọ́ sí mi o.

tí ó bá sì wọ tó ń ṣaláàbò lórí wa lórí ilé ayé wa. Pẹ̀lú àwọn tó jẹ́ pé bá a ṣe ń sùn ọ̀ wọ́n ń nú bá a bá ṣe báyìí wọ́n á yín mú bàbá wọn bá rí wa lókèèrè wọn aṣa àríyá bàbá kọyìn sí wa bàbá kọyìn sí wọn wọn a tún máa yín mú sí a àìmọye nǹkan lúbúlúbú tí wọn ti gbọn sórí bàtà àìmọye tí wọn ti gbọn sórí àga àìmọye tí wọn pè lórí afẹfẹ sínú afẹfẹ àìmọye tí wọn kàn mọgi lórí wa tí ò bá sí ọlọrun tí ń ṣaláàbò àìmọye àfúnjẹ ojú oorun ọ̀hìn ọkọ ló ti gbabẹ tí wọn ti di gbabẹ dépò kú o. Ọ̀pọ̀ ló ti gbabẹ̀ dé ipò àìsàn ọ̀pọ̀ ló ti gbabẹ̀ tán ti ṣe bẹ́ẹ̀ tán ti gbabẹ̀ lọ tí ò bá sí pé àánú lọ́lọ́run fi ń gbà wá ọ̀hún tá ń fi á ní ta ló dùn mọ́ kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni kò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni o àní ò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni tá ń fi á ní kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni.

àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun, àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun. Wàláì pàkúté ìbátí máparò wa tí ò bá sí Ọlọ́run ọba tí ń dààbò bò wá tí ń ṣaláàbò lórí ilé ayé àwa náà ló yẹ ká máa fi dúpẹ́ lọ́jọ́ ojúmọ́. Grace and Mercy ni o, àánú ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀, àánú ẹ̀ ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀ láyé wa o. Àánú rẹ̀, orí ọ̀fẹ́ rẹ̀ la ṣe wà láyé dèwò yìí.

lo dun mo ko ma ma se ni to dun mo o apori eni ogun wa la mo se ni ogun to je pe nlo lojo kan moju to je pe ori eni bayi na lo lojo gogo olorun eledu ma lojo gogo oni salafo wa bo ba ti je ko ogun la gbo kan le ni ai mo ya won tan ni ya la ya fo ya la yo ogun ju a lo an to ba se pe gede ai mo ye igba ti ti o pa ti keke pa ma gogo lenu ti keke pa ma ti oro lenu to ti e niran ti ofa be gede ai ti o ba si olorun to ti alabo wa lasiko na ti o ba si olorun to duro fun wa if no be god we stood for us if no be god we be for us where we for dey where we for dey where we for be nbo la wa ba wa boya ba ti ti oju orun doju ku ṣùgbọ́n lọ náà ló ń pa wá mọ́ a wá dúpẹ́ ni o a ní ó ń pè ọdún méjì lọ tá a bẹ̀rẹ̀ ìkànnì yìí ìkànnì ajíṣe bí ọ̀yọ́ bí eré bí eré aláǹta kùnpáyín kékèké sólókò bí eré la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà tọ́ a ní bí ìdábì ìtàn ni mo ṣe tí mi lówó lọ́wọ́ aláǹta kùnpáyín kékèké sólókò tí fa bá tẹjú ogbè mọ ni àmọ lówó lọwọ ojú rere ni wòrí sí wa kápò rẹ ojú rere là á fi wowó ẹyin orí rere náà ni ti ìrèrè ìrèrè o lórí àgbọrùn re ẹyin eré o lórí àgbọ eré o lórí àgbẹrù re o a ní èrè kò ní orí àgbẹrù lé orí rere náà ni ti rèrè ere o lori agberu le ori

ojú ọlá rẹ wò mí o kémi náà dò lówó kí n dọlọlá kí n dọlọrọ kémi náà lè máa fi tọrẹ kí n lè máa fún àwọn èèyàn hàn fojú ọlá wò mí fojú àánú wò mí fojú ọrọ wò mí o tọ yayin náà ní ti máa gé pété ná torí kò síná ayin fáìrọ ìbánisọrọ mi ti fẹ kú oníyàn ẹsẹ o ọlọbẹ ẹsẹ ọlọkà ẹsẹ gbogbo ẹyin tẹ bá mi fìfẹ jẹ ẹkọ ìbínú o hàn a máa bẹ torí ọbẹ ní bẹsọ àtẹlẹsẹ a sì bẹnu ẹni tó bá ní amọbọ nìkan láàbí dé bá ní torí bábá kù dẹdẹdẹ kọjọ kan rí òrùn arọwọ adé ẹkún bábá jẹrọ mẹjẹlé jẹ kí n láyé ìpín sí ẹrọwọ láyé ìpín sí ilé olúwa rí gbóná inú ilé tẹ ti ń gbọ mi ọdẹ tẹ ti ń gbọ mi tẹ ibi iṣẹ tẹ ti ń gbọ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ́yìn ìgbésí ayé yín òní gbóná kò ní gbójú nítorí pé tutù títí báyìí láàárọ̀ dẹ o ayé òní gbóná mọ yín kò ní gbóná mọ èmi náà a ní rogbòn fún pínpín ìlú òní lè mọ wa tutù tutù náà láàárọ̀ bàbá mo fọ àyínlé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín o ìṣọ́ ọlọ́run ọba àbò rẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wù orin lọ kó máa wà lórí ẹ̀mí àti dúkìá ẹ̀mí àtẹ̀yìn títí dìgbà míì láti máa pàdé adé yín ká pẹ́ńgọ bí awo irin mi ń fi ilẹ̀ sínú ìbànújẹ́ mi ní báyìí nínú ìbànújẹ́ o ẹ fèmí náà sínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú ìbànújẹ́ ká tó rí ra aláyọ̀ ká pàdé níre ká mọ̀ dolódì lẹ́yìn ara wa ká mọ̀ wà ara wa tì ààyìn ò fẹ́ ń kú àtọ́jẹ́ ìlókù adé afúnmọ́rẹ́ mi àtàgbà òsì lọ́fà ọba rọ̀gúndà abáde yìí lọ́mọ ààyìn àdèyí ń bẹ nípò tó dákẹ́ rigiri ká mọ̀ dolódì lẹ́yìn ara wa o títí dìgbà míì láti mọ pàdé adéyínká ọlọ́sùnkàn mi ló kọ́ mi pa mi bàálẹ̀ fìlà yìí lásàrò kò ní mí ti so lórí ọbẹ̀ nínú àwọ̀ tán gan múráyín náà ló kọ bàbá tó bí ńlọ́mọ ààyìn ìyá mi náà ni àríkẹ́ àríkẹ́ ọkọ̀ àríkẹ́ ọgọ̀ tó kẹ́kọ̀ọ́ ẹni ó gọ̀ dání adéyínká ọmọ ọ̀dọ̀ àgbà ìpàdé wa ó di wọ̀ yọ̀jọ́rọ̀.

0: gbogbo ohun tẹ lẹ́lẹ́ kiri yẹn ní padà ń bọ̀ wá bá yín kódà kò ní wúlò mọ́ tó bá dé. Àsìkò yẹn tí ó bá fi dé èmi Mustapha tọ́lọ́run tàná bí ó ti gba transfer. Gbogbo àwọn bàbá tí wọ́n wí bẹ́ẹ̀ ni lásìkò yìí ò bá. Àsìkò owó ni àsìkò tá a nínú Súrat al-Maida Quran chapter 5:90 ti ń sọ fún wa pé inna al-khamra wali maisara wali adhlamu rijsun min a'mali shaitan fajtanibu la'allakum tuflihun.
1: Ya ayyuha alladhina amanu.
0: Àwọn ni mo pe ẹyin tí mo fọkànbalẹ̀ sí. Mo pe ẹyin tí mo fọkànbalẹ̀ sí. Inna al-khamra ọtí wàlí mẹ́sára àti tẹ́tẹ́ wàlí àfilà àti kíni àti ajé wàlí ansá àti kíni àti lọ́tọ̀ àti gbogbo nǹkan tó ṣàjẹ́ mọ́ bẹ́ẹ̀ richison ẹgbini mini àmàlì ṣètò nínú ríṣẹ́ṣì ló wà fájìtẹ̀lẹ́bù kọ̀mọ́nmẹ́ǹtì ni fájìtẹ̀lẹ́bù làálẹ́kùn tó filẹ̀ o ẹ jìnà sí kẹ́ẹ̀bà lè jẹni tí ó jèrè àtẹ̀mí àtẹ̀yìn ta ni oníwe coupon nílé léwe coupon nílé gbogbo wa la ń ta tẹ́tẹ́ lónìí. Tí bàbá àjẹ̀bú àwọn tiẹ̀ tún sọ lóko tẹ́ fi mọ̀ pé tẹ́tẹ́ ni àwọn tẹ́tẹ́ kan bẹ tá ń ta tí wọ́n ti dá sí gbogbo wa lọ́rùn national loto ń bẹ state loto wà tẹ́tẹ́ lòun
1: náà
0: a ṣe bonanza a fẹ́ pín àwọn ẹ̀bùn kan lmtn sasẹ́ndì sí ẹ sms sí nọ́mbà tẹ́tẹ́ ni kẹ́ ẹ lè mọ̀ pé tẹ́tẹ́ ni wọn ò ní sílẹ̀ kan tí wọ́n lù sí nínú gbogbo ohun tí wọ́n kó ni wọ́n kó àádọ́ta mọ́tò lẹ̀ wọn ò ní sílẹ̀ kan mú owó iléeṣẹ́ wọn tí wọ́n fi kù wọ́n gbà lọ́wọ́ gbogbo ẹni tí ò ní ni wọ́n fi rà á torí sms ẹyọ kan tó bá sẹ́ndì 100 naira wọn ọjà lọ́dọ̀ wọn ọmọ ìkúlù kò sí bí wọ́n sì fẹ́ ṣe random ohun tí ó fi kàn án láéláé random yìí ò lè kàn án ẹ wá ṣírò 120 million èèyàn ẹ ṣírò 100 naira 120 million láàrin ìṣẹ́jú kan tí wọ́n ń gbà àwa ní ìlú yìí ò dáa ìlú òsùnwọ̀n ìlú yìí ò lè dá kò sí lè súnwọ̀n kì í ṣe pé torí gbogbo ohun tọ́lọ́run lòun ò fẹ́ pátá òun láti modernize ẹ lọ àwọn ìlú ńláńlá ẹ lọ wo advert tẹ́ balára billboard advert ọtí ló pọ̀ jù tó sì jẹ́ pẹ́ nìkan ò ní mú tán kí làkà ayèrè ọmọ dòrí kodò ẹnìkan ò ní mú tán kẹ́kọ̀ọ́ wọn bá wọlú ilé wọn wá bí ó ṣe ra ìléṣe yóò ṣẹlòmí ìléṣe ọmọ mélòó lọ́lọ́run bí sígboro tí wọ́n fi mọ́tò gbá tọ́lọ́ tí ó fi mọ́tò gbá tó bá mu tí ó
1: tó.
0: Láti ìkún tàbàtà ni wọ́n kọ́kọ́ gbọ́ Yorùbá náà. Ọlọ́run tó ní ẹ jìnà sí ọtí ní mímu ẹ wá lọ wo ṣàìṣàì bọ̀bọ̀ kí ló ń tẹ́tẹ́ ni ẹ wo iye ọmọ tí wọ́n dà láàmú tí wọ́n máa fojú winá káàkiri owó tí wọ́n fi ra jíìpù tí wọ́n gbé fún wọn ọwọ́ ẹ̀yìn tẹ́ ẹ jókòó sílé wọn ti gbà ṣé ohun tọ́lọ́run wá lóhùn òfẹ́ ṣáálé máa ṣe kí ni ọlọ́run ó dùn kó náwó ọ̀kẹ́ sí wa ìyẹn wá tì tó ẹ wá jẹ́ a lọ sí láì iye èèyàn tá n pa lójúmọ́ e wa je lola yin emi ti bo lojumo mo fe se kora na laarin e ki wa da yin pada ise taji ni ki run se fun yi to poju ninu igbesi aye e ko to wa siwo olo ye ki gbogbo owo lo be ni abi se yen o da ka pada nbe ai moye be ni won ni iwe mimo kan so ai mo mi o je le ko ti pe bi to ti so ni sugbon won ni lowo eni ti o ni lati ye kini lati gba fe ni o ni isele abi o sele gbogbo awon re ri re ri ti won kori sinu tinted glass ti won leran leyin orun lu tawon kokoro o ma saduwa fun o tete wa ko si bi won ti ri owo ti won ri lara awa mekunu ni lara awa talaka ni e wa wo e mo yi ese tanda lojumo eyo kan won wa ni e ma se stick fa ke ma wa foriji ese sibe sibe emi pelu ore o ti ra ijo iwo torasuko ta ba fi lo kubura e won ra odidi shop aso kan ta to de asuko ta ba fi lo asalatu ye gbogbo oja ta nta lawon te ni awon yoku ti o lo ti ta tan ka wo to de be ni are ni ti ku mu ni di oja ti o da duwo ko tori koko wo sinu shop to po ko tori ko won se je container mewa fun o si mu ku me enikan wa ni se siro gbogbo won ko kale yen iwo to ti lo e na lo se siro gbogbo won fe na kilo de temi pelu yin be ninu anu ta be ninu ranu ti won fi so pe eyan kan ku ti fi ma wa wu wa lori pe aso ankara bayi la gbodo lu ta fi soku e ta lo so fun yin pe gbara to do odo olohun o ti bo sinu ke afa oni ta o idide la kushit fa anna alhijab to ba je ko won ba si agaga loju opolopo wa lati ri oku wa ni enikan ni le fo nje senu abi ku ko ni Olorun lo mo di ojo ti agregeni lo pela won ti won jo ni leyin kun o to ri ko ile be won won ti ko sibi Olorun lo mo ejo ti won lo won to re leyin ko e wa wo ile ta agregeni lo gbe laarin ogun seju won ti pari e lese kan na won deliver kokoro le lowo omo ti nfa pajara ti gbe owo baba owo lo owo lo molana mustafa al mubarak
2: ali
0: allah ta'ala ti o pon leni ta ba ro daju nu awon afa ti nbe tele ti sare ti won ba bila fu to ba ire oko ti baba e wo fun re ni o taji mo yin
2: wallahi tallah
0: ko ni wo sare
2: allah
0: sugbon tori ka le pon le yo ma le fi mi le o kini kan a ma wa di mu gbere gbere baba ni e fi ile eje o lo wo eje o woru oko ti baba e wo
2: yo si jeun jara
0: yo si jeun ba ti e ranti gbogbo nkan bere pe baba re da baba to bi baba re ni mo wi pe baba re o baba to bi baba re baba bere lowo re o ko ti lo ti pe inu sare yan na lowo ye wa so kini kan fun oni se bi ngba ti o se mi lara e mo ina la fi loku o ti pare mo yepe afa ojogbon ni ngba to go tan ni le moni bi wo ba ti e ba won baba re lo ko ri awon egbon re kan te la won baba re odidi isu ni kini mo pe odidi isu ni baba re si wa mu isu o mu obe oge sona bi mefa se won pe ni sugba won ge tan kini won pe bi won ti pe abdul gani na abdul gani mo doku be ni won pe suna lo ko mo won pe ni ebu e wa ko lo sori ebe baba re ni o ya ma le lo sori ebe e wa le lo baba re to mo isu gbin ohun mu oko in wale in ti bonu e ba so fa buro re to wu godi e oni o ma ko ewe sori re ko ma bu yepe si eledan gani abe eledan re ngbe gbe si ko tu kan be ni se fe eledan re aha eledan re olohun ni bi aburo re se te ko wa to lohun o baba lo ko to tele baba lo ko ti baba ni oko nu su yi ti ku oya ma wa ro to me ko mo pe nbe na ni su wa to ro pe loke ni tin wa to nkan bere si foko dale ru to gbe kini o gbe o gbe korofo ebu ijo ni o gbe jade bo ti gbe jade ti baba re ri lokere Philip buye pele Olorun lo buye pele ngba ti eto su mefa ewe kan ba yo be ni ba mo wa soke baba e ba ni e ti te oya e ma lo fi idogunle e ma fi ido ya mo tan pe ni do igi ti o fowo mu aha won fa mo leyin osu bi melo kan ka ma dara wa joko mo leyin osu bi melo kan won ni won fe san su won ni won be se kini se won tun pe elebu mo won pe elebu mo won ni won fe san isu odidi isu ni won pada wo ninu to ti jera to gbe jade o farabale o odidi isu ni won pada gbe jade odidi isu ti won wa gbe jade yen baba re ni e ma ko isu labe kankan e wa lo ko sabe kankan ni ya kan ba de olohun alarubo olohun ora wo mefa eni kan lohun ora le meta atoni le meji atolowo mefa atoni ri ofa kaluku sase kini won ko su pada lo le abi won ko su lo le ngba ti won ko isu dele eni ti o ra su ti o je isu peleyin ora su alejo to de ohun lohun o je isu ki lo lohun fe je oniyan lohun o je Allahu akbar Allahu akbar Allahu akbar kebira nigba ti won pe isu de kitchen kini won koko se fun won gba aso ku lara e won wa ge kekeke won da sinu omi tutu ero su ni pohun fe gbadun ngba to ri omi tutu ṣùgbọ́n barabiri ó bára rẹ̀ lórí kíni lórí iná wọ́n bẹ̀rẹ̀ sí ní epo náà mọ́ ara rẹ̀ tó lé kókó ó di kíni ọdẹ èrò òun ni pé bẹ́ẹ̀ náà lòun ó ṣe lọ́nú àpò.

0: irú ẹ̀ ni àbìlẹ̀jẹ́ ni tẹ̀lé ó ní mẹ́sàlẹ̀ bẹ́rùra kí bẹ́ẹ̀lẹ̀ lè má ṣerékù wàlùmá gírì wàlà kí nà lè bẹ́rùra má ní
1: amánàbìlà
0: a lè kú olórí amánàbìlà ẹ̀ tí lè òfin mọ́ torí tó bá jẹ́ tó bá jẹ́ pé alìmánu bí láì gangan la fẹ́ sọ nípa ẹ̀ wàláì à lè tú ìtẹ̀ tó ti lè òfin mọ́ torí pé tá a bá padà wọnú ìmánu bí láì gbogbo wa la padà bára wa lẹ́ni tó fẹ́ níwájú ọlọ́run ọlọ́run ni ẹ lè rí bíra kankan dá yorùbá ló sọ mẹ lẹ́sà lè bíra ẹ lè rí ara kan dá ó ní kì í ṣara dídá ní ara ń dákọ́ a ń tù wá lu ojú àkún kí bá la lè má ṣe ní kí wà lè má
1: gírí bì
0: ó ní kò kọjú síwájú kò kọjú sí gábàsì báyìí kò dúró lọ gbárí bí wákàtí mẹ́ta kò má yíra po ó tún ṣe yẹn tán ó tún wá kọ́ ojú sẹ́yìn báyìí ó tún lọ gbárí àbótí ẹ̀ forí kanlẹ̀ wọ́n á rí nǹkan wí ó ní ẹ̀kọ́ ni pàtàkì ó ní ohun tí jẹ́ dáadáa lọ́dọ̀ ẹ̀mí ọlọ́run tó lè mú èèyàn tí ó fi páàsì mọ́ni
1: amánàbìlà
0: mọ́ni ẹnikẹ́ni kì bá àjọkùnrin kì bá àjọbìnrin kì bá àjọmọdé kì bá àjàgbàlagbà kì bá àjẹni tí ń ṣayé kì bá àjẹni ayé ń ṣe mọ́ni amánàbìlà ẹni ó bá lè ní gbàgbọ́ sọ́lọ̀ wàláhì mo fi gbogbo ẹnu sọ àtẹ̀mí mo dúró yìí kò sí gbàgbọ́ lára mi sọ́dọ̀
1: náà
0: àtòrí ti bá ní gbàgbọ́ sọ́lọ̀ ìní lálà ẹni tí a lọ jà lánàá tó ní rìn ó mà ti bẹ̀rẹ̀ sí dára nù àní ìmánu bí nà ẹni tí ó bá ní gbàgbọ́ sọ́lọ̀ yóò tán sára ọlọ́run pátápátá inú ìgbàgbọ́ sọ́lọ́run ọlọ́run ò gbọ́dọ̀ sóore fún brọ́dà wìrì kí máa wá kú èrè ọlọ́run nínú ẹ̀mí mi pé mo dẹ̀ ń ṣiṣẹ́ ṣáájú ẹ̀ náà awukọ̀ báwo ló ṣe tó fi jẹ́ pé òun ni ọlọ́run kọ́kọ́ dá lóhùn ta ni èkó èrè ọlọ́run ló wà
1: kò sí
0: ta ni rẹ nìkan tọlọrun sóore fún tí ìkú èrè ọlọrun a ó ṣe máa jẹ lágbájá ẹni tí ó ní gbàgbọ́ sọba tí ń
1: dọ́lọ́run
0: yóò ti gbà pé àyà tá a fa yìí ká fún wa lẹ́ẹ̀kan nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ kàsídà ó ní ti dáadáa bá bọ́ tọ́ sọmọ èèyàn ó ní yóò pé ọlọ́run ṣe
1: wọn
0: ó ń ṣùgbọ́n tó bá yẹ pa burúkọ ló bá kàn ní sì ni ó mú gbé sẹ́nu
1: yìí
0: ẹ dákun ẹ wo ọjọ́ tí ajínigbérù ń ṣàṣàlá títí ń ṣàṣàlá tù mí ti ń ṣàṣàlá tù ní tó ń kádìí ẹ pọ̀ mọ́ ní ń tadìí ẹ ní ń kó wọlé àwọn ọrẹ òsùn ọfọlọrun pé báwo ni tí ẹ ṣì kan ṣe wá pọ tó yìí ẹ wá wò jẹjọ tọlọrun ní kọ kẹmẹrẹ ọmọ àbọ àárẹ tí ó béèrè pé ọlọrun wo lèyí o ṣáwà lọ ayẹ kí ló eléyìí tọ sí ẹ dákun ṣé ò tí tọ sí ní tẹlẹ bàbá tèmi ò tí lọ tí wọn fi ń béèrè pé ṣé wọn lọ yẹ kó ta ló yẹ kó kú kàn bí ti rí lára nù bí ti rí lára nu àní ìmánu bí nà ìgbàgbọ́ lára ọlọ́run ó gbọ́dọ̀ gbà pé bó o rẹ ti ń tọ́ sọ́wọ́ ẹ tó ń dára àtó ń dá kí ló ń statement of account wò nínú yàrá tó ń dára rìn tábùrú náà bá dé má jẹ́ nìkan gbọ́ ó gbà pẹlẹpẹlẹ náà ni ó ní sọ̀rọ̀ rárá tóró ànọ́ọ̀sì fẹ́nìkankan ládùúgbò kóore yìí pọ̀ báwo lọ́lọ́wọ́ ṣe wá tọ́mọ wa pariwo.
1: mọ́ni amánàbìlà.
0: àìnígbàgbọ́ sọ́lọ́run iná wàhálà kan tí ó tó nǹkan bí ṣẹlẹ̀ láàrin wa tá a sọra wa dọ̀tá ara wa. sọlọ́run ó ti mọ̀ pé gbogbo ohun tó wá pátá tó sì ń lọ pátá ó mọ̀ pé kò sẹ́ni ó ṣe tójú ọlọ́run lọ.
1: Wẹ̀lì yóò mi lè ákí.
0: Bọ́lọ́run ìdánwò ọlọ́run oríṣiríṣi ọ̀nà ní báwa tí ẹ jẹ́ lọ tí pẹ̀lú àwọn olólùgbàgbọ́ òdodo yìí náà jẹ́ ju eléyìí sáàrin wọn kí ohun tí wọ́n fẹ́ ṣe. Ẹlòmíì èèyàn jọ mọ ọrẹ mọ́lọ́dọ̀ ẹ̀ láti gbà náà àtàlẹ́ ẹ̀ o. Ìgbàgbọ́ wà nà lọ́rọ̀ ọlọ́run. Àlìímánù bìláì.

0: ẹyin ti ọlá ìlàndì a kì í níbẹ̀ yẹn o.
1: Omi jíba lẹ́lẹ̀ nìkan tó ń yọ.
0: À ń bà bá wa àwọn alátìlẹyìn wa ní orílẹ̀-èdè United States of America. À ń bí bà bá wa àwọn ẹni bí ẹni nù o. Bà bá wa sàmínú ọmọ Adépọ̀jù ọmọ Èrúwà. Èrúwà òjòkó agbẹ́dúdú orí òkèlè ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọlé Èrúwà àgbè ní ńdájọ́ wọn. Báà mi tó lọ́mọ Mùsí olómú apàrán ọmọ ọlọ́rọ̀ agogo de àsìgbà lọ́nà tó mú. Bàbá lọ́mọ ewúrẹ́ gbúrúgbẹ́ tó sọnù lóhùn wọn ní ẹmọ́ mú lọ́mọ bàbá tanísẹ̀ gbẹ́ gbéwúrẹ́ gbéwúrẹ́. Bàbá tanísẹ̀ gbẹ́ gbẹ́ran gbẹ́ran. Àkúkọ́ gàgàrà tó tún sọnù lóhùn. Bàbá ní ẹmọ́ mú lọ́mọ bàbá tanísẹ̀ gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ. Tani ń gbádìí. Bàbá ní ọmọbìnrin tó bá tó pupa rọ̀gọ̀dọ̀ rọ̀gọ̀dọ̀. Ẹyin àpọn bepo rẹ adúmára dán ẹlẹyin ìjọ ẹgẹ torí logologo yumi alagba tumi alagba ẹyin tó tún wá jẹ àwọn obìnrin tó dá àti wà wọn dá bàbá ní ẹyin o ẹyin irú àwọn èèyàn lẹlẹ máa fi lọ àwọn. Bàbá ìsajínigbé o ọrọ mi ò tí ì wọn ayé yín. Àwọn alátìlẹyìn wa nù o bàbá mi dáadáa bàbá sàmínà ọmọ Adépọ̀jù ní California ní United States of America àti ìyàwó wọn Miriam Simkins. Mo tún fi fò bẹ̀rẹ̀ dọ́dọ̀ bàbá mi nílùú Èbó tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá kọ wọn. Bàbá mi fà táì bá mi délé.

07068874274 ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè mí sí ẹlẹ́ tó fi WhatsApp mi lórí WhatsApp 07068874274 07068874274 07068874274

Ẹgbọ́n lè ṣẹ wa tẹ bá gbẹ mọ́sálà ìgbọ́ wa ooo. Ẹgbọ́n lè ṣẹ wa o ege. A ní ẹgbọ́n lè ṣẹ wa o ajíṣe bí ọ̀yọ́ o. Gbogbo ẹ̀yin tẹ bá rí líǹkì wa ẹgbọ́n lè ṣẹ wa. Dẹ́yìnká ẹgbọ́n lè ṣẹ wa. Tẹ bá ti rí líǹkì wa kẹ́kẹ́kẹ́ mọ̀ gbọ́ wa ooo. Ìgbàbí kankan serious.

a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alátìlẹyìn wa tó yà wá náà a ti ń ṣe ìgbìyànjú bí a ṣe ṣe studio wa tí ó fi tábí mọ mú ètò wá fún yín ní òrèkóòrè àwọn alátìlẹyìn wa bíi bàbá Saminu Adépọ̀jù alátìlẹyìn wa bíi bàbá Fatai Bamidele àwọn bíi Fatai Lamidi bàbá Fatai Lamidi àwọn bíi Asiru Amadu Etiri Multipurpose Venture nílùú Pàkó àwọn bíi bàbá wa Basiru Adeniran àwọn bíi Mr. Yusuf tó ń ṣiṣẹ́ ní Ọ̀pábọ̀dé Hospital ọmọ Ìbàdàn nílùú Ilúyọ̀lé wọ́n bí àwọn bíi màmá wa Fúnmi Kẹ́mi àwọn èèyàn wa pọ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan Asis Sarafadin Ọlá Ìyá Artist Michael Awosola Angelo Látàbújá ọmọ Èkìtì Mọ́lékìtì làwọn níjọ òní ìran sọ fún Mọ́lékìtì làwọn ò sì pé kò làwọn gbé dàgbà Àbújá wa ni àwọn bí Àbújá làwọn bí ṣe lébà gbogbo àwọn alátìlẹyìn wa látòkè dókè gbogbo ibi táwọn èèyàn ti ń ràn wá lọ́wọ́ Afọlábí Nurudeen Alaro ọmọ ọba láti Bòlùmú Ìdíní Adékúnlé Lọ́yọ̀ Ahayín gbogbo àwọn tán ràn wá lọ́wọ́ a ti ń ṣàdá a ti ń ṣe setup yẹn díẹ̀díẹ̀ ẹyin tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti ń ṣe gbogbo ètẹ́ ń gbọ́ yìí o ètẹ́ ń gbọ́ lọ́wọ́ yìí gan-an orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi mo ti ń ṣe àti ní studio kankan ṣùgbọ́n ìdíkàlùkù bá ní kọ́mọ gbogbo ìlú ẹ̀ga la fi ń gbìyànjú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ la fi ń ṣe gbogbo eléyìí bẹ́ẹ̀ lọ Facebook wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ la ń lò àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn wọ́n ti wá ń ràn á lọ́wọ́ wọ́n ṣe ń fún wa ní tọ́rọ kọ́bọ̀ pé ká máa fi ṣe díẹ̀ díẹ̀ nígbà wo ìpèsè mọ̀ ti ṣe fi bọ́jú mo ti ní rúùmù kan tí mo fẹ́ tá a fẹ́ lò tó ti wà ńlẹ̀ tóun ti rẹ́dì bàbá Saminu wọ́n ti fún wa lówó mixer àti ra mixer àti ra àwọn microphone díẹ̀ àti ra microphone stand tàbí lè hang microphone ní ọ̀sẹ̀ tó lọ kọjá ìláyẹsẹ̀ gbé tébù tá a fẹ́ máa lò wọlé ó tún wá pò ókù nìbọn rò tẹ́yìn náà bá fẹ́ fihàn á lọ a nílò jẹnẹrétọ̀ àti ń ṣe àwọn àga àjókòó náà ní díẹ̀díẹ̀ bí ọwọ́ ìpèsè mọ ti ṣe fi bọ́jú àti ra webcam lára àwọn nǹkan tá a rà tẹ́lẹ̀ àti ra webcam tá a lò ṣùgbọ́n a nílò kọ̀m̀pútà bẹ́ẹ̀ bá lálòpù tí ń ṣiṣẹ́ dáadáa tá ilé bu wa a gbà ó ẹ̀yẹ kan sọ́ọ̀sì mi látọ̀ọ̀kan bẹ̀ wà láì yín hàn ní hàn a sì mọ ọ̀fọn rere tí yín náà tá a mọ dúpẹ́ lọ́wọ́ yín lójoojúmọ́ ọpẹ́ olóore àdáǹdá tán ni o gbogbo ògbà àtẹniógùn wa ní 1000 àtẹniógùn wa ní 500 làwa máa ń kí ni gbogbo ògbà tá a bá ti ń kí àwọn alátìlẹyìn wa làwa máa rántí gbogbo wọn ọlọ́run ọba níjọ́ tá a bá tún wá rántí yín nínú àdúrà torí àwọn èsì á mọ̀ ṣàdúrà fún yín lójoojúmọ́ ọlọ́run ọba yóò mọ̀ tún jẹ́ kádùn ọba yín òtọ́rọ́ ẹ̀yìn ti ṣe oore fún wa ọlọ́run ọba yóò mọ̀ wà pẹ̀lú yín o iṣẹ́ ẹ̀ ń ṣe yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ toró kí nígbà ìlàdí ẹ̀bọ̀ pè mọ́ o torí nígbà nígbà ìtẹ́ ẹ̀ṣẹ̀ fàwáyé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti ń kọ́ ìlọ̀wá náà níbo ni studio yín wà torí pé kètì rẹ̀ di kò jálẹ̀ mọ́ sọ a fẹ́ mọ wá sọ́dọ̀ àwọn náà fẹ́ mọ wá ṣètò kí ni kan àìmọye talent làwọn náà fẹ́ mọ wá ṣòkèèsì ara wọn ní ààyè níwọ̀n bá àgbà tẹ́yìn ràn á lọ́wọ́ yìí àwa náà ó tún fa àwọn míì náà lọ́wọ́ sókè àwọn ilé ìbò sì bọ̀ ẹ mọ̀ bí inú tí ìbò bá fẹ́ yọ nílé yín mi ò lọ́sùn kó lówó ni wọ́n ní a candle doesn't lose a light by lighting up another candle ìmọ́lẹ̀ ó fi pọ̀ ni o tèmi bá ní tẹ́yìn ní táwọn ní kò ní sẹ́ni tí wọ́n mọ tọrọ lọ́wọ́ ara wọn làwọn bàbá wa wíwọ wọn ní àjọjọ òdùnbẹ nìkan ò bá ní ṣùgbọ́n tẹ́yìn bá ti ṣe tásọ́lẹ́ tẹ́yìn ṣe fáwọn àwọn náà tún ṣe fáwọn míì bá a ṣe ń ṣe nù to whom much is given much is also expected of them. Adéyinka Ọlásùnkànmí ló kọ mi ò pàpín bàálẹ̀ fìlà Ilásàrò kò ní mi ti so lórí ọbẹ̀ nínú àwòtán gan. Adéyinka Ọlásùnkànmí ká sáà máa ṣe dáadáa ajókọ bí ẹni kìlọ̀ wa gbogbo ìṣe tí àwa náà mọ̀ fi ń ṣe dáadáa ni o báwa gbọ́n ṣe tún ní gátà nígòyè níwọ̀n bá àwọn táwọn alátìlẹyìn wa ń ṣe sọ́dọ̀ wa àwa náà tún ń ṣe sáwọn sọ́dọ̀ àwọn ẹlòmíín bó ṣe wà nù o torí àmọ̀júra wa lọ́ni kìí ṣe ti ọ̀rọ̀ jàkadì kìí ṣe tàṣọ́dún àjùra wa lọ àmọ̀júra wa lọ́ni ntẹ́yìn lánìí kankan kan èsì níwọ̀ ẹ̀sìn ntẹ́yìn ní ẹlòmíín ò ní ntẹ́ ẹlòmíín ní èmi náà ò ní àmọ̀júra wa lọ́ni o ntẹ́ àbá wa ní àjọ mọ̀ fìràn kiri òkòdélé ẹ mọ lọrí ẹ mọ bọrí kó ìkọbálà ìkó ìkójú lọnà àti ti bó ń ṣe ọlọrun.

Àwọn tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ ní àárín, àwọn tí wọ́n ń sọ̀rọ̀ gbóhùn sáfẹ́fẹ́ láti ìjẹ̀bú wà ń bí, àwọn tàtẹ̀kọ́ wà lọ́dọ̀ wà ń bí, àwọn tí àtisákí ògbón ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá, àwọn látò gbọ́mọ̀sọ, àwọn kan ń bẹ láti Bìnì, Bìnì City àbí sí Ìbíní, àwọn Ìbàdàn nílé Olúyọ̀lé, àwọn Tọ̀yọ́ wà ní àárín náà, káàkiri káàkiri bá nu. Àwọn èéfì àìsè tẹ́lẹ́yàmẹ̀yà, báwo la ṣe fẹ́ pé tó ọbẹ̀ jẹ́ káwọn èèyàn náà mọ̀ ń pa ẹ̀ tá a ti lè pọ̀ lẹ́bùn so sáti lẹ́bùn ìlú yòówù tó bá rí ọjẹ́ máa bọ̀ kódà tó lọ́mọ yíbò hàn yín ọjọ́ sunday ni máa ń ṣètọrẹ ní aago mẹ́sàn-án sí aago mẹ́wàá alẹ́ and prince godwin amechi ni máa ń ṣe ní àlàáfíà yóò sì yóò bá yóò sì gẹ̀ẹ́sì gbogbo ọjọ́ sunday

0: bíbọ̀.
1: Alhamdulilayi rabbil alamin. Ọpẹ́ ni fún Ọlọ́run, ọpẹ́ ni fún ẹ̀yin alátìlẹyìn wa. A dúpẹ́ o, a mọ̀ lóore, a dúpẹ́ pé òkun o. Torí ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́, bí ọlọ́sà kóni lẹ́rù lọ́nìí o. Àwọn èyí pípé ìpéjú dorí àná nù o. Kódà bẹ́ẹ̀ sàánú wa. Kọjá gbogbo ọdún nílẹ̀ yìí ni. A tún mọ ká, a tún mọ update orúkọ yín mọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sàánú wa lọ́wọ́lọ́wọ́ ni. Àwọn èyí pípé ìpéjú dorí àná nù. Ẹyin tí Ireland Dublin, ẹ bá ń mówó kí.

0: Send Gobo Singa la la la la. Emma Yukuru Nibe, Nikan Ajisebi Oyo online television and radio. www.ajisebioyoradio.com. Ese, ten boy kani wow. Ajisebi Oyo Larry, Oyo Nisebi Babeni Kokon.
1: Manyi Kuro, Oremi Magbe Kuro. Lajisebi Oyo online radio.
2: Ika fọwọ́ sọ pọ̀ ìkà mọ̀lé àwọn èèyàn wọ́n fọwọ́ sọ pọ̀ wọ́n máa kì í àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ yorùbá tó ní pé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni ọyọ́ àti ìbà unisipurọ̀ ló rán mi sí iná ni mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ bẹ̀rù lórí ẹjẹ́ àfìmọ̀ sọ̀kan gbogbo ọmọ ìlú ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú ọ̀yọ́ ga agbára ń bẹ níbi ìpìmọ̀sọ̀kan iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tí ó bá wá ku ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa ọ̀yọ́ àtibà ní ti kúrọ̀ ń wí pé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹniyẹni yóò yẹ wa o torí iyẹni yẹyẹ lé yóò rọ wá lọ́rùn nítorí rírọ̀ nírọ̀ àdàbà lọ́rùn ìlú ọ̀yọ́ ò ní mẹ́rí àgbéga àgbéga ní ọmọ adé bá ìlú ọ̀yọ́ lásìkò wa lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́ adéyínká ọlọ́ṣùkàn mi lè mí ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí pàálẹ̀ ẹ̀pẹ̀ tèmi náà ní látàrò kò ti sọ lórí ọ̀rọ̀ náà ọ̀yọ́ àti bàbí ní tí kò rọ̀ ní rán mi níṣẹ̀ àwọn àná ni mọ́ lọ́gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára làádìkú ìjó àti wípé àjíṣe bí ọ̀tọ̀ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

gbogbo 11-11 lọjọ tabi ẹsáyé. Every 11 of 11 lọjọ tabi yẹ. Bàbá mi máa gbọ́n Tunas olóríire. Bàbára Yomide bá mi ṣètọ́jú ẹ̀. Dr. Sọkọ̀jẹ́bọ̀dé Ọlọ́lá tí mo bá rọrẹ̀. Àwọn

fọwọ́sowọ́pọ̀ ìkan mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n máa gbìn. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti Ìbàdàn Municipal Run ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀ mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tí ó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Ìbàdàn Municipal Run ń wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní rà. Ìkan fọwọ́sowọ́pọ̀ ìkan mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n máa gbìn. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti Ìbàdàn Municipal Run ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀ mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tí ó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Ìbàdàn Municipal Run ń wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyinka Ọlásùnkànmí lèmi ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí pàálẹ̀ ẹ̀pẹ̀. Tèmi náà ní látàrò ti sùn lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti Ìbàdàn Municipal Run ni ó rán mi níṣẹ́. Àánú àná ni mà á lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára ń là á dìkú ìjó. Àti wípé àjíṣe bí ọ̀tọ̀ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: Ọyọ́ láàrin, ayọ́ ni ṣe bí bàbá ẹni pọ̀ kan.
1: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò, lájí ṣe bí ọyọ́ online radio.
2: Nítorí Páwọn Island pọ̀ lórí ètò lálẹ́ tí ń gbọ́ mi lọ́wọ́.
3: Ọjíbá.
2: Ẹnìkan náà ti tún jẹ́ ìwọ́n láti orílẹ̀ èdè Germany.
3: Dublin lára yẹn làbí ọkúnlẹ́kúnlẹ́.
2: A ní ṣe ká legalize corruption ní Nàìjíríà yín èèyàn mi.
3: Nàìjíríà ó sá ọsẹ.
2: Ojú òkúkú tó kú ara ò tó lè.
3: A ń bọ̀ nínú Island.
2: Àkúkú mọ kíní ìlọ́ràn.
3: Erin la mọ.
2: Gbogbo wa àtẹni tó lọ sùkú, àtẹni tí ò lọ. Àtẹni tó kà wá, àtẹni tí ò kà.
3: Ó ṣe wọlé.
2: Ó lójú iye àwọn tí wọ́n corrupt nínú wa. Èyí tí ò sì ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ìwà àbàjẹ́ ni. À ń dalẹ̀ sójú àgbàrá ni, à ń yàgbẹ́ sójú àgbàrá ni. Ẹ ti ẹ̀ gbọ́ná, kéèyàn máa kọ́ odidi ilé, kọ́ mọ̀ wá bọ́jẹ̀tì, kọ́ mọ̀ plan tọ́lẹ̀tì mọ́. Níbo lọ fẹ́ mọ yàgbẹ́ sísọ fẹ́ mọ jùgbé orí páànù ni. Àwọn ìwà àbàjẹ́ lóríṣiríṣi ló kún ọwọ́ wa ní àárín. Gbogbo àwọn tọ́pìkì tí mo padà máa tweet lẹ́yọkọ̀ọ̀kan nu ní fídíò, both video and audio, tí ó wà ní audio visual. Tọ́lọ́run bá ti ní ká ṣe tán.
3: A ti dé sí.
2: Bí o bá sì ti ṣe tán náà, báyà ṣe tá ẹ̀díìtì ẹ̀ mọ́ra àwọn bá ṣe máa ń ṣe tẹ́lẹ̀ náà ni.
3: Wọ́n lẹ lọ́wọ́ lápò gidi gan.
2: Ọpẹ́lọpẹ́ tẹkinọ́lọ́jì lára wa.
3: Fájì ní bí o.
2: Sẹ́yìn mọ̀ pé ìkànnì tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí, orí fóònù náà lẹ ti ń gbọ́ mi tí mo ti ń já lálálá lábàá.
3: Ìyá dé sí ń lọ.
2: Torí pé tẹkinọ́lọ́jì advancement náà ní ràn án lọ́wọ́. Iná bí mo ń sọ làwọn bàbá wa bí mo ní àìlápàládá ògbó.

gbogbo àwọn tí ń ràn wá lọ́wọ́ tàbá rántí dákọ yín Abdulrahman Abubasit àbúrò mi dáadáa ọmọ mi dáadáa ní mọ̀ bá ṣe graphic design graphic work kí wá. Bí ká ṣe logo ká ṣe bánà àwọn tí wọ́n ń ṣe program nkankan onímọ̀ wá design rẹ̀ ṣùgbọ́n lumatẹ́ èké mi gangan ni mò ń jẹ́bẹ̀ ẹ bá ti dọ̀rọ̀ fídíò mìíràn mo máa edit gbogbo ẹ̀ tí mo máa ń ṣe gbogbo ẹ̀ síra wọn. Ẹyẹ tó máa polówó fún yín o bẹ́ẹ̀ bá ní bẹ́ẹ̀dì tẹ bẹ́ẹ̀ sọjọ́ bí irú orin bẹ́ẹ̀dì tẹ gbọ́ lẹ́ẹ̀kan àwa lásẹ̀ o. Àwa lásẹ̀ o èmi àtòkun lọ́lá fún láyọ̀ lásùkàn mi lásẹ̀ o ẹ pè wá gbé fún wa àbáyín sí. Bẹ́ẹ̀ bá lè jẹ́ kó jẹ́ pé fọ́tò ẹni tẹ́ fẹ́ kí nìkan náà lẹ́fẹ́ ká báyín mix pẹ̀lú orin tó bá wù yá báyín mix rẹ̀ mọ́ra wọn. Lówó tásọ́rẹ́ tí oògùn pa ò bá ṣe máa ń ṣe nù ẹ dákun ẹ gbéṣẹ́ fún wa. Ebi ò ní pa yín o ẹ gbéṣẹ́ fún wa Nàìjíríà ọ̀rọ̀ gbọ́ lọ́wọ́lọ́wọ́ tá à ń wà yìí o tẹ́ ẹ bá ti fẹ́ káwa náà dìdàkudà ẹ máa gbéṣẹ́ fún wa. Ẹ gbéṣẹ́ fún wa o àwọn ẹ ti gbé ẹ gbéṣẹ́ fún wa. A máa ń ṣe bẹ́ẹ̀ de song a ń ṣe jingle kò sí ìta ìṣe tẹ bá ń gbọ́ bó ṣe ń gbọ́ bó ṣe ń jálálálá ẹ máa yìn kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣẹ́bí Ọ̀yọ́.

torí àwọn èèyàn wa àwọn wèrè yìí wọ́n ti improvise àwọn èèyàn wa tó jẹ́ pé wà láì tàláì torí 200 àpò kan owó tí ò tó ra oúnjẹ fún ọmọ kékeré lójúmọ́ tí ò tó jẹun torí àpò kan wà láì ẹlòmíì yóò dìbò ọjọ́ ọ̀la rẹ̀ dànù fún ẹni tí ó jí owó kó lọ torí àpò kan 200 naira lẹ́lòmí ò fi ta fútsọ̀ ní òbí ta ọjọ́ iwájú òun àtàwọn ọmọ rẹ̀ àti ìrandínà rẹ̀ wọ́n ti mortgage almost the future of the next generation and the generation yet unborn. Owó yíyá lójoojúmọ́ ni níbo ni wọ́n ń kó o sí níbo ló wà níbo lówó ọ̀hún wà. Àánú yín ò ṣe mí ẹ mọ́ dìbò ẹ mọ́ sòṣèlú. Ní tí mo wá ń dùn mí ni pé bẹ́lẹ́sẹ̀ bá wá ń jí ìyàwó lòdòdó náà mọ́ ń bá wọn pín bẹ̀. Àtàwọn tá a dìbò fáwọn èèyàn gidi àtàwọn tí wọ́n dì fáwọn tó kú tí wọ́n gbádùn yìí gbogbo wa lórí ẹjọ́ máa ń ta papọ̀ kì í dẹ́nì kankan sí o bẹ́ẹ̀ náà lẹ̀rọ̀ pọ̀ tán náà ń pọ̀ pa á ṣe yọ́ta bálé yọ́ta bóko ni o. ẹ dákun ẹ máa fọ̀rọ̀ dẹ́kin àwọn èèyàn tán máa ń tọrọ owó lọ́wọ́ yín lé tẹ́ ẹ bá fẹ́ fún wọn lówó ẹ gbá wọn lọ́rọ̀ ẹ sọ̀rọ̀ sí wọn níbi wọn ò ti gbọ́ kí làákàì wọn lè bọ̀ sípò torí mílíìkì torí ráìsì agolo mẹ́ta agolo méjì tí ò tó èmi gan jẹ lójúmọ́ tí ò tábúrò mi jẹ lójúmọ́ tí ò tọ́ ọmọ tí ń gbé lọ́dọ̀ mi jẹ lójúmọ́ ni wọ́n sì mortgage fútsọ̀ gbogbo wa papọ̀ bólódòdó bá wá bẹ́lẹ́sẹ̀ bá wá ń jìyà olódòdó wa náà mọ̀ bá wọn pín bẹ̀ ẹ dákun ẹ mọ̀ bá àwọn èèyàn wa sọ̀rọ̀ níbi tí a ti ń gbọ́ àbí ṣé ká legalize corruption gẹ́gẹ́ bí àkòrí ọ̀rọ̀ tí mo fi bẹ̀rẹ̀.

alẹ́ èèyàn tèmi tẹ́ wà nílùú ọba ẹyin tẹ́ mọ̀ pé téèyàn bá fẹ́ jẹun tébi bá ti pààyàn dáadáa téèyàn wá rí ẹnìkan tí tọ́fẹ́ fún yín lóúnjẹ tọ́fẹ́ fún yàn lóúnjẹ tẹ́ pé oúnjẹ wà lọ́dọ̀ rẹ̀ tá a ti mọ̀ pé ọ̀dọ̀ rẹ̀ ni ìjẹ mú wá wà o kò sí nǹkan tọ́fẹ́ bá wa sọ lásìkò tébi ń pa wá tá a fẹ́ gbà nǹkan lọ́wọ́ rẹ̀ tá a ní gbọ́ ẹ mo sì mọ̀ pé gbogbo wa la ní àwọn tá a wà lókè ilé òkèèrè tàbí àwọn tán wà nàìjíríà náà torí wọ́n ń gbọ́ mi lọ́wọ́ nàìjíríà náà dáadáa àwọn tán wà nàìjíríà náà tó jẹ́ pé ọlọ́run gbé ọwọ́ yín sókè díẹ̀ lára àwọn tán máa ń tàbò yìí tán máa ń sọ̀bọ̀nù yìí tán máa ń choose láàrin two devils yìí tí wọ́n ní lè dìbò fún ẹnìkan wọ́n ní dìbò fọ́dọ̀ wọ́n nítorí pé kò ní wọlé ẹ dàpọ̀ ẹ máa fi ọ̀rọ̀ dẹ́kun orí wa kórí ń ta ọba yìí sórí pé bí ní ń pọ́ yìí a máa jẹ́ pọ̀ ọyọ̀lẹ́ni a jẹ́ pọ̀ lè ṣiṣẹ́ ni sọ̀rọ̀ pé wọn náà ń gbìyànjú òun ṣiṣẹ́ ṣùgbọ́n pọ́lísì àwọn tán wà níjọba ní àbẹ́ẹ̀tì rẹ̀ yìí ní àbẹ́ẹ̀tì gbogbo wa yìí ò ní òjẹ́ kẹ́ni tó lọ sùkúù tó kàwé oríṣẹ́ o lọ́sọ gbogbo àwọn ọmọbìnrin tó lọ léèwé lọ́sọ wọn daṣẹ́ wọ̀ san gan o alẹ́ wọn máa ń wẹ̀ o alẹ́ wọn máa ń wẹ̀ o tán bá ní pààrọ̀ nínú wọn máa ń dùn o. ẹ wọn àgbà mi o ẹ wọn ẹ fi àwàdà tí mò ń ṣe ń lẹ o ẹ fi ti pé dáhùn pé mi ò serious tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ di òṣìṣẹ́ ìṣe òdodo ọ̀rọ̀ tí mò ń sọ ń bẹ̀ mú ni o ẹ dákun torí ọlọ́run sẹ́yìn kíndé ẹ bá ti ní pààrọ̀ nínú yín máa ń dùn o sọ̀rọ̀ pé ọba ti tẹ̀ lọ́kùnrin jáde o lè ro oúnjẹ jẹ o ìwọ bó o bá lu jìbìtì bó o ṣe kàwé tó tó oníṣẹ́ lọ́wọ́ tó bẹ́ẹ̀ ò bá lu jìbìtì kò sí nǹkan kan fún ọ alátàárá gbóná lọ́mọ ń bá kiri torí pé ìdìbò fún àwọn èèyàn tó gidi tó jẹ́ gidi ni o ìdìbò fáwọn tí wọ́n lọ́pọlọ tí wọ́n lè tún lù ṣe ni o ẹ máa ń choose láàrin two devils ni o ẹni lè wò pé ẹni yìí tó ní nǹkan tó lè ṣe fún lù ẹyin torí ẹ tún fọ̀rọ̀ gbá wọn lórí débi pé ṣe bí wọ́n tiẹ̀ ṣe bọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn ni wọ́n máa ń dìbò fún gbogbo ọmọ ìyá rẹ̀ tó ṣe ń dìbò fún nínú ẹ̀sìn láti jọ èwo ló débẹ̀ tí ò jí owó kó èwo ló débẹ̀ tí ò kówó jẹ èwo ló ṣe dáadáa fún lù nínú wọn. ọmọ ìyá rẹ nínú ẹ̀sìn ẹ dìbò fún kíní kan báyìí ní ẹdìbò fún o muslim ní ẹdìbò fún o kìrìsìtẹ́nì ní ẹdìbò fún o ṣe bí ilẹ̀ ń bá káàkiri àti pásítọ̀ àti lèmọ́ọ̀mù tó ti ń débẹ̀ èwo ni òkówó jẹ́ àwọn ẹran tí wọ́n máa ń sunkún ọ̀yà ẹkún burúkú wọ́n máa sunkún rédeède tí wọ́n bá ń wàásù lórí púpìtì báyìí ẹ fi bẹ́ èèyàn ọlọ́run tán tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sunkún ọ̀yà ẹkún òfò tí wọ́n ayé wa sùn tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sun ẹkún òsì ẹkún rádaràda ẹkún burúkú ẹ rò bí èèyàn ọlọ́run tán ni ìwà tí oró ti ń bẹ nínú wọn ó sì ju tà kéèké lọ ó ju tejo lọ ẹ̀yìn ẹ wà sọ̀rọ̀ sí wọn pé àwọn ọmọ ìyá rẹ nínú ẹ̀sìn tèmi bá tọ́ba tó ń dìbò fọ́mọ ìyá rẹ burúkú kan tó wò pé séléyìí ní nǹkan tí ó ṣe fún lù ú tó dìbò fọ́mọ ìyá rẹ burúkú kan nínú ẹ̀sìn tí ò tún lù ṣe tó bà lù jẹ́ sí má dọ̀dọ̀ mi tọrọ owó ní nurse kíní o láftà kíní o kò sí owó kankan fún ọ lè wá sọ ńdó ló burúkú.

àwọn èèyàn máa ń ṣàyẹ̀ wọ́n máa ń ṣàyẹ̀ away from the truth. Ẹ̀sìn tó yẹ kó jẹ́ personal belief, your personal relationship with your creator. Àwa wa ẹ̀sìn máyà, àwa yé máyà kankankan, a gbé sìn lórí kókókó pàbí kókó. Ẹ̀sìn yìí tó sì yẹ kó gbà wá bú lọ́wọ́ wa, kò wá ní gbà wá bú, kò ní gba ìwà jìbìtì lọ́wọ́ wa. Owó jìbìtì, owó yahoo ni a ń kó lọ mọ́sálásí, kó lọ ṣọ́ọ̀ṣì ní ìsìn abínda ìjà mẹ́wàá. Àwọn aláàfáà náà, àwọn pító, wọ́n wà lọ bá wọn ṣàdúrà sílé náà fowó jìbìtì kọ́. Àwọn agbọ́mọ ọlọ́mọ ṣẹ́só ojoojúmọ́ ẹ̀rẹ́ lè rọ́ṣẹ̀ kan kóbìnrin kọ́ ọmọbìnrin ọmọ sọnù tọ́mọ̀ sọ fáwọn ọmọ kan. Ìbísà ìjọba Nàìjíríà dẹ́dẹ́nu.

07068874274 lẹ́lẹ̀ pè mí sí ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti orílẹ̀-èdè Nàìjíríà. Bọ́yá ẹ fẹ́ dá sí ẹ̀yin náà fẹ́ dá sí tí àyàn kójú kẹ̀ rí nǹkan. Èmi ní bọ́yá kẹ̀ jẹ́ legalize corruption. A padà tún ṣe ní Facebook Live náà táwọn èèyàn ọmọ wò àti ọmọ comment. Ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lọ́wọ́ náà. Ẹ lè send èsì yín sórí WhatsApp mi pẹ̀lú nọ́mbà kan náà ní text message. Tàbí kẹ́ ẹ pè ní orí normal call sórí 07068874274. Àsìkò ìdìbò míì ní tó ń bọ̀ yìí o. Àwọn ajẹlójú olókọ́lẹ̀ tó ti ń gbé lórí gẹ̀gẹ̀gẹ̀ bí àwọn ògbóòkú olè, àwọn known thieves, àwọn kọ́lẹ̀ tó ti ń gbé lórí gẹ̀gẹ̀gẹ̀ bí páwọn nìkan náà lè ṣe, àwọn nìkan wọn lè tún Nàìjíríà ṣe. Tí wọ́n máa ń pe olè, ẹ pe olè wájà. Ẹ tún pe òkèlè, ẹ pe olè. Ẹ pe olè, ẹ tún fẹ́ pe olè wájà. Ẹni tó ń gbìyànjú, ẹni tó ń tẹ́ràì, ẹni tó ń ṣe làkà, ẹni tó ń làkàkà láti tún polè wájà. Ẹni tó ń ṣe làlà kókó fẹ̀fẹ̀. Ẹni tó ń gbé àwọn olè lórí. Àwọn olè tó yẹ pé tọ́mádé ìjọba tán báyìí gbogbo government properties náà máa ń tọ́ọ̀nù sí private property titi wọn. Ẹ dáwọn mọ̀ bí ṣe bẹ́ẹ̀ mọ̀ wọ́n. Ẹ mọ̀ wọ́n. Àwọn ni mẹ̀sáyà yín só lè ni mẹ̀sáyà yín. Ẹnìkan sọ ń bẹ ó ní kò sẹ́ni tọ́lọ́ ò lè lọ. Kò sẹ́ni tọ́lọ́ ò lè lọ. Ẹyin tọ́lọ́ ò lè ṣe. Kò sí tọ́lọ́ ò lè ṣe. Àmọ́ nǹkan tó lè ṣe tí ò ní ṣe ọ̀pọ̀ ju tó lè ṣe tí ó ṣe lọ. Ní tó lè ṣe tí ò ní ṣe. Torí ẹ̀ ló fi fún wa lọ́pọ̀lọ́. Tọ́lọ́ bá bá wa sọ̀rọ̀ dáyé kan nínú Kùránì. Yóò tún ní àfàlà àtàkì lù sẹ́yìn ṣe làákà yìí ni. Ẹgbẹ́ kinní yìí sínú rò rí ẹ̀yin stupid people yìí, ẹ̀yin dèdè rìn yìí. Ẹ̀yin rọ ọpọlọ, ẹ̀yin lọ ọpọlọ yín ni. Ẹ ronú.

0: àwọn èrè yìí tí wọ́n rí kú tara wọn yìí bá bá tún fẹ́ lọ tí wọ́n tún fọmọ wọn bẹ̀ ẹ mọ òkó òkórócha ní Imo State Imo Obijẹ Gọ́vnà Deputy Chief of Staff aná rẹ̀ ló fi bẹ́ aná rẹ̀ ni aná rẹ̀ ọkọ ọmọ rẹ̀ ló fi síbẹ̀ ọkọ ọmọ rẹ̀ ló fi síbẹ̀ ní ìròyìn kan wọn ń kà níjẹta àbánà ni wọn ọlọ́pàá tí wọ́n ti mú yùn wọ́n ti arrest rẹ̀ wọ́n máa ń rí kú tara wọn bẹ̀ ni tí wọ́n tún kú ń bẹ̀ tán wọ́n yìí fẹ́ kú nígbà tó kú gọ́vnà ó sì gọ́vnà ọdún mẹ́jọ ó tún lọ sí sẹ́nítọ̀ ó ti tún wà ní sẹ́nítọ̀ báyìí bájímọ̀ bí náà ṣe fẹ́ sinú lọ́yọ̀ọ́ state wá àyín ó ṣe ó ti ṣe sẹ́nítọ̀ rí tẹ́lẹ̀ bóyá ọdún mẹ́jọ náà ló fi ṣe yàn rántí mọ́ ní CNPP àbí kí ló tiẹ̀ fi ṣe ń gbà kó tó tún ṣe gọ́vnà ọdún mẹ́jọ ó tún gbégbà kó tún fẹ́ lọ sí another sẹ́nítọ̀ tí ó bá ti pa àwọn èèyàn fóòtì against ẹ̀ nígbà tí wọn rí yí àti bí wọn ṣe yí tó tí ò fi wọlé tójú bi tí ojú odidi sitting governor tí ò wọlé senate odidi sitting governor tí ò fi wọlé senator wọn mọ àwọn ìfẹ kù ńbẹ ẹ mọyọ ọdún tí buhari tó ti ṣe ààrẹ abàṣẹ wà ní orílẹ̀-èdè wa yìí tó ń kú lọ ń kú tán lọ sírù rẹ lọyọ ọmọ ṣe dáadáa ń kú tán lọ ó tún wà ń bẹ lọwọlọwọ wà tí ń kú tán lọ.
1: Ẹ máa jẹ́ wáyé ti dábì.
0: Kí ni wọ́n ń ṣe nígbà wọn wà ń bẹ̀? Kí ló ṣe nígbà wọn? Àsọ́lọ́hun fẹ́ tàṣírí rẹ̀ náà lójú wọlé. Torí tí ò bá lọ wọlé nígbà ni. A máa ní the best we never had. The best president we never had. Ilé àbá máa sọ. Ẹ bá lọ́n ṣe fi kú bu MKO náà láṣìírí. Báyà wọn náà. Báyà wọn náà tán bá débẹ̀ báyà jẹra ni wọn báyà. Ṣùgbọ́n lọ́n fa ikú bù wọn láṣìírí. A máa sọ pé orílẹ̀-èdè yìí ò bá dáa ni tọ́wọ́ MK ò lọ wọlé ńgbà náà. Bàbá ṣe máa sọ nu kí Buhari tó wọlé ńgbà tó lọ́n fẹ́ tàṣírí rẹ̀. Ìgbésẹ̀ rẹ ni tẹ́ ẹ fẹ́ gbọ́kànlé. Tẹ́ ẹ ń gbọ́kànlé. Àṣé kò fùtù fẹ́ tẹ̀ báyìí ni. A sà tí ò ní kán nú. Ẹyin tèmi àsìkò election mi ló ti tún dé yìí o. Ẹ pé àrókè pé ọ̀dọ̀fín nú yín o. Pàápàá jùlọ ẹyin tẹ wà nílé òkèèrè táwọn èèyàn wa tán wà nílé bá ti ń tọrọ owó lọ́wọ́ yín bẹ́ẹ̀ bá ti fẹ́ fún ọ lówó ni ẹ máa nù wọ́n ń gbólóhùn kẹ́ ẹ máa gbá wọn ń gbólóhùn kẹ́ ẹ máa bí wọn ta ẹ̀ tani wọ́n tiẹ̀ fẹ́ dìbò kẹ́ ẹ tó fún lówó bó tiẹ̀ ní Nàìjíríà ta bó ni bí Nàìjíríà ṣe ń lọ ya wọn báyìí owó ló tiẹ̀ dìbò fún nú wọn. Tọ́ bá ti fún yín lèsì kan tí ò ṣe ẹ mọ owó yín ẹ fi pamọ́ wèrè tí ìgbọ́n nu o ebi ìyà tí ìjẹ́ tó nu ebi ìpadàdà nu o torí èrè tí ìsílẹ̀ nu o ẹ má fún lówó ẹ má wéṣẹ owó yín o ẹ ń wéṣẹ owó ni.
1: Mo bá láwùn ṣọ́ ẹ̀ o.
0: Torí bi oríta àwọn èèyàn dé yìí ọ yẹ kí làákà ìwọ ti mọ̀ sílẹ̀ o kí brain wọn máa ṣiṣẹ́ lẹ̀ ni o ká máa count down 2023 okùn ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lẹ́ni ọkọ̀ ọjọ́ mẹ́wàá lẹ́ni bó ṣe yẹ ká máa count down rẹ̀ nù ká gba àwọn wèrè ipò níjọba sì ní fi wèrè míì bẹ́ẹ̀ ní ṣe ní two devils àwọn èèyàn gidi tá support ni.

ẹ mọ̀ bínú jẹ́ network ló disconnect yìí wá ó já wa tíntín ni ṣé ẹmọ yẹn wọ́n ń ṣẹ́ náírà ní ìsín sí dọ́là ṣé ẹmọ yẹn minimum wages ṣé ẹmọ yẹn tó jẹ́ tẹ̀ bá calculate ẹ̀ sówó owó dọ́là. Fún ìdí èyí àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dí ẹni tí ẹ bá fẹ́ bùn lówó ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ máa yẹ ọpọlọ rẹ̀ o pé só ti jẹ̀yà ṣé yà ti pa lórí só ti jẹ̀yà tó ṣé yà yìí só ti gbọ́n torí ọmọ òjìyà ọlọ́gbọ́n tani sísà rẹ tí ò bá tí ì gbọ́n ẹ jẹ́ kí ọjẹ́ díẹ̀ sí bóyá yóò gbọ́n níkẹ́ tó fún lówó ẹ má wo èsì owó yín o èsì owó yín o ẹ má jẹ́ kẹ́nìkan ó blackmail yín. Made in Oyo lèmi o, Adeyinka Pembo bí àwọn erin. Ajálù Ọ̀yọ́ ti ègbó lásán, kí n bá ẹranko má ṣe rábà mi èèyàn. Àwọn ìyìn ọ̀rọ̀ jẹ́nu ohun rún. Kásá máa ṣe dáadáa, ajá ó kọ bí ẹni kìlọ̀ wà. Made in Oyo lèmi o, òkè òrò kí ni mo fi kalẹ̀ sí Lọ́yọ́ aláàfin wa ní àyín, Adeyinka Pembo bí àwọn erin.

Let me say one B. Say, Kabe can legalize the corruption. David Black, I be Kiloko, S-UK minister, prime minister of UK. David Kinika Koloko. Tony Nigeria is fantastically corrupt. Ninja na to so. Ogbonala wa bi pe kini. Sugbo to lo so ododo oro sire bi isoguso ni. Ododo oro bi isoguso ni o. We are fantastically kali corrupt. Ta ba tun le multiply kali in uncountable times. Awa fe very very corrupt. Gbogbo alasi jo ma bujo. Oh go ni ti wa na nse. Ah ma bo se ma sun so Congo iresi sinu omi gbona ko le ba sunki. Ton din osunwa ku. Sesin re oko pe ko ma din osunwa ku. Sesin re oko ko ma do sunwa ku. Owo yi na lo ma lo dan mi fi se bile like. Na ma ni e wa san wa lubari ko omo. Ni jo am ko ma. Owo yi na ko le ma mu lo be bi. Owo telephone eru kojo. E wa lo ma n yaya ku ya won ma nda. Won nda luru ka ki. Awon omo te fowo buku te bi sadura fun won ni jo te n ko won jade. Awon omo te fowo buku owo ti o mo ko te bi to owo eje. Àwọn tẹ́ fowó jìbìtì tọ́. Ẹyin tẹ́ ń jálé onílé fi ibò tì yín mọ́lẹ̀. Ẹ máa ní Kálíìbù Good ìlú dáadáa, ká fi ìlú dáadáa lẹ̀ fáwọn ọmọ wa. A fi ká fi ọmọ dáadáa lẹ̀ gan fún ìlú. Tọ́rọ àwọn burúkú tá ń fi lẹ̀ fún ìlú dáadáa náà ni wọ́n padà ń ba ìlú tọ́ dáa jẹ́ o. Kíní rè ní ìsìn àwọn òwò náà ń lówó lọ́wọ́. Àwọn tábà lè fi wèrè pọ́ọ̀tì ẹ̀ ní òní Nàìjíríà yìí. Bọ́ọ̀bá dílé lu jìbìtì. Ọmọ sọ̀sọ́gúsọ. Bọ́ọ̀bá sọ̀sọ́gúsọ. Ọmọ ṣèṣekúṣe. Bọ́ọ̀bá ṣèṣekúṣe. Ọmọ jalè. Bọ́ọ̀bá jalè. Ọmọ jí owó ìjọba kó. Ẹyin tẹ wà ní Ministry of Work, gbogbo ẹyin òṣìṣẹ́ ìjọba. Ẹyin náà mọ bẹ́ẹ̀ ṣe máa ń jí tẹ̀ ṣe ń hu àbẹ̀jẹ́. Àwọn míì iṣẹ́ ìjọba wọ́n ti sọ pé iṣẹ́ ìjọba ìṣeṣẹ́ àti làágùn wọn ní ṣiṣẹ́ ọ̀yà wọn. Tọ́ bá sì di pé ìjọba ọ̀sánwó báyìí ṣíráìkì ni. Ìwọ́ tó lọ ibi iṣẹ́ tó ṣiṣẹ́ ó ṣiṣẹ́ owó tó ń gbà gan tẹ́lẹ̀ ó tún máa ṣíráìkì pé ó tún fẹ́ kúnwó. Bá a ṣe ń jẹ ègún mọ́ yánnu o ní ní yọ gbogbo wa lẹ́nu o. Gbogbo wa la corrupt o, gbogbo wa ló lè bí ìwé bàbá mi Sayo Oyèrìndé bàbá dáadáa of blessed memory tán kọ̀ wá ní Yorùbá ní ilé ẹ̀kọ́ gíga Emmanuel Alayande College of Education. Àwọn ni wọ́n ṣe ìwé gbogbo wọn ló lè. Ìgbà kan wọ́n kọ́kọ́ ṣe nígbà tá a fi wà ní secondary school náà ti ṣe ìwé yẹn ní ń jẹ́ gbogbo wọn ló lè. Gbogbo wọn ló lè ní nígbà nígbà padà yá bàbá padà upgrade ẹ̀ tí bàbá rí pé kì í máa ṣe gbogbo wọn. Gbogbo wa náà máa ṣe ló lè tí ilé bá dà. Ẹni aláwòrán bí bá pa ti ẹ̀ lèèyàn rè. Ẹni aláwòrán bí bá pa ti ẹ̀ mọ́ nìkan lèèyàn rè nínú wa o. Kìkì bàbá bá tuntun ìwé wọ́n bá tún ṣe àtúnṣe rẹ̀. Wọ́n bá ṣe sọ title rẹ̀ sí àkọlé rẹ̀ sí gbogbo wa ló lè. Gbogbo wa ló lè bí ilé bá dà o. Ẹni Ọlọ́run bá pa ti ẹ̀ mọ́ nìkan lèèyàn rè o. Bẹ́ẹ̀ bá sì fẹ́ mọ̀ wá tálákà. Bẹ́ẹ̀ bá fẹ́ tálákà ẹ̀jẹ̀ kówó dé o. Bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ wá tálákà ẹ̀jẹ̀ kówó dé. Kí burú ìjọ yapa. Kí burú ìjọ yapa. Ṣùgbọ́n ní ìsìn ńkọ́ ìwo ni wà ní wò.

ṣe gbàgbé àkòrí ọ̀rọ̀ wa should we legalize corruption in Nigeria? Kákò ti mọ̀ pé àwòlẹ̀ àkókò gbádùn náà gbogbo àná lólè káfẹ̀ kan legalize ká wá máa moderate rẹ̀ pé ẹja máa moderate rẹ̀ tọ́bẹ̀ lè jí owó tó báyìí ní China nísìn ó ti níye billions tó iye owó tó lè jí kó tóbi pé wọ́n yìnbọn pọ́ ni kò sí wákàtẹ̀ pé wọ́n lo ẹ̀wọ̀n kan kò sí ń bẹ̀ ṣùgbọ́n tí ò bá tó bá ń tọ́jú pé ta sọ rẹ wọ́n sì lè gbé bá yakọ lẹ́wọ̀n ṣùgbọ́n tó bá di pé ó ti jí kódé lẹ́wù yìí eléyìí fẹ́ bàlújẹ́ ni o eléyìí kàndánù rẹ sì ni wọ́n yìnbọn pádànù ni bóyá káwa náà moderate corruption báwọn pé tó bá ti lè jí lu jìbìtì kọjá lẹ́wù yìí agogo ti mọ̀ páwọn èèyàn ò lè pa jìbìtì tẹ́lẹ̀ ṣé ẹ̀ tún gbàgbé ọ̀rọ̀ míì tí mo sọ tí mo fi ń dojú ẹ̀kọ́ èyí tẹ́ wà nílé òkèèrè pé tẹ́ ẹ bá fẹ́ bun àwọn èèyàn tán wà nílẹ̀ yìí lówó ní nàìjíríà lówó ẹ̀yin tẹ́ ẹ bá rí pórí èrè ò tí ì pé tó tẹ́ ẹ ti ti ọ̀rọ̀ òṣèlú sí tó tọrọ owó lọ́wọ́ yín ẹ wá ti ọ̀rọ̀ òṣèlú sí bó tiẹ̀ lọ̀rọ̀ òṣèlú nàìjíríà ta ni wọ́n tiẹ̀ dìbò fún irú ẹni báyìí nínú ẹni báyìí ta ló wọlé dìbò fún ta ló dìbò fún tó bá ti ń sọ ọ̀rọ̀ tí ò nẹ́sẹ́ tí ò bá kíní gbé ẹ mọ̀ fún lówó iye tí ìjẹ́ tó nù o torí ìyá ń jẹ́ àwọn èèyàn ní nàìjíríà lọ́wọ́ o àtàwọn tá à ń dìbò àtàwọn kan tí wọ́n ń dìbò àwọn tí n tí mo wá ń dùn mí ni pé àwọn tí wọ́n wà educated tí wọ́n mọ̀ tún yàtọ̀ sósì tó jẹ́ pé wọ́n bá gbowó lọ́wọ́ ẹni tó ń sọ pé kán dìbò fún òun tán gbowó lọ́wọ́ àwọn olóṣèlú yìí gan wọ́n mọ ẹ̀tọ́ pé àwọn ò ní dìbò fún irú ẹni báyìí èèyàn gidi làwọn ó dìbò fún wọn kà gba owó pé owó yìí òkú gbégbé náà ní tẹ́lẹ̀ ojú kó náà ní tẹ́lẹ̀ àwọn yìí gangan tán mọ̀ tún yàtọ̀ sósì ni wọ́n mọ wá ń sá fún bò àwọn ìyá aláta ìyá elépo àwọn àbókí àwọn ni wọ́n mọ ń dìbò àwọn àjọ mọ complain ẹ máa gbọ́ opinion oríṣiríṣi nínú ìròyìn nínú newspaper various countless numbers of opinions kálukú ló ní opinion ẹ bá sì rí wọn èdìbò gbogbo àwọn jákujàku tá ń borílẹ̀-èdè yìí jẹ́nu wọ́n máa gbọ́ excuse rádaràda excuse tí ò ní jẹ́ wọn dìbò tẹ́ bá mọ bí tèmi ti máa ń lọ́ dìbò láti ilé mi ń gun ọ̀kadà lọ wá sí pooling unit mi níbi tó jìnnà síbi tí mò ń gbé nísìn dé wọ́n máa give excuse rádaràda ò lò ń give tó bá sọ pé violence máa ń wà ń bẹ̀ move pooling unit ẹ option wà tó fi lè move ẹ lọ sí pooling unit mi tó mọ̀ kó máa ń wà secure tó wà ní gbòòrò there is no excuse you have no excuse láti má dìbò you have no excuse kò sí excuse kankan tẹ́ lè give tẹ́ pé ní òjẹ́ dìbò you have no excuse àyàfi báyà ẹ sì kẹwà lórí ìdìbò láìsàn lókù tí ò bá ti síyún bẹ ẹ ní excuse kankan ojúṣe yín ni o ojúṣe gbogbo wa ni ká dìbò ojúṣe wa ni o àgbọ̀dọ̀ máa complain lásán láì dìbò ẹ mọ iye billions trillions of naira tí wọ́n ti yá tó jẹ́ pé àrọ́mọdọ́ ọmọ wa ọmọ ọ̀sán gbèsè rẹ̀ lọ ni àwọn náà ṣe náwó yìí wọ́n ẹ̀ǹbẹ́sù rẹ̀ ni méjì kíni náà fi ṣe kí lẹ́yìn rí tán ṣe wọ́n ẹ̀ǹbẹ́sù rẹ̀ ni insecurity wọ́n ń jí yín gbé àwọn tán wà nílé òkèèrè ò lè wá nàìjíríà mọ́ pẹ̀lú insecurity wọ́n mọ bẹ̀rù fẹ́mi ara wọn ni bábá tó ń sọ pé wọ́n jí yín gbé ẹ̀ mọ bẹ̀rù ọ̀nà tí ò dá accident ni àwọn olẹ́wàá dìbò fún tí wọ́n lè tún gbogbo àwọn nǹkan yìí ṣe ẹ wo ẹni tó ní ọpọlọ tó mọ ọ̀tún yàtọ̀ sósì ẹ ní mọ tó fọmọ ìyá yín nínú ẹ̀sìn dìbò ọmọ ìyá mi nínú ẹ̀sìn ọmọ ìyá wèrèwo nínú ẹ̀sìn wèrèwo ẹ mọ bínú o ẹnu ẹgbẹ́ ṣe máa ń rí lára tèmi ọ̀rọ̀ máa ń gbóná lára mi ní èyí ń fẹ́ sọ̀rọ̀ nígbà mi torí ń sọyọ bó ṣe ń ká ńlá ní ṣe máa sọ ọmọ ìyá wèrèwo nínú ẹ̀sìn wo tó bá ti di kíní ká gbé kíní ti sẹ́yìn bóyógun gan ni ká máa fi búra fún yín ni máa fògún àti sàn tó búra fún yín bá ti fẹ́ gba àìsàkóso.

gbogbo ọmọ ìyá wọn tá ń dìbò fún wèrè kan wèrè kan gọ́vnà wèrè kan olóbùkún gbogbo gọ́vnà wèrè kan ní nọ́ọ̀tì lọ́hùn ẹ má bínú pẹ̀lú choice of words mi o ẹ torí mo mọ̀ pé wọn àrẹ gbléètì radio station eléyìí private radio station online dẹ̀ ni ló jẹ́ ilé máa sọ̀rọ̀ bó ṣe wù mí láyé pé ibi táwọn NBC ó ti máa tí wọ́n ti máa ṣe inú ìjẹ́ kèmi ó ti lọ pé ká lọ máa ṣètò lórí kíní lórí mi ò mọ bá a ṣe ń fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú pé ká lọ ra time sórí àwọn normal terrestrial radio station ẹ bó ní ṣe á máa fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú bó láti máa ṣe entertainment program nìkan tá à ní sọ̀rọ̀ nípa ìlú politics á sọ̀rọ̀ nípa òṣèlú á fi bá aráàlú wí á bájọba wí aráàlú ń ṣe tí ò dá sọ á wí kóńkó lójú ọlọ́rọ̀ á sọ ló ẹni tó òṣèlú náà ń ṣe tí ò dá sọ sójú wọn yóò jẹ́ káwọn lè torí wọn ní bà wá láyè láti máa ṣe bó ṣe wà ní gbogbo àwọn kíní bọ̀ wá ń bá bọ̀. Gọ́vnà kan nílẹ̀ Hausa lọ́hùn ní oríta tó yẹ kí roundabout oríta roundabout tọ́nà yìí fún báyìí bàbá wèrè ní máa yíṣà ní oríta tí roundabout wà tọ́lọ gbé mọ́ṣáláṣí tí ò bá ti pórí èèyàn ti dàrú àwọn táwọn àjọ jẹ́ kínní ọmọ ìyá wa nínú ẹ̀sìn wọ́n máa gbógo fún ni wọ́n máa sáwọ̀dà rẹ̀ ní àwọn tí ò bá ní làákàyè tọ́pọ̀lọ́ wọn ti jòrò tán yányán wọ́n máa gbógo fún ni nínú mọ́ṣáláṣí àbí kínní bá ìyẹn lọ ń kọ́ mosque sí roundabout tí ọkọ̀ ń gbà yípo tí ọkọ̀ ń gbà yípo tẹ bá fẹ́ sọ̀kalẹ̀ báyẹn sọ̀kalẹ̀ sáàrin ọ̀nà ni ṣáà pé wèrè ń jẹun lórí irú eléyìí báwọn ṣáà pé kò sì kọ̀yẹ́ kásẹ̀nu kù sọ̀rọ̀ sí wèrè eléyìí báwọn pé orí eléyìí ti burú yányán ni roundabout tọkọ̀ ń yípo láàrin ọ̀nà lóríta àwa lọ gbé mọ́ṣáláṣí síbẹ̀ àwọn àáfàá àti àwọn kínní lè má mú wọn wà má wá àgbàdo ní nàìjíríà lẹyìn kan bá gbé ọmọ ìyá mi nínú ẹsìn kan wèrè ń dó wèrè kan dọdọ mi kì í ṣe pé fún ni o.

0: àti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: You are currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo laari, Oyo ni se bi ba beni kokan.
2: Mayin kuro, ore mi ma gbe kuro. Lajise Bi Oyo online radio.

0: popo meka maroro opopo dubai maroro awon mo be ni won tun se o dubai ni se won depend lori epo mo won ti le epo won ti maximize resources yen de bi pe won ti fi owo re won ti fi tun ilu se to pe awon kan tan wa fi build nkan kan ni wa mu owo wa o de mu wa gan o tun ju owo epo ti won bi tan ri bi owo epo lo won depend lori epo mo lodo ti won ọrọ̀ ajé oríṣiríṣi ní bẹ́ẹ̀mbẹ́ àwọn ọlọ́rin politician yín bí wọ́n bá jí owó kó ń bí wọ́n bá ṣe wedding fún ọmọ wọn ibẹ̀ wọ́n ń sá lọ ṣe rántí ijó ní tí àtiku abubakar tó bá ṣe wedding fún ọmọ rẹ̀ ṣe mọ̀ pé dubai ló kó wọn lọ wọ́n á ṣe nàìjíríà wedding mọ́ nàìjíríà bí ọ̀rọ̀ kan tí wọ́n associate mọ́ putin the president of russia russian federation wọ́n associate mọ́ bóyá òun lónìí bóyá òun kọ́ ló sọ ti wọ́n ní pé
1: wọ́n sì kò padà nílé fún ọkọ̀.
0: Africa is the burial ground for rich Africans. Why he shops for his clothes in Italy? He gets his earth pa won mo se be so in lo su ko lo e ya nle ebo eyin eyan yi you get your sorry ni Italo yo lo safo olon re ni maka tabi ko gba Jerusalem lo JP alaji orisirisi alaji tinu omo JP ti won ninu ka tan se ka
1: mama se iwo wa
0: baba be gba eto lera yo gba UK tabi America lo baba be ji owo ko to be ra le to be ra le property to le sunu yara meji po le kan na yo gba tax havens lọ àwọn orílẹ̀-èdè tí wọ́n yẹ ti gba tax lọ́wọ́ àwọn ibẹ̀ ni ó gbà lọ bọ́bá fẹ́ ṣàfihàn ayé ẹ̀bà lórílẹ̀-èdè canada bọ́bá ṣe wedding ẹ̀bà ń dubai àwọn olóbùkú àwọn ilé gbogbo tọ́bọ̀ wá dìpọ̀ kú tán ẹ̀ mà ní ẹ̀ máa gbóhùn lọ lé ni o ẹ̀ máa gbóhùn lọ lé wọ́n fẹ́ sọ bí ìdìbẹ̀rẹ̀ agáàni.

ẹ̀sùgbọ̀ election mi ti tún ń bọ̀ wọ́n tún máa fún àwọn èèyàn láàyè láti lọ gba voters card o ẹ sọ fún àwọn èèyàn kan register o àbí bí orí ò bá ti ta wá dáadáa tó mo mọ iye tí mò ń fún ọmọ olóúnjẹ lójoojúmọ́ mo mọ iṣẹ́ tí mò ń ṣe kí n tó rówó bàbá fi máa appreciate àwọn tí wọ́n bá ń gbìyànjú tí wọ́n bá ń struggle tí wọ́n ń hustle tí wọ́n yí sọ̀lẹ́ irú christmas ìtọ́lọ̀ yìí pẹ̀lú orúkọ àwọn alátìlẹyìn wa tí wọ́n ń bun àwa náà lówó àwa náà bun àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní ọjọ́ christmas lówó owó tí mo ná lọ́jọ́

àwọn tá a lọ bá nídìí ìdán tí ń ta epo tá a fún wọn 1000. Oríṣiríṣi báwa náà ṣe ṣe báwọn èèyàn ṣe ń fi sọ́dọ̀ wa làwa náà ń fi síta àpàká mọ́. To whom much is given, much is also expected of them. Lórí ọkọ̀ àwọn alátìlẹyìn wa, bàbá mi Ṣàmínú Adépọ̀jù, bàbá mi Fatai Bamidele, bàbá mi Bashiru Adeniran, bàbá mi Yasalam, Etiri Multipurpose Venture, Alpha Glo, Mr. Yusuf Tani Opabo, Tani Zeni Opabo, the hospital. Artist Michael Awosola Angelo, Mami Madam Fumi Kemi, Assist Sarabadin, Olaya. Bàbá mi Fatai Bamidele Olúṣọlá Lamẹ́ríkà. Àwọn tẹ́ máa ń mú alówó nù, wọ́n ń fi sọ́dọ̀ wa, àwa náà máa ń fi ta. Níwọ̀nba bí kàpá àti àná ṣe mọ, bọ́wọ́ ikú ṣe mọ àbí ṣe bí bọ́jú. Owó wọn ní ká lò fún nǹkan kan nínú stúdíò wa, àwa náà bá yọ ṣàkánú.

tawa ma yawo na nta enu wo ni le gboro mo enu temi si gboro die so lu elenu gboro ni bi ma tun so eri okan ma ja nja sugba owo ti a mo o owo mi re funfun nene o a ilu jibiti e ba tun gbo se ti mo nse fun ara mi personally yàtọ̀ fún pé à ń lọ ṣe mc à ń rekọ́ọ̀d fídíò à ń ṣe bẹ́ẹ̀ dé jingun nǹkan kàtà tún bá káàkiri kò sí alẹ́ kan táwẹ̀ tún hustle jáde nítorí pàfẹ́ wọ̀wọ́ lọ́wọ́ torí ẹni tí ò bá rí nǹkan kan jẹ tí ò rí nǹkan kan sí yóò máa wọ̀wọ́ lọ́wọ́ tí nǹkan kan bá wá bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ lọ́wọ́ yóò wá máa ṣèṣekúṣe ẹni yóò máa jẹjẹkújẹ yóò máa hùwà kíwà yóò máa jalè yóò máa fẹ́ ṣùgbọ́n àwọn èso ọ̀lẹ́ o mo jẹ́ jẹ́ pé ọ̀lẹ́ ni wá ọlọ́run nìkan lálágbára àìsàn ọ̀lẹ́ o àìsàn ọ̀lẹ́ tẹ́ ẹ bá gbọ́ ohun tí mò ń ṣe ní tọrọ owó tẹ́ẹ̀ fi máa bùn lo tẹ́ ẹ bá gbọ́ iṣẹ́ tèmi gangan ṣe fún ara mi ṣùgbọ́n ká gẹ́gì jìnnà bẹ̀rù dá a bá fi pamọ́ ní níyì gbogbo àwọn tí wọ́n ràn mí lọ́wọ́ ọlọ́run máa bá ràn wọ́n lọ́wọ́ tí wọ́n tún ń gbèrò pé àwọn fẹ́ ràn án lọ́wọ́ ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́ ọlọ́run máa dá àwọn náà tàbí sí ààyè wọn káwọn náà kan máa bójú rere.

0: sí. Bóyá ká mọ̀ pé yìí ṣe lọ ní ọwọ́ aago méjìlá béèrè bí kẹ́ẹ̀tún mọ̀ gbọ́ àwọn repeated programs. Ìwà ẹ̀dàkọ̀ ẹ̀mọ́ bínú gbogbo ẹ̀ tí ì jọra wọn ni ọ̀yà mọ̀ wá 24/7. Ó tiẹ̀ tún ti bẹ́ẹ̀ dì sáà sábà ìjọ bá ráàyè mò ń wá sí online. Ṣùgbọ́n tọ́lọ̀ bá ti ní kí gbogbo studio set tán dáadáa. Àmọ̀ wá lójoojúmọ́ ni ojoojúmọ́ ní sálà ìgbóhùn wa bẹ́ẹ̀ tiẹ̀ tún mọ̀ gbọ́ repeated programs kọ̀ọ̀kan tàbí music náà ní sálà ìmọ̀ gbọ́ program kan ìkejì ní àyàn. Ṣùgbọ́n à ń wá owó generator, a ní di computer, àti ní table. Bàbá ti fún àwọn bàbá ti fún àlówó table, wọ́n ti fún wa ní owó àti ṣe sí àná. Àti ń ṣe sí àbábà, àti ń ṣe sí àbábà. Owó tán tó fún àlẹ́nu ọjọ́ mẹ́ta àti fi kún owó tàbí ń ṣe sí àfi ká tún ṣe sí àfi. Àti tún ra àwọn fẹ́ẹ̀sì apron tá a fẹ́ mọ wọ̀. Kán lè bá a mọ dá a mọ̀ pé oníròyìn níwá ọ̀ tá a bá lọ kọ́fà ìfẹ́ǹtì níta. Ká mọ̀ bá àwọn fojú wa yí rí rẹ́dẹ̀rẹ̀dẹ́ pé ẹni kàn mú fóònù dání kàn rí kọ́ọ̀dù ni. Ṣùgbọ́n tán bá ti rí apron ìwọ̀nba ni wọ́n mọ. Wọ́n mọ halẹ̀ mọ́ wa mọ nígboro. Tán bá ti rí apron pé ilé iṣẹ́ ìròyìn lélẹ́yìí oní rédíò lélẹ́yìí. Tán bá rí first, tán rí cap. Gbogbo àwọn iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ náà ni. A fẹ́ kun ibi tá a fẹ́ máa lò nínú yàrá mi kan ni mo fẹ́ máa lò nínú àyín. Yàrá kan ni mo fẹ́ máa lò. Níta yìí náà bá ní tẹ̀fẹ́ fi hàn án lọ. Ẹ dákun, ọlọ́wọ́ bẹ̀yìn náà gbé bùkátà yín. Gbogbo ẹ̀ ní ọba yín gbé kò ní dá yín dá bùkátà yín. Ẹ ṣe wàá dúpẹ́ o. A mọ̀ lóore gbogbo ẹ̀ níta ti ràn lọ́wọ́. Ọlọ́wọ́ mọ̀ ràn yín náà lọ́wọ́. Ọdún yìí tún ti ń lọ. Ìwọ̀nba tó kù tọdún ó fi parí. Ọlọ́run gbogbo àwọn tí ó ràn mí lọ́wọ́. Ọlọ́run mọ̀ bá ràn wọ́n lọ́wọ́. Lọ́lá láìlá ìlọ̀lọ́ Muhammadu Rasulillah sallallahu alayhi wa sallam. Lọ́lá wí pé kò sí ọba kankan níbi kankan tó tó ọba Ọlọ́run Olódùmarè. Kò tún sí agbára kankan níbi kankan tó tó agbára Ọlọ́run Olódùmarè. Wàlá ọ̀là wàlá kù wá táyé lábẹ́ láàrin Rasim.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebiọyọradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajísebí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Tó o tẹ́ ẹ bá ní kọ̀m̀pútà tẹ́yìn ò lò mọ́ tí sì ń ṣiṣẹ́ tọ́yọ́ ní good configuration. Ẹ bùn mi o, ẹ jù sí mi. Ẹ bá lọ́lọ́kù, ẹ jù sí mi. Ihan o. Iṣẹ́ goli ni mo kọ́kọ́ kí n tó wá mọ ọkọ́ṣẹ́ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ ra tuntun náà fún wa pàláì. A mọ̀ fún rere yín. Ẹ ṣe o. Bẹ́ẹ̀ tiẹ̀ ń gbọ́ wa gan náà, àdúpẹ́. Torí rédíò, àwọn èèyàn máa wọ́n máa ń tètè ní wà distracted nípa rẹ̀. Tá a bá dé ń sọ nǹkan tí ò bá kíní mú báyìí àwọn èèyàn yín kú níbẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú tiẹ̀ ń gbọ́ wa, ẹni ìfẹ́ wa ni. Ẹ sọ̀rọ̀ la mọ̀ ọ́ sọ ni, èdè la mọ̀ ọ́ pè ní. Èmi tí ń tún máa sọ̀rọ̀ tí ń tún máa ṣe pè. Èmi tí ń tún máa sọ̀rọ̀ gidi tí ń tún máa kàwàdà bọ́. Èmi ò gbàgbé gángan serious o, ẹ̀yìn ti mọ̀ ọ́.

ẹ máa interview wọn èyí tẹ bá rí kórí rí òpé tó àwọn tí òwúlò ní support nínú òṣèlú òun máa ń sọ pé we have to choose between two devils ni tí ò ní rí another option sílẹ̀ tí ò ní torí pé ìyẹn ò ní wọlé ni ò ní jẹun ó dìbò fún tẹ rí kórí rí tí ìpé tó ẹ má ṣàánú ru wọn mọ orí rí tí ìpé tó nìyẹ tí yìí bá sì tí jẹ nìyẹ ìyá ń jẹ nǹkan lọ nìyẹ tí ìjẹ dáadáa tó ni ọ yẹ kí orí àwọn èèyàn wo ti pé báyìí ká má fi ọmọ ìyá mi nínú ẹ̀sìn mo tún gbé yun náà wá nígbà pé ọmọ ìyá nínú ẹ̀sìn bí èèyàn kan gbé wèrè ń dówèrè ọmọ ìyá mi wèrè ń dówèrè kan nínú ẹ̀sìn wá bá mi tí mo wò pé léyìí ò ní làákàyè tó láti lè rúlùú nàìjíríà láti lè sìn.

0: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọ̀yọ́ online radio.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebíọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o. Ajíṣebíọ̀yọ́ làárí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari oyo ni se bi baben kokan.
3: Ajisebi Oyo laari oyo ni se bi baben kokan.

0: báwọn mi tán bá tún rí mi lọ́dọ̀ wọn bẹ̀ wọn mọ̀ ń pè mí ní Lumatech èmi náà ni mò ń jẹ́bẹ̀ Lumatech International ọ̀rọ̀ jẹ́nu ohun Adeyinka mo sùn tán ẹnu mi tún ṣe wúyẹ́ ká mọ̀ fọ̀rọ̀ ọ lẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àdéhùn.
1: ọ̀nà eruku wọnú ọbẹ̀ mi.
0: Nítorí bẹ̀ nínú bíbélì ń kọ́ wípé ká mọ̀ jẹ́ kí bẹ́ẹ̀ ni wa kọ́ jẹ́ bẹ́ẹ̀ ni ẹyin kí bẹ́ẹ̀ kọ́ wa náà kọ́ mọ̀ jẹ́ bẹ́ẹ̀ kọ́ o.
1: Mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. Mo ń bá gbà.
0: Àní ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ náà tún ni yìí ọmọ ènìyàn Adeyinka. Mo ṣàdéhùn lẹ́ẹ̀kan láàárọ̀ yìí nígbà tẹ́ ń gbọ́ ètò mi kan tí mo ti ṣe ní àti ọdún 2020 lẹ́yìn tí mo fi ń sọ wípé ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló ń pọ́n. Ọmọ yín ò ṣàgbà fọ̀ ń kásọ̀ wọlé ẹrú yóò lè ẹ̀yin lẹ́ẹ̀mú. Tí mo tún ṣàlàyé ọ̀rọ̀ wípé bí ara alẹ́ ẹni bá ń jẹ kòkòrò mọ́bì tá ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì tí gbogbo atáàrí tá a wí tá a kọ ìhà kọ̀ọ̀kan mi pé ṣé mi ni mò ń jẹ́ ni ṣé báwọn ni wọ́n ń jẹ́ kí lọ́wọ́ kàn mí ń bẹ̀ tá a kọ̀ọ̀ kọ̀ọ̀kan mi. Nígbà tí hùrù hẹrẹ rẹ̀ bá dé Adeyinka pẹ̀ ń bọ bí àwọ erin ẹkú kó ti mọ̀ tẹ́lẹ̀ ipò òótọ́ làwọ́ sọ ṣùgbọ́n wàá mọ̀ páyé kò tọ́ àmọ́ òtítọ́ lásọ
1: ọ̀rọ̀ tó wà nílẹ̀.
0: Ẹyin isu sísun ìwà hun ná.
1: Aláwọ̀ ara mọ́.
0: Kò ní hun wá o kò ní hun wá.
1: Ìgbàkúgbà wá.
0: Nítorá lò pẹ́pẹ́pẹ́ nígbà táwa ń lò torí pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ báyìí lówó ṣe nílé àárọ̀. Adeyinka pẹ̀ ń bọ bí àwọ erin.
1: Níbẹ̀ ọmọ.
0: Adeyinka ọlọ́sọ́kànmí ọmọ ọ̀dọ̀ àgbà.

0: ẹjá máa kọ́ra wa lẹ́kọ̀ọ́, ká máa dára wa lẹ́kọ̀ọ́. Tá a bá ti ń sọ̀rọ̀ tá n fapọ̀ mọ́ òkun yọ náà ni ká máa rí nǹkan kan tàbí ẹ̀kejì dìbò ẹyin ká máa sọ́ dànù lásán, ká máa rò dànù, ká máa ra ròyé dànù lásán, ká máa rí nǹkan kan dìbò, ká máa rí nǹkan kan mọ́lọ alé. Lóòrọ̀ yìí ṣe mọ̀ pé mo ní ètò tí mo ṣe sẹ́yìn tí mo pè ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ló ń pọ́n. Ọmọ yín ò ṣàgbàfọ̀ nǹkan sọ wọlé. Ẹ̀yin lẹ rójú olè tẹ́ ẹ̀ mú o tí mo sọ pé ń fún yín ní ọ́pdéètì. Ọ́pdéètì míì tó tún wá wà ní wàràǹwérè láàárọ̀ yìí náà ni wípé àwọn ọ̀nà míì tó tún ń gbà lu jìbìtì ní ìsinyìí. Kẹ ẹ má ba wá fọ 15. Kẹ ẹ má ba kú ọwọ́. Ni mo ṣe ní ká fọ ara wa létí. Àgbà tó jìn sí kòtò ni ó tún fi kẹlòmíì náà lọ́gbọ́n ni o. Nítorí kẹlòmíì náà má ba jìn síbẹ̀. A ní jìn sí kòtò ọ̀fìn Adéyinka Pẹ́ńbọ bí àwo irin.
1: Mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. Mo ń bá gbà jẹ́.
0: Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀, ẹ jẹ́ fi ètò tònílé Ọlọ́run ọba Olódùmarè lọ́wọ́. Ọlọ́run Olódùmarè ọlọ́wọ́ gbọgbọ́rọ́ bí ọwọ́ aṣọ. Ọba Òképè kó jẹ́ ọba tó ti wà nípìnlẹ̀. Ọba tó mọ wá tó mọ̀ wá, tó mọ bàbá bàbá bàbá ńlá wa. Ó tún mọ̀ mí, ó mọ̀ mí, ó mọ̀ tí ń jẹ́ látinú àpòdùkẹ́ mọ̀mọ́ mi.

0: Baba mi Saminu, ọmọ Adépọ̀jù, ṣe ti sùn. Oorun wẹ̀ kì í ṣerú àkókò yìí o. Ẹ bá ń ké sáwọn èèyàn yín. Gbogbo àwọn tó ń gbọ̀ mí lọ́wọ́, ẹ tó bá ń ké sẹ́lòmíì pé káwọn náà kan wá gbọ́, kan wá gbọ́ tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí. Ká lè rí ẹ̀kọ́ kan tàbí ìkejì kan mẹ́. Ẹ ké sáwọn èèyàn, ké sáwọn èèyàn, ẹ ké sí wọn lógún lógún, kẹ́ ẹ̀ tún ké sí wọn lọ́gbọ̀n lọ́gbọ̀n.
1: Ó wá ní.
0: Kẹ́ ẹ ní kán wá bù mu nínú omi ọgbọ́n àgbọ̀n gbẹ. Tí Elédùà tó fi sí àlọ́dọ̀ ní àyè.
1: Ibi ò bá ara rẹ̀.
0: Nítorí pé bọ́mà kékeré bá ṣubú àwòwájú, bàgbà làgbà bá ṣubú ẹ̀yìn náà ni wọ́n máa ń wò. Wọ́n fi àsìkò yìí kí Ọlọ́run Olódùmarè, Ọlọ́run tó ti máa ń bá ń sọ, wá bá ń sọ tò ní ìná. Jẹ́ káwọn èèyàn kan tún rí ẹ̀kọ́ kọ́ nínú ọ̀rọ̀ mi. Kárí nǹkan dì mú, kárí nǹkan mú lọlé. Kémi náà kí n tún wá sọ débi èrè torí èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà kí n bí jọta àwọn ará ṣáájú kí n tún fi máa gbé rere kọngbẹ kọngbẹ sí. Mo tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹyìn wa ní àhín. Àwọn ìjìká tí ò jẹ́ kó ti rẹ̀ wá, tí ò jẹ́ ó ti sú wa, tàn já ti gbogbo owó mi lọ látorí Bàbá Fatai Lamidi, ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbé lọ́wọ́ l'Ondo State, Madam Funmi Kẹ́mi tí wọ́n ń gbé nílùú Ìbàdàn, Afọlábínú Rudin Alaro lórílẹ̀-èdè Libya, Alfa Glo Asiru Amadu Adeniyi nílùú Pàpó Lọ́yọ̀ State wá àyín. Pẹ̀lú bàbá mi Basiru ọmọ Adeniran, ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbé nílùú Èkó, Mr. Yusuf tí wọ́n ń ṣiṣẹ́ ní Ọ̀pábọ̀dé Hospital wa Lọ́yọ̀ Aláàfin níbí, ṣùgbọ́n ọmọ Ìbàdàn làwọn náà. Artist Michael Awosola Angelo láti ìlú Abuja. Adégòkè Isiaka Abiodun, bọ́dà mi ọmọọba Ọládìgbòlù mú ìdẹ́nì Adékúnlé láti ìlú Ọ̀yọ́ wá àyín. Bàbá mi àwọn bàbá dáadáa, àwọn bàbá rere, bàbá kẹ̀, àwọn bàbá àlùbáríkà látorí bàbá mi Saminu ọmọ Adépọ̀jù ní United States of America yìí nílùú California níbẹ̀. Ọmọ Èrúwà ni bàbá o, Èrúwà Òjòkó, agbẹ́dúdú orí òkèlé ọmọ àkúkọ gàgàrà tí kọ́lé Èrúwà gbé ní dájọ́ wọn. Bàbá tún lọ́mọ Mùsùlùmí Olómù Apàran ọmọ Ọlọ́rọ̀ Agogodẹ àṣegbà lọ́nà tòmù. Ọmọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lóhùn wọn ni ẹ mọ̀mú lọ̀ mi bàbá ta ní sẹ́gbẹ́ gbúwúrẹ́ gbúwúrẹ́, bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́ran gbẹ́ran, akúkọ gàlàjà, akúkọ bọ̀bọ̀rọ̀, akúkọ gìgìrì, àkúkọ gàgàrà, àkúkọ gàgàrà tó tún sọnù lóhùn wọn ni ẹ mọ̀mú lọ̀ mi bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ. Bàbá tún lọ mọ ojú rábẹ́sà ẹ̀ kí o sójú. Wọ́n á bá lọ ọmọ onílù kan ìlú kan, ọmọ onílù kan ìlú kan èyí tí ń dún gbomú gbodomù lójúde ọba. Bàbá mi Saminu ọmọ Adépọ̀jù ọmọọba ọba ọmọọba. Ẹ mọ̀ pé mo bá yín lóye, mo pè yín lórúkọ ṣe àmàpòkọ náà làbí pọ̀bà Aládé. Bàbá Adúpẹ́ nínú ìgbésí ayé yín pẹ̀lú ìrànlọ́wọ́ lọ́tòlósì tẹ́ ń ṣe fún iléeṣẹ́ wa ní àyín. Kò ní tán lọ́wọ́ yín, kò ní tán di yín o. Ẹ kéré oko délé, àbùdí ń tómi òfun, àbùdí ń tómi ọ̀sà iná ò ní tán wò yín. Mo tún fò fẹ̀rẹ̀ dọ́dọ̀ bàbá mi pàtàkì pàtàkì tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ̀. Bàbá mi Fatai Bandele Olúṣọlá ọmọ Ọ̀yọ́ ní àyín náà ni wọ́n, ṣùgbọ́n ìlú ọba nílùú Èbó United States of America làwọn náà nábi ṣẹlẹ̀ o. Bàbá mi mo kì yín dáadáa. Bàbá ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjò pàṣẹ kẹrẹ̀mọdẹ ọmọ àtìbá níbi dádé ń gbólówó kówó kó níbẹ̀ ọ̀gbà o. Kí wọ́n fò fọ gbàálẹ̀ a ṣe kó lè bá àdìjà, kó lè bá dápọn, kọ́mọ Aládé tí ó lè bá rí nǹkan bú láńbẹ̀, kó lè bá rí nǹkan bú láńbẹ̀. Ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjò pàṣẹ kẹrẹ̀mọdẹ ọmọ àtìbá. Àwa lógun gbàdúrà ọ̀ràn sẹ́ńkùlé ẹlẹ́ńkùlé tẹ́lẹ́ńkùlé ò gbọ́dọ̀ jẹ tí ò gbọ́dọ̀ tú dànù. Bàbá mi Fatai Bandele Olúṣọlá nílùú ọba Àlọ́run. Mo kí yín bẹ̀ o, àwọn bàbá wa nù o, àwọn ni wọ́n jẹ́ ó ti rẹ̀ wá, gbogbo wọn tí mò ń dákọ̀ yìí lọ́kọ̀ọ̀kan ìjèèjì, gbogbo àwọn tí wọ́n ràn á lọ́wọ́ pátápátá. Káàbàtà jákè jádò, àwọn náà ń jẹ́ àlè máa wá, àwọn náà ń jẹ́ àlè máa dá gbogbo àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lórí gbogbo àwọn nǹkan tá a bá rí, bó ṣe lórí ọ̀rọ̀ òṣèlú, lórí ètò ìlú àtò ìlú, tàbí bó ṣe ń lọ nígboro ayé tá a tún fi ní jìn sọ́fìn. Àwọn ni wọn àjẹ́ ó ti sú wa o. Àwọ̀ bá ti gboko obò mi lọ. Àbá ti máa ṣe nǹkan mi ò. Ọpẹ́lọpẹ́ àwọn bàbá lára o. Jọ̀gọ̀tọ̀ jọ̀gọ̀tọ̀ làbá gọ̀. Pẹlẹbẹ pẹlẹbẹ làbá pẹlẹbẹ tébi ọba ti máa pẹlẹbẹ wa. Azeez Sarafadeen Ọláìyá. gbogbo àwọn tó máa ń nà ọ́ sí wa lọ́nà kan ọ̀nà kejì. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o, iná ò ní tán wo yín láéláé fà àbàdà. Àtàwọn míì náà tẹ́ máa ń ràn wá lọ́wọ́ lọ́nà míì lọ́nà míì. Bí àwọn Best Icon Furniture, Plenty Fashion Home.
1: Fedu for now.
0: Badmus Ajao Dauda, AJ Honesty láti ìlú Èkó. Abdulrahman Abdulbasit, graphic designer Awanu Latoyo àti Ọlánìkẹ́nà. Graphic designer wa náà ló ń náà. A dúpẹ́ o. Mo tún fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ S Abdulmalik Wireless Communication tí ò bá sí òun ni ìní mọ Ọlánìkẹ́ o. Pẹ̀lú gbogbo àwọn tó ń gbóhùn sáfẹ́fẹ́ nílé iṣẹ́ wa ní àhín, Ajíṣe bí Ọ̀yọ́ online radio ní ìkànnì wa ní àhín. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Toro kíní báyìí lajẹ́ ẹ̀bùn oko ìmọ́, àní sìnrìn, àní fọjọ́ lọ́jọ́ lọ. Àmọ́ lọ dáadáa, àmọ́ bọ̀ dáadáa, àmọ́ bọ̀ dáadáa. Ìkó ìkọ́bálá, ìkó ìkéjò lọ́nà, àṣetì bóńṣẹ́ Ọlọ́run. Aya kí n má fọ̀rọ̀ lẹ̀ sọ̀lọ̀ torí ibi mọ̀ ń lo ìjìnà wà láì, ibi mọ̀ kàn ń yà lọ́pọ̀.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ọya láti ilé agbára, ẹ jẹ́ kí ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ sí kọ́wọ́ fẹnu ara rẹ̀ sọ bó ṣe jẹ́ gangan. Ọya ẹ̀gbọ́n ẹ jókòó mbẹ́ ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ń bí ọya bó ló ṣe jẹ́ ọya ẹ ṣàlàyé ọ̀rọ̀ ẹ gbóhùn sókè.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fóun yín tẹ́lẹ̀?
1: Òun àti ẹni náà jọ ń sọ̀rọ̀ bó ṣe bẹ̀rẹ̀ ni mo fẹ́ fi sí kí n tó wá gbé ohun ẹ̀gbọ́n sí pé káwọn náà sọ̀rọ̀.
2: Ṣáàdì yàrá bàbá tàbí. Ó yẹ dúdú mi.
1: Àbí ṣé kí n kọ́kọ́ jẹ́ kẹ́gbọ́n sọ̀rọ̀ kán ṣàlàyé ná? Ẹnìkan ní kí n jẹ́ kẹ́gbọ́n ṣàlàyé bó ṣe jẹ́ gangan. Ẹ̀gbọ́n ń da ẹ máa bọ̀ ẹ wá ṣàlàyé ẹ ṣàlàyé.
3: Ẹ ká san o. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa o. Agbọ́lá àlérògùn wa lẹ́ẹ̀dámú o. Mo fẹ́ kẹ́ bá ń ṣí ẹ mẹ́sẹ̀jì ẹjọ́ tuntun lọ́wọ́
1: ẹ bá ń ṣí ẹ.
3: Àlíwọ́wọ́ 419 o, àdèlérògùn àkóbá o, nǹkan tá a jẹ àlésàn o. Mẹ́sẹ̀jì lọ́sàn yìí, láàmì láàárọ̀ yìí, ṣẹ́rọ ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí, ó pe nọ́mbà mi láàárọ̀ yìí. Bàbá tó pè mí, ó ní níbo ni mo wà, iṣẹ́ ọ̀kadà lèmi ṣe, ó níbo mo wà, mo sọ pé mo wà ní roundabout, ó ní roundabout mo wà, òkè gbogbo irú ọkàn mi pé àwọn customer mi, òun ló pè mí. Kí n lọ sí òkè kí òun máa bá mi bi tí mo wà, mo ní kó má wọrí pé màá wá balẹ̀ roundabout. Mo fẹ́ lọ bá lé ránàbá ló pè mí pé kí n lọ sí POS. Ní pé ṣé POS wà lè tó síbẹ̀? Mo lọ sí POS. Ó ní gbé fún ẹni tó wà bí POS yẹn. Mo gbé fún ẹni yẹn. Ó ti ń bẹ́ ẹni yẹn sọ̀rọ̀ pé òun ti kówó fún mi pé kẹ́ni yẹn ṣe transfer 85,000 fóun. Mo kọ́ pé ẹni yẹn ń tẹ system. Èmi yẹn bá wọnú mi, bá gba fóònù mi lọ́wọ́ pé kí ló ń ṣe lóun tẹ account number ènìyàn òun kọlẹ̀ pé gba fóònù ẹ ká bẹ̀rẹ̀ pé máa wá gbé ẹ wá sọ́dọ̀ POS yẹn ni kó tó lè ní pé bóyá ọ máa ṣe transfer owó fún ẹ tí kò tí fún ènìyàn. Mo ti pè é, mo ti wọn ẹ̀pẹ̀ fún gidi gan. Ó ti yé yín. O lè níwọ̀n ẹ wà very careful. Later mo ṣẹ̀ wá ń gbọ́ wípé wọ́n ti ṣe fún àwọn ọmọ èèyàn. Wọ́n fi gba owó lọ́wọ́ àwọn ọmọ ènìyàn. Ẹ jẹun tó tọ́lọ́hún o. Gbèsè tí ẹ jẹ sínú yín ẹ lè bá wọn san o. Àlérí ìdààmú o, ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa o. Ẹ wò bẹ̀rẹ̀ ọdún ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ bá ń ṣe fídíò yìí.
1: Ṣé ẹ wá ń gbọ́? Ọya ẹ jẹ́ wá gbé ohun oníjìbìtì náà. Ọya láti ilé agbára, ẹ tarí ohun oníjìbìtì ń sì bó ṣe bẹ̀rẹ̀ tó ṣe bẹ̀rẹ̀ gangan. Ṣé pé ẹ̀gbọ́n gangan ti ṣàlàyé bọ́rọ̀ ti jẹ́? Ẹ jẹ́ kó ní jìbìtì náà kó náà wàá sọ bó ṣe jẹ́ bó ṣe ṣẹlẹ̀ gangan. Ẹ gbọ́ nísìn torí ẹ̀gbọ́n ń rìkọ́ọ̀dù ohun wọn lẹ̀ bí ṣe ń kọ́ọ̀lù rẹ̀ bó ṣe kọ́ọ̀lù rẹ̀.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fún yín tẹ́lẹ̀?
3: Kò sí kan tó ṣe.
2: Ibùlẹ̀wà.
3: Mo wá sáàdì roundabout yẹn, mò ń bọ̀ ń gbà yìí.
2: Sáàdì roundabout àbí.
3: Bẹ́ẹ̀ni.
2: Ó yẹ dúdú mi síbẹ̀ bẹ́ẹ̀.
3: Ok.
2: Sáàdì ibùlẹ̀wà ń bẹ̀.
3: Sáàdì ni kọlẹ̀ ń bọ̀ ni.
2: Àwa méjìlá ń bọ̀, sáàdì ibùlẹ̀wà ń bẹ̀.
3: Kẹwàá yàrá débi roundabout yẹn, ẹ dúró síbi ilé ẹpọ NFC yẹn.
2: Ibo gangan lẹ́yìn wà káwá bá yín ní ibùlẹ̀wà.
3: No, ẹ̀yin dúró síbi ilé ẹpọ NFC yẹn, màá bá yín bẹ̀.
2: Ṣé mo kọ́ tó ṣẹlẹ̀?
3: Bẹ́ẹ̀ni.
2: Ṣé báwọn tó ṣe POS yẹn, ṣé wà ní tó ṣe ọ̀dọ̀ yín bẹ̀rẹ̀?
3: POS wà.
2: POS wà ní roundabout yẹn yàbí. Ẹ gbọ́ kéèyàn bá fẹ́ ṣe deposit 85,000 ló máa ń gbà lórí ẹ.
3: 85.
2: Deposit ẹ bá mi lọ síbẹ̀ bá mi confirm ẹjọ́ engineer ẹ̀gọ́ wà ní.
3: Ok.
2: Ẹ lọ bá mi confirm, ẹ má kọ́ ti fóònù lójú ẹ̀kẹ́ ẹ má kọ́ ti fóònù.
1: Eléyìí ò ń jẹ́ alákọ̀ọ́kọ́ ẹ mọ̀ gbọ́ ẹlẹ́ẹ̀kejì ṣe mọ̀ pé ó ti ní kọ́mọ̀kọ́ọ̀tì fóònù ara tactics nìyẹn o pé kọ́mọ̀kọ́ọ̀tì fóònù ara àwọn gan tí wọ́n ń lò nìyẹn ọyá ẹlẹ́ẹ̀kejì ẹ bá ń tarí rẹ̀ sí ẹ tarí rẹ̀ sí.
2: Hello.
4: Mo ń bọ̀ kín pè.
2: Ẹ má kọ́ sí fóònù ẹ jẹ́ kí n ó dùn báyìí.
4: Okay okay.
2: Ẹ sọ pé ta bá fẹ́ sẹ́ndì 85,000
4: pọ́sẹ̀. Tí wọ́n bá fẹ́ ṣe deposit 85,000 ìlú lẹ́wọ̀n gbà.
2: Tó bá fẹ́ bá wa sẹ́ndì ẹ̀.
4: Ó kí abá fẹ́ sẹ́ndì ẹ̀. Ó kí abá fẹ́ sẹ́ndì ẹ̀ sí yàn. Hello. Ó ní 900.
2: Ó yẹ ẹgbẹ́ fóònù fún ẹgbẹ́ fóònù fún.
4: Okay. Gbà.
5: Hello.
4: Dáàdì gbàdélé o.
2: Hello.
5: Sá.
2: Báwo. Ṣé nẹ́tíwọ̀kì wà?
5: Nẹ́tíwọ̀kì wà.
2: Èló ló pe deposit lórí 85,000.
5: 900.
2: Ọ̀nà méjì la fẹ́ ṣe sí o 50,000 kan 35,000 kan. Èló ni charges ẹ bá yẹn lórí 50,000 ló ni wàá gbà.
5: Mo lè gba 500.
2: Ok 35,000 kan.
5: Ẹ̀yẹn 400.
2: Ó jẹ́ 900 náà. Ṣé o máa print receipt tàbí?
5: Ẹ̀ẹ́nu.
2: Ok. Báwo yá lọ́gìn bá yẹn torí mi mo máa pàkà náà bàyẹn fún ẹ. 50,000 alákọ̀ọ́kọ́ ó máa kó 50,500 fún ẹ. Fún alákọ̀ọ́kọ́ yẹn. Ẹlẹ́ẹ̀kejì 35,000 akó 35,000 fọ̀ fún ẹ.
4: Okay.
2: POS machine ló máa lọ àbí mobile.
1: Ṣé ìgbọ́ bó ṣe ń bá ọmọ ní POS sọ̀rọ̀ bí èpo ti kó fún ọlọ́kadà yẹn tẹ́lẹ̀.
2: Ó yá gbé fóònù fún.
4: Ó ń dáhùn.
2: Ẹ gbé fóònù fún.
5: Hello.
2: Hello.
5: Sá.
2: Mo fẹ́ kó bá mi kọ̀fámù orúkọ àkáǹtì yẹn ni.
5: Ẹyin ẹ sẹ́ndẹ̀ kí n mẹ́tọ̀.
2: Jẹ́ kí n pè fún ẹ bá yẹn. Mo ti sẹ́ndẹ̀ tẹ́lẹ̀ nẹ́tíwọ̀kì yẹn ò dáa.
5: Ok.
2: Mo fi ní kó wá gbé fóònù fún ẹ. 1514.
4: Kí lẹ fẹ́ kó ṣe báyìí?
2: Deposit ni ẹ bèrè pé ṣé o máa fún receipt. Ẹ bá ń bèrè pé ṣé o máa fún receipt.
4: Ó máa fún receipt.
2: Ó yẹ gbé fóònù fún.
4: Mo lẹ̀ yín wà báyìí, máa gbé yín wá sọ́dọ̀ ẹ̀ ní kò lè.
2: Òun náà mo fi sọ pé ẹ lè bá mi gba receipt yẹn máa bọ̀, a máa tó dé síbi ilé epo yẹn. Kẹ́ni bá mi gba receipt yẹn bọ̀ ni. Ẹ bá mi gbé fóònù fún.
4: Tó máa send owó yẹn ni.
2: Ẹ bá mi gbé fóònù fún, máa send ẹ̀ ni. Ẹ bá mi gbé owó yẹn.
4: Ara kò lè send owó, kò lè send owó yẹn kó bá rìn láti kó ogun.
0: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: Ṣe ẹgbọ́ lágbọ́yé àfà àpótí ìrọrí wọn èyí gbádùn oorun o. Àníbàárà alẹ́ ẹni bá ń jẹ kòkòrò mẹ́sẹ̀bì tó ń jẹ kòkòrò móbì tá a bá rí tí gbogbo wa tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀kan mí nígbà tí òru hẹrẹ rẹ bá dé lọ́gàn jọ òru gbogbo wa là ní ilé jọsùn orí lójì ká o òru hẹrẹ rẹ ti wá dé o wàhálà ti wà ńlẹ̀ ó wà ńlẹ̀ gan níbi ìgbà wàhálà ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ wàhálà ti wà. Torí nígbà táwọn ọmọ yìí nígbà náà táwọn fi bẹ̀rẹ̀ ìwà jìbìtì lílù wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo wa àwọn èèyàn wa ni a máa sọ àwọn ìbò yẹn ń lù ní jìbìtì àwọn owó tí wọ́n ti gbà lọ́wọ́ ìran bàbá ńlá bàbá wa ni wọ́n ń bá wa gbà padà. Àánú yín ò ṣe mí. Òrò ẹrẹ rẹ ti dé o. Wọ́n ti gba tọwọ́ àwọn ègbó tán jẹ bàbá ńlá bàbá yín. Tí wọ́n jẹ bàbá ńlá bàbá yín tán, wọ́n ti tún gbà lọ́wọ́ ẹ̀yìn náà padà. Èyí tán bá yín gbà wá láwọ̀ bàbá ńlá bàbá yín tán fún yín sí ààrẹ wọn. Táyẹ̀ sùúrù ẹ̀ lẹ́ẹ̀bi san padà. Tẹ́lẹ̀ bẹ́ gbọ́n ni. Ẹyin láfẹ̀ẹ́dú fọ́nrán o ti bá wọn dúró rojọ́. Ẹyin àfọwọ́fọná tí ì bá wọn dúró rojọ́ ẹ̀yin gangan náà ni o. Gbogbo wa ni o àfọwọ́fọná tí ì bá wọn dúró rojọ́. A ti fọwọ́fọná báyìí o. Òrùn hẹ́rẹ́rẹ́ ti dé báyìí o. Wàhálà ti wọ̀lú o.

0: gbẹ náà.
1: Wọ́n kẹ́ ẹ̀yìn alátìlẹyìn wa. Jákè ìjádọ àgbà ńlá ayé, bàbá Ṣàmínú, ọmọdé pọ̀jọ́ mi Òdúwà. Bàbá mi Fàtá Ìbándélé, ọmọ ìyá Aláàfin, United States of America là ń méjèèjì wà. Miriam Simpkins Adéṣẹwà Adépọ̀jù lamẹ́ríkà ìyàwó bàbá Ṣàmínú Adépọ̀jù. Mo kí gbogbo yín bẹ ohun. Bàbá Bàṣírò Adéníran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́. Fàtáì Lámídì ọwọ́ Lóńdó Stéètì. Madam Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn. Olúwa Rotimi Ajayi of Auto Report.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀.
1: Gbogbo àwọn èèyàn mi nínú ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ tàjọ ń gbóhùn sáfẹ́fẹ́ ní àárín. Gbogbo àwọn èèyàn wa nínú gúrùpù Ọ̀yọ́ àtibá Unity Forum.
2: Ibi ò bá.
1: Ọmọọba Aládìgbò lòmú ìdíni Adékúnlé. Bàbá mi Evangelis Moses Àkàndé Akíntúndé.
2: Ọmọdé
1: tó. Àwọn tí a nù o, àwọn tẹ́ máa ń dúró tì wá. Tí n bá tún lọ fa gbòòrò, tí gbòòrò bá ń fa gbó ní gbòòrò. Àwọn náà ni mo máa ń ké sí.
2: Bẹ́ẹ̀ rí mi ní gbòòrò.
1: Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa tẹ́ ń tì wá lẹ́yìn lọ́nà kan ọ̀nà kejì. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹ nísìnrìn, gbogbo àwọn nǹkan èso ara yín náà nísìnrìn o. Gbogbo àwọn mọ̀lẹ́bí yín nílé lóko pẹ̀lẹ́yìn òdì fún ànísìnrìn. Ẹ nírànrìn fẹsẹ̀ sí ẹ nírànrìn nù. Ẹ ní sọnù tayataya tọmọtọmọ tẹbitẹbi taratara. Tóbi kárí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi kọ́tẹ́kọ́tẹ́ jákèjádò orílẹ̀-èdè àgbà ńlá ayé. Gbogbo ẹ̀yin tí mo rán ti dá pa àtẹ̀tì ìran ti dá pọ̀. Àpàpò ti rọrí, àwọn bàbá wa ni wọ́n ń gbádùn oorun. Wàhálà wọ̀ lù ú. Kélé jù àwọn máa sọ wa ni o. Adigunjalè ti pọ̀ lóde o. Tìbọn tìbọn náà fi ń gba ọ̀kadà lọ́wọ́ ọlọ́kadà ní ìsinyìí. Kí ni fọ́nrán tí mo play fún yín lẹ́ẹ̀kan? Ẹni tí ó ń sọ̀rọ̀ ọlọ́kadà ni o, ẹni tí ń se ọ̀kadà. Tẹ́ ẹ bá lù ń jìbìtì 80,000 wàhálà ti wà ó. Tá lù ń jìbìtì 80,000 níbo ló ti fẹ́ rí 80,000? Èló ní ń pa lójúmọ́ tẹ́ tún fẹ́ dá wàhálà sí lọ́rùn. Torí Ọlọ́run, torí Ọlọ́run làwọn máa tán ti dájú báyìí. Tán ti dájú. Ìyá ìyá bàbá òbí àwọn míì nínú wọn tá bá ń kó owó wọlé bí mo ṣe pa òwe lẹ́ẹ̀kan níbi ètò àkọ́kọ́ tí mo kọ́kọ́ play tọ́jẹ́ repeated program tí mo play tí mo fi ń sọ fún yín wípé bí ara lẹ̀ ní bá ń jẹ kòkòrò mobi tó ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀kan mi pé kì í kúkú ṣe mí kì í kúkú ṣe mí kì í kúkú ṣe mí àwọn ìbò kúkú ni owó tó ń jẹ àwọn ọ̀ràn bàbá ńlá wa ni. Ha, tí wùrù rẹ̀ rẹ̀ bá dé wùrù rẹ̀ rẹ̀ tí ẹ̀ ti dé ó ti wọ̀ lù báyìí èyí má ti wọ̀ lù báyìí tí mo tó fi pa òwe mi tí mo ní pé ọmọ yín ò ṣàgbàfọ̀ ń ká sọ ọ wọlé ẹyin gangan lẹ ti rójú olè tẹ ẹ mú o. Ọmọ yín ò ṣàgbàfọ̀ ń ká sọ ọ wọlé ẹ rójú olè ẹ mú ni o.
2: Mo ń bá gbàjẹ́ òun.
1: Sẹ́yìn mọ̀ àgbà ilẹ̀ gbọ́ wa lórí ìkànnì ayélukára wa ní www.ajisebioyoradio.com. Ẹ tún lè gbọ́ wa kètekète lórí Android application All Nigeria Radio tó jẹ́ ti Lumatech. Ẹ̀yin kan lọ sí Google Play Store kẹ́ search fún Lumatech LOOMERTECH Lumatech LOOMERTECH Lumatech. Ẹ̀yin kan search ẹ ti rí àwọn All Nigeria Radio bíi Fashion Media mẹ́ta ẹ dánlóòdù kan nínú rẹ̀. Kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́ẹ̀mọ̀ ọ̀gọ́ wa tí a máa já lálálálá.
2: Ẹgbẹ́ mi láàbẹ̀ bọ́nà.
1: Ẹ máa bá wa ké sí àwọn èèyàn wa. Kánà kán máa wá fetí gbóyàwó ọ̀rọ̀. Kán wá kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ wa. Àwa náà kò kúkọ́ sí Elédùmarè ọba náà ní fún wa sí.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ọ̀rọ̀ gbogbo wa ní.
1: Ṣé ẹ gbọ́ ohun tí Ibrahimu náà sọ? Ọlọ́rọ̀ tó wà ńlẹ̀ ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni. Tẹ bá wá rí àwọn ọ̀dọ́mọkùnrin káàkiri káàkiri tẹ tó ra àwọn ọ̀dọ́mọbìnrin káàkiri káàkiri wọn fẹsẹ̀ ṣe mọ̀ iṣẹ́ jìbìtì ló kù tí kálukú wá yàn láàyò. Gbogbo àwọn ọmọ tán wà nílé ẹ̀kọ́ àwọn èbó lílù ní jìbìtì lójoojúmọ́ ni ọkọ̀ bọ̀gìnì bọ̀gìnì lójoojúmọ́ ni àwọn obìnrin náà wọn fẹsẹ̀ ṣe mọ́. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ lọ́mọ nílé ìwé ẹ máa mójútó wọn àgàgà àwọn ọmọbìnrin atọmọkùnrin àtọmọbìnrin náà ni ẹ máa mójútó ṣùgbọ́n àwọn ọmọbìnrin ẹ máa mójútó wọn dáadáa ẹ má jẹ́ kí wọ́n máa sọ́fà kankan pẹ́ẹ́pẹ́ pínrínpínrín I'm a young horse of a pipe, to be duly asso, own jet more jenny. I'm a jacking a con one. I'm a jacking a con one. Come on, dip, eh? Ele uni, yo aloma fat, won't you want a pair of pins in one and one, eh? To be what you go pay. Ah, name for you some poor mouth. Ah, name for you some poor mouth. For a home, you are like, what dad you call your bed? What dad you call your life?

Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o. Ajísebí Ọ̀yọ́ láárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Tọ́, àwọn bàbá wa ní ìdùn ó pọ̀, kì í pò dùn, sókí báyìí náà lọ́bẹ̀ oge. Adéyinka, ayin mo fẹ ma se lọ mo fẹ ma fe yi se lọ wẹrẹwẹrẹ mo lero yi pe ti kọ ẹkọ kan abi keji nibi eto taaro yi eni ti se ọjọ kọkan la osu kini ọdun 2021 ọjọ tuesday le ni je o ni orilede nigeria ago mẹsan abọ o ti kọja aseju meji 9:32 a.m. lọdọ wa ni ara.

0: lọ́dúnrún ni tá à ń retí ọlọ́run ọba aláwò rabi dákun jẹ́ kí ọdún ọ̀hún kí ó yabo kó yabo fún èmi pẹ̀lú ẹ̀yin. Atọ́pẹ́ àti ìyìn tọ́lọ́run ni àtìyìn àtògbó ọlọ́run náà ló ní gbogbo ẹ̀. Mo kí yín o láti United States of America àti ń gbọ́ mi lọ́wọ́, mo kí yín láti United Kingdom náà. Adéyinka Ọlásùnkànmí lèmi ń jẹ́ pàpínbàálẹ̀ Bílà. Ọlásùnkànmí Adéyinka Kásàmáṣe dáadáa, ajọ́ ọkọ bí ẹni kìlọ̀ wà. Atogo atope atope atogo atogo atope atope atogo atogo atope atope atogo. Atọ́lọ́run ọba náà ní ń ṣe o. Àtìyìn atọ́pẹ́ àtògo atọ́pẹ́ àtògo àtòpò àtògo àtìyìn àtìyìn atọ́pẹ́ àtọ́pẹ́ àtìyìn àtògo. Tọ́lọ́run ọba ní. Sàmí wìtì wìtì wìtì bọ́dún eléyìí ṣe ń lọ yìí ti ń lodò ti ń lọ rèé mú mi ẹ̀mí mi pẹ̀lú ẹ̀yin pẹ̀lú àwọn èso tó tara yín jáde àti fómílìkì mi àti fámílìkì títí yín náà. Ọyìn ẹ̀mí gbogbo wa ò ní lọ sí o, àtàwọn olólùfẹ́ mi àtàwọn olólùfẹ́ yín, àwọn tó ń fẹ́ mi fẹ́re, àwọn tó ń fẹ́ yín náà tó ń fẹ́ yín fẹ́re. Ọyìn ẹ̀mí gbogbo wa ò ní lọ sí o, ọdún ìta à ń retí láyọ̀ ni ó bá wa. Ọyìn pẹ̀lú ìdẹ̀ra àti ìdùnnú láàfi sí ọdún náà.
1: Àtògo àtọ́pẹ́.
0: A ní àtọ́pẹ́ àtìyìn àtìyìn àtògo àtọ́pẹ́ fún ọlọ́run ọba mi aláwò rabi. Alhamdulilah rabbil alamin. Alhamdulilah lẹ́dí àyáná bá dàmú àmọ́ tánáwá ilé inú zu.
1: O fún wa ní jíjẹ pẹ̀lú mímu, a ò sí lọ síbi jù.
0: Ọba tí ń báyìí ní wá pàdé la fògo fún, èyí tí ń báyìí ní wá pàdé la fọpẹ́ fún. Àbá búrúbúrú àpá búrúbúrú àgbà búrúbúrú, torí pé tá a bá wo ẹ̀yìn wá ní ogbè ẹ̀yìn wò, ajáre ò bá àpákún, ogbè ẹ̀yìn wò, ajáre ò bá àpèkùlù, ọyẹ́ ẹ̀yìn náà ẹ̀wọ̀ ẹ̀yìn wò, ẹ wò gbà tí ọdún yìí bẹ̀rẹ̀. Ọyìn ẹ rí pé ọ̀pọ̀ àìmọye òjò ló ti rọ̀ tilẹ̀ ti fi mu.

0: Ẹni tó bá mọ inú rò ní ọmọ pẹ́ dú o. Ẹni tó bá mọ inú rò nìkan ló lè mọ pẹ́ dú. Alájùpọ̀ òjò ló ti rọ̀ tilẹ̀ ti fi mú. A fi yọ àwọn tán lọ o. À ń fi ń dúpẹ́ orí Ọlọ́run pẹ̀lú àwa tó kù náà ni o. Torí nínú oṣù tá a wà nínú rẹ̀ yìí, nínú oṣù yìí gangan, iná ni èèyàn mi ọ̀rẹ́ mi kan. Ẹni tó jẹ́ pé ẹ̀gbọ́n mi ni. Òun tún wá jọ bí wa ní dèdè ọjọ́ kan náà. Tó jẹ́ pé on the 23rd of April jọ ni ọjọ́ bí èmi àti ẹni tá à ń sọ yìí. A máa ń pè ní Fraayo Jimoh lórúkọ rẹ̀, Afolabi Jimoh. Ọmọ wọn nílùú Èrúwà. Èrúwà.
1: Ilé-iṣẹ́ ń lọ, ẹ̀mí mi ò ní.
0: Ọmọ wọn nílùú Gbóọ̀rà, Igbóọ̀rà.
1: Ti aláwò rajọ́ ọdún ọ̀wọ́ yabo.
0: Nínú oṣù tá a wà yìí náà ni o. Lójú ọwọ́ àwàálẹ̀ tó dágbére fún ayé òsì ẹ̀sẹ̀ yìí pó di ìgbà ó ṣe. Nítorí rẹ̀ yín wàá máa pàlùdà láìpẹ́ yìí. Mò ń bọ̀ ná ẹ̀yin tèmi.

0: You are currently listening to Ajisebio, your online radio. Ajisebio, your live. Ajisebio, your live.
1: Nítorí àwọn tí a ti rí ta pàdánù wọn nínú ọdún yìí, kọ́lọ́n ọba kó bá wa tẹ wọn sí afẹ́fẹ́ rẹ̀ o. Gbogbo àwọn ẹni wa tán ti bọ́ sálòkè àmọ̀. Torí wọn náà ni mo ti fẹ́ fi eléyìí sí, mò ń bọ̀ ná.

0: ọ̀sánjá ọ̀rọ̀ dọ̀pá olùfẹ́ gbogbo ń fojú ṣògbèrè ẹ̀kún abẹ́ orí kẹ́kẹ́.
1: Gbogbo ẹni tó bá mọ̀ tí sì rántí tí ń sì rántí lójoojúmọ́ wípé wíwá làwa lọ́jọ́ kan náà là á sì lọ, àwa làwa á lọ lílọ náà là á lọ kẹ́yìn, a lè jù sí àyín o. Iṣẹ́ ọwọ́ wa ìwà wa ń agbáyé ṣe nìkan ni ó sẹ́kù ní àyín. Kódà
0: a ò fẹ́ kó lọ, àwa ò rò pé a ò kọrin ìdágbére ni wo.
1: Wọ́n àìrò tí pé bóyá kọrin ìdágbére fẹ́nìkankan láwọn àákò kankan, kò sí àìrò tì tẹ́lẹ̀.

0: Òrùn wà tá a fi lè sálá fún, ṣùgbọ́n a sálá fún òní sí mọ́ o, òun àti láfún rẹ̀. Òrùn wà kò ní ṣe aṣákò kó mọ́, òun àti kòkó rẹ̀. Iṣẹ́ wà tí ó pọ̀ nílẹ̀, níṣẹ́ ọ̀bá dilẹ̀ lẹ́yìn ṣiṣẹ́ ṣiṣẹ́, gbogbo ṣiṣẹ́ ṣiṣẹ́ ayé yányán. A ní owó ọ̀pọ̀ yanturu lọ́jọ́ kan, ṣùgbọ́n wọ́n dilẹ̀ lẹ́yìn àwọn náwó-náwó. Yóò dilẹ̀ lẹ́yìn náwó-náwó, yóò tún dilẹ̀ lẹ́yìn ahun. Táhun gangan ò gbádùn ara rẹ̀, ara alẹ́ ahun gan ò gbádùn ahun. Ṣùgbọ́n lẹ́yìn ikú ahun, àwọn ará alẹ́ abáwọn èèyàn tán súnmọ́ ahun. Àwọn ni wọ́n wà máa ná owó ahun lẹ́yìn ahun, owó dilẹ̀ lẹ́yìn ahun o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ orí ògbádé tó ní ojú ní kálánlọ́ọ̀dù tó gbọdẹ tí fi ń sọ ilé ara rẹ̀, ó ní ó sọ ilé ara rẹ̀ kan Adéyinka, ó ní ojú ní kálánlọ́ọ̀dù tó ń fowó gbọdẹ o. Òun gangan ti kára rẹ̀ ni ó sọ ilé ara rẹ̀ kan èyàn tí wọ́n bá tún sin sílé.
1: Ó ṣe ọ̀pọ̀ mọ́ rògùn rèé fọṣọ.
0: Ìtẹ́ ni wọ́n gbé alọ́jàntì, wọ́n gbé alọ́jàntò, wọ́n ni ẹ mọ́ balẹ́jẹ́, ẹ mọ́ jẹ́wọ́ balẹ́jẹ́, yóò jẹ́ kílé yìí ó lù sí fálù tẹ́ ẹ bá sin sí ara lé o. Ẹgbẹ́ ó di tẹ́.
1: I was shocked and sad when I heard the news.
0: Nílé tó lè fi bẹ́ẹ̀ nìkankan ṣeré, ìwọ bàbá ò nílé. Ó mọ bó ṣe máa ń fara ni gbogbo àwọn láńlọ́ọ̀dù, àwọn tẹ́nàntì rẹ̀ ìwọ láńlọ́ọ̀dù. Ojú ò wá towó, wọn ò ní sin olówó, wọn ò ní sin owó mọ olówó. Nínà ni wọ́n na owó lẹ́yìn olówó. Gbígbé ni wọ́n máa gbé inú ilé lẹ́yìn onílé o. Wọ́n nítorí ìpónílé lọ pé ẹjẹ́ wo ilé rẹ̀ dànù kẹ́nìkankan ọmọ gbé bẹ̀ mọ́, wọ́n máa gbé ilé rẹ̀ lẹ́yìn rẹ ni. Aláwọn kan tún máa jà sógun ilé rẹ̀ lẹ́yìn rẹ̀, wọ́n tún jà sógun ilé rẹ̀ lẹ́yìn rẹ̀.

0: lára àwọn ọmọ àǹtí yìí gan. Èyí tó jẹ́ second born rẹ̀, I mean third born rẹ̀, ọ̀dọ̀ mi gangan ní ń gbé. Òun gangan wà lẹ́sẹ̀ stew lọ́wọ́lọ́wọ́. Èyí tó jẹ́ second born kọ́lọ̀ ọ sàánú, kọ́lọ̀ mọ̀ da wàhálà àti alágbádá o, ẹ̀yin tèmi. Èyí tó jẹ́ second born, ọ̀dọ̀ màámi ní ń gbé, ọ̀dọ̀ grandma. Òun náà, òun náà ó ṣe wà ẹ̀ kì í tọdún yìí. Funny enough ni pé kí n tiẹ̀ ronú lọ pé kí n tiẹ̀ send ìrànlọ́wọ́ fún kiní lórí WhatsApp nítorí títara tèmi. Báàbà sì fi bájú bá fi fi bámú là ń wá káàkiri tẹ́lẹ̀ tábí rówó yìí san. Ṣùgbọ́n ìgbà tí tó pò yìí tó ń contact mi títí ẹ̀ ló gbà mí lára ta tí mo kábíyèsí olódùmarè. Ni mo fi sọ́wọ́ kíràn lọ́wọ́ tó dìde tábí rí towó tí etí opó yìí tó sọ yìí san. Mo sì jẹ́ kó yí àwọn èèyàn kówó yìí ti pé ṣùgbọ́n lára pé àwọn èèyàn sà nífẹ̀ẹ́ sí ká máa ṣiṣẹ́ olóore pàláì lẹ́yìn ìgbà tí mo sọ kówó ti pé níbà mi sàn ní success odò ọlá ọmọ òkun dáre lánà tó fowó tí wọn sọwọ́ láti United Kingdom. Ẹyin ọ̀rẹ́yìn ni mo tó mọ̀ pé 25,000 ni wọ́n ní ká máa san. Gbogbo owó tó sì wọlé ó sì ka owó wàhẹ́ẹ̀kì ọmọ méjì. Kábíyèsí olódùmarè, a ní kìlà wá sí láyé o, mò ń bi ẹ̀yìn náà, kí ni tọ́lọ̀ ràn wà wáyé fún. A ní kọ́lọ̀ ọmọ da wàhálà sí alágbádá, ẹyẹ ń tún bẹ̀ kan sí fún yín. Àkọ́bí ọmọ àǹtí mi tí mò ń sọ yìí, àkọ́bí ọmọ àǹtí mi tí mò ń sọ tó ń jóbìnrin. Gbogbo àsìkò yìí, níjọ́ tá a lọ síbi òkú Afọlábí Jimoh Ayíǹde láàárọ̀, ó ní iye tèmi gan tí mo tún lọ dẹ́pọ́sìtì lọsibítù. Òun ṣẹ̀ṣẹ̀ bímọ, iṣẹ́ abẹ ni wọ́n fi gbé ọmọ jáde. 130,000 àbí 20,000 kọ́ ni, 20,000 lowó tọ́jọ́ owó operation yàtọ̀ fún pa ànrọ̀ ògùn, ànrọ̀ oríṣiríṣi. Ó tún lábẹ́rẹ́ kan tí mò ń gbà tó bá ti bímọ. Mo ti gbàgbé ń tọ́ pé ó kọ abẹ́rẹ́ tí wọ́n ó fún ní abẹ́rẹ́ bá bíi 30,000 àbí 30 kíní kan ni lowó abẹ́rẹ́ náà. Ni mo fi sọ pé kọ́lọ̀ mọ̀ da wàhálà sí alágbádá. Nkankan o, ẹni tó bá kankan ló kan mọ̀ ni. Ṣùgbọ́n mélòó la fẹ́ sọ, mélòó la fẹ́ máa sọ lórí afẹ́fẹ́. Tọ́rọ̀ òfin ní sùn àwọn èèyàn pé sọ́dọ̀ rẹ nìkan làwọn èèyàn ti ní sòro ni. Kọ́lọ̀ mọ̀ da wàhálà sí alágbádá. Ẹni tó bá wà mọ̀ ń rò ni mo fi ń sọ pé yóò mọ orí Ọlọ́run o, yóò sì mọ ọpẹ́ dú. Ìwọ́ tọ́lọ́run ti ń bọ̀ gbé sí nírọ̀rùn. Mo fẹ́ náwó kan òun rí iná ebi ò pa látàárọ̀ dálẹ́. A dẹ̀jọ mú ọdún yìí láti January, a tún wà ní December, ení ni December 21st. Ẹni tó bá mọ̀ ń rò nìkan ni òun mọ orí Ọlọ́run o, ni ó sì mọ ọpẹ́ dú. Tá a bá máa sọ àwọn ọ̀rọ̀ yìí, àwọn kan ò ní mọ̀ pé àwọn ò ní problem kankan. Wọ́n á ní mọ̀ pé àwọn ò ní ṣòro pẹ́ẹ́pẹ́ pínrínpínrín.
1: Fojú ṣògbèrè ẹ̀kún. Abẹ́ orí kékeré já lórí.
2: A ò fẹ́ kó lọ.
0: Mo sọ lérèfé níjó ní bí. Mo ní ọ̀pọ̀ àwọn èèyàn ní ń bẹ lọsibítù tó jẹ́ pé owó operation ni wọ́n ń wá káàkiri. Ká tún dúpẹ́ lọ́wọ́ àwọn dókítà náà. Tí wọ́n sáré ṣiṣẹ́ náà tán ní ká pọn padà wówó lọ. Kọlùkọlù bú àjálù bú kò ní jáwọ́nú ilé mi pẹ̀lú ẹ̀yìn tẹ́ ń gbọ́ mi lọ́wọ́. Ẹ sàmí ẹgbẹ́ tó àdúrà mi ẹ fọwọ́ ẹ̀ pọ́jú. Bí ayé yìí ṣe ń jẹ́ ayé, báyé bá ń jẹ́ ayé tígbà ń jẹ́ ẹ̀gbà. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní mọ̀nà ilé mi àtẹ̀yìn o, a ní rógun àkáwọ́ lórí sọkún o. Ẹrù tábí amú ìwá tú òun nídìí fún yín o.
2: Ìfẹ́ ti bẹ́ lọ́kàn aya rẹ̀.
0: Aláǹtí mi tí mò ń sọ̀rọ̀ yọ́mọ̀ ìyọ́mọ bàbá mi gangan ni ọdún kẹjọ rí tọkọ rẹ̀ tó ti láksidẹ̀ǹtì lórí ọkọ̀ gbégi lódò wọ́n ń bọ̀ látoko ni bírèkì bá fèèlè lọkọ̀ bá di gbígbígbí jì lójú odò ni igi kábíyèsí olódùmarè. Nǹkan kan mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúnìyà. Ẹyin tó bá kankan lọ́kàn mọ̀ ni o, kọ́lọ̀ má jẹ́ kí láburú kan èmi pẹ̀lú ẹ̀yin o. Funny enough ni pé pàlà ìhìn tí ẹ̀ wá rántí pé ọmọ tí ẹ̀ náà bẹ́ẹ̀ ṣe wà ẹ̀kì. Mo mọ̀ pé a bẹ́ẹ̀ sanwó wà ẹ̀kì o. subayan ran ti ke ka se ba bere pe ka won yan ran lo se ran lowo e wa wo bi tolorun ti gbe bi se se de e wo bolorun se gbe bi se se de e wo bolorun se gbe bi se se de ara ta to ke gba jari wa ba mi ni mo gbara ta lori oro re ko to di pe olorun wa ba wa bu asiri titi wa e ki to mo ti e na pelu owo ta tun fi kun ra won pelu operation ti akobi re to bi mo nile iwosan ni mo se mo nje kasa ma se daada o loruko temi fi nje kasa ma se daada ti mo fo oko ti mo je kilo wa bo to ma n try mo ma n gbianju bo ti aje pe yin e mo rin ni ayin aye ko ri o mo mi mo ma n try lati se daada gege bi oko mi kin bi le ba je apere rere fun awon eyan lati le je awo ko se rere fun awon eyan ta ba gberu e leru ni gba mi lona ti olorun ni fe si olorun ba yo si mo bayan na gbe bukata ti e ara mi o ye yin.

Ó tún fi àsìkò yìí sọ fún yín o, pé àwọn ọmọ sì kú o, ta tún nílò owó wa ẹ̀ kì fún. Ẹni tó bá tọ́lọ̀ ń bá ràn lọ́wọ́ tó lè ṣe ìrànlọ́wọ́ yìí, wàhálà àwọn ọmọ tó kù. Mo fi Ọlọ́run ọba ṣe rí lẹ́ràn kan lára àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ wa. Ó tún sọ fún mi, ó ní yàtọ̀ fún pé ìyá òpó tó kọ́kọ́ kọ́ntáàtì mi náà tún sọ pé àwọn ọmọ kù lọ́dọ̀ àwọn. Ẹnìkan tó náà jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ wa tó bá mi fọ́wọ́ọ̀dù sí àwọn olóṣèlú nígbà, ó wá ń sọ pé báwo la ṣe tún lè ran ọmọ kan lọ́wọ́ nínú níléèwé òkè Ọlọ́lá secondary school Lọ́yọ̀ọ́ Aláàfin wa ń bí náà. Ọlọ́run ọba ń gbọ́, ẹ jẹ́ ń lọ ka àtẹ̀jíṣẹ́ bó ṣe fi sọwọ́ sí mi. Yún Comrade Adédokun Sunday Asasa tó máa ń ṣe ètò public matters with Comrade Adédokun Asasa tí máa ń gbé àwọn olóṣèlú wá sórí ìkànnì wa ní gbogbo ọjọ́ jímọ̀jímọ̀. Òun ló ń kọ́ntáàtì mi, ṣé níjẹ̀ta ni àbánà? Ẹ jẹ́ ń lọ wo àtẹ̀jíṣẹ́. Ọjọ́ Monday, ó ní I met a boy who is an orphan today. He is helpless. He is in SS3 at Oke Olola High School, but hasn't registered for WAEC. How can we help him out, sir?

₦25,000 náà ni o. Ẹni tó lọ ń bá ràn lọ́wọ́ tí ń gbọ́ mi lọ́wọ́. Tó bá tún lè ṣerú ràn lọ́wọ́ yìí. Ọmọ pọ̀ ó kù o, wọ́n pọ̀ wọ́n pọ̀ wọ́n pọ̀. Yàtọ̀ fún àwọn bíi mẹ́ta tí ìyá òpó tó kọ́kọ́ kọ́ńtà tì mí sọ. Àwọn ọmọ tó ń bẹ o. Àwọn ọmọ ń bẹ. Bàbá sì ṣe ń ṣe àwọn ràn lọ́wọ́ yìí náà láàmọ́ post fídíò rẹ̀. Bó ti jẹ́ pé èyí máa rìn kórí ọmọ mi, but we are trying our best to be as plain as we can be. To be as faithful and trustworthy as we can be.

0: tọ́lá wa gangan a fẹ́ jáwọ̀ a fẹ́ já a fẹ́ máa jí àwò kọ́ se dáadáa.
1: ṣe ń lọ lẹ́nìyàn kúrò.
0: àìmọye àwọn èèyàn mi tán rí fídíò yìí táwọn ní ìrora lọ́wọ́ oúnjẹ ni o ebi nípa àwọn àláìlà mẹ́wàá ń ṣẹlẹ̀ o ṣùgbọ́n ìwọ̀nba téèyàn bá lè ṣe ń bẹ̀ náà ni wọ́n máa ṣe èèyàn lè help gbogbo èèyàn tán o. èèyàn lè help gbogbo èèyàn tán èyí tó lọ́wọ́ bá fún yà ní kápá nìkan náà lẹ́yìn ó ṣe. because in order to help people you have to help yourself first. How can you help people when you yourself is helpless? When you are helpless, you can't help anybody. Ní ẹbí máa ń sọ nínú bàálù pé tọkọ̀ bá fẹ́ já kọ́kọ́ ranra rẹ̀ lọ́wọ́ láti fi face kíní oxygen kíní yẹn mask sí imú ara rẹ̀ o. Kódà kí wà àtìyàwó àtọmọ rẹ̀ wà lójú kan kọ́kọ́ fi símú ara rẹ̀ náà torí ẹni tó bá kọ́kọ́ tọba wà láàyè ló le ran ẹlòmíì lọ́wọ́ tọba wà láàyè pẹ̀lú kápá rẹ̀ náà níwọ̀ náà lè ran ọ̀pọ̀lọpọ̀ èèyàn míì lọ́wọ́ kò yé yín. Bí wọ̀ gangan bá wà láàyè ló lè ran àwọn ẹlòmíì lọ́wọ́ ṣùgbọ́n tíwọ̀ náà bá standard ló tó lè ràn yàn lọ́wọ́ ẹni tí ò bá ní kápá rẹ̀ kì í ṣe àfi tipátipá ṣe ibi tí mò ń lọ ni. ẹni tó lọ ń bá fún ní ìkápá rẹ̀ tí agbára bẹ́ẹ̀ tó bá wà náà ni kọ́ máa ran yàn lọ́wọ́.
1: I was shocked and sad.
0: Kọ́kọ́ ẹ̀pọ̀ ara rẹ̀ náà kò tó ẹ̀pọ̀ ẹlòmíì o torí ẹ̀pọ̀ àwọn helpless people lè wọn lè tán o ṣùgbọ́n wọn àtọ ọba lè ṣe náà ni kò ṣe ṣá máa ṣe dáadáa fọ̀rọ̀ ẹnu ràn yàn lọ́wọ́. Bí wọ̀gán ṣe ń gbọ́ mi tó ọ̀bá ní kápá àti sanwó wà ẹ́ẹ̀kì ó tún lè sọ fẹ́lòmíì tó wò pó níkápá rẹ̀ ìwọ náà ó tún máa gba commission pò sọ fún yàn bí ṣe olóore ṣe wà nu. àìṣe é tán.
1: èmi ọmọ ń bá
0: sí. ẹyin tèmi àìṣe é tán o lábàládé.
1: àbí ń pé o wá gbà kára kó fi jẹ̀kọ́ àtọmọwálé.
2: a ò fẹ́ kó lọ.
0: àsìkò thanksgiving láwa yìí ó nílùú òyìnbó pàápàá jùlọ àsìkò thanksgiving láwa yìí lamẹ́ríkà. táwọn èèyàn àwọn èèbó bá ṣe máa ń sọ páwọn míì nínú wọn mọ ọlọ́run àwọn àákò yìí ni wọn máa ń ṣèràn lọ́wọ́. mo ti wo fídíò oríṣiríṣi fídíò tẹlòmíì tí ó lọ sínú ọjà popular ọjà tán ti máa ń ra nǹkan yóò mọ wá wàwọn tí wọn nílò ràn lọwọ ó lè kọkọ tẹsí wọn díẹ. mo ti rá wọn kan tán fún àwọn kan lówó tóbìnrin tó gbẹkùn gbàgbé tó ní ìrònú tóun wọ́n rà fáwọn ọmọ òun fọdún lọ bá òun báyìí torí oore tí ò lérò ó bá àánú pàdé yún àwọn òyìnbó táwa máa ń sọ pé wọn lẹ́sìn. àwa tá a lẹ́sìn ní àyín ṣá ń gbìyànjú ṣá ń ṣàánú torí ká máa ran ara wa lọ́wọ́ ká máa ṣàánú ara wa náà lọ́lọ́ ń ṣe dá wa sáyé ṣá pé mo béèrè níbẹ̀rẹ̀ pé kí n lọ́lọ́ ń dá wa sáyé fún kí n la wá ṣe láyé àbí kí n lọ́lọ́ ń dá wa wáyé fún.
1: ọ̀rọ̀ ni gbogbo wa jẹ́ ẹni àtìpó ẹ má gbàgbé báyé ṣe ń lọ.
0: àtìpó la jẹ́ ní àyín o báyé ṣe ń lọ làwọn èèyàn ń dágbére fáyé o.
1: a ò pàdé ibi dùn ní odi péré
2: a ò pàdé
1: ó tó ti wà láwọ ọ̀daràn náà kò yọ ṣe.
0: bó ṣe wá léwu kan mọ òpin nǹkan le tóun tó bá wọ ẹyìn wò ni mo fi ń sọ níbẹ̀rẹ̀ pé o gbèwò ẹ̀yìn wò ájà rẹ ò bá pakún o gbèwò ẹ̀yìn wò ájà rẹ ò bá pèkulù o gbèwò ẹ̀yìn wò ájà rẹ mà lè pé horo. ẹ̀yin tó bá wọ ẹ̀yìn wò tó bá mọnú rò o ní ọmọ pẹ́ dú adúpẹ́ orí ọlọ́run
1: o
0: adúpẹ́ o 2022 tó ti ń lo odò ti ń lọ rèé mu mi ení ni 21 nínú oṣù kejìlá ọjọ́ mélòó ló kù sọjọ́ mẹ́wàá kọ́ ni àbí mélòó.
1: gbogbo ìjọ ọlọ́run ẹ̀yin ọ̀rẹ́ àtojúlùmọ̀ á kó àtẹ̀mọ́ra o.
3: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo Ajisebi Babeni kọ̀ọ̀kan.
4: Ajisebi Oyo laari Oyo Ajisebi Babeni kọ̀ọ̀kan.

0: alatọlọ ń da yín ayin ọlọ́wọ̀ níjó tán o torí pẹ́ dáná ẹ ń fún wa ń bẹ̀ ẹ ń fi ń ṣèràn lọ́wọ́ ń bẹ̀ ọlọ́wọ́ bá ọlọ́jọ́ ni kò ní jẹ́kọ́lá yín ó tán ẹ ní fọlá pìtàn pẹ́ ti nírí o lọ́làwọ̀ láhọ́lọ́wọ̀ kù wáta ìlàbìlà àlè ìlàzín. Ọ̀nà ọ̀la yín tó ti sì kò ní di láíláí fàbàdà lọ́làwọ̀ láhọ́lọ́wọ̀ kù wáta ìlàbìlà àlè ìlàzín. Ya salam ya salam ya sal jalal wa al ikram
1: awo shifila de olorin
0: ya rahman ya salam
1: oba ti o je o ton salawat
0: ya rasak ya salam
1: deledun wa pa gan pe gan wa eni rile mi ra
0: ya salam ya salam sul jalal wa al ikram.

0: ẹjọ́ wọn bá wá síjú adé ẹ̀bà kí bàbá wa ẹlẹ́mọ̀ musa kí bàbá wa ọ̀ní ọ̀fù ibẹ̀ mo súnmọ́ bá nínú egbèje mo jìnnà sọ bá nínú egbèje ẹ̀rú bàbá wíbẹ̀ fún bàbá wa síjú adé arọ́bà mi òun lọ bá pa ìjọba mi rẹ sá.
1: fàwọn lọ iná bùkí alẹ́ sáàkì ní fara wà lẹ́kì nání. Abuki ala mutaza uriji
0: eyin lebe eto ko lori yawo e asemalaye eyin lebe eto yawo lori oko asemalaye baba ko pa mi le won ti o baba ji oko nbe ni ko buru ni ko ri bi mi ni won wa ti ni wọ́n wà tí ni gbogbo ntí yóògùn tẹ ẹ rí tẹlẹ miín gbójú lé ní ntó kùn tí ò lópin ni báyà bí ọba ń gbé ní tàbí fọwọ́ lọ́gbọ́gbọ́ òun ò tiẹ̀ ní ìfọwọ́ gbọ́ òun ọ̀kìnà jẹsẹ̀ ìbálẹ̀ báyìí ẹ bá wà tí. òkàlùwò kọ̀rọ̀ mọ́ musa buhari ń bẹ lára mi kò sí téèyàn ń lọ́wọ́ tọ́nà mi láyé mo rí nǹkan náà.
1: fàwọn lọ yìí láàbù kí alẹ́
0: àìkò ma gbogbo lẹnu agogo wo ẹjẹ lọmọ odo ẹdá náà sí yọyọ kò tún fọhùn mọ. àfààní bàbá láàyè ẹyin léèfẹ olú àbí léèfẹ àfààní mọ fọlọ́hún mi búra.
1: láàbùkì
0: ẹyin ìyá wa àfààní ìní sunkún rárá.
1: aláṣẹ́kì mi sọ̀rọ̀.
0: wọ́n ní kí wàfà olú ní sunkún ó ní ní sunkún ìní sunkún tí n bá di tí wọ́n ń gbẹ́ sàárè tí wọ́n ní ha lágbájá ló jóná èyí tó jóná kù náà wọ́n ń kóhun sàárè tó ní kálukú bá ń sunkún ó lọ wòlé sunkún ó lọ wọ́n kà mọ́ rẹ̀ nù.
1: fàwọn lọ ilà àbùkí aláṣẹ́kì ní fara.
0: olùmí bá débi gan tí mo di tíkàlùkù káwọlé rí tí wọn ń ké tí wọn ń wọ ẹkún mo tó ní kí ló dé orúkọ wa rí rí èèyàn lẹ tí mọtò pa wọn erigé bọ ẹsẹ gé ó lọwọ kàn máa fẹsẹ páàkì wọn sẹgbẹ kaba ìwọ kàn máa rẹrìn ní kí ti àsìkò tí yín náà tó nù ó lọ wọn ní sunkún.
1: fàwọn lọ ilá àbùkí aláṣẹ́kì ní fara.
0: ẹ̀yin abiyama àfáàní ti bá débi gan tí mo bá ọmọ kóríyá mọ kórí bàbá mọ ọmọ bíi mẹrin rẹ ẹ tójú bọ rárá kálukú wa sunkún kàtà ọlọrun ó sì pa bàbá wọn ó sì pa ìyá wọn. àfáàlẹ mi ìní sunkún.
1: fàwọn lọ ilá àbùkí aláṣẹ́kì ní fara.
0: ilé ìfẹ́ mà dá o ilé ìfẹ́ náà lájoko yìí ọlọrun jọ da fún bàbá wa ní ọfí ìfẹ́ ọlọrun jẹ mi wọn ogun àwọn ọba kan bẹ wọn ọmọ wọn ara wọn kò ní jẹ àtúgbò àwa àṣìṣe ìyá àtúnṣe yóò ní wọn mọ disturb àwọn onímàlẹ kọyìn bàbá wa ni wọn wá da ọlọrun mọ ọlọrun wọlá kí bàbá wa ni ọfin ìfẹ síjú adé wọn da ọlọrun mọ gbogbo ntí máa dà mú ọba lérí ìtẹ ọlọrun oníjọ sẹlẹ fún bàbá síjú adé. ẹkún láyé rí ẹni léwó pa bàbá débẹ èso òní ké afáluwọn ní ké ẹni iná jó bàbá débẹ òní ké afáluwọn ní sunkún ìyàwó ti ọ̀rọ̀ kọ mọ́ ọmọ ló sì kéré yìí so ní sunkún àfáà ní sunkún kí ni wàá pa wọlé kúlá yéré.
1: wà láàkì nàní.
0: àwọn àlẹ èrè mi ní tèmi èmi àfa.
1: àbùkí.
0: èmi àmọ́ wa sunkún màá sì máa ké.
1: àlà mú bàzà òun yìí.
0: ọ̀yá ìdàgbẹ́.
1: wà láàkì nàní. àbùkí àlà mú bàzà òun yìí.
0: ẹyọ ọmọlúwàbí lè fẹ àfa lèmi àmọ wa sunkún mi bá dé tí wọn tó sí àlọ gbà táwọn onílù ń bẹ ń ta táwọn ń fèrè ń pẹ pààrọ̀ pààrọ̀ tí gbogbo àwọn ọ̀rẹ́ ìyàwó náà ń jó ń ta àfa ló wọn wà dúró sọfẹ kí wọn máa sunkún kí ni ń pa àwọn lẹkùn pé ọlọrun o ta ni ọkọkọ kúnú àwọn méjèèjì ṣé wọn jẹ wọn mọ àbí wọn ò ní jẹ wọn mọ. Ṣé wọ́n ráyé lò àbí wọn ò ní ráyé lò? Sọmọ rẹ níyàwó bí àbọ̀mọ bú. Ṣé gbèsè ayé rẹ ni wọ́n lò? Àbẹ àmọ́ àwọn nígbà wọn bá ń jó lọ́wọ́ ni tọ́jú ló ń gbé dẹ́dẹ́ dẹ́dẹ́ ìyá ìyàwó ni dẹ́dẹ́ dẹ́dẹ́. Wọ́n bá lù àpàdà sí ibú wọn ò ní lù àpàdà sí ibú wọn mà àfa ni tí kò ń lẹ́kún
1: tó. Òwàlẹ́kì nàní. أبكي على المتزوج ولكنني أبكي على المتزوج.
0: إما أفعل ما ما واسوكم إما رنتي بنسي ياو أرو ياو أتوني bẹ́ẹ̀báyí ráyín ẹ̀fẹ́ra yín ọ̀nà òun wọn gbà fẹ́ra wa ká tọrọ ọmọ tá a fẹ́fẹ́ ẹ lọ́dọ̀ bàbẹ́ ọmọ yín afẹ́fẹ́ ni ìjọ wà náà ẹ̀yìn fẹ́ à ń serú ẹ̀ ìlú tó kù tọ́ ti ń serú ẹ̀ dáadáa nísìn ìlọrin nọmba wa tí wọ́n ti ń serú ẹ̀ dáadáa pé afẹ́fọ́ ọmọ yìí kì í bá ká jẹ́ àgbà àmọ́ ní gbogbo orú àwọn ìlú mi kì í serú yà yín o àwọn ìlú mi. O ti yẹ yin naa. Fawalayi.
1: Fawalayi la abuki. Ala sakini fara.
0: Abulasi ti ma da da da
1: kun. Walakinani abuki ala mutaza wuli.
0: A kọ́ra bẹ́ẹ̀ bá bímọ ohun tẹ́ gbé san ní àdé. Bẹ́ẹ̀ bá sì gbé san ní àdé ẹ kò bẹ́ bẹ́ẹ̀ sì kò bẹ́ẹ̀ ẹ pè ká lábẹ́ ìdá ọbẹ̀ láláyé bẹ́ẹ̀ sì pè ká lábẹ́ ẹ pè napoli tọ́dàbí èkó ìbàdàn bí ìbàdàn ẹni yóò wùjẹ́ lè pè tó kó mọ́ ọmọ tẹ tọrọ ọ̀yá rẹ̀ ẹ̀yin lébẹ̀ ọmọ àlè lẹ́bí.
1: àníkà òṣùwọ̀n náà ti.
0: ìdàgúrè ìjọ kìyàmà àwọn ọmọ kan bẹ wọn ò ní wọná wọn ò sì ní wọlé jẹnna ẹyin lè bẹ ọrọ tá a fọ ọpẹ lọ yẹ dálẹ lónìí àwọn ọmọ kan bẹ wọn ò ní wọná wọn ò sì ní wọlé jẹnna níjọ kìyàmà ó níbi tí wọn wọ èyí nǹkan àbáwá ni ó níbi tí wọn wọ àwọn ọmọ ọhún òun làwọn inú wọn lọ máa lé wà inú wọn lọ mọ tó ṣe ń tí inú ìyá ò dùn sí bọ́yọ́ fẹ́ lọkọ̀ ìyá ni mo ní ọmọ fẹ́ mo ní ọmọ fẹ́ yín wọn ni àwọn èmi ọ̀fẹ́ o ó ti náwó fún mi jìnnà ó ti ṣe gbà ọwọ́ àlọ́ ọ̀fẹ́ kíláàsì ìyá ó sì fọwọ́ sí tọ́ba dúdú àlùkìyà mọ̀ kò ní wọ náà kò sì ní wàlùjẹ́ náà ó níbi tí ó wọ̀ ó níbi tí ó wọ̀ a gbọ́dọ̀ tọrọ ìyàwó ká tó fẹ́ ẹ wá wo iye àwọ̀ ọmọ sìn kò sáà ń tọrọ ìyàwó wọn nabaa ti kɔkɔ yira wọn nbɔlɔ wọn tẹ wá gbé tí o gbé gbàǹjo sinna dé asẹ ti wọ ayé wa gbàǹjo sinna lansẹ ti bá dé kò sí wàhálà mọ asalamualeykum sisa ọ ẹ jẹ fún mi nọmba yẹn ọ parí ọlọrun tún wá ṣe kisa fún wa ọbásanjọ ntọ dalẹ ọlọrun tún wá ṣe kí sàfọ ánṣẹ ti ìyàwó wa fún ara wa náà la tún pè ìyàwó wa fáwọn tí ń pè wọn ń ta bí kìnnì bá ti dún gbọnrán ìyá sọdá gbàgbàgbà kìnnì ń dún àwọn ìyá tẹ ń wo ìwọ sì gbọn wọn wà á ní pé mẹrin o nẹtíwọkì nílé wa yéé dá ńlọ tánu láyé dá gbogbo ẹ dùn.

0: bi bare ni lewo pa emi ko bi bare ni zo ba jona ama bi bare ni ti se yawo ti won ba se wedding eh won fo kasira won lowo emi ama su tori pe ma bo won ti lu aye won awon kan ni won ti won raye lo yi awon kan ni won ti won bi mo ti won oro mo toju yi a kan ni won ti won bi mo la ma won lo se ora isa ngareji bo ti bi eni tin bo ni won bi ohun na ama ko ti e bi o ti da oun wa pe te mole ko koja o ni biru wa yi baba si ah la ilahi o ni biru awon yi te tele ni fun won lowo won be lodo wa na e bi fun won lowo nba ti nbo ah awon musa afati wa ni olohun ni kan ni pin e ko lojo na njo ti mo a bere si fun won lowo lo kan ba a pariwa san ta nbo ta de oja ni waju ile oba ti o do bua lokan ba ni ah fati wa ni ah olohun da mo ah o ni biru wa ile mo ni ah o deserve owo wa olohun o ni je biru yi mo ba fun won 500 go le mi na fe mo tun le da pada sa ko mo kin pe mo fe yo 100 a ma du awun lagba ba gbe fun won ni ah olohun o ni je biru yin lo to orun re lasun erun bayan ka to apem to bi ma mesan eni obi meji o ti ri to awa bi mesan shifu alaji baba shifu ah omo bi merila e to wa fa won ti tale ti le ogbadun ko run je ri je pelu awon omo e ti le ogbadun e ka kun mo pe yawo be nu ile be ba lo e le ma se lo dabo pelu e ti se bo lohun e gba pe baba ba lo bi ta wa yi tan a tun lo lo bi kan won ninu lele won ninu lele bo la wa lo o toju yawo re ni bi yawo ba ntin se to tolohun ni ko se e to ti wa le ri won ka toju yawo wa ko ma wa legbe wa gbogbo gba oko mi o ni ri aljanna eyin le fe yàwó rẹ̀ gbọ́dọ̀ rẹ̀ o lẹ́yìn pé ó bá ní gbogbo oúnjẹ wa ebi inú ìyàwó tiẹ̀ dùn àwọn alákọ̀wé èmi àwọn ṣàdúrà fáwọn alákọ̀wé pálákọ̀wé ọba dá sí gbogbo nǹkan wọ́n sì dá ẹyọ kan bí n bá ti ń páàkì ọkọ̀ ọ̀fẹ́ ìyàwó rẹ̀ ti jáde wọ̀ síta tọ́nà honey amó dájúdá àwa tá a kan kankan irú wa báyìí bọ́kọ̀ bá ṣe bùn ta nígbà tá a ṣe dáadáa ìyàwó òkè olùsí òun náà ló dé ètò ẹ̀kọ́ wa pàdé wa kó dì mọ́ wa bàbá ètò wa ló ṣe kí wọn náà ṣe bí alákọ̀wé àrùwọ̀ ọbẹ̀ fílẹ̀ àrùwọ̀ oúnjẹ fílẹ̀ àwọn ọmọ lọlé ìwé tó fún wọn ni àwa náà wá owó tá a tún sá fún padà olùwẹ̀ wá dé ń wá ń dáná lọ́wọ́ ń bí kíní sí tóògù tó ti fẹ́ kíní èèyàn wá bọ̀ látẹ̀yìn pé ajá ṣe náà kò ní dá fún ẹ àwọn òrítùwà pírátìsì bí ìyàwó bá ti ṣe ń tọ́ da dandan ní kọ́kọ́ náà ṣe kí wá làwọn wọ ọkọ lórí ìyàwó kí ni wọ ìyàwó lórí ọkọ ibi tá à ń lọ lónìí náà. ìgbà tí ń bẹ ní múndí àpọnlẹ́nu ńlá kí ló wá dé ó dìyà lukú tán ó dìyà rísí tán ó dìyà múlíkà ó dìyà fàtáì ó dìyà sẹ̀rífì ó dìyà ramadana ó dìyà ẹnu ọ̀wá ṣe kún alámà ìwọ ọkọ wèrè ni ó.
1: aspin ọ̀nà
2: bẹ́ẹ̀ni
1: mẹ́ta èso ṣàkántàn mi ni ojídì kan.
0: kójọ bá súnbí iná ìtakúrè àfikádébẹ̀ dàìlà kójọ bá súnbí iná bí wọ́n bá sun ọkùnrin yọjà nígbà táwọn ọmọ ẹgbẹ́ múndíá táwọn wà lọ́wọ́ kọ́dà tọmọ gé bá jáde tọ́ba ní. bọ̀dá lukman ẹ máa wá lọlé òjò yìí máa ṣe ọmọ fìyẹn rẹ ojú ojú tó bá rọ nọ́nsẹ̀nsì àdúgbò mo ti rí ẹ lásán wáyé náà ó mọ̀ ná ó lọ sí i. awa abilukú tán obìnrin àti dá tán kọ̀ wá ṣe kí í sì mọ́ kọ̀ wá ṣe mú jáde mọ́ ọ̀ wá lè gbé lọ captain cook ó lè gbé lọ bẹ̀ mọ́ kọ́ lọ jẹ́ kẹjọ lọ jẹun kẹjọ jẹ snacks káwọn yẹn máa wò yín lólé pé ìyá fásimọ ni ẹwọn ni ẹbí bàbá fásimọ náà sì ni ọba gbé meat pie wọn náà ọjà jẹ ẹran tí ìgbà tí ẹ ti ń bọ ọjà jẹ a máa bó tiẹ̀ máa tan obìnrin bàbá àpò jìyà lọ́dọ̀ ọlọ́run sì máa tan tí lè má jẹ òfura ó gbé lẹ́yìn ẹjọ́ máa lọ máa wọ́sẹ̀ pọ̀lú ẹjọ́ wọ mr big mú tiẹ̀ ṣẹ náà t tande be ko nu pe mo mo dugbe olohun baba ri si emi ni Mr. Big aba dugbe o wa ra mi to ara gbe fun o ti ma wa gbe pe o omo so lai mo la ti o pari lexo ya ri si ja mo lo ani mi si bo ti e ji ya lodo olohun na kokose yi una askinuhunna
1: askinuhunna
0: afai breeze opelo ye ewo lo wa dale
1: mena haishu sakanto mini ojiko
0: iya rizi mawoko re pe ko wa lo mo igba to lowo iwo ni waka ya mulika mo boju pinji oko re tori pe ko wa ni moto mo igba to loko hun iwo ni gbe ka kilo wa de iya rizi iya mulika iya saida kilo de toko re wa se pe loko mo bo ba pe ru e loko re mo olulo sinio
1: ask you no
0: ona ti ate
1: ni na esu sakanto mi ni ojidi ko
0: oba mara oko re wona baba ra yawo re
1: wala tu do na li tu do yi ku ale inna
0: osu mesan oko elomi to bayi bo iti to be ni na lo ni weji bo ba ten kan eyan mo bi won te bo ni weji owo eyin odo yin ni nbo erun mo na ni ti e bo le erun mara na ni ama seju e wa lo mo mo be ba ja ye pe n lo le wa baba nko mo okunrin ogbo mo ni nigeria nu ilu ebo obi lo ni nkan o me loni etan ya se won bi eyin lohun oko gbe baagi lowo atun baagbe kan baba mi so ma ba nte ko won sa ro mo ngba baba se wara pe olopa laarin seju beji bo iba bi omo merin la ohun lo ni nkan e nigeria olohun fa wa layoyo kini o tun wa ja mo toju eyin yawo wa je mo a ma nara wa ka to fe yin to ba ye gbe eyo kan pere ladugo kan awa bi 100 la nu ta lura wa te yen elomi yo sonu to e gbe nto lohun ni o ja mo lowo yi oju e wu ko fe ri na dada mo bi eyin la ba ma se yin eyin lo maga ladugo wo si gbe ti wa mo yawo erin ladugo wo wa ma nkan ni ke mo ba fara kan e ba nta wa fu a nta wa fu ni wu mura kan bi odun keta sisi mi ti e si lohun lo ka wole yi ninu ramadana bi yan se bayi leri ti e si mo ah la beka la mo la beka mo ah mo wa duro re mo ni ah awon eleyi ni so kunrin ni won lokunrin ni mo ah mo ada bi awa ni la ruwa tun ba soro wa ni ah oni ko si tesan re nbe ni ololohun ti npe ni oje ko mo owo hun wa leri gangan ah awa nigeria a mo owo wa nbe nbe a mo nigeria nigeria ti won ke uti la ruwa wa sunkun ta wa ta soju kan mo o le ti nigeria oja won wo lára wọn sunkún gbà tí ń gbọ́ alukura ni ìmọ̀ọ́mù gan sùdé kéwù sunkún ẹ wà láwọn lára wọn kan lórí láyìn tẹ́bájọ tó ẹ̀yìn tẹ́bájọ tètè aram tẹ́bábẹ́ máa rí ìmọ̀ọ́mù àwọn náà sunkún ni wọ́n ń gbọ́ tí wọ́n ń yìlá nàìjíríà nàìjíríà lè ní lọ́tọ̀ lérí ìrù o ti wu o ti wu gbogbo a ti kú o le tí ọ wà á jà nu ẹrù ẹlẹ́rù ta kó lé o lè dúró àyẹ̀rù àmì yóò ti wò pé ok alhaji kìíní ra fídíò lánàá alhaji kìíní náà ra kámẹ́rà lánàá ok ọ̀fẹ́ lọ̀tọ̀ ilé nílò o nílò ọjà lè ní ládùúrà alukurani tí wọ́n ń ké yìí ẹ wo nàìjíríà ẹ obi abára wa dé àwa mọ iye ẹyin ìyá wa kílò tún yá mọ yìí ẹ pọ̀ ha àwọn kan tún kàwé lọ́wọ́ ní dáadáa ẹ lẹ́la àánà ti di pé ọkọ fẹ́ wọn wọn wá rán àwọn aṣọ tí wọn fi máa já ọkọ gbà mẹ́ tí ọba máa lò lọ́wọ́ ẹ ráwọn dáàdì ni àwọn dáàdì dáàdì sì fún wa ní àwọn ọmọge àwọn ọmọ 25 years old wọn ní wọn níyàwó ńgbẹ ẹ pọ̀ àmọ yọ ọ lọ ran aṣọ tí ó fi ìdajì chelsea lẹ tí ó máa bọ ọlọ́run o gbogbo bójú tí máa ti yàn kọ́ ojú òní ti ń wọ́kọ̀ bákà tún lè yín bá ń kúgbó yín kú gbogbo ẹ̀bọ̀ ni gbogbo ẹ̀ ní kúbọ̀ ẹ wá láyé rojú ń bọ́ láyé tí a bẹ́ rojú ọlọ́run wá ni wọ́n máa pín ẹsẹ̀ ohun ẹni tí ń bá ń tọ́jú ìyàwó tiẹ̀ ìyàwó tí ń bá ń tọ́jú ọkọ tiẹ̀ ẹni wọ́n bá tọ́jú ọmọ ẹ̀ ẹni tí ń rántí pé òun lọ́mọ ẹni tó ṣojú sí ẹ̀ lórí ọmọ tó bí èmi ọlọ́run máa pín máa ní ẹ máa ga ìwọ́ tó ọ̀nà ní ìyàwó tí ìyàwó ti ń ná ní rẹ̀ tó ń máa ní ọmọ yọ ọ́ lẹ̀ fún ọ ẹ máa wọ ọlọ́run wá ń gbìjà kálukú wá jà ara wa ẹ wà bàbá wa ta abáláyé ẹ bá gbé mọ́tò lọ mo sì ra ṣùgbọ́n fún ìyàwó wọn wọn ra gbogbo ẹ̀ bọ̀ gbogbo la ilaha illallah wọn kò sẹ́yìn ọkọ̀ sùwé bá òun náà níná ọkọ̀ mi ṣáájú ọlọ́run ò ní jẹ́ òṣèré fún ọ ìṣù ni wọ́n gbé bọ́ọ̀lù ẹ̀hún àwọn ti sin ọlọ́run jẹ́ gbé akóra wa ní bí sùmẹ́rin lọ bá ara wa tó o kó bí ọgbọ̀n lọ fún èyí tí bẹ́ẹ̀ ń ta lọ́wọ́ ọmọ tí ń kàwé lọ́wọ́ ní yunifásitì tó o kó subú mẹ́ẹ̀ẹ́dógún lọ fún àti ẹran tó dá káwọn egun kankan ayé ẹni tó kó afúnlé náà wà dúró báyìí ó kú tìmọ̀ kó o ti yá abìkan kó o tó kó yín wá mélòó bí wọ́n kọ́ bá rí òun tiẹ̀ mọ́ tó dá ni ń bọ̀ nínú báyìí mo kó kan náà àwọn ẹgbẹ́ yín ṣe ìtọ́jú yìí lọ ẹ pa àwọn ọmọ ẹni kankan kó bọ́ lẹ̀ mọ́ wo kòtò ọ̀run lọ́wọ́ ó ti mọ̀ pé lórí ibú nìyẹn ó ti yá abìkan ó ti kó ń tọ́ dá sọ́ọ̀ mina haisu ẹ ọlọ́run bó ti gbé kalẹ̀ mina haisu sakantum min ujidikun ìyàwó yín ibi ẹ bá ń gbé ní kó gbé ìyàwó yín ibi ẹ bá wà ní kó wà bàbá lọtọ bàbọ kọ fọ ọ lẹsẹ pé bàbá rí síka tèmi nìkan ọlọ́run ni mo nífẹ̀ẹ́ sí mo nífẹ̀ẹ́ sí ìyàwó rẹ bá ń wọlé bọ̀ tí wọn náà ń sin àlejò bọ̀ kọjá àlejò bọ̀ tàbí kọ́ bàbá mọ̀lẹ́kàtù ọlọ́run ni mo nífẹ̀ẹ́ sí eléyìí bú ọkọ ní ọmọ abúlé ẹkọ àwọn lásán náà kì í ṣe ìfẹ́ ni.